0: ohun tó jẹ́ kí n ṣe eléyìí ni pé ọjọ́ jímọ̀ tí mo lọ sílé àwọn aláìníyá tí a lọ fún pé àwa náà pé ọdún
1: lókè pé
0: bí a ṣe ń débẹ̀ ò tó ṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún táwa bẹ̀rẹ̀ pé à ń ṣayẹyẹ lọ́wọ́ ni wọ́n gbé àwọn ọmọ tuntun tuntun tí ẹ pé àwọn ẹsẹ̀ kúrò láyé mẹ́ta ni wọ́n gbé wọn dé ó jẹ́ ìbànújẹ́ ọkàn pátápátá gbà fún mi pé kí ni ìṣẹ̀lẹ̀ yìí ọlọ́run ní ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ti wá nílẹ̀ ìbàdàn kan yìí tí ìyá jáṣẹ̀ ní bí ijọ́ kẹta tí àjẹ́sẹ̀ ní bí àná tó jẹ́ pé bí ọ̀sẹ̀ kan tẹ́ṣẹ̀ kó wọn wá pé kò sí bí ẹ ṣe fẹ́ tọ́jú wọn tẹ́ṣẹ̀ ń kó wá
1: sí ọ̀sẹ̀ ni agbọ́n sọ́dọ̀

0: lọ́n ṣàforíjì mọ́ wo ti wà ti ṣe ọlọ́run àwọn obìnrin ìdọwọ́ rẹ̀ gbogbo àwọn amusùmọ́ mọ́jọ́ tó fi dórí ètí mẹ́ ní labour room lọ́wọ́lọ́wọ́ báyìí àbí oyún tó yẹ pé ó ṣe dúró ní gan ló dúró tó arábìnrin gan ò tí mọ̀ pé oyún ti dúró sí ńlá ọlọ́run mo bì ọ́ wọlá àjì tí mo wà yìí ọjọ́ sísọ̀kalẹ̀ wọn ṣé ní ọjọ́ ẹ̀rin fún wọn
1: bẹ́ẹ̀ ni o bàbá
0: ṣé ní ọjọ́ ọdúnrún ṣe
1: ní ọjọ́ ayọ̀ fún wọn
0: gbogbo ogun omi ló dànù agbè òfò ọlọ́run mo bì ọ́ mú kó lọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan wọn jẹ́ wọn ó bí tán láyọ̀ àtàlàáfíà
1: àmì ọ̀run lódùmarè
0: jẹ́ wọn ó rí gbẹ́jọ́ jẹ́ wọn ó rí
1: pa kagbóhùn ìyá kagbóhùn bàbá
0: kagbóhùn ìyá kagbóhùn ọmọ kagbóhùn gbogbo ẹbí. Bẹ́ẹ̀ni kò ṣe ọlọ́run
1: bàbá wọ́n di ẹjẹ́ ìgbà òbí mọ̀tán náà ní kọ rẹ̀ wọ́n di ẹjẹ́ bẹ́ẹ̀ o.
0: Adani wáyé gbà wá o.
1: Ọ̀dọ́ rẹ o. Bọ́lá lè sátọ̀.
0: Mo mú ọpọ́ ẹ̀mí bọ̀ kó tó tó parí ṣùgbọ́n ẹ̀jẹ̀ ń bọ́ mi ètò gẹ́gẹ́ kiri kìtìkìrì kìtì. Ọmọ ìyá àfẹ́.

0: joko lo tu eto igbenga ola iwa lo yato. Oke logun logun logun logun. Oni adebi ilo koti mo je olupo ale ilo ale ti joba. Aja na si mi na nbe ni ayin.
1: Ajibola adebi si na ero ba osu ma loju ni ti gbogbo ni. Iyan ayun lenu rin o.
0: Ka le o.
1: Eni.
0: Nkan se ni ju won gbo letile. O sare etile won mo mara ni. Agutan ton mo re sonu. O ni nkan be.
1: Bẹẹni.
0: Mo ya fe bo ni.
1: Gbogbo re bi re medan.
0: Olorun gbọn bi agba amole.
1: O ti re na leya. O ti re ran. O ti re ran. Ah, e si wahala.
0: So re ran fun mi.
1: Olodumare a se.
0: Alagbare o to le.
1: Omo gbọn ada lọdun ọlọ ni.
0: Agbare ko.
1: Ba se lọran yan. Ya ọran yan ti wa nibe.
0: Agbare o.
1: Olodumare tun won lati.
0: Se ko mi le a lo ma gba awon eran ni. Olorun o ni se baun.
1: Ẹ̀kẹ́ bá ti rẹ̀ ran ìyẹn aláṣírí wà ààbò nìyẹn láṣírí kọ́dà ìyẹn owó kan wà kí èpè ní owó bàṣírí
0: kò wá tí ìwọlé yá
1: dá owó bàṣírí gan ṣe rẹ̀ ran kéèyàn bá gbowó bàṣírí ó máa ṣe ó sì nínú ẹgbẹ́ ó sì nínú ẹgbẹ́ rẹ̀ a kí a gba bàṣírí lọ́sọ̀ọ̀sẹ̀ ní gbogbo bíléyà ti mí bọ̀ bẹ́ẹ̀ ìyẹn ònìyàn ti mí gba bàṣírí kí wọ́n fi ara ànkárá kí wọ́n fi ara gíní ẹlòmíì tó gba bàṣírí ìyẹn a fi rẹ̀ ran bẹ́ẹ̀ kawó àgbò a kawó ògúnfin yẹ kí n pè lálàkẹ́ ni owó bàṣírí a ka kí fọkàn ara rẹ̀ ba lẹ̀ ibi ayé bá ti bá nìyàn náà lọ nìyàn ti jẹ́ bó so bàṣírí lọ́lọ́run jẹ́ kẹ́ bọ́ sí nìyàn lọ irú wọ bẹ́ẹ̀ nígbà ọ̀fẹ́ sọjọ́ òbí bẹ́ẹ̀ olódùmọ̀rẹ́ ràn ọ́ lọ olódùmọ̀rẹ́ ràn ọ́ lọ torí èyí ṣe bàṣírí olùkọ́ bá jẹ́ bàṣírí lọ gbà ni. Kó jẹ́ ìyàwúrà ló kó fún ọ màá kúkú sọ lórí afẹ́fẹ́.
0: wọ́n bá mi sẹ́kùn.
1: Gbé mo délé ọ̀dọ̀ rẹ̀ níṣẹ́ ni mo fẹ́ jajúdú mo fẹ́ bẹ̀rẹ̀ ṣe méjàmàlà bíi mẹ́fà náà kó síwájú mi.
0: Sẹ́mi
1: náà ni.
0: Kọ́mi ò lọ gba bàṣírí.
1: Sẹ́mi náà èmi náà ni pọ́nlé tó yè é àwọn tó káàdì yẹ wá mo ìbá mi kó yè é ní sábọ́.
0: Káwọn ọmọ ẹni kó lọ gba bàṣírí.
1: Ọ́fíìsì ènìyàn. Kékeré náà láti pẹ́ kan roko.
0: Agbárí ò dá.
1: Kékeré láti pẹ́ kan roko.
0: Anọ́sọ ni ti ṣe agbárí ò dá. Irú ọmọ láti bàṣírí
1: lọ. Ó lè lo bàṣírí. Ẹ̀rọ àṣẹ ni. Ẹsẹ̀ ni a mọ̀. Ẹnu ọ̀bẹ mọ̀ ti ṣe lẹ̀ ni.
0: Kátìpọ̀ wa gba bàṣírí wa pẹ̀rẹ̀. Ó mọ̀ jẹ́.
1: Láìláìlá olódùmọ̀rẹ̀. Kọ́dà boko dídín wa màá tún jẹ́ lẹ́yìn ọba fún mi ní tútù. Ọba tún kó dídín wa. Bó ti jálẹ̀ lẹ́nu géètì bẹ́ẹ̀ a máa bo wìtìwìtì ni.
0: Bó wa lo owó sísan padà.
1: Olódùmọ̀rẹ̀ a bá san. Ọlọ́run kọ́ bá ti mí ọba ti bàṣírí ọ̀nìyàn.
0: Ọmọ ẹni kò lọ gba bàṣírí. Adébísí. Ẹni èèyàn yàgò fún ni ọ́.
1: Kí ere solution ni mo fún ni.
0: Bàṣírí ni kò lọ gbà.
1: Èyí sọ ó nìkan.
0: Owó tí ò kọjá
1: jọ mẹ́jọ. Ọ̀pọ̀lọpọ̀ rí a gan. Kí ẹnu ọ̀bẹ má bàá ṣẹlẹ̀ ọ̀nìyàn lè gba bàṣírí. Bọ́nìyàn bá ti ṣẹ́jú sí alága obìnrin ni pé a tó jọ bẹ́ẹ̀ kí máa ti dán padà.
0: Bàṣírí ò kọjá jọ kẹjọ.
1: Nírọ̀ ọ̀hún nìyàn sọ síwájú. Kọ́ ọ bá ti dá a sí akọ̀wé kíwà rẹ̀ bá ti dá a sákọ̀wé. Ọmọ bó ṣe abọ́ ṣe káàbọ̀ láṣì. Ẹbí bàṣírí la mi pé èsè tú sí rí. Bàṣírí ni.
0: Bó mo ti kọ́ tí mo fi
1: rí ọ̀nìyàn. Ènìyàn lè fi ra ànkárá. Ènìyàn ti fi ra sọ́lọ́. Ọjẹ́ mọ̀ wòrà rẹ níran. Mọ̀ wòrà rẹ níran.
0: Kí n lọ gba bàṣírí báyìí.
1: Bàṣírí kẹ́nu ọ̀bẹ má ti ṣe lẹ̀ ni.
0: O ti ra o ti tó n tó sọ náà tó.
2: Bàbá mi yé orí màmá mi yé ẹlẹ́dà mi jọwọ́ má jẹ dára.
0: Ẹ dákun tí Adébísí tún sọ́ra lẹ́yìn ó tún yè mí lẹ́nu o. Ẹ má gba bàṣírí pẹ̀rùn ọdún.
1: Bó má sí ọ̀nìyàn lọ́nà. Sori gbogbo bi àṣírí ọ̀nìyàn bá a ti bọ̀.
0: Mo ń lọ ọ̀nà jìn ọ̀nà jìn ọ̀nà jìn ọ̀nà jìn.
1: Má ṣe.
0: Sọ́dijọ́ mẹ́jọ.
1: Bí ọba wí bẹ́ẹ̀.
0: Arábìnrin tó wá bá mi fún ọ̀rọ̀ yìí. Ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún wa.
2: Ètò ìgbéyàwó láyé.
0: náà tí wọ́n sọ fún ọ jẹ́ ìbànújẹ́ ọkàn fẹ́mi náà pé ṣó lè ṣẹlẹ̀ sá ṣó possible sá ó ṣe máa rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹ̀yin ọlọ́gbọ́n ayé ọ̀rọ̀ ìdọwọ́ yín lónìí ẹ̀yin ọ̀mọ̀ràn ayé ọ̀rọ̀ ìdọwọ́ yín lónìí. nọ́mbà ọkọ wọn fún mi mo gbà mo dẹ̀ pé ọkọ wọn ṣùgbọ́n tọkọ wọn sọ fún mi ni pé hello sir ọ̀rọ̀ yẹn tó tún dọ́dọ̀ yín gan-an bí ìgbà tó ń bu petrol sí náà ni oríire ò máa pé o ní tí mo fẹ́ ṣe ni mo ti sọ fún yẹn kó get away kó wájú mi. ó ti ṣẹlẹ̀ rè arábìnrin ní iṣẹ́ aránsọ ni àwọn lọ fàárọ̀ ọjọ́ àwọn kọ́ nídìí iṣẹ́ aránsọ yìí náà làwọn ti pàdé arákùnrin yìí.

0: tó já tó kóra wá ta. Ó ní bó ṣe ri pé àwọn dá àwọn ọmọ yìí padà. Ó níjọ́ tí àwọn kó àwọn ọmọ yìí lọ sọ́dọ̀ bàbá wọn.
1: Nítorí pé kí ìyàwó bá wọlé ọkọ
0: yìí. Ó ní àwọn ò bá bàbá wọn lé wọn ti lọ bí iṣẹ́ pé ìyá tó já ìyá wa arákùnrin ọkọ àwọn ìyá ọkọ àwọn ń là wọn bá. Bó ṣe di pé àwọn kó tó àbálágbéyá náà wá àṣékò tún sí àwa kan ọmọ rẹ̀ fún ni kó gbà. Wọ́n ní ìyàkọ̀ wọ́n sọ fún un pé ó fẹ́ kọ́ ọmọ lẹ̀ fọkùnrin sọkùnrin sì lè dọ́mọ tọ́. Àwọn rẹ̀ táwọn ó lọ ran táwọn ó gbàṣẹ táwọn yájẹ́ táwọn lọ ọkọ àwọn rẹ̀ ọkọ rẹ̀ tó wá kọ́ ọmọ fún ní ìsìn ọkọ rẹ̀ ni ò sí nílé yìí ṣé kò ní gbàbí iṣẹ́ rẹ̀ lọ. Ró tó ṣe o máa kọ́ ọmọ rẹ̀ lọ. Ẹyin kí ló wọ́n mọ jíkí ni wọ́n mọ jẹ́ ó dọ̀ mọ́ nínú láyé alájẹ́ tó ń ti kó nu léyìn kò sí kò bẹ́ẹ̀ ni kí ni àwọn mọ jẹ́. Ibi wọ̀ ló kú òun lé kò kúkú ní kó kú òun lé.
2: Àbí ìwọ náà lọ kẹrù rẹ
0: ìwọ ló kú òun lé. Ẹyin mọ̀ wọ́n kú òun lé ni ó máa ná kò sí jíjà kò sí mú mú. Ibi òmùsẹ́ ti ń ṣe kó tó fẹ́.
2: Àbí
0: wọ́n ní jọ́ táwọn lọ kàn mọ́ ìdálẹ́ pé kò sí ọ̀rọ̀ tí ìyàkọ̀ àwọn ò sọ fún àtàn. Àwọn náà tán náà ń bẹ ní ọkọ lónìí. Àwọn náà ń forí ti ní. Kò rọrùn. Ẹ̀yin kìíní kankan. Mo ní báwọn ṣe kọ́ ọmọ dàálẹ̀ táwọn kú ń bẹ̀rẹ̀ pé ẹ wo ẹ máa rán.
1: Ayálére la tẹ̀lé ọkọ.
0: Ẹni tó ń bá ní òun náà máa mú wá fún yín ẹ̀yin náà wo bí bá ṣe rí ẹ̀yin náà gbà. Wọ́n ní ilé àwọn làwọn padà sí ilé bàbá àwọn làwọn ti lọ rèé délé mosú. Wọ́n ní kò jujọ́ kẹta tí àwọn kọ́mọ lọ fún bàbá wọn tán ni bàbá àwọn ẹ̀ wá bá àwọn pẹ̀tọ́ wọn ló kọ́mọ wá. Wọ́n ní àwọn ní kò bá bàbá àwọn tàwọn náà lé pé ọmọ àwọn ló bá gbà ẹyọ kò ṣe òkè òkú lò kúrẹ̀ abọ́mọ ló lọmọ kọ́ á ní akọ́mọ wá fún ọ sáwọn làwọn mọ bọ́ ọbọ́mọ. Wọ́n ló wá sọ gbólò nǹkan wípé jọ náà lọ́hùn. Tó bá di ọjọ́ iwájú tí ìsìn ọmọ ìbá kàn òun ò ní rí ọ̀nbẹ́ o. Wọ́n náà wá sọ fún yàn lọ pé níjọ́ ṣeré àwọn ọmọ tàwọn o ọlọ́run ní fún àpamọ́ kọ́ lẹ́ o àwọn ọmọ tó fi bínú kó lẹ̀ yìí tó lè bọ́n faradà kó fi dá tí bàbá yẹn ní kó kẹ́rù tó sì kẹ́rù kọ́ lẹ́ o.
2: Yóò bá tiẹ̀ lọ.
0: Ó dàbọ̀. Wọ́n ní bó ṣe di pé ọkọ àwọn bínú kò ń lé bàbá àwọn rè ń jọ náà. Wọ́n ní lẹ́yìn ìgbà náà àwọn pàdé.

0: wọn láwọn jẹ ti ẹjọ náà fi mọ mo ni ogi táwọn ti mú láwọn táwọn fi jọ bi táwọn lọ ni bẹ nínú àwọn tí ẹjọ kejì fi mọ pé ha àwọn ọba ṣe pàdé arákùnrin àwọn bó ṣe fún ẹni ṣùlọ́kà àwọn ọba wọn ṣe jọ bímọ kìíní bímọ kejì àwọn gbogbo làkàdé táwọn jọ fà pé bí bó ṣe jẹ kún ní kankan wá ṣẹlẹ tó wá jẹ pé ó tún jẹ ìrònú fáwọn ni pé ọ̀sẹ̀ yẹn lórun kan àwọn lọ́dọ̀ ọkọ̀ táwọn wà
1: lọ́dọ̀ àfà
0: ọ̀sẹ̀ yẹn ìjọ náà jẹ lórun tọ̀dọ̀ táwọn ni ó bẹ̀rẹ̀ tó wá jẹjọ́ tí ó jẹ́ ìbànújẹ́ yìí pé ọjọ́ mẹ́ta tá àfà ó lò ní yàrá àwọn pé àfà mọ̀ wípé nǹkan kan ń ṣàwọn. Wọ́n ní bó ṣe rí pé ìbànújẹ́ dorí àgbà kò fáwọn rèé àwọn ń bọ̀rọ̀ yìí lọ àwọn ń wò pé ọ̀nà wo làwọn lè gbà wọ́n ní àárọ̀ ọkọ àwọn òṣù àwọn òbí kò ṣe àárọ̀ ọmọ àwọn ọmọ àwọn. Mo ní ẹlẹ́yà wọ́n ní sá ọdún mẹ́wàá náà máa yóò sì sí libya tí wọn ò sí málì tí wọn ò sí morocco
1: ọ̀sìn nira
0: ẹ̀sìn jẹun
1: sí yíṣu yíjì
0: 365 distance
1: 10 egbò orin
0: mo ní ẹ dẹ̀sà fún tọkọ yín ṣe fún mi náà mọ̀
1: ẹ̀sìn yíṣu yíjì
0: bẹ́ẹ̀ ni wọ́n ń sunkún tèmi náà sí mọ̀ pé wọ́n ń sunkún. Wọ́n náà wá wáyè láti lọ bá àwọn òbí àwọn à ń sọ̀rọ̀ yìí fún wọn. Mo ní tí bàbá wọn sọ fáwọn ni pé nígbà tọ́mọ bá fẹ́ láti rí ọ yóò wà á rí ọ fi ilẹ̀. Bàbá mi nígbà tọ́mọ bá tó láti rí mi yóò wà á rí mi. Níbo làwọn dọ̀rọ̀ àwọn gbà yìí àwọn òsè láwọn òkú ọ̀dọ̀ arákùnrin yìí o lóòótọ́ nínà nínà wọn lóòótọ́ àwọn ń jà ṣùgbọ́n kẹ́nẹ́ kan ni. ọkàn àwọn òkú arákùnrin ṣùgbọ́n a máa wá bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ní bó ṣe di pé àwọn ń bá gbèsè ayé àwọn lọ rèé pẹ̀lú tí a bá àwọn sọ fáwọn. wọ́n nígbà tó wá yá ẹnìkan bẹ tó jẹ́ ẹ̀gbọ́n ọkọ àwọn.
2: ìwọ ìyàwó ni wípé
0: ẹni yẹn ń gbé lẹ́yìn nàìjíríà bíórì.
2: ìmọ̀ràn mi síwọ ìyàwó ni wípé
0: báwọn ṣe wá tọ ẹni yẹn lọ́jọ́ kan rèé.
2: Ilé ọkọ ilé ẹ̀kọ́ ni.
0: Láwọn débẹ̀ ẹ dẹ́kun yá lágbóyà mo bèrè. Wọ́n ti kú òun bí látọ̀dún wo wọ́n ti kú lọ sáìtì wọn. Ẹ dẹ́kun ṣe ẹmọ nọ́mbà wọn àwọn ọmọ nọ́mbà wọn lọ́dún wọn ti kó bínú ìsinmi àti lọ́kọ́ ọdún mẹ́ta bí nǹkan.
2: Ìmọ̀ràn mi sọ́kọ ìyàwó ni wípé.
0: Wọ́n níbi táwọn ti ń bá ni àwọn tó wà nílé sọ̀rọ̀ rẹ̀ pé ọ̀nà nìkan tó pé ẹ wo. Wọ́n wá máa ń ṣe mítìn kan. Ẹ tọ̀ sálẹ̀ báyìí. Mítìn kan wọ́n máa ń ṣe mẹ́jọ́jọ́ Sunday wọ́n máa ń wá. Ẹ wá ẹ lọ bèrè wọ́n ń bẹ̀ bóyá wọ́n lè mọjọ́ tí wọ́n Sunday wọ́n máa wá ṣùgbọ́n bóyá lè mọ nọ́mbà wọn. Wọ́n ní báwọn ṣe wá lọ bí tí wọ́n jùwé fáwọn rèé. Wọ́n náà débẹ̀ àwọn ìfẹ́ pé ẹ̀dá kò yá lọ́gbọ́yà mo bèrè wọ́n ní wọ́n ṣe mítìn bí ní ìjọsìn wọn ni. Gbogbo òwò yí àná wà ń bí. Ṣé kò sí ẹlẹ́yà? Ẹ̀dá kò ń jẹ́ ní nọmba wọn. Dáadáa. won ni be se fun ni number won re won fun number won ton number won ni be la won ti pe won loju ese
2: ayare la de
0: amba salamo si won tani soro ni a ele a ele a wo ya lagbaja iyawo lagbaja ah sala afia ni ku jo meta o nle o bo wa ni
3: o ti ri
0: afia ni ni bo ti ri number ile yin ni eyin biuri ni mo lo won le ti ku ah lati gbo ati ku me ni se mo je mo fe to dun ke lati ko decide wa nbi ah se ko si mo fe ri yin mo ni en sa le mo so je npe o pada boye o ni credit je npe o pada mo ni sa pe awon pada le ma ni ah eyin looto ni awon ko aburo yin le to se ni pe na ti mo ta mo ja na ti mo na awon inu bi baba awon nu to fi ni kawon o keru awon ko keke pe o kan ta won gan ko eru ko ngba na ah ni egbon ko so pe ba lu to ti wa
3: ko ti si ni
0: to ti gbe wa ni yun ko se da duro mo olorun ti se ka lu ku ni ototo ki wa lo sele be pe ah omo ni a omo yo to do ke to lo ni isin to ti ku lodo aburo mi mm sa wo pe do ke wa na ni odun mewa ije akose re o si da won le o si lo be biwo iba so daju obe o wo lati kokko ni
3: o tun kokko o tun kan mo
0: o ba te wa kokko so tun kan mo o tun kan mo na ni lodun mewa oko to wa to ko le ngba na lohun to ni fe bi po n fi ya ji o so le fe mo loni so to ba ta re ko so le duro legbe re se le pe on yawo re ni n to lohun ti se fun on to un bo so loni in to ju to gangan ri le oko to un ma sugbon loni o ditan eyin ele ni suru aba re to ba bo keru kun jo kan tawon wiwi tawon so tawon so so tenu awon fe bo loni se le se aba ni wa re le bo bo bayi unen sa pe si so buruku sa e dakun en to lo ti e ti lo oro omo yin ni
3: abi
0: o da se number re sare number hun nu bo n ba ri oko re njo sunday to lohun ori njo sunday aloro en to ba da si nbe sugbon ah oko re ase nti o se kunu ni o nti o ba se lokan re o lo mo n gbo ti e ti pe to so fun o na ti e da sugbon ti n ba tun ri bede woni wolo wu lo ko yogugu si olo o de ba ki gbogbo le o e ba nka won mo o le o mo ni bi egbon oko awon se pa fonu re woni gba tawon dele awon so fun oko awon to ya afa oko san wa so fa won pe olohun wo nu olohun ko sinu won lo to ose meji eh won ni jo sunday ti won la won ori won la wa pe won ni ale ni nkan bi ago meje lo re ilu mo ni kin so ko se ba ri won ah madalamu o won le si ti egbon pa madalamu o nigba mo ti eri gan o ti eran ti oro ti gan ta sin o ta so ti e fe wule
3: abi se lodumare
0: eran ti oro mi awon oran ti o
3: ore mo paro
0: oro leyin ni wa lo mo re ko ba eni eleyin te pe oro ara mi gan mo lo re ri fun iye wo un ba sede tin bo ton bo mi ri
3: bo bo soro
0: sende na mole lo odo re
3: na bo ba soro
0: e se o

0: bíbà wọn látẹ̀yìnlá yá wọn ṣe rí. Wọ́n ní kì í ṣe ìfẹ́ ọkọ àwọn ni àwọn ń wá fún o. Bí kò ṣe àwọn ọmọ gangan. Ìjà kò sí àwọn láyé. Irú kí ni ó le ló le ṣẹlẹ̀ sáwọn táwọn wá táwọn wọ́n ní bí ìgbà tẹ́lẹ̀ kan ṣe ń jí àwọn lójú oorun pé wọ́n ní bọ́rọ̀ ń ṣe lọ́kàn táwọn nìyẹn. Wọ́n ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Wọ́n náà tó pé àní ọkọ̀ tí náà ti Sunday mi ó tún tó pé ẹ dákun ẹ gbàgbé ọ̀rọ̀ mi Sunday ẹ dákun ẹ jàánú mi ẹ jẹ́ ní tiẹ̀ fojú ká àwọn ọmọ yìí. Wọ́n náà wà ní àwọn ti gbọ́. Àwọn ti pé ọkọ rẹ lánàá. Pé ọ̀rọ̀ ń bẹ lórí ọ̀rọ̀ ìyá alágbájá sì lóun ti gbọ́. Wọ́n ní bó ṣe di pé ọjọ́ Sunday wọ́n ní nǹkan bí aago márùn-ún rọ̀lẹ́. Wọ́n ní ẹ̀gbọ́n ọkọ̀ wa pé àwọn.
1: Ìkìlọ̀ fún tọkọ-tìyàwó
0: ni. Ìyá alágbájá ẹlẹ́mà ọdún ọkọ rẹ mú wa yìí. Àwọn ọmọ ẹ náà sì ń bẹ ń bí. Bóyá kò kíyàn kò bá wọn sọ̀rọ̀. Mo nígbà tí ẹrù kan wà lórí àwọn tẹ́nìkan wá fẹ́ bá wọn gbé pọ̀ mbẹ́ wọn ní àbáṣálámà sáwọn ọmọ àwọn gẹ́gẹ́ bí mùsùlùmí. Wọ́n náà máa wọ́n sẹ̀ dáhùn dáadáa. Wọ́n inú àwọn dùn bó ń lè wé yín bó ní kinní kan yín bó ní gbá yín. Wọ́n tí ò bá mọ àwọn ṣe ń dáhùn. Kò tẹ́ àwọn lọ́rùn pé ẹ sọ̀rọ̀ àǹbẹ́ yín sọ̀rọ̀ wọn ni ọwọ́ àyàwó pé ń gbò láwàárí wọn náà sọ fún pé ń gbò láwàárí ra wọn níbi táwọn ọmọ ò ti fèsì fáwọn nù wọn ni ẹ̀gbọ́n ọkọ̀ wọn á gba fóònù wa ni so ò fẹ́ rí yẹn ni òun fẹ́ ìyá àbí ẹ̀dẹ́kun ẹ̀jẹ̀ rí wọn ọ̀dà àbá wọn náà ń bẹ́ ń bì. Bóun náà sọ̀rọ̀ lásìkò ó ní àǹtí ẹ̀ kínkì àárọ̀ ọjọ́ àwọn àlàgbé oníkíní kankíní kankankan bóyá inú ẹ̀ lè rọ̀ wọ́n ni wọ́n á sọ fún wọn pé ẹlẹ́sìn àárọ̀
2: kábíyèsí olódùmarè
0: ìwọ ó sunkún táyà ni alágbájá. Kí ló fẹ́ fa kó wọn sunkún kí ọlọ́run jẹ́ òun rọrùn ẹ̀kún ọjọ́ ẹkún rẹ̀ ètò tó sunkún gan ọlọ́run níjọ́ òun rọrùn ẹ̀kún lórí àwọn ọmọ tóun ẹ̀yin ló sì ní rọrùn ẹ̀yin ẹni kan wọ́n ò ní rọrùn ẹ̀kún kí ló pè sọ́rọ́ àwọn tó ń wò yìí tí wọ́n gan bá rí wọn ìwọ gan ó bo òyìn lọ́run lógo ṣùgbọ́n ọjọ́ rẹ̀ ètò.
1: Mo kọ́ lánàá ṣe o, màdúrà ṣe ẹ́.
0: Mi wà ń ṣẹlẹ̀ láyé. Mo ní ẹlẹ́yà kí gan lè fẹ́ báyìí ẹ sọ. Mo ní láyé ìgbà yẹn. Wọ́n ní àwọn àtọkọ àwọn òjọ wọ́n ní gbọ́n ọkọ àwọn ògbẹ́nọ́mbà wọn náà mọ̀. Lẹ́yìn ọdún mẹ́rin ẹ mọ̀ ṣí o
2: ọdún mẹ́rìnlá.
0: Wọ́n ní ọwà wọ́n ní ẹ̀gbọ́n kan ló wá pe àwọn. Ìyá alágbájá wọ́n ní wọn mọ̀ pé àwọn ti há o wọ́n ní wọn ò mọ o. Wọ́n ní wọn ò mọ o wọ́n lẹ́nu tó sì fáwọn ní nọ́mbà ọkọ̀ àwọn. Wọ́n ní bóyá lẹ́yìn wà tí wọn ò jọ rí dàbí wọn ò jọ sọ̀rọ̀ wọ́n ní kò yá wọn.
2: Ẹ sọ pé àwọn ti há.
0: Àwọn sọ fún mi pé wọ́n ní ẹgbẹ́ kan wà pẹ̀lú ìyá alágbájá. Níbo gan ló ń gbé. Wọ́n ní wọn ni iwájú ọmọ ìlọ́dọ̀ àwọn. Wọ́n ní wọn ni òkè ó dà. Láti yẹ ijọ́ ìmọ̀ pé nọ́mbà yín kò lọ kò lè lọ. Má bínú àwọn fẹ́ kó wá rí àmọ́ rẹ. Wọ́n níjọ náà after 4 years that you call that bloody phone on you
2: a block line
0: oni inu awon do gan ni jo na ni ojo jimo tin boy pada go mewa ja pade nbi bayi bi bayi bi bayi o fuju kan won mo re obi la won na awon ti boko e soro o si ti gba tori na awon ti wa wo pe kan mo ko fuju kan o ki wo na ko fuju ke fuju kan ra yin awon mo re le phone number won to mo ko won si ko sa buru nbe sugbon awon ti jo won atoko awon oko re awon ti jo so de be yen ah won ninu awon dun gan an sadua sadua sadua sadua won ni sugbon won ni bi yo ti won da pe won ni oko da ti jo ti won da npe ti o pe won ni egbon ko awon ina lo tun pada pe awon pe hello ola ni ola go mewa bi bye bye bye bye ni ko si wa pade awon won ma kan kan ba tun sa dua fun ese mo dupe o jo ni ti yen se o won ni won perun tan ba awon ti dide nle awon ti foso awon ti mura awon ti we awon jeun wa salaye rin ajo awon fun afape ba n se fe rin bi bayi ni kawon ti wa pade
2: awon omo
0: awon omo awon ati egbon ko awon o gege bi eleha wo la won debe won la go mese ilu won ni mewa gerege bi oko kan se park si waju awon re ori Toyota Camry woni bi ti won park si ni an ni won ti pe number awon iba ni ko pada bi bayi ni awon ti pa o na ni ele ate ele abo woni bi won se why that ni ah won le gbo ko awon na ti won ti san assistant ah won lati ran lara re dada won na ri amo bayi ti an bole bayi won na gbo ekun ni ganiya abdullahi to lopo abi bi keyan mu amala
2: ke ma fe ran be laarin ka bi si olodumare
0: mun na san sun kon ni an san sun kon ni an san wo ni pe he hola won to wo mi so lopo lo wa ni e da posi kona kan ko won le si oju oni bi ese bo kona re ya ko won ba ni ya lagba ki lo wa de bi n told wa n ti baba awon fe in lo n se ko sa buru nbe won ko won koko ninu ojojumo ti aba omo ina ni lo kuku mu nkoko won ni asaso asaso won ni asaso ti won le yo mo obirin sansunkun ni won lo ya won photo o yo video yo phone no bag o fi ya won awon mejeji an jo ya photo pelu mama won won ni se ni pe eyi egbon oko pe eyin awon ni iya yin te fe ba ya photo no ni ke ba ya
2: photo
0: won na bi won ni gba ti an fe ko mu oko pada ko to pe baba awon mo yin tin pe won kokan ri bayi e mo bo ni e mo jo duro se gbe kan ba so ke won sugbon e bi iya ko se bi obin ti ya te gbon pa won je pe
2: ni
0: saru ja ni pe awon ta won fi so fe to 40 minutes awon lo won bi gba ti won la won mo ba ya won se ri mo nigba ta mo yen bo sinu oko won ni won ta mo ni eyo omo birin e wa si back wa ka 100,000 wa ku fa won igba
2: mami
0: wa kunle wa sunkun wa bonu kun wa lo won ni awon sunkun ta won fi dele ni

0: ìyá adájọ́ ni wà á wá dà sínú ayanran
1: wà
0: gbé kọ́bẹ̀ ẹ̀ la máa gbẹ tẹ́kítẹ́kí kí ọba mi jù sínú omi ọbẹ̀ bẹ́ẹ̀ ṣe la máa ṣẹ̀yìn kọ́ndú kọ́ndú sọ̀mọ́ ẹ̀pọ́ tó nípọ̀n mọ́
1: ẹni ó pẹran jẹ́ ti gbàgbé kó ń pẹran ìwọ olókùn tó wà
0: kó pamọ́ láàbà
1: gbogbo ibi tí wọn á kalẹ ìwà mú ọlọmọ
0: àjọlọ ni
1: dátì ẹ lọ
0: ntí máa jí dọdọ rẹ
1: àsìkò yìí dátì ẹ
0: bẹ ní ọmọ yìí pé
1: àní ò dátì ẹ lọ
0: ọmọ yìí pé màá máa kan ọmọ lé
1: àní ò dátì ẹ lọ
0: ọmọ yìí pé màá ti máa sọ pé ìgbà wo la bẹ̀rẹ̀ àdúrà àdájí màá ti gbé mọ́tò sọnà.
1: mo pe ọkọ arábìnrin yìí alájì ìtajù ni òye ọmọ yẹn wọn ni mo ti rọwọ yín
0: iṣẹ o
1: ẹ ṣe ojú òní tì
0: í ní tì í lágbára olódò.
2: mo fi bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi ṣiṣẹ́.
1: bíbànújẹ́ bá di méjì ẹgbẹ̀fà ẹ̀ nira ń bẹ̀.
2: àmì oṣù nígbà mo sì ṣu.
1: alágbàsọ ẹ kún ò sì ní mọ̀ náà
0: ni. àmì
2: o wá díjọ èmi ní ìkan.
1: mo pe ọkọ arábìnrin mo bá sálàmọ̀ sí wọn gẹ́gẹ́ bí mùsùlùmí wọn dẹ̀ dán dáadáa wọn ti gbé wá mo fẹ́ rí yín ó ní ṣe kò sí ẹ̀jẹ̀ rí iná sá wọn ní àwọn jẹ́ nìkan tí mo bí sí gan-an ṣé káwọn ò pè mí padà àwọn aláya ti pè mí padà fún bí wákàtí kákájọ fi sọ̀sùpọ̀n kí wọ́n á dá wọn jókòó yẹn nìkan ní ohun tí ò ṣe é ṣe kí ló ṣẹlẹ̀ mo wá sọ ohun tí ìyàwó wọn bẹ̀ mí tó ní kí n bá wọn bẹ̀ wọ́n ẹjọ́ sójú òpó lẹ̀ in tí wọ́n fi fún mi tẹ́tí mi gbọ́ látẹnu wọn ẹ̀jẹ̀ àgbàgbé ẹ̀ ó dùn mí ó dẹ́lẹ́dà mi ṣùgbọ́n sọ ẹni ní kọ́wọ́ ẹni bọ́ pọ̀ níbi ọ̀rọ̀ dédúró kí ni kárábìnrin yìí ó ṣe ọkọ̀ àárọ̀ ní in tó kù ní tá à ń lè ṣe orí ọ̀fẹ́ kan tó ní ni pé àní sẹ́ àwọn òní ó mọ́ ìjókòó àwọn òní ó mọ́ gbèrò àwọn òní kó mọ́ ìjókòó táwọn ṣùgbọ́n wọn kò lè wọ́sọ ẹ̀há pẹ̀lú àwọn àwọn ò lè rí inú mo ní bóyá kó jókòó tiẹ̀ lọ tó bóyá kẹ́ra ayẹyẹ mo ní aláwọn ò lè fojú kan pé kó wà ń bẹ̀rù pẹ̀lú aṣọ ẹ̀há lọ́rùn ibi ọ̀rọ̀ dé dúró rèé o. hello.
3: hello.
1: hello ma.
0: yéé ń jẹ̀bú.
3: ẹ kú àtàárọ̀.
1: o jàre. ẹ
3: ní ṣìṣọ lágbára.
0: àmì o àmì o
3: lọ́dún. gbogbo ibi sẹ́yìn pẹ̀lú bàbá ìjẹ̀sà ń lọ yẹn
1: gan-an
3: mo lágbára
1: ẹjọ ẹ bá mi mú lọ. àdìmí ò lè mú lọ.
0: màá jíde lé rẹ ni.
1: yóò bá mi lójú jẹ.
0: màá jíde lé ọdọ rẹ ni.
3: ẹjẹ ká gbé yẹn tì.
1: ó dà ó yá.
3: kẹrí mo ti ẹkọ dúpẹ lọwọ ẹgbọn ọkọ ẹ nù. fún nǹkan tó ṣe fún arábìnrin. ṣùgbọ́n àkọ́kọ́ bàbá ẹ̀ ló dá lẹ̀ ṣùgbọ́n ohun tí ọkọ ẹ̀ nà tí ò bá kúrò ńbẹ̀ ó ṣeé ṣe kọ́kọ́ ẹ̀ pa. ṣùgbọ́n bó ṣe kúrò ńbẹ̀ yẹn mi ò lè mú ẹ ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yẹn dídí ọdún mẹ́wàá ó ti pọ̀jù kí ló dé ó yẹ kó lọ máa wo àwọn ọmọ ẹ̀yẹn
1: àwọn náà sọ
3: láwọn ọmọ pa wọn jẹ
1: pé bí ìgbà tí wọn fi nǹkan kan bí gàgá àwọn àtàwọn ọmọ yẹn ni ṣùgbọ́n lóhun tí wàá ṣe ọmọ tí ń ṣọmọ fún wọn.
3: ẹ jẹ́ ká fi yẹn lẹ̀
1: kí ni kí wọ́n wá ṣe báyìí lọ́rọ̀ ìgbéyàwó àwọn ọmọ
3: ṣẹ́rí mo pe ọmọ mi ọmọ kékeré tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tí a jọ ń gbọ́ prógrámù yìí ni mo pe mo béè lọ́wọ́ ẹ̀ pé kí ni màmá yẹn lè ṣe gangan dára kí ni màmá yẹn lè ṣe ó jẹ́ ti ẹ̀ ọmọdé tiẹ̀ sọ fún wọn kán gbọ́.
4: èmi rò pé torí pé àwọn ọmọ tí wọn kọ́ bí nìyẹn kó fi ọ̀dọ̀ ọkọ̀ ẹ̀ lẹ̀ kó lọ́ọ́ wá owó kó gbalẹ̀ kó kọ́ àwọn ọmọ tó bí sí ọ̀dọ̀ alẹ́ yìí tó rà yẹn kókó wọn kúrò kókó wọn lọ sílẹ kó lọ ṣe ìyá àwọn ọmọ ẹ àwọn ọmọ yẹn gan lè tún padà wàá gbé ga kó padà wàá di olówó lọjọ ọla.
3: ó tọmọ ìkéré yẹn sọ nìyẹn nígbà tí mo pè tí mo béè lọwọ kókó àwọn ọmọ tiẹ yẹn. torí tó bá fi àwọn ọmọ yẹn lẹ síbẹ mi ì mọ nǹkan tó lè ṣẹlẹ kókó àwọn ọmọ yẹn kó gbalẹ tí bàbá tóun bá lóun ò fẹ mọ ṣé bó ti fi mọ fún.
1: bẹẹni mẹta
3: ẹsẹ kó kọ àwọn ọmọ ẹ kó má jẹ kí nǹkan tó ṣe òun lákọọkọ
1: kó ṣe lẹẹkejì
3: kó kọ àwọn ọmọ ẹ yẹn kó rẹǹtì lé àwọn ọmọ ẹgbọn máa lọwọ nù rẹǹtì tó máa rẹǹtì lẹ pé tí ò bá rẹǹtì lé bàbá yẹn gan olè gbà kó fi ẹ̀ha kó fi bá òun wúlò èmi gan olè gbà tí ń bá jọkùnrin kó bọ ẹ̀ha yẹn bó ṣe jẹ
0: nìyí. ẹ ṣe o ojú ni tìyàn.
1: hello.
0: hello sir.

esse povo.

white child.

bi yamaledi ojo tuzi eye akalamogun eje aye koni bo omo re male eru ba mi lojo ti mo gbo wipe olorun ni ka ko gbogbo aniyan wa leun lori mo wo wipe ba je po to nile aye yeru oba lati le gbo bu kata gbogbo wa oluwa oluwa wa wa wa ba mi tari ko le gbogbo lowo re oba mi to ni ogo la la la la la la la idoba le mi re ni woju akiri joro kari gbogbo aye gbogbo eniyan ogun ayin meji loke la la la ka pariwo go go go go go go go go go oyan loke ko wa le ri pa so fa ke ye ma ni baba lo bi ye ma ni mo nje gbogbo ni gbo mi ni agbaye loruko jese ni moro ri omo o na o ti royin ayo ti awa yi bo je lo were were were gaga bi woli re mo gbodo si oju re si awon kankan oro mi to ni ma de fi sere nitori o ma ni lo re tomo tomo afa gbadura lori ilekun to titi na gbo mi dada ona merin ni ilekun ma ngba si ikini na ri to ba ni kokoro to ba leku yen mu so mo wipe awon okowo kan wa beyan ba fe se ase la ninu re won gbodo fun ni asiri okowo na ti o ba ni asiri ise yen lowo ko ni le wo yara se yori ti awon egbe re nse nidi ise yen anije gbadura fun mama asiri ti nje kokoro to mo re a fi si gbogbo leku to titi mo olorun yo gbele lowo asiri ise to se yen to fi la olorun ma fi han ise ti omo re se ti o ma asiri re yen olorun ma fona be han asiri to mo re yo fi ma igbese to kan ninu aye re olorun yo fi han gbogbo ona keji ti ada fi si leku laye oni pe keri yen kan leku ki ani to wa lodi keji leku na ko de ba si iyen ni mo pe ni iranlowo eniyan aleyi kan wa te nilo iranlowo eniyan ta ba yi silekun ti won titi pa latojo yi loni lo pade eru eniyan be loni omo re pade eru eniyan be ilekun to ti kankankan latojo yi ti o si ilekun ti baba baba baba re kankankan ti o si loni olorun ma fowo kankan eni to ye ko bo si ni rorun iwo to n wo visa eni to ma bo silekun yen olorun ma fowo kankan re iwo to n wo ise eni to ma gba si je olorun ma fowo kankan re iwo to n wo promotion iranlowo eni to ma gbe ogoke o ya lo pade iranlowo eniyan to ma je ki sero sere o ya lo ba pade na wa gbo ona keta ti lekun fi ma nsi fun eniyan sori iru lekun ti mo so eteniyan ba fe wo be eniyan fo gbogbo lekun tutu ni asa o ni awon lekun kan to ba de waju re awon to jakoso iru lekun ya awon emi kemi ni bo ti yan won sibe latojo pipe lati gba ye awon baba baba wa na ti duro ti lekun o gbe awon ma ri omo to ma wa koja bi majemu ti wa wipe ilekun yi o ko si omo kankan ninu iran to ma ri si debi ti o wole awon ti won de fi se akoso be won gboju lasan won duro ti lekun won ma leri mo omo ologo pe adikan lo ilu oyibo ninu iran re ri iwo wa fe wo be o ye ma bo awon ti won ri lekun yi gba lojo ojo si won ti tun dawo pada awon ti won ri ilu oyibo lo won pada wale lowo ofo ni awon ti won ri je gidi won pada gba ise lowo won lojiji àwọn tí wọn bí ọmọ rẹpẹtẹ ọlọjọ ọjọ tí wọn padà gba gbogbo ọmọ lọwọ wọn ni àwọn tí wọn ń ka bílíọ̀ tẹ́lẹ̀ wọn padà di ẹni tó rí 1,000 tí wọn ń fẹ yín ẹni tó rí mọ́tò rà lọ́jọ́ ọjọ́ tí wọn padà dá padà ó wá di ẹni tó ní nọ́mbà gbogbo ọlọ́kadà ládùúgbò sọ́rí irú ilẹ̀kùn tí mo sọ ẹ̀tẹ́nìyàn bá fẹ́ wọbẹ̀ ènìyàn mú gbogbo ilẹ̀kùn wọn wu láti dì kọ́ má ba lè rí bẹ́ẹ̀ gbà padà sẹ́yìn tẹ́nìyàn bá fẹ́ lọ sí irú ilẹ̀kùn yìí kò gbọ́dọ̀ dá lọ gbọ́dọ̀ lọ pẹ̀lú bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ni nítorí àwọn tí mo lè fọwọ́ wọ sọ̀yà wípé wọ́n gbàgbẹ̀rẹ̀ nìyẹn tí jésù bá lọ bá ọ sílẹ̀kùn kì í ṣe àṣẹ ti sà ó dàbí irú èyí tó ṣẹlẹ̀ nínú bíbélì nígbà tí wọ́n de paula sala sínú túbú lẹ́yìn ìgbà tí paula sala sí gbàdúrà tí wọ́n sì kọrin ọpẹ́ lẹ́sẹ̀ kẹsẹ̀ ìjọba ọ̀run gbaṣẹ́ṣe wọ́n ní lójijì ṣẹlẹ̀ ńlá ti ṣẹlẹ̀ tọ́bẹ̀ tí ìpìlẹ̀ ilẹ̀ túbú mi tìtìtìtì ìyẹn túbọ̀ sí pé tí ìjọba ọ̀run bá gbaṣẹ́ lórí ilẹ̀kùn tó dì mọ́ ilẹ̀kùn yóò ní mi lásán yóò mì dé ìpìlẹ̀.

0: ilẹ̀. Wọ́n ní lójijì gbogbo ilẹ̀kùn túbú sì sí. Ìyá túbọ̀ súpẹ́ tí ìjọba ọ̀run bá gbàṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa rí ìdáhùn. Kì í ṣẹlẹ̀kùn pálàsálàsì nìkan nílẹ̀kùn rẹ̀ sí. Gbogbo ilẹ̀kùn túbú pátá ni wọ́n lọ sí. Nítorí Jésù tí jẹ́ jagunjagun àràbàrí bí ti àrìbì rabata ló ṣe kí ni o.
1: Ló gbà ṣẹṣẹ.
0: Ta ló ń gbọ́bi tó fẹ́ kí Jésù gbà ṣẹṣẹ lórí ilẹ̀kùn tó ti? Àní ilẹ̀kùn ayọ̀ tá ayé tì mọ́ yóò wu ti gbòǹgbò ti gbòǹgbò. Gbogbo ilẹ̀kùn tó fọ́ gbọ́ orí rẹ sí tí ò sí Jésù yóò bọ́ sí. Gbogbo ilẹ̀kùn tó fi ìwé tó kà sí tí ò sí Jésù yóò bọ́ sí. Gbogbo ilẹ̀kùn tó fa gidi sí tí ò sí Jésù yóò bọ́ sí. Gbogbo ilẹ̀kùn tara alẹ́ rẹ ti fẹ̀yìn ẹsẹ̀ tí Jésù yóò bọ́ sí. Gbogbo ilẹ̀kùn ayọ̀ tí májẹ̀mú ìrandíra ti tì mọ́ Jésù yóò bọ́ sí. Gbogbo ilẹ̀kùn tí ẹ̀ṣẹ̀ àwọn bàbá ńlá wa ti tì mọ́ wa Jésù yóò bá wa sí. Gbogbo ilẹ̀kùn tí ẹlẹ́nìní àti alárùkà ti tì Jésù yóò bá wa sí. Sọ wá rí ọ̀nà kẹ́rin tí ènìyàn fi gbà sílẹ̀kùn láyé. Bóyá lo mọ̀ wípé àwọn ilẹ̀kùn kan wà tí wọn kì í fi kọ́kọ́rọ́ sí. Àwọn ilẹ̀kùn kan wà tó bá rí wípé ó ń bọ̀ fúnra rẹ̀ ló máa sí. Àwọn ilẹ̀kùn kan wà sẹ́sọ̀ ló máa ṣiṣẹ́ tó bá ti kófìrí rẹ̀ yóò sí. Bẹ́ẹ̀ náà ló rí nínú ẹ̀mí. Àìsàn ó ní bí wàá ṣe kún fún ẹ̀mí mímọ́. Ó ní bí wàá ṣe gbé agbára Jésù wọ̀. Tó jẹ́ wípé bó ṣe ń súnmọ́ ilẹ̀kùn yẹn ni gbogbo ilẹ̀kùn yóò máa sí. Irú agbára yẹn èèyàn gbọ́dọ̀ fira rẹ̀ jì sínú Ọlọ́run. Nípa pé kò fi ẹ̀ṣẹ́ lẹ̀. Nípa pé kò tẹ̀lé ìlànà Ọlọ́run. Wàá rí wípé pẹ̀lú ìrọ̀rùn ní gbogbo ilẹ̀kùn ayọ̀ yóò máa sí fún ọ. Ẹ̀mí mímọ́ tó o bá gbé wọ̀nyí ló máa sọ orú ilẹ̀kùn tó yẹ kó o wọ̀. Nítorí ó ní àwọn ilẹ̀kùn kan wọ́n kàn dá lójú lásán ni. Ó mọ̀ wípé àwọn ilẹ̀kùn kan wà inú ẹ̀wọ̀n ló já sí. Àwọn ilẹ̀kùn kan wà inú àkóbá ló já sí. Àwọn ilẹ̀kùn kan wà wákàrọ̀ wípé ó fẹ́ jàǹfààní ni ó ní mọ̀ wípé inú ẹ̀sàn ló já sí. Ìdí tó gbọ́dọ̀ fi tẹ̀lé Ọlọ́run pẹ́kípẹ́kí kó lè mọ́rú ilẹ̀kùn tó gbọ́dọ̀ kàn. Náà iṣẹ́ àdúrà tá a fẹ́ lọ ṣe ní Kọ́lálẹ́ nìyẹn. Àwọn ilẹ̀kùn ọjọ́ pípẹ́ tó ti tì máwọn ọmọ wa la fẹ́ lọ sí. Ilẹ̀kùn ìgbéyàwó ti tì máwọn ọmọ kan. Ilẹ̀kùn oúnjẹ ọmọ ti tì máwọn abiyamọ kan. Ilẹ̀kùn ilé kíkọ́ mọ́tò rírà ti tì máwọn kan. Ilẹ̀kùn ọjọ́ ayọ̀ ti tì máwọn ìdílé kan. Ilẹ̀kùn ọtútù ti tì máwọn ọmọ kan. Ilẹ̀kùn àlàáfíà ti máwọn kan wọ́n sílẹ̀kùn fíafì alẹ̀. Ibikíbi tó o bó wà jẹ́ pàdé ní Kọ́lálẹ́ aago mẹ́sàn-án láàárọ̀ yìí. Gbogbo ẹbẹ̀ yẹn ló máa mì tìtìtì láàárọ̀ ìdé ìpìlẹ̀ rẹ̀. Tó bá ṣeéṣe kí ti gba ṣẹ́yẹ ní aago mẹ́jọ àbọ̀. Nítorí gbogbo ìhàní Jésù ló fẹ́ fọwọ́ kàn. Tí gbogbo ènìyàn àdẹ̀mú kọ́kọ́rọ́ wá. Gbogbo kọ́kọ́rọ́ yẹn ni màá dẹ̀rí wípé mo àná ẹ̀ tí kò tó mu lọlé. Oṣù ìròyìn ayọ̀ láwọ̀ yóò yẹ gba ìròyìn ayọ̀ tiẹ̀. Ọmọ rẹ ò ní jẹ pírígìdì nínú ìyà. Ilẹ̀kùn ìròyìn ayọ̀ ó máa ṣí fún ọ. Ilẹ̀kùn ògo máa ṣí fún ọmọ rẹ. Ilẹ̀kùn oríire ṣí fún ìran rẹ lẹ́ni o. Ilẹ̀kùn àǹfààní ńlá ó ṣí fúnlẹ̀ fún wọn tọmọtọmọ. Ó yẹ ọ̀nà tó dé ó yẹ kó là lẹ́ni o. Ayé ò ní fọwọ́ dígà gá ọ̀nà eré ọmọ rẹ. Ilẹ̀kùn tí ìran ti tì ó yà sí lọ́ni o. Ó yẹ ilẹ̀kùn owó tabo ó ṣí fún yín. Ilẹ̀kùn oúnjẹ ọmọ ó ṣí fún wọn tọmọ rẹ lẹ́ni o. Ó yẹ lọ kọ́ ilé yẹn. Ẹ lọ ra ilẹ̀ yẹn sísá. Bàbá tó ra mọ́tò tí ò ní mọ́tò mọ́ ó yá lọ tú ra. Ó ní sí kọ́kọ́rọ́ rọ̀run o. Ilẹ̀kùn ayọ̀ ìbáṣẹ́ ọmọ rẹ ò ní ṣe opportunity yẹn lò. Revelation chapter 3 verse 8 ó lé mímọ iṣẹ́ rẹ lẹ́ni ilẹ̀kùn ayọ̀ ó ṣí fún ọ. 1 Corinthians 16:9 ó ní mo tilẹ̀kùn ọ̀pọ̀lọpọ̀ ta níbẹ̀ ayé ò ní tilẹ̀kùn ayọ̀ ọmọ rẹ. Wọ́n ní tilẹ̀kùn ògo ọmọ rẹ o. Ilẹ̀kùn ibọ́jì kò ní sí fún àwọn ọmọ wa. Ilẹ̀kùn ẹ̀wọ̀n kò ní sí fún ọmọ rẹ o. Ilẹ̀kùn ilé ìwòsàn kò ní sí fún ọmọ wa. Ilẹ̀kùn University Polytechnic College of Education ó sí fún àwọn ọmọ wa lẹ́ni o. Ilẹ̀kùn iṣẹ́ ńlá ó sí fún àwọn ọmọ wa. Ilẹ̀kùn tẹ́ni yóò máa mọ́wọ́ nínú owó yá ó ti sí fún wọn ìyá ọlọ́jà yìí. Lẹ́ni olúwa tilẹ̀kùn àkóbá àti àdábá. Ilẹ̀kùn ọ̀ràn táwọn ayé sí ilẹ̀ lórúkọ Jésù àní kó sí tọmọtọmọ. Ilẹ̀kùn ayọ̀ ẹ̀ bá ti sí tá ìlú ọmọ rẹ ò ní dún ìdúnkùndú o. Ilẹ̀kùn ayọ̀ ṣe é sí fún ọ lẹ́ni lórúkọ Jésù wọn ní fi ògo ọmọ rẹ san gbèsè. Ẹ̀ṣẹ̀ àmì ọmọ rẹ ò ní lọ sí ẹ̀kúlé ọ̀run. Ọmọ rẹ ò ní fodò ọ̀nà ọ̀run o. Ó yàtọ̀ lọ́tọ̀lá làyàn mọ́ ọmọ rẹ yóò fi sọ̀rọ̀ lókè láti èrè lọ. Ọmọ rẹ ò ní mójúká ìbòjì sórí. Epo lárùn ó ní yanjú ò ní yà lọ́dọ̀ wa o. Ọmọ rẹ máa ba tó bá lè. Lẹ́yìn àwẹ̀ rẹ lórí ọmọ ò ní fi ìyà sínú o. Ilẹ̀kùn ayọ̀ ìbá ti ṣe ọmọ rẹ ò ní pin rọrọ mọ́ ọ lọ́wọ́. Ìyà ò ní jẹ ìpàkọ́ ọmọ rẹ o. Ó ní gbórí ọmọ láàbọ̀. Jésù olúwa wa. Ẹnjiníà bá ń wá ìríkẹ tó ní ṣe pẹ̀lú ilẹ̀kùn tó ṣí.
2: Torí nǹkan tí mo ti ń expect láti joy Ọlọ́run ṣe fún mi. Béèyàn kan ṣe pè mí nìyẹn pé ó dẹ̀ lè try France o. Mo ṣàṣe apply nìyẹn. Visa mi jáde.
3: Ó jáde. Ó jáde.
4: Ó jáde sà.
3: Ẹnìkan tó ń lọ ìlú òyìnbó dìde kó hallelujah.
0: Ó yẹ gbogbo èèyàn abiyamọ o. Tó bá ti ń bọ èèyàn mẹ́fà mẹ́fà lẹ́nu kankan máa mú wá. Bọ́ọ̀lù ẹ̀rí kọ́ lágbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Wàá ríre gbà. Àdúrà tá gbà yí gbogbo ènìyàn ló máa.

0: oṣù karùn-ún ọdún 2026 19th of May ọjọ́ Tuesday.
1: O fẹ́ àjọ yìí o, torí pé o kún fún agbára. Ẹ sà, ẹ̀yin wo ló jẹ́ pé ó kù díẹ̀ báyìí kẹ́ ẹ já sí kòtò? Níṣe ni ọwọ́ agbára rẹ̀ ó gbà yín mú. Irú ẹ̀yin bẹ́ẹ̀ ni mo fẹ́ kájọ yìí láàárọ̀ yìí. Ẹ̀yin tí wọ́n dí ọ̀nà ìṣerere mọ́, ẹ̀yin tí agbára òkùnkùn dá dúró nígbà kan, ṣùgbọ́n tí àánú wà yín rí lójijì, a fẹ́ kí alleluia méje sí ọba àwọba. Bàbá jájọ kí o, alleluia méje. 1, 2, go!
2: Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah!

gba ìkéde yìí lórí ọmọ mi. Ẹ fàyè gba ìkéde yìí lórí iṣẹ́ mi. Ó yà àdúà orúkọ Jésù. Ẹ mẹ́mí mọ́, ẹ fàyè gba ìkéde yìí lórí ayé mi. Ẹ fàyè gba ìkéde yìí lórí iṣẹ́ mi. Ẹ fàyè gba ìkéde yìí lórí ọmọ mi. Ẹ fàyè gba ìkéde yìí lórí ìrìn àjò mi. Ẹ fàyè gba ìkéde yìí lórí iṣẹ́ mi. Àmì mẹ́ta Jésù Olúwawa. Àmì àmì àmì lórúkọ Jésù. Bí wọ́n bá sọ̀rọ̀ rẹ fún olóore, wọ́n kéde rẹ ni o. Bí wọ́n bá sọ ìrìn àjò rẹ fún ẹni tó yẹ kó ràn lọ́wọ́, gbà mí gbọ́, wọ́n kéde rẹ ni o. Àìmọye àwọn tó jẹ́ wípé àìsọ̀rọ̀ wọn fún olóore ni ò jẹ́ kán kù ní ojú kan. Ó ti yẹ kí Joseph kù nínú ẹ̀wọ̀n, ṣùgbọ́n a gbọ́ tí gbàgbé kò rántí láti sọ̀rọ̀ Joseph fún ọba. Bí a gbọ́ tí ò bá dẹ̀ rántí láti sọ̀rọ̀ Joseph fún ọba, ẹ sọ fún Joseph pé inú ẹ̀wọ̀n ló máa gbé. Ẹ̀yin kan wà ń bí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn. A ò rí ẹnìkan tó lè sọ̀rọ̀ rẹ. A ò rí ẹnìkan tó lè fi ohùn rẹ síta. A ò rí ẹnìkan tó lè kí ọ lẹ́yìn. A ò rí ẹnìkan tó lè fi ọ̀rọ̀ ẹnu rẹ tì ọ lẹ́yìn. Ó sọ pé ẹ gbé fún, ó lè ṣe ẹ fún ní iṣẹ́ yẹn. Ó sọ pé ó ti bá mi ṣiṣẹ́ rí, ó dẹ̀ ṣe dáadáa. Ó sọ pé ọmọ gidi ni tán bá fẹ́ níyàwó, ìyàwó tó dáa ló máa jẹ́. A rí ẹnikẹ́ni tó lè kí ọ lẹ́yìn láti lè sọ nǹkan kan. Àpẹẹrẹ àìsí ìkéde nìyẹn. Olúwa ní kí n sọ tẹ́lẹ̀, obìnrin yìí tó fi ń dáyé rẹ gbé, ẹni tó rán mi ní kí n sọ tẹ́lẹ̀, gbogbo àmì àdágbé àti àdáfà, èyí tó fi ayé rẹ sí ẹ̀yìn nínú ìrìn àjò rẹ, mo sọ tẹ́lẹ̀, ìrànlọ́wọ́ tó máa jẹ́ kán kéde rẹ níwájú olóore. Ìrànlọ́wọ́ tó máa jẹ́ kán kéde rẹ níwájú ara ilé ọba. Ìrànlọ́wọ́ tó máa jẹ́ kán kéde rẹ níbi òkè. Bó o bá ṣàmé, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́. O ní ìdádúró mọ́, ó ti rí bẹ́ẹ̀, ó yí padà. Jésù Olúwawa, àmì àmì àmì lórúkọ Jésù. Kí n tó gbàdúrà méjì tó kù, Olúwa ní ọmọ sọ fún àwọn ènìyàn Ọlọ́run fún odidi ọjọ́ mẹ́sàn-án. Bàbá mi ní ká gbàdúrà sínú àwòrán tuntun ẹ̀mí àwọn wòlíì. Olúwa ní bẹ gbogbo ènìyàn, tí o bá lè wá bó o ṣe lè ya àwòrán tuntun, ẹ̀sà tó jẹ́ tuntun, bẹ́ẹ̀ ni ó máa ṣiṣẹ́ gan. Àwòrán tuntun, Olúwa ní ẹ gbàdúrà lódidi ọjọ́ mẹ́sàn-án sí àwòrán tuntun. Màá máa tẹnu mọ́ ní ìkànnì láràárọ̀, màá dẹ̀ máa sọ agbára tó ń bẹ nínú kí wọ́n kéde ènìyàn. Ẹ̀yin kan wà ń bí, mo bẹ̀ yín gan, ẹ wá gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ṣe lè rí àwòrán tuntun. Ọlá ni màá bẹ̀rẹ̀, torí pé Olúwa ràn mí ní ìpele yẹn. Ẹ sà, bá ti gbà nìyẹn títí di on the 29 ọjọ́ tí màá bọ́lẹ̀ nìyẹn, láti súre fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ń bẹ ní ìlú Ìbàdàn nínú ìpàdé Ebenezer ní òru Friday. So àwòrán yẹn la máa gbé dání. Bẹ́ẹ̀ ni màá sọ nǹkan kejì ní ọ̀la, ohun méjì la máa lò pẹ̀lú ẹ̀, àwòrán àti nǹkan kan màá máa sọ ní ọ̀la. Ṣùgbọ́n Olúwa ràn mí, Olúwa ní ọmọ tẹnu mọ́ fún àwọn ènìyàn kí wọ́n wá àwòrán ẹyọkan. Ìyẹn ni wípé àwòrán yẹn gbọdọ̀ jẹ́ tuntun. Òun ni wọ́n fi máa gbàdúà, òun náà lẹ máa mú wá síwájú mi. Ọmọ, mo fẹ́ gbé àwòrán wọn lọ síwájú olóore, mo fẹ́ kí wọ́n kéde wọn. Now àkòrí tí Olúwa fún mi fún ìpàdé Ebenezer àti ọdún yìí, ó ní àga mi àti àyè mi, my seat and my space. Ẹ kíyèsí sá,
kò dẹ̀ sí ẹnikẹ́ni tó lè jókòó láàyè rẹ̀ kò sí ẹnikẹ́ni tó lè jókòó ní àga rẹ̀ bí àbá kéde rẹ̀ o ni mo sọ fún yín yẹn pé dáfídì ó ti da òróró sí lórí sà sọ́ọ̀lù ó dẹ̀ ń bẹ lórí òye but a ti da òróró lé ọba mi lórí sọ́ọ̀lù ń bẹ láàfin òróró ti wà lórí dáfídì ìyẹn túmọ̀ sí pé ọba méjì ti wà ṣùgbọ́n àga ọba ẹyọ kan náà ni ó wá kú bí dáfídì ó ṣe jókòó lórí àga ọba ní kété tá a dòróró lé dáfídì lórí tán ẹsà dáfídì tún lọ púùfù ara rẹ̀ ó lọ pa gòláyàtì torí ẹ̀.

adóri rẹ̀ dání àn lè sọ fún ọ pé o borí. So Sọ́ọ̀lù ló kọ́ nìyẹn, ó dẹ̀ fún ní ìdá rẹ̀ pé gbà lọ gé orí ẹ̀, ó dẹ̀ gé orí Gòláyàtì, ó sì nà án sókè. Gbogbo àwọn ènìyàn sì rò ó, wọ́n sì kí àwọn obìnrin lé, àwọn dá orin. Wọ́n ní Sọ́ọ̀lù pẹgbẹ̀rún, Dáfídì pẹgbẹgbẹ̀rún. Ẹ kíyèsí sà, ṣùgbọ́n wọn ò kéde Dáfídì lọ́jọ́ náà bí ọba, nítorí pé wọn ò dẹ̀ kéde ẹ̀. Dáfídì ò lè jọba nítorí pé wọn ò kéde rẹ̀. So ẹni tó fẹ́ jókòó ní àga ọba rẹ̀, ẹni tó fẹ́ jókòó níbi ààyè ìṣerere rẹ̀, ó nílò ìkéde. Olúwa fi ní kí n máa gbàdúrà ìkéde fún àwọn ènìyàn fún odidi ọjọ́ mẹ́sàn-án. So àwòrán yẹn láfijọ́ máa

ìgbìyànjú ṣùgbọ́n síbẹ̀ a kò kéde yín olúwa ló rán mi olúwa ní ọmọ sọ tẹ́lẹ̀ sí ayé wọn ẹgbọ́n o áńgẹ́lì ti máa ń kéde ọmọ ológo pé lákòókò yìí ni ògo rẹ̀ ti tó o ẹjọ́ lọ ṣe rere nínú ayé irú áńgẹ́lì bẹ́ẹ̀ ni mo bèrè ẹ̀yin tí ẹ bá ṣàmì láàárọ̀ yìí áńgẹ́lì kéde yóò bẹ ilé rẹ wò áńgẹ́lì kéde yóò bẹ ayé rẹ wò áńgẹ́lì kéde yóò bẹ iṣẹ́ rẹ wò áńgẹ́lì kéde yóò bẹ ọmọ rẹ wò áńgẹ́lì kéde yóò bẹ iṣẹ́ rẹ wò áńgẹ́lì kéde yóò bẹ ilé rẹ wò láti òní lọ ìwọ náà wàá jókòó láàyè ọba wàá ṣe bí ọba wàá sọ̀rọ̀ ọba wàá ní àṣẹ ọba ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ìlérí àṣẹ fún ọ ògo dẹ̀ máa buyọ ó ti rí bẹ́ẹ̀ kò yí padà jésù olúwawa àmì àmì àmì lórúkọ jésù ó márùn-ún ni mo rí tí mo kọ́ lẹ̀ nínú ìwé mi tó jẹ́ oníṣẹ́ ìkéde ẹ̀sà àwọn tí ó ń ṣiṣẹ́ ìkéde ó márùn-ún ni màá bẹ̀rẹ̀ sí mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan láti ọ̀la ẹ̀sà tí a bá ní ìbápàdé pẹ̀lú àwọn márùn-ún yìí a lè kéde wa bẹ́ẹ̀ ni sà tí a bá ní ìbápàdé pẹ̀lú àwọn márùn-ún yìí a lè kéde wa bí ó bá ti sí a nira kí ìkéde tó le wà so mo bẹ ọ ìwọ tó ní orí ọfẹ jẹ àjọ gbàdúà ní ọ̀la ọ̀la ni ọjọ́ àánú màá dẹ̀ máa sọ fún yín wípé ní ọ̀la bákan náà a ó lo oyin èyí tá a fi ń gbàdúà àti omi tẹ́ ẹ pọn láàárọ̀ kùtùkùtù so gbogbo ẹ̀yin tí ẹ bá darapọ̀ pẹ̀lú mi ní ìkànnì ní àárọ̀ la mo bẹ ọ pọn mi ní ìdájí kùtùkùtù bó bá ṣe jí bó bá rí oyin díẹ̀ wàá dà sínú ẹ̀ o ni màá fi gbàdúà pẹ̀lú ẹ̀yin ọmọ ọlọ́run ní ọ̀la ọjọ́ àánú màá máa sọ àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú àánú ní ọ̀la pàápàá jùlọ nípa ìrìn àjò ìkéde gbà mí gbọ́ sà a lè fi àánú bẹ ìwọ náà o àánú lè dáhùn fún ìwọ náà ìwọ náà lè ní ẹ̀rí àánú wọ́n lè kíwọ náà kú oríire wo bí a lè gba aṣọ ogun lára tiẹ̀ náà ìwọ náà lè bá wọn jókòó pẹ̀lú àwọn ọmọ aládé àánú lo need kò sí nǹkan míì tó nílò ju àánú lọ bí àánú ò bá kàn dáhùn ni òun ló burú ṣùgbọ́n bí àánú bá dáhùn wo bí a lè rí ìwọ náà gẹ́gẹ́ bí ọmọ ológo olúwa ló rán mi o mo bẹ̀ ẹ́ sà wá ọ̀nà jẹ́ ká jọ gbàdúrà papọ̀ ìyẹn ní ọ̀la màá má tẹ̀síwájú gbogbo ẹ̀yin tẹ́ bá lè rí fọ́tò yẹn náà ẹ̀mú dání nínú ìpàdé yìí ní àárọ̀ la so màá fi gbàdúrà fún yín ọ̀la ni màá bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọjọ́ mẹ́sàn-án là ń lọ láti ọ̀la ni màá ti bẹ̀rẹ̀ olúwa ní ẹ gbàdúrà sí àwòrán nítorí pé mo fẹ́ kéde àwọn ènìyàn yìí so ìwọ náà darapọ̀ ohun tí olúwa lè ṣe ní àtìgbà tá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ àti àdúà wa ni a ti ń gbàdúà lórí WhatsApp group òní ni àwẹ̀ wa pé 80 okùn ọjọ́ mẹ́wàá ẹ̀sà kí àwẹ̀ yẹn kó parí now màá sọ fún ọ pé ohun tó dáa ni ohun tó ní agbára ni so àwọn ẹ̀yin tá a jọ bẹ̀rẹ̀ tó dẹ̀ jẹ́ pé a jọ ń gbàdúà lórí WhatsApp ìwọ náà darapọ̀ ní aago kan ní òní màá gbàdúà fún ní aago kan ní ọ̀la náà bí a ṣe ń gbà lójoojúmọ́ nìyẹn so ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti darapọ̀ lórí WhatsApp group wa kàn sẹ́ndì mẹ́sẹ̀gì sí nọ́mbà tí mo fẹ́ pè kó sọ pé kí wọ́n háàdì ẹ pé ẹ háàdì mi sí group wọ́n á sì fi ọ sínú group yẹn ogunlọ́gbọ̀n àwọn ènìyàn ló wà mẹ́ tí a jọ ń gbàdúà ní ojoojúmọ́ so tí ìwọ náà bá lórí ọ̀fẹ́ ìwọ náà send message sí nọ́mbà yẹn wọ́n á dẹ̀ fi ọ sí group ẹ jẹ́ ń pe nọ́mbà yìí bí mo ti ń dìde nínú kulu studio yìí gbogbo ẹ̀yin tẹ́ bá ní orí ọ̀fẹ́ o fẹ́ kí n gbàdúà fún ọ nọ́mbà yìí náà ló máa pè àbí o fẹ́ kí wọ́n fi ọ sínú WhatsApp group wàá kàn send message sí nọ́mbà yẹn ni pé ẹ add mi sí group 090 25 20 27 24 090 25 20 27 24 thank you God bless

0: láyé.
1: Má pàjù la wa tájọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aláàdọ́run ọjọ́ 19 days fasting. Láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìtapà kò rí ẹni. Ìjókòó mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo ọkàn tí ayé gba ibùjókòó wọn ààyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́ ẹ bá ti dé Port Platte filling station ní Wall Road ládojúkọjá Jọ̀ǹkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹ bèrè chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kẹyàn tó bá kọ́ dé láṣàlẹ̀ ọjọ́ yẹn. Yóò gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹ́ẹ̀pẹ̀ 09025202427. Ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.

0: mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbó mi. Òní tó jẹ́ ọjọ́ kọkàndínlógún 1905 ọdún 2026 nọ́mbà tí ó sì pín. Gbogbo ilé níbo lẹ ti ń gbọ́ mi? Ẹ wá dìde ńlẹ̀, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́, ẹ jẹ́ lọ bí pẹpẹ. Pastor Dẹ́kunlé Epaphras, wòlíì yín ni, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank ti Middle Market gbá gidi tun ní ìlú Ìbàdàn. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ dìde. Mo fi gbogbo ẹnu sọ báyìí pé òní ni ọjọ́ Tuesday, ọjọ́ kan gbòógì tó tó ní àpẹẹrẹ tí wọ́n ń pè ní ọjọ́ Ìṣẹ́gun. Now, ó ní ìṣe tá a máa ń ṣe ní gbogbo ìgbà tá a bá jí láàárọ̀ kùtùkùtù. Ẹnìkan níbi ìbò bá a bá ṣe jí ibìkan láti kọ́kọ́ lọ dọ̀bálẹ̀, àkọ́kọ́ lọ dọ̀bálẹ̀ àkúnlẹ̀ nínú yàrá wa. Mo ní ẹjọ́ jẹ́ ojú kan náà, ibi tó ti ń dọ̀bálẹ̀ tó ti ń kúnlẹ̀ yẹn, iṣẹ́ agbára mọ̀ ni. Ọjọ́ tó nílò pẹpẹ yẹn ń bọ̀, gbémi ṣe máa ń wí jókà ní pẹpẹ. Ibi tó ń dọ̀bálẹ̀ sí tó ń kúnlẹ̀ sí lójoojúmọ́ yẹn, ìyẹn ni wọ́n ń pè ní pẹpẹ. Ibẹ̀ ló ti dúpẹ́, ibẹ̀ ló ti tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, ibẹ̀ ló sì ti tọrọ fún oúnjẹ òjọ́ rẹ̀. Jọ́ jẹ́ ojú kan náà, mọ́mì ṣe lè gbé bọ́dì, dádì ṣe lè dìde ńlẹ̀. Wọ́n sọ pé kò wúlò, wọ́n ní kí ni wòlíì yìí ń sọ, ohun Ọlọ́run láàárọ̀ kùtùkùtù ni. Ẹja lọ bí pẹpẹ, ìwọ náà gbé bọ́dì ẹ láàárọ̀ yìí, mú bì kan nu yàrá rẹ, ibi tó ti mọ bá Kristi, ibi tó ti mọ bá sọ̀rọ̀. Àṣírí ni, ẹnìkan ní sójoojúmọ́ lẹ máa ń wà ní ìsà, ojoojúmọ́ ni, ṣé bójoojúmọ́ ni ìwọ náà ń jẹun? Bí oúnjẹ fún inú, bẹ́ẹ̀ ni ìwàásù yìí àti prógráàmù yìí, bẹ́ẹ̀ lọ jẹ́ fún ìgbésí ayé ọmọ ènìyàn. Is our daily devotion, ìpàdé wíwá Ọlọ́run lójoojúmọ́ láàárọ̀ kùtùkùtù tó jáde. Ǹjẹ́ ọjọ́ mọ̀, Bíbélì sọ statement kan tó dùn mọ́ mi jù láyé, ó ní gbogbo ẹni tó bá jí wá mi ní kùtùkùtù yóò sì rí mi. Ìpàdé wá Ọlọ́run kò rí Ọlọ́run ni. Ẹ já lọ dọ̀bálẹ̀ sà, ẹ já lọ kúnlẹ̀ mà. Níbi tó dọ̀bálẹ̀ sí yẹn sébi pẹpẹ rẹ nìyẹn. Ẹ wá yí ká ọ̀tún, ẹ yí ká òsì. Ẹ sọ pé bàbá mi mo dúpẹ́, Ọlọ́run òjijì mo gbé ọga. Ẹni tó ni gbogbo májẹ̀mú àti àṣeun màṣe, mo gbé ọga pátápátá parí ọlá, pátápátá parí ọlá, kìkì mọ́lẹ̀ kìkì ògo, ọba ìgbà ọba àkókò, ọba tó pẹ́ lọ́kàn rí ké ṣe. Àwọn ò lè fògún ẹ fẹ́ lòmíì torí wọ ló ní. Mọ́mì wa mọ̀ sọ tó bá dáa sí, wọ́n kàn sùn bí pẹpẹ kan sùn lẹ̀ lásán. Ìrọ̀ o, èyàn mọ̀ lanu ni, ẹnu ẹ ni, ọ̀rọ̀ ẹ lọ fẹ́ gbọ́, èmi kàn ń gáìdì yín ni. Èmi dàbí tíchà ni, èmi ń sọ fún ọ pé ṣé báyìí kó lè bá mú testimony jáde. Ọya yí ká ọ̀tún kó yí ká òsì, sọ fún pé mo dúpẹ́, mo dúpẹ́ àná, mo dúpẹ́ òní, mo dúpẹ́ ọ̀la, mo dúpẹ́ fún ayé àwọn ọmọ mi, mo dúpẹ́ ibi tó mú wọn lọ, mo dúpẹ́ ibi tó bá wọn dé. Ògo máa ní fún ọ Jésù, ní gbogbo bí ẹ bá ti ń dúpẹ́, bọ́ ọba lè gbé orin sókè kó fi yé. Pé èmi yóò máa yìn ọ́run bàbá, èmi yóò máa yìn ọ́run bàbá, ọba tí kò jẹ́ kí sátani ó fi mí ṣe yẹ̀yẹ́. Èmi yóò máa yìn ọ́run bàbá. Gbogbo tí sátani sánà sọ́mọ kọ́sá lè fi wá ṣe yẹ̀yẹ́. Ọlọ́run tí ò fi yẹ̀yẹ́ rẹ sí, ọba tí ń dọ́gbọ́n sọ yẹ̀yẹ́ rẹ da yẹyẹ. Ẹja gbéga Ọlọ́run mo gbé ọ̀gá ṣe títí láì lọ́pẹ́ mi lọ́dọ̀ ẹ̀. I will forever praise your name forever and ever in the name of Jesus. Bó ṣe dọ̀bálẹ̀, bó ṣe kúnlẹ̀, ó ṣe sọ Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jè mí. Gbogbo ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ àti níṣe mi. Èmi ọ̀sá kọ́ o, mi ò dúró bí ẹni tó pé. Ohun tí mo kàn sọ ni pé wò mí ṣe láàánú, dárí ẹ̀ṣẹ̀ mi jè mí. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀, èyí tí mo mọ̀ àti èyí tí mọ̀, Ọlọ́run dárí jè mí. That is the voice. Ohun tó lè ṣe, Bíbélì ní bí àwa bá ní àwa kò ní ẹ̀ṣẹ̀, ó là ń tanra wa jẹ, kò sì sí òtítọ́ kan nínú wa. Sá, gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tó sì kùnà ògo Ọlọ́run. Ẹ̀bùn ìfẹ́ Ọlọ́run nìkan ni iyè tí ò ní pẹ̀kun. Ọ̀rọ̀ Ọlọ́run ni mo kà yẹn. Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jè mí. Ẹ̀ṣẹ̀ àwọn bàbá bàbá mi tó lè fẹ́ takò ní Ọlọ́run dárí jì wá. Òní lọ́jọ́ Ìṣẹ́gun, ọjọ́ Tuesday, ògo mà ní fún ọ Jésù. Kó tó wá dìde, mọ́mì, dádì àti gbogbo ẹ̀yin sísítà brọ́dà tẹ́ ń gbọ́ mi. Ẹ ṣe sọ pé bàbá fún mi lóúnjẹ òjọ́ mi lónìí bí mo ṣe ń lọ. Oluwa fun mi lounje ojo mo nlo niyan o di direct ku sopo iwa nkan je mo tun lo laaro yi Olorun jo ninu ipa atagbara fun mi lounje ojo mi bi mo se njade lo loni mo je ke mi ato moral fese si in the name of Jesus Christ gbogbo eyan omo Olorun e wa dide nle emi Olorun kan ran mi si o o ni so fun yin pe ke foke wa foke ni igba mokanla number yen o se pin wa foke ni igba mokanla wa mo juwo si o se ajo ki hallelujah yen ni nigba ta ba ke ta kan so pe o se somebody stand up and shout in level mo doubt in tin ba ni o se 11 solid hallelujah oh yeah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo fun messiah e ju owo yen si e wa so pe o se olohun o se baba mi o se arugbo ojo titi lai lo pe mi lodu e nice gbogbo eyan omo olohun kin to mo lo sori facebook kin to bo sori tiktok pepe yo pomo ni aro ni amo tin se bebe nkan meta la nse si omi to nbe lowo wa alakoko ma gbadua si elekeji ma gba testimony si eleketa ma ka oro olohun si o je nkan meta nkan meta yen ni o parapo ti o di iyanu e wo mi odekunle epafras le ti pade mi lori facebook tiktok ati youtube awon ta jo gbadua tana mo pa fi si awewa mo ago mefa abo laaro kutukutu igba ti o ba fi di ago meje abo a ti mu wale ah pepe yo pon mo nisin tola ipade fori je lagbare ni to laye atorun e si onje to ba wu yi any is going to be prophetic service isin ta nso yi yo je isin ise woli na ago mejo abo igba ti o ba fi di ago mokan labo iyin o ti wale elekeje o bere ni ago merin gba ti o ba fi da ago mefa na iyen na o tun lo mefa bo a tun mu iyen na wale bi n to sare lo si ri agbara mo fe tete lo ri agbara fun idi kan tabu mi won ran mi si eyin omo olohun wa gbe to daju oni si iran asan mo olohun lo wi be oni ki n so fun gbogbo eyin te n bo mi laaro kutukutu pe gbogbo ojo ti won fagun lo won olohun yo da pada fun won yo si si olore ni ilopo meji gbogbo yen gbe owo mejeji soke wa wa ki gbe baba mi ogo mi da baba mi igbega mi da baba mi idaun si adua mi da ojo ori mi nlo eje ndele agbara mo bo
1: e ka ro sa baba mi emi ni alaileyan mo pe lati seme
0: nice le gbo n to mo birin yen bi introduce are emi la alaileyan emi alaile nikan ta nu kan sogo lori aye mi eje mo ni isin eyin wo le leyan to je pe olodun nikan ni alatileyin re to ba se po wa nu group wa awa alaileyan mo fe ke dide nle wa wa mo patewo wa kigbe mi o leyan mi o leyan mi o leyan olorun sanu mi je ki won mo pe iwo nikan mo ni laye baba mi o le nikan mi alaileyan mi re in the name of Jesus engineer eje mo gboro omo benin ti o leyan alaileyan
1: mo dupe lowo olorun odekunle dupe lowo olorun ojiji mi o leyan o sugbon mo ni alaanu kan alaanu yi oun ni oko mi alaanu mi subu
0: ah ki la alaanu omo benin se omo alaileyan yi
1: alaanu mi subu
0: gbogbo eyan dide nle o ni alaanu oun subu ha abajo ti baba kan fi ko sara moto e o ngbo mi nisin ki ku mo pa laanu mi eyin omo olorun dide fowo gba igana olorun jo mo ja laanu mi o subu eyin omo school dide mo mi e dadi e la laanu e bo ba ile subu iwe re le mehe esa bo ko re n ba le subu olorun bo ati dide ati je eyan awon mo di wahala o e fowo gba igana mo jo won pon bayi baba mi o mo ja laanu mi o subu olorun jo mo ja laanu mi o wo ojiji ni fe mo fo olorun mo ja laanu mi o fo lojiji nti won pe ni fe ni cup engineer je mo gboro omo benin o se die
1: mo waju lo we mi o re nikan afi olorun mo ni gbo mo fe gbigba mi mo bi mo se fe se mo sunkun mo tu joko mo ro pe e ku oro mo sasa tun mo sasa si mi re nikan mo ni ha laanu mi lo dugule yi o sele wi pe láàánú mi ṣubú ní 2022 December 31st ló ṣubú. A dẹ̀ máa ń gbọ́ program yìí, a join program yìí last year June 7 la join ẹ̀, èmi àti ọkọ mi lájọ máa ń gbọ́. Bọ́kọ̀ mi ṣe ṣubú lójijì nìyẹn, ló bá di stroke. Mo bá ní iye ẹgbà mi, ayé fi mí ṣẹ̀sìn. Mo sá sọ́tì, wọ́n ṣàní ká agbèjáde bí ta gbé lọ, wọ́n ní 600,000 náà máa gbà. 600,000 mi ò ní 600 naira nílé. Gbà tá débẹ̀ bàbá yẹn lóun máa gba 300,000 cash kó ohun tó dáwọ́ lé iṣẹ́ yìí. Bí fọ́nẹ́sì ọlọ́run ò fẹ́ rí Bible, bẹ́ẹ̀ ni òun ò sì fẹ́ gbọ́ program tí mo ń gbọ́ yìí.
0: Mọ̀mọ́ dìde, ogun tí ó sọ fún ọ pé kọ́ ọmọ ka bíbélì mọ́, ibi tó wà solution lọ tí wọ́n ó ní ọmọ gbàdúrà mọ́. Ibi tó wà solution lọ tí wọ́n ó ní ọmọ ka bíbélì mọ́. Ṣẹ́gbọ́n tó ní babaláwo yẹn sọ, ẹni tó lòun fẹ́ dáwọ́ lè tí ó gba 600,000, ó ní kò gbọdọ̀ ka Bible, kò sì gbọdọ̀ gbọ́ program mi mọ́. Oṣù ni jẹ́ bẹ́ẹ̀, ẹ dìde nílẹ̀ gbogbo ènìyàn, mo dúró nínú jẹgbọ́jẹ mú àṣẹ. Ìṣẹ̀lẹ̀ tí ó débọ̀ tó fi máa wá wòlíì Èké, ìṣẹ̀lẹ̀ tí ó débọ̀ tó fi máa tọ́ láwo kí. Mo dúró nínú ìpẹ̀kun àṣẹ láàárọ̀ yìí, kò ní débọ̀ láyé. Mọ́ gbàgbé kópé ìwàásù yìí o, aláàánú òun ṣubú. Nígbà tí aláàánú bá ṣubú kí lọ́kàn, o ní kópé ìwàásù tààrọ̀ yìí.
1: Mo sọ sínú pé kò ní lè ṣeé ṣe nítorí tẹ́mi fi ń pààrọ̀ nùrẹ́lẹ̀ tí mo dẹ̀ fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Mo bá gbé ọkọ mi, mo bá gbé lọ sílé. Gbogbo tí mo gbé lọ sílé, gbogbo èèyàn bá yọwọ́ lọ́rọ̀ mi, lọ́ wá bẹ̀ sí òmíràn. Màá máa wo ọkọ mi, kò lè sọ̀rọ̀, kò lè gbápá, kò lè gbẹ́sẹ̀, ó wà ní dùbúlẹ̀. Màá wá máa sunkún pé yé aláàánú mi ló wà ń lẹ̀ yìí, ta ló tún fẹ́ ṣàánú mi nínú ayé báyìí, àfi Ọlọ́run.

0: èmi àti ẹ̀ máa ń jà ó dẹ̀ máa ń sọ̀rọ̀ tí ò bá ikùn gbé sí mi ṣùgbọ́n ó yà mí lẹ́nu nígbà tó kó owó yìí fún mi pé ó dàbí àlá àbí tòótọ́ ni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó ṣe fún mi pé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ní ká máa ṣe láàárọ̀ láàárọ̀ bẹ́ẹ̀ ni mo ṣe ń tẹ̀lé mo sì ń rí ẹ̀rí lójoojúmọ́ ọmọ mi ọmọbìnrin mi àkọ́bí mi ó wà nínú eré tó jẹ́ obìnrin ó ti tó bí ọjọ́ méjì tí mo ti ń retí pé kí wọ́n ó pè mí lánàá ló kàn ṣàdédé pè mí pé lóyìn kíní ń ṣẹlẹ̀ ó ti yẹ kí òun ó bí ṣùgbọ́n òun ò rí nǹkan kan láàárọ̀ yìí mo fi ìpè mo kọ́kọ́ sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì sí yín mo wá fi òróró sí orí ahọ́n mo wá fi ìpè yín mo fi tọrọ lọ́wọ́ ọlọ́run jáde mo mà dúpẹ́ owó má pè mí láìpẹ́ ìpọmọ mi bímọ ibi ọpẹ́ mi rèé o ẹ ní ṣiṣẹ́ dà o ẹ ní fọmọkọná ogun o ẹ ní fayakọná ogun jáde mo dúpẹ́ o ẹ ṣe olúwa túbọ̀ máa ṣagbára yín dọ̀tún o mo dúpẹ́ o.
1: lọ́ọ̀ṣì gbogbo ilé ẹ dìde ní mo lànà tí wọ́n wà tó o bá ní sáwọn àná tí wọ́n wà wá fi kan wọ́n bí ìyá yìí wà wá kígbe bàbá mi kí ni ò tó sú kó tó di ìparí ọ̀sẹ̀ yìí jẹ́ kí ire ọkàn mi kò jù bẹ́ẹ̀ lọ ọkàn tó àná tí wọ́n ò sì fi pé gbogbo tó o bá fẹ́ ẹ̀yin 23 èèyàn 23 kí wọ́n wá rú ẹbọ 2300 pé mo fi ṣe prógíráàmù tọ̀la tó o bá wà nù wọn wọ́n tó o bá ṣìṣì nù wọn ṣáà ṣe nǹkan kan tí wọ́n ló fi mọ̀ pọ̀ wà ń bẹ̀ gbogbo yẹn mú ìdá mẹ́wàá ẹ mú ọrẹ tó bá jẹ́ àkànṣe kan jáde ẹ já lo àkáǹtì 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank bí ìyẹn ò bá sì wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ọ̀nà yóò tún gbé jáde. Ẹ jẹ́ ń sọ báyìí inú Jésù ibẹ̀ ni ayọ̀ pé sí àyè ìgbádùn tá à ń gba inú Kristi láti rìn ó nìkan loníṣẹ́ ìyanu so fàyè rẹ fún ọ bẹ̀rẹ̀ ṣe bí lára rẹ. Ẹ jẹ́ ń gbàdúrà fún àwọn ọmọ Ọlọ́run tí ń ṣe bẹ́ẹ̀dẹ̀ àti àwọn ọmọ Ọlọ́run tí Mark wedding anniversary. Mo gbé ọwọ́ mi sókè fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ń ṣe bẹ́ẹ̀dẹ̀. Àánú ńlá àti orí ọ̀fẹ́ Ọlọ́run tí máa ń gbé ẹ̀dá sókè tí bí máa jọ bí ogun kó dé báyìí bẹ́ẹ̀ ṣe Mark bẹ́ẹ̀dẹ̀ àti anniversary yìí. Báyìí kàhálàdé ìṣẹ̀ntọ́p àdùs. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary in Jesus' name. Wọ́n gbàdúrà fún gómìnà wa ẹ máa pọ̀ sí. Ẹ ń bá gbógun tì yín ilé ó gbòmù. Báyìí ni gbogbo ẹ̀yin tẹ́ ń wọ uniform àti gbogbo àwọn student lápapọ̀ ìrè báyìí in Jesus' name. Ọ̀fẹ́ send the testimony ẹbí àwọn èèyàn yìí. Jẹ́ ọlá òdùjú òní ìtìjú ó sì clear. 08 88 71 65 66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì ire àtànúkọ báyìí ẹ jẹ́ mọ́ lórí Facebook you are blessed it is well with you.

kú ojúmọ́ ọ̀hún ìròyìn afẹ́mọ́jú ni ó ń dé sí ti ìgbọ̀nyìn láti ìkànnì tìlágẹ̀lú 96.7 FM òkè gajòkè tààtà kan mọ́lẹ̀ ìsínlẹ̀ fún báláwo ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn àdẹkùnlé yusuf lóníròyìn ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ tó ń ti àwọn ẹ̀sùn mìíràn icpc òun náà láti sọ lórí bí ẹlúfà ṣe wà ní àkàtà wọn látàrí bí àwọn kan ti ń gbé wípé ṣe náà ló níṣe pẹ̀lú ètè òṣèlú. ìjọba ìpínlẹ̀ borno náà ti ń gbé ìgbésẹ̀ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí gbé tán lọ bí 42 láti ilẹ̀ òkèrè kùbá òun náà ló ti fi ẹ̀sùn kan orílẹ̀-èdè amẹ́ríkà wípé ṣe náà ni wọ́n mú àwọn ètè ẹ̀sùn kan jọ lójú náà àti kó àwọn ogun wọn wọ agbègbè náà. dani kanvaja òun náà ló ti tán láti fi ikọ̀ ti real madrid sílẹ̀ lẹ́yìn ọdún 23 eléyìí tó ti darapọ̀ mọ́ ikọ̀ náà. ní báyìí pẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ àjọ olómìnira eléyìí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ tó ń ti àwọn ẹ̀sùn mìíràn lórílẹ̀-èdè yìí icpc òun náà ti sọ̀rọ̀ lórí àhesọ̀rọ̀ kan eléyìí tí wọ́n sọ káàkiri wípé ńṣe náà ni wọ́n fi ẹrù fàyè sí àkàtà wọn ìyàn gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ kaduna wípé fífi sí àkàtà wọn òun náà ló níṣe pẹ̀lú ètè òṣèlú eléyìí tó mú kí wọ́n sá mọ́ gbàgà lọ́dọ̀ tiwọn àmọ́ ṣáàgbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ síta náà ló jẹ́ kó di mímọ̀ wípé wíwà ní àkàtà wọn òun wà náà ló wà ní ìbámu pẹ̀lú àṣẹ eléyìí tí ilé ẹjọ́ pa tó ń ti ṣiṣẹ́ àwọn gẹ́gẹ́ bí òfin ti ṣe là kalẹ̀ gẹ́gẹ́ bí àjọ ń sì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹrùfàí òun náà jẹ́ kó di mímọ̀ wípé ẹrùfàí náà ló láǹfààní láti rí àwọn dókítà eléyìí tó wù ú kódà tí àwọn fáwọn àwọn mọ̀lẹ́bí rẹ̀ eléyìí tí wọ́n ṣe àbẹ̀wò sí ibi tó ti wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn èèyàn òun náà ń ṣàbẹ̀wò sí láwọn àkókò tí wọ́n là kalẹ̀ gẹ́gẹ́ bí àsìkò àbẹ̀wò nígbà tí ó mọ̀ sọ̀rọ̀ ti ẹ̀yìn ẹni tí ń ṣe igbákejì ọ̀gá àgbà fún àjọ icpc tó tún jẹ́ olórí lẹ́ka ètò ìròyìn àti ìkànsí aláàlú ìyún john ode òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹrùfàí náà ló ṣì wà ní àkàtà wọn látàrí bó ti jẹ́ pé ilé ẹjọ́ òun náà ni ò tí fẹnukò lórí ibi tí wọ́n lọ lórí gbígba onídùúró rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti wá ṣe àfikún rẹ̀ náà ṣàlàyé pé àwọn ẹ̀sùn ìwà ìbàjẹ́ eléyìí tàfi kan ẹrùfàí òun náà ló ti wà níwájú ilé ẹjọ́ báyìí tí kò sì yẹ kí ẹnikẹ́ni kó mọ lọ mọ́ ètè òṣèlú. àjọ eléyìí tó mójútó ìsìn rúùlù lórílẹ̀-èdè wa nàìjíríà náà ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹnikẹ́ni eléyìí tó bá fẹ́ ṣe agùnbánirọ̀ lórílẹ̀-èdè yìí náà ni ó máa nílò ìwé kan eléyìí tí ó máa ṣàfihàn wípé lóòótọ́ àti lódodo òun náà ni wọ́n lọ iléèwé tó yanrantí tí wọ́n sì gba ìwé ẹ̀rí eléyìí tó dúró dédé gẹ́gẹ́ bí ọ̀gá àgbà yanyan fún àjọ nysc yóò brigadier general ọlákúnlé nephew gẹ́gẹ́ bó ti ṣàlàyé ní olúlẹ̀wà ìlú àbújá lásìkò àwọn ìsíkejì ti ọdún 2026 níbi tó ti ń bá wọn sọ̀rọ̀ náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ìgbésẹ̀ ọ̀hún òun náà láti rí i pé àkóyàwó wà àti láti ṣe ìwádìí fínífíní gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ pé ìwé ọ̀hún náà ló jẹ́ àṣẹ ìjọba àpapọ̀ lójú náà àti dájú pé wọ́n ṣe ètò àyẹ̀wò sí àwọn ìwé ẹ̀rí gbogbo eléyìí sí àwọn akẹ́kọ̀ọ́ wọn ó mọ kó kalẹ̀ láti mọ̀ bóyá ayédèrú ni tàbí ti òtítọ́ gẹ́gẹ́ bí náà fi tiwa ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣíṣe àmúlò ìwé yìí òun náà ni ó bẹ̀rẹ̀ ọgbà bó bá ti ń di ìsíkíní ọ̀wọ́ kejì eléyìí tí wọ́n mọ̀ kó jáde eléyìí tá a mọ̀ sí batch b stream 1 gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn èèyàn náà ni ó mọ̀ nílò ìwé tí ó mọ̀ sọ pé lóòótọ́ àti lódodo òun náà ni wọ́n pèrè gidi fi gbọ̀rọ̀ jẹ́ ka láti sì rúùlú lórílẹ̀-èdè yìí ọgbà bí wọ́n bá ti fẹ́ sìn rúùlú. ìjọba ìpínlẹ̀ borno náà ti jẹ́ kó di mọ̀ pé àwọn ti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò gbogbo lójú náà àti dájú pé wọ́n dóòlà àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n lọ bí 42 eléyìí tí wọ́n jí gbé kódà tó fi mọ àwọn ọmọdé eléyìí tó wà ní ilé ẹ̀kọ́ tó wà lágbègbè musa èyí tó wà níjọba àbílẹ̀ scrauba tó wà ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mọ̀ pé àwọn èèyàn náà ni wọ́n jí gbé ní ọjọ́ ẹtì friday ìyún ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ti iléèwé grammar kódà tí wọ́n ṣe ìkọlù ní ojúmọmọ tí wọ́n sì ṣe ìkọlù ọ̀hún sí àwọn eléyìí tó wà ní agbègbè ilé ẹ̀kọ́ ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe olùbádámọ̀nà tó tún jẹ́ agbẹnusọ gómìnà ìpínlẹ̀ borno ìyún malam dauda ilea gẹ́gẹ́ bó ti ṣàlàyé wípé lásìkò yìí náà làwọn ti ń gbé ìgbésẹ̀ akin láti kọ́mọdọ́là àwọn èèyàn ọ̀hún
gẹ́gẹ́ bó ṣàlàyé ọ̀rọ̀ pé gómìnà Babangana Umar Sulum òun náà ló ti ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn olórí olórí lẹ́ka ètò ààbò kódà tó fi mọ́ àwọn òṣìṣẹ́ agbófinró tó ń ti iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè yìí lójú náà àti rí dájú pé wọ́n dòòlà àwọn èèyàn náà gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ojúṣe ìjọba ìpínlẹ̀ òun náà ni láti rí dájú wípé àwọn èèyàn tán jí gbé ọ̀hún òun náà ni wọ́n padà sákàtà wọn láì farapa. Ní báyìí láti ilẹ̀ òkèrè ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní Cuba ló ti fi ẹ̀sùn kan orílẹ̀-èdè Amẹ́ríkà wípé wọ́n rún àwọn ọ̀rọ̀ kan jọ tó fi mọ́ àwọn ẹ̀sùn eléyìí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ láti rí dájú pé wọ́n kó àwọn ọmọ ogun wọn wọ agbègbè náà gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìròyìn kan ló bòde bọ̀m̀bọ̀ eléyìí tó ń fi ẹ̀sùn kan Cuba wípé ṣe náà ni wọ́n ti gba àwọn irinṣẹ́ àfòlókè àtúntò yin àdó olóró eléyìí tá a mọ̀ sí drone tó ń lọ bí ọdún níye tẹ́sí ń fi ojú sun orílẹ̀-èdè Amẹ́ríkà láti kọlù wọn pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé náà gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé Cuba òun náà ló ti ń kojú lásìgbò lóríṣiríṣi látàrí bí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe gbé gidá ọ̀nà eléyìí tí epo rọ̀bì ń gbà wo orílẹ̀-èdè ọ̀hún látara bí ààrẹ Donald Trump ti ṣe ń dúnkòkò mọ orílẹ̀-èdè náà tó sì ń pè pẹ̀lú fífi ọwọ́ bọ ìwé àdéhùn àmọ̀ṣá tí wọ́n kọ̀ láti tẹ̀lé àṣẹ Donald Trump gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ báyìí wípé ìṣe eléyìí tí Trump ṣe sí ààrẹ orílẹ̀-èdè Venezuela iyùn Nicolas Maduro náà ló tún fẹ́ ṣe sí Cuba àmọ́ṣá tó jẹ́ pé ìròyìn tó bòde bọ̀m̀bọ̀ ní ọjọ́ Àìkú Sunday ọ̀hún òun náà ló fẹ́ lọ irọ́ mọ́ Cuba lẹ́sẹ̀ wípé ṣe náà ti ń fojú sun àti kọlu àwọn ibùdó ọmọ ogun kan eléyìí tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà kódà tó fi mọ́ ọkọ̀ ojú omi àwọn ikọ̀ ọmọ ogun ojú omi eléyìí tí ó wà ní Florida gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti ṣe kọ́ síta bọ̀m̀bọ̀. Ní báyìí lẹ́ka ti eré ìdárayá ẹni tí ń ṣe lórí ikọ̀ ti Real Madrid Dani Carvajal òun náà ló ṣetán láti fi ikọ̀ ọ̀hún sílẹ̀ ní òpin sáà yìí lẹ́yìn tí ó ti kópa fún ikọ̀ náà tó sì wá jẹ́ ẹni lẹ́yìn tó ti kópa fún ikọ̀ náà fún ọdún 23 ẹni ọ̀hún ti ṣe ẹni ọdún 24 òun náà ló ti kópa fún ìgbà 54 fún ikọ̀ Real Madrid tó sì mi àwọn 14 ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé agbábọ́ọ̀lù ọ̀hún òun náà ni ó tún jẹ́ agbábọ́ọ̀lù eléyìí tó dáńtọ́ jùlọ nínú ọkọ̀ náà eléyìí tó jẹ́ wípé ṣe ni wọ́n ti fi àmì ẹ̀yẹ oríṣiríṣi dalọ́lá tó sì ní àmì ẹ̀yẹ sí orúkọ rẹ̀ tó ń lọ bí 37 níye gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé àdéhùn tó wà láàrin ikọ̀ náà tó ń ti agbábọ́ọ̀lù ọ̀hún náà ni ó mọ̀ tẹnubodò bó bá ti ń di oṣù kẹfà ọdún tí a wà nù rẹ̀ yìí tó sì mú kí Carvajal kó fẹ́ fi ikọ̀ ọ̀hún sílẹ̀ gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé ṣe náà ló darapọ̀ mọ́ ikọ̀ ọ̀hún láti ọdún 2002 tó sì jẹ́ wípé ìṣe náà ló bọ́kọ́sọ sínú ikọ̀ ti Real Madrid láti ọdún 2013 lásìkò ìgbà tó kópa fún Bayer Leverkusen àmọ́ tó jẹ́ wípé lásìkò yìí òun náà ni gbogbo ìfigagbága rẹ̀ nínú ikọ̀ ọ̀hún yóò mọ̀ tẹnubodò ní ìgbà tí sáà rẹ̀ tó bá parí nínú ikọ̀ náà. Èyí ló pin ìròyìn àmọ̀fẹ́ mọ́jú wa fún ti orí àmọ́kútó di pé mo lọ jẹ mọ́ àwọn kọ̀ọ̀kan mẹ́nuba wá fún yín lẹ́ẹ̀kan sí. Àjọ olómìnira eléyìí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ tó ń ti àwọn ẹ̀sùn mìíràn ICPC òun náà ti sọ̀rọ̀ lórí ibi ẹrúfà ṣe wà ní àkàtà wọn pé kò ní ṣe pẹ̀lú ète òṣèlú. Ìjọba ìpínlẹ̀ Borno ti ń gbé ìgbésẹ̀ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí gbé tí wọ́n lọ bí 42. Láti ilẹ̀ òkèrè Cuba ló ti fi ẹ̀sùn kan orílẹ̀-èdè Amẹ́ríkà wípé wọ́n ń hun àwọn ète kan jọ láti gbé ẹ̀sùn kan dìde eléyìí tí ó mú kí wọ́n kó àwọn ọmọ ogun wọn wọ agbègbè náà. Lẹ́ka ti eré ìdárayá olórí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ ti Real Madrid Dani Carvajal náà ni ó fi kọ̀ọ́hún sílẹ̀ lẹ́yìn ọdún 23 eléyìí tó ti darapọ̀ mọ́ ikọ̀ náà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyí ẹlẹ́kan sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagilufm.com bákan náà lè darapọ̀ mọ́ lórí ìkànnì X wa ìyún Lagilufm 967 lórí ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ ti Facebook Lagilufm 96.7 Túndé Ọ̀làwùwò lóòótọ́ ròyìn tẹ gbọ́ tàn pẹ̀lú ìkùnlọ́wọ́ Chinwe Jọ́tì Adékúnlé Yusuf ló ti mú ròyìn wá sí ti gbọ́ yẹn kójúmọ́ o ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ní ìkànnì ti Lagilu.

0: tó ìbá kọ́dá ayé.
1: A máa rí omiran gbà o, ènìyàn tó kọ́ tí o dúpẹ́ rẹ̀ o.
0: Ìbá ṣẹ̀dá ọ̀run.
1: Ó ní lẹ́rù.
0: Ìbá pánlá tó solé ayé ròyìn bá bàbá àti ìyè tó solọ́kọ̀ mi wá sáyé.
1: Ìlérí ìfẹ́.
0: Ìbá wọn sọ̀rọ̀sọ̀rọ̀ àti àwọn pèdèpèdè ìtàn ti ń pèdè kémi ó tún máa pèdè. Ìbá fọ́bà mi tó ní kó mi ò kún wa ó lọ́wọ́lọ́wọ́ ọba mi tó pàṣẹ kó mi ọ̀sà ó dákẹ́ rọ́rọ́. Ta ló lè mú sí Ọlọ́run mi kò sí o. Ìrọ́ fẹ́fẹ́ tó ń fẹ́ kò sẹ̀yìn rẹ bẹ́ẹ̀ ni òjò àti òrùn tó ràn fọba aráyé ló sẹ̀yìn rẹ. Ta bá wá ní o máa sàmì ẹ̀sẹ̀ ńkọ Ọlọ́run tí a ló lè dúró kò sí o. Torí ẹ lèmi fi lè sọ níbi gbogbo wípé there is no one like my God. So Adékúnlé Yusuf lorúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yín náà rèé. Pèdèpèdè ní mí láwùjọ àwọn elédè ń bí ẹ ti ń fi èdè pípé gba èdè lọ́wọ́ elédè jẹbi èdè. Ọlọ́run ọba mi ló kó rí bẹ́ẹ̀ mò ń kí yín kàbọ̀ sórí àkọ́tun ìtúyè tó wá ta pè ní ẹkú ojúmọ́. Ẹkú ojúmọ́ lẹ́ẹ̀tọ́ yìí lórí ìkànnì ti lágelú. Eléyìí tí a takọ̀ mọ́lẹ̀ sùn lè fún Baláwo ládùúgbò Fẹ́lẹ́lẹ́ lẹ́ẹ̀bàdàn. Abala méjì lètò ẹkú ojúmọ́ ẹ̀ máa ń pín sí. Abala àkọ́kọ́ la fi máa ń wúri òwúrọ̀ torí ta bá ti láǹfààní àti jísáyé báyìí. Akọ́kọ́ nílò láti bẹ ẹlẹ́dàá aṣẹ̀dá sọ̀rọ̀ náà. A fi ọjọ́ náà, a fi lé Ọlọ́run lọ́wọ́ ìrìn àjò wa, a fi lé Ọlọ́run lọ́wọ́. Nígbà bá wa bá adẹ́dàá aṣẹ̀dá sọ̀rọ̀ tán, a wà wọnú abala ẹlẹ́ẹ̀kejì lọ.

abala lẹ́ẹ̀kejì ó ní abala ọ̀rọ̀ sí tí ìyàfimọ́ láǹfààní àti bára wa sọ̀rọ̀ tá fi máa sòdiwọ̀n ayé wa àwọn ọ̀rọ̀ tá a nílò tá a mọ ṣàmúlò rẹ̀ ń gbogbo ògbàgún tó mọ wúlò fún ayé wa ó ní abala ọ̀rọ̀ sí tí láàárọ̀ yẹn lọ́rọ̀ yìí láǹfààní àti máa wò mí ketekete lórí ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ ti facebook ìyún lágélú fm 96.7 ẹ láìkẹ ẹ ṣí ẹ ẹ drop comment yín bẹ tẹ̀lé wa ẹ jájọ máa kọ́mọ lùpọ̀bọ mo ti wà ń bẹ̀ láàárọ̀ yìí ẹ̀yin tájọ máa ń ṣe ẹ̀yin dà ẹ darapọ̀ mọ́ mi láàárọ̀ yìí bẹ́ẹ̀ bá ti ń láǹfààní àti máa gborí wọlé ẹjẹ́ mọ àmọ̀pẹ́ ti dé o ẹ drop comment ẹjẹ́ àmọ̀pẹ́ ti gún wà síbẹ̀ gbogbo ẹ̀yin tá ẹ̀ lè mọ́ gbọ́ ètò ojú òní tí yẹn ní dánìkànṣáyé ògúnṣọlá michael ìyá àbíjẹ lẹ́gùsí ọmọlára ìyá kọ̀mẹ́ sojú òní tì yín ó yá láàárọ̀ yìí pápá aláṣohun gbogbo torí ìjọba àkókò òní ni ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2026 látòríru ọjọ́ òní ó tún dọdún tí ń bọ̀ ó yá fi ọwọ́ gba orí rẹ̀ mú pápá torí wọ́n ní orí ẹni báyìí la àbábọ́ àbáforìṣà sílẹ̀ orí ẹni ló lọ́jọ́ gbogbo orí mi gbé mi débi rí ẹ̀dá mi gbé mi ẹ̀dá mi má sì padà lẹ́yìn mi orí mi ò orí mi ò orí mi ò orí lẹ́já fi labújá orí mi gbé mi débi tí rí ayọ̀ mi wà orí mi ò má sì padà lẹ́yìn mi orí mi ò orí mi ò orí mi ò má padà lẹ́yìn mi dúró tì mí gbágbágbá. orí mi má ṣe gbàbọ̀dé láàárọ̀ yìí gbogbo àbọ̀dé gbogbo tá máa fi lórí èèyàn orí mi má gbà á àbọ̀dé kú ni àbọ̀dé àìsàn àbọ̀dé wàhálà àbọ̀dé bí àbọ̀dé ìdààmú ìwórí mi ò gbọ́dọ̀ gbà á orí mi kọ bí orí mi kọ wàhálà orí mi kọ àdánwò.

0: ti ma jade la aro ya le jade le ku lowo erin ajo wa loni ko ni mewu lowo gbogbo owo to ngbo mi la aro yi won ni fi oku re ranse pada sile o o ni rarin ra o ni rarin sonu o ni rarin fese si bari gbogbo bi tin be lona re e ta ti seto sibe latodo awon eyan bi oju olese awon lase bi okokun aye yi iseda orun ati aye ko bo ka ku o lona na laaro yi gbogbo ti mo so laaro imi oda so tori pe awon angeli tin bo owuro se ti darapo mo mi laaro inu ile agbara o ta yan si mi lati ma ba mi sise lore kore tin ba nilo won tun ti darapo mo mi laaro yi ati fe jo se taaro iwon ni tin ba ti wi ase ti gun be bo eyin ta ti ni ipinu buruku le lori aye ipinu na pada tori pe akope apa ase oba na da pe ko ri be mo ati ko pe abamajemu ni je e to lodi gogo gbogbo majemu to lodi si ipinu olorun ni rere nu aye wa abamajemu na je laaro yi majemu ekun majemu gbese majemu ipoju majemu iya majemu oran abaje
1: baba imole gbogbo pe gbogbo
0: gbogbo owo gbogbo eyan to te owo e siwaju eje ka te owo wa na la fi gba eto wa owo ta te laaro yi a ni ka pada lowo ofo ire gbogbo ayo gbogbo eye to je ti wa kan ma fi le wa lowo gbogbo eto wa tin be lowo eyan okunrin ni o obirin ni omode ati agbalagba kan ma fi le wa lowo
1: ko se lo miran leyin re
0: DJ Spider laaro yi o jo npe mi ti gbe DJ Spider wo ori bi to gbe mi lo laaro yi o fe ma rin mi nja kini o ṣùgbọ́n kò ní ṣe wo orí ètò náà la sì wà àti ìkú olórí ẹ̀ tí n bá fi lè wọnú ibi tó ń gbé mi lọ yìí àkókò yìí ò ní tó fún amọ́ o ó yá gbogbo ẹ̀yìn tẹ̀ ń pínrin àti àánú ẹ̀yìn dà ẹ́ súnmọ́ mi ń tòsí ẹ̀yìn tá a rán láti sọ̀kalẹ̀ sódì ayé láti máa pínrin àti àánú ẹ̀yìn dà ẹ́ tẹ́tí bẹ́lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi láàárọ̀ yìí àtèmi àtàwọn olólùfẹ́ mi àtàwátájọ wà ń kàn nìyí ó yẹ lọ rí pínrin tiwa náà fún wa ire tèmi àtàwọn èèyàn yóò gbọdọ̀ di àpínlẹ̀ o ẹgbọ́n ilé yìí ijọ́ tí wọ́n bá pínrin kan ò ní di àwátì ijọ́ tí ìdáhùn àdúrà rẹ ò bá wá bọ̀ ò ní di tí wọ́n mọ̀ wá ká ipò rí ò ní ṣòfò lásìkò ìgbà tó bá gba ìdáhùn ìsì àdúrà tó ti ń gbà látọjọ́ tó ti pẹ́ bẹ́ẹ̀ ni ó ṣe rí ó ti rí bẹ́ẹ̀ àṣẹ́gun láàárọ̀ yìí gbogbo ń tà pé ní ìjàmbá gbogbo lórí ọkàn gbogbo àwọn ajíwárí ni o àwa tí ó jẹ́ wípé àmọ́ mọ́tò wà àwọn ó wà wá ni àwa táwọn wá mọ́tò tá àmọ́ mọ́tò wà tá a wá yàn àní gbogbo ń tà pé ní ìjàmbá mọ́tò kò ní jẹ́pin wa ìjàmbá ọ̀kadà bírèkì fífẹ́ẹ̀lì àyàbá bí kò ní jẹ́pin tiwa a mọ lọ rí a mọ bọ rí ibi ò ní bẹ́nikẹ́ni wa ẹ̀ ń tí bí ó kàn tí ó kàn wá kò ní kàn án

0: gbogbo bí gbogbo eléyìí tí ẹ̀tọ́ wa ti há sí ó yẹ jọ̀wọ́ ẹ̀. Gbogbo ẹ̀ta ti ran sí wa láti ṣe wa lóore láti ran wa lọ́wọ́ láti gbé wa ga ó yẹ mọ́ jíṣẹ́ tá a ran yín sí wa. Torí pé Ọlọ́run tó ní ayé àti ọ̀run ló ran yín sí wa ẹ mọ́ jíṣẹ́ kíákíá ní pápápá. Tó nílò ìrànlọ́wọ́ tí ó fi ràn wá lọ́wọ́ kó o náà lọ rí ìrànlọ́wọ́ gbà. Ẹni tó nílò àánú tó ná fi sàánú fún wa kó o náà lọ rá àánú gbà. Ẹni tí ń bẹ́ nú ògbèkùn táwa ná o fi ní ìtura àti ìdẹ̀ra kó bọ́nú ògbèkùn kígbèkùn tó bá rí kó wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ àṣẹ ọ̀run gùn kò yí padà. Rí pé àmì báyìí àmì. Àmì àmì ni ìdáhùn àdúrà.
1: Mi dùn ayọ̀ mi kú nítorí mọ̀mọ̀ yìí.
0: Ẹ wo torí ìjọba àkókò mo fẹ́ kúrò lábala o. Bóyá ìwọ fẹ́ darapọ̀ mọ́ gúrùpù àdúrà wa. Ilé yìí tá a máa ń ṣe orí WhatsApp ni ti máa ń wáyé. Ìwọ tó jẹ́ pé tó bá jí làárọ̀ kùtùkùtù o ti ẹ̀ kì í rántí láti gbàdúrà o ti wọ́n tí o ti múra o ti bóde ti kọrí ẹnu iṣẹ́. Àwa ń sọ fún ọ láàárọ̀ yìí pé ìyàn kò gbọ́dọ̀ jáde láìsí kó bá fi ọjọ́ rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́. Ìyàn kò gbọ́dọ̀ jáde láìsí kó bá dẹ́dá ṣẹ̀dá sọ̀rọ̀. Torí pé bẹ́ẹ̀yàn ti ń lọnú ayé oríṣiríṣi ẹ̀yà lọ́rọ̀ rèé bá pàdé. Ẹni tó lè gbà wá tó lè sàánú fún wa náà ni Ọlọ́run ti ń bẹ ní ọ̀run tí ń fàṣìlú gbogbo hàn. Bóyá o fẹ́ darapọ̀ mọ́ gúrùpù àdúrà yìí kájọ máa gbàdúrà pọ̀ kọ́lọ́ sì jọ máa gbọ́ àdúrà wa papọ̀. Nọ́mbà yìí ló mẹ́sẹ̀jì WhatsApp mẹ́sẹ̀jì yín o kàn mẹ́sẹ̀jì pé káàárọ̀ ẹ̀ áàdì mi sí gúrùpù àdúrà ní òbá lẹ́jọ́ náà. 090-56-74-1364 WhatsApp ni o message pe kaadi e si group àdúrà àwọn si adi ni o ba ju ba nlo o oya ni bayi papapa mo fe wonu abala oro si ti lo fun taaro yi.

ẹjẹ́ ti bí bẹ́lẹ́bẹ́ mú ọ̀lẹ́jẹ́ láàárọ̀ yìí. Kí n tọ̀ ní ete títà ń tọpa sí òkun. Torí ìdí ni wípé bá a bá wọn ti ń ṣẹlẹ̀ ní ayé láàárọ̀ yìí oríṣiríṣi ní ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ní pàtó. Torí pé orílẹ̀‐èdè Nàìjíríà mo fẹ́ fi sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ká lè bá a mọ̀ wípé ọlọ́run nìkan ni gbanigba.

0: orílẹ̀-èdè Nàìjíríà ta wàánu rẹ̀ yí oríṣiríṣi ní ṣẹlẹ̀ sí alójoojúmọ́. Èrò wa ni wípé ayọ̀ àti ìdùnnú ló yẹ ká máa rí nínú orílẹ̀-èdè tí ń sàn fún wàrà àti fún oyin ta wàánu rẹ̀ yí.
1: Orílẹ̀-èdè
0: tó jẹ́ wípé wọ́n forí wa sọlẹ̀ sínú rẹ̀ ni.
1: Ìlú ìbílẹ̀ ta forí mi sọlẹ̀ sí.
0: Orílẹ̀-èdè tó jẹ́ wípé omi ara wa àti ẹ̀jẹ̀ ara wa ń fọhùn nípa orúkọ rẹ̀.
1: Ọlọ́ọ̀já tó rẹwà.
0: Orílẹ̀-èdè yìí náà ni ó ti wá jẹ́ wípé oríṣiríṣi àwọn tá a jọ wà nínú rẹ̀ náà ni tó wá ń fìyà jẹ wá.

0: èdè tó já wípé eku ò fẹ́ máa ké bí eku ẹyẹ ò fẹ́ máa ké bí ẹyẹ agidi náà fi ń ké bó sì yẹ kán ké.
1: Elédùá gbà wá ká má fò orí ṣánpọ́n.
0: Bẹ́ẹ̀ni ó bá jáde lówùúrọ̀ àyà rẹ̀ ó kọ́kọ́ ṣe kìkì ìkìnà láìsí pé ò sáwọn elétò àbò ń ta.
1: Ọkọ̀ ò gbà wá ká má máa ṣubú alágbára tó di ayé mú.
0: Gbogbo àwọn arìnrìn àjò pátá bẹ̀rù àti rìnrìn àjò torí pé ewu ti ń bẹ lójú ọ̀nà wọn.

0: sí ìròyìn ní ń jáde tọ̀tún tó sì tí kò múnú ẹni dùn. A ń pariwo wa Nigeria. Òótọ́ ni pé Nigeria kan ló wà kò pé méjì. Àwọn ènìyàn kan náà nísì ń bẹnu rẹ̀ torí pé ẹ̀jẹ̀ kan náà ní ń rọ̀ nínú vein gbogbo wa. Ṣùgbọ́n nírú àkókò bí eléyìí Ọlọ́run nìkan ní gbanigbani tó ju gbanigbani lọ o. Lára àwọn òṣìṣẹ́ elétò ààbò tá a lè pè ní gbanigbani. Ara wọn lọ́pàá wà. Ara wọn ni àwọn ọmọ ológun wà tá a mọ̀ sí àmì. Ara wọn ni àwọn ọmọ ogun ojú omi wà. Ara wọn ni àwọn ọmọ ogun ojú òfurufú wà. Àwọn òṣìṣẹ́ ààbò ara ẹni làbò òlú civil defence ńbẹ̀ńbẹ̀ mọ́ gbàgbé o. Ẹ jẹ́ kún padà sábẹ́lé àwọn àmọ̀tẹ́kùn ń bẹ lára àwọn ògbanigbani ni án. Fijilantẹ́ ńbẹ̀ńbẹ̀ gbanigbani làwọn náà. OPC ńbẹ̀ńbẹ̀ gbanigbani làwọn náà. Àgbẹ́kọ̀yà ńbẹ̀ńbẹ̀ gbanigbani làwọn náà. Gbogbo àwọn tí mò ń pè ní gbanigbani yìí ọ̀lẹ́ ni wọ́n lọ́jọ́ ogun bá le dandan. Lóòótọ́ ni wípé àwọn ti kẹ́kọ̀ọ́ wọ́n ti ṣiṣẹ́ wọ́n ti mọ̀ tún yàtọ̀ tó sì gbogbo bá ṣẹlẹ̀. Ṣùgbọ́n àwọn ogun kan bẹ tó jẹ́ wípé ipa àwọn ọ̀ká bọ́ ti wò kan lágbára tó. Kò nílò kán ṣẹ̀ṣẹ̀ máa sọ fún yàn gbogbo ẹ̀ làwa náà rí ti ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yìí.
1: Ìbọn ọkọ̀ àti àdá ènìyàn dúdú fira wọn ṣẹlẹ̀ yà o.
0: Bá a ti wà lórílẹ̀-èdè yìí àwọn ìròyìn tí ń bòde lójoojúmọ́ yìí ó gbòmìjẹ́ lójú èèyàn pọ̀. Àwọn fọ́nrán orí social media ń bani lọ́kàn jẹ́ púpọ̀ púpọ̀. Ó sì ń mú kí àwọn tí ń bẹ́lẹ̀ òkèrè mọ orílẹ̀-èdè Nàìjíríà bí ẹni pé ẹ dákun wọ́n mọ̀ ti fẹ́ para wọn tán.

0: Aki la buru okuku mo sele gan debi pa mo duro de awon gbanigbani nu aye ti o ja ni kule. Awa ni gbanigbani to ju gbanigbani lo to kojo Olorun. Mo fe ko fi elomiran mi la aro yi to tun je gbanigbani to ju awon gbanigbani ti mo ti da ko yi lo. Aniko bi to ti ri awon olori osise leto abo ti won so pe oran tin sele nbe won ka awon tori ko won fa awon lase latoke se bi ti won ti gbianju ti won ti fi emi ti won na so na wi pe e ja ndabobo ilu ka fe mi ti wa lele bi Jesu to si je wi pe ngba ba jagun yi ti ta bogun lo won a to ni se to ye kan se fa awon mele bi won bi si ti owo osu tan gba ti o ti e to nkan kan ni ka so ni agba won sunkun awon kan pe ra won ni asofin iwe melo gan na ka tan pe ra won lasofin
1: ja wa bo ti ndo jaru
0: igbagbo wa ni pe kan sofin ti o gba wa ti o ma gba wa ni gbogbo igba ta ba ni lo ofin
1: se
0: igbagbo wa ni pe kan sofin ti o ma tu ale ninu de gbogbo ta ba ti bara wa iyen na awon gangan gbanigbani la won na
1: se wa
0: sugbon ta ri ni wi pe aga na lo ri mo ju mo ra wọn lásìkò ògbà mi.
1: ẹ ṣe àìmọ̀dí àwọn.
0: tàbí ká máa jà sí tí ò ní kókó tí ò lórí tí ò nídìí sáwọn èèyàn láwàá gbẹ́kẹ̀lé bí gbanigbani.
1: òun ló ń dá.
0: ọlọ́run nìkan ni gbanigbani tó ju gbanigbani lọ.
1: ó lè wá.
0: ìjínigbé lọ́tún ìpànìyàn ló sì ìfẹ́ jẹ èèyàn ṣòfò.
1: ọ̀wọ́ ọmọdé kún fún arékèrékè.
0: Nìkan ni gbanigbani tó ju gbanigbani lọ ò má gbàgbé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè máa wò pé àdúrà lásà máa ń gbà lórílẹ̀-èdè Nàìjíríà àwọn òye take action.
1: A ò lè dá ọ lẹ́nu.
0: Nígbà tó bá yẹ ká gbé ìgbésẹ̀ àdúrà la máa ń gbà.
1: Ọtí inú wọn.
0: Lóòótọ́ ni ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lóòótọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń gbàdúrà àwọn ń gbàdúrà kó mọ̀ wulẹ̀ ṣẹlẹ̀ sáwọn débi pé àwọn ọmọ sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ṣẹlẹ̀ sáwọn.
1: Ara wa dúdú.
0: Àwọn míì ń gbàdúrà fáwọn ìṣèjọba ti bẹ́ ń ta pé ká tiẹ̀ gbé ìgbésẹ̀ tó tọ́ lórí ti ń ṣẹlẹ̀ yìí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ṣe ló fẹ́ dàbí ẹni pàdúrà ògbà àdúrà sì ń gbà àwọn èèyàn yìí ló fẹ́ sọ àdúrà di èké wájú ìlú.
1: Ìdára wa o.
0: Torí pé wọ́n máa ń tó yẹ kan sí wọ́n kọ̀ wọ́n àṣẹ ni. Táwọn tí wọ́n wà máa kẹlẹ̀kùn lé yín tí wọ́n máa bá yín jẹ bọ̀ọ̀lì tí wọ́n bá yín jẹ àgbàdo tí wọ́n bá fẹ́ ṣètò òdìbò.
1: Fàyẹ lu ká.
0: Àwọn tí wọ́n bá yín gba pure water tí wọ́n lè lo gbogbo pure water tí ń bẹ lórí yín ẹja sanwó rẹ̀ torí pé wọ́n fẹ́ gbàbọ̀ yín.
1: Ṣé ẹ wọ wọ́ o.
0: Àwọn tí wọ́n máa pín òrò mọ́ di ẹ mẹ́rin mẹ́rin lé yín lọ́wọ́ torí pé wọ́n fẹ́ gbàbọ̀ ọwọ́ yín. Orílẹ̀-èdè Nàìjíríà lágbára pọ̀.
1: Nàìjíríà ká.
0: Torí pé a wò wípé gbanigbani kúkú làwọn náà ńlá fi wò pé ká kúkú fi wọ́n lẹ̀ nbò jẹ́ wípé àti gbẹ̀mílé wọn pé wọ́n gbà wá pàápàá jùlọ nírú àsìkò tá a nílò wọn yìí.
1: lọ bẹbẹ lọdọ.
0: èékú sí adìẹ mẹrin tán halẹ àwọn èèyàn lọwọ iná ni ó gba àwọn èèyàn ṣùgbọn òpin tán bá débẹ ó ṣeé ṣe ká sófin tí ó mú yẹsì. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìjákulẹ̀ làwọn èèyàn ń bá pàdé. ìwọ́ tó ń gbọ́ mi dédé àsìkò yìí láàárọ̀ yìí.
1: alábẹ̀bẹ̀ o.
0: ọmọ ọlọ́run ní gbanigbani tó ju gbanigbani lọ. torí pé kò sí tí ò lè ṣẹlẹ̀ ní ìgbàkúùgbà lóòrèkóòrè.
1: ìyá
0: àbúrò ní ṣẹlẹ̀ sí mi àti ẹ o. má jogun ó dé kó tó mọ ọlọ́run ní gbanigbani tó ju gbanigbani lọ. torí pé tí wà á ti òjọ́ ní rapọ́ tó gun bá dé tó bá ké ṣe ó lè mọ̀dọ̀ ọlọ́run. yóò wá dábẹ́ ní pàdùn ọ̀gbà bí ẹni pàdùn òmù yẹ́sì. torí pé wà á tẹnu ẹ̀jọ́ níbaṣe o ò nẹ́nìkan tó dẹ́kun lè dúró fún ọ bí alága ta pé ẹ bá ń sàánú rẹ̀ ẹ má wọrí ẹ wo tèmi mọ́ la tàná fẹ́ wò mọ́ wọ́lá.
1: káyé fún ogun mọ́.
0: ẹ wo má jẹ́ sọ̀rọ̀ ju àkókò yìí ó kéré gan.
1: àníkó
0: yìí má wo àwọn tí ń bẹ ń pò ṣàkóso bí ẹni tó lè gbọ́ o kò sẹ́ni tó lè gbọ́ kọjá ọlọ́run. gbanigbani tó ju gbanigbani lọ ni. ọjọ́ ogún ó lè tóbìrì òní ní nǹkan kan sí gbanigbani tó ju gbanigbani lọ náà lọ́lọ́run.
1: àwọn sí ẹlẹ́.
0: èyí tí ó ràn lọ́wọ́ nígbà tí pabakun òbí rẹ̀.
1: ni kò di ọ.
0: nígbà tí pabakun ọkọ rẹ̀ tí pabakun ìyàwó rẹ̀.
1: ṣòkòtò ti.
0: tí pabakun ọmọ rẹ̀ lórí ìṣòro tó ń là kọjá.
1: lẹ́fẹ̀.
0: ọlọ́run yìí náà ni gbanigbani tó ju gbanigbani lọ. àǹtí tọ́pẹ́ àlàbí la jọ ń ṣe láàárọ̀ yìí o. torí pé tí mo fẹ́ ni fún mi ní dédé àsìkò yìí ojú òde ti màmá. ẹ jẹ́ sójú òpólẹ̀ 091-2370-8675 tàbí 081-4249-1006 ẹ̀ lóòótọ́ ló wà lójú òpó yẹn ti wọlé o.
2: ẹkọ àárọ o.
0: Ẹ mọ̀ kó ojúmọ́ o.
2: Jẹ́ kí bí ẹ̀tọ́ ẹ̀ láti máa jẹun.
0: Ó yẹ dasí pàápàá.
2: Láti ọlọ́run fún gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ọlọ́run gbà lọ́wọ́ wọn.
0: Àmì àṣẹ Èdùmarè.
2: Àní fojú sunkún ọmọ.
0: Àní o.
2: Àwọn ìgbà wa náà gbé. Àwọn tí wọ́n wá wà bẹ́ẹ̀ náà ọlọ́run yọ wọn fún
0: bẹ́ẹ̀ náà.
2: Láì ní parapa.
0: Àmì o.
2: Ìjọba gbogbo tẹ́tọ́ lọ́wọ́ yé wa. Ẹni dààmú.
0: Àmì àṣẹ. Ẹ ṣe ojú òní tì yín. Ẹ jágbọ́n tán lómi ni o sọ. Ẹ lóòótọ́ ló wà ń bí. Ẹ ti wọlé o. Ojú òkun rè ara adádúró. Ẹ lóòótọ́ ló wà lábala ti bí.
3: Ẹ ló ẹ káàárọ̀ àkójúmọ́.
0: Ẹ mọ̀ kójúmọ́ o.
3: Ọmọláradé Sọlá ìlú Àtayégún.
0: Ó yẹ dá sí.
3: Ẹni tẹnugbó bí ọ̀wọ̀ lágbára olóhùn tí ò ní ti yìn lágé lónìí bàjẹ́.
0: Ó
3: ṣe rí ìdánlẹ̀ sísọ ẹ lọ́ọ̀ nìkan ló yẹ ká gbẹ́kẹ̀lé o. Ọlọ́run ni a bá gbẹ́kẹ̀lé ọlọ́run ó ní òyàn tó tọ́ tó dáa fún wa. A mọ̀ mọ̀ wo ojú ènìyàn mọ́ kọ́lọ́run kó sàánú akúnrán wa lọ́wọ́. Gbogbo àwọn tó wà ní ògbèkùn ọlọ́run yọ wọn àwọn náà ní bọ́nú ògbèkùn lágbára ọlọ́run ojú òní tiwa.
0: Àmì àṣẹ o. Àmì àṣẹ o. Ẹ ṣeun ẹ ṣeun ẹ jágbọ́n tí ẹlòmínú tó bá wa sọ lórí ẹ jágbọ́n tẹ́lómi ò sọ. Ta ló wà nbẹ? Ẹ̀lú ẹ̀ ti wọlé o, ẹ mọ̀ kojúmọ́.
1: Ìnáwó ni.
0: Rárá dádúró bí bá ti pè wọlé ẹ sọ̀rọ̀ pàápàá torí ìjọba àkókò. Ẹ̀lú ta ló wà nbí? Ẹ mọ̀ kojúmọ́ o. Àmì àṣẹ Èdùmarè.
4: Ọ̀rọ̀ bá aṣọ lára ẹ̀. Nítorí ẹ káwọn pásítọ̀ àwọn àṣà máa sọ ní mọ́ọ̀sì tàbí ṣọ́ọ̀ṣì ni mo wo owó owó ni máa ń tẹ̀lé ọ̀rọ̀ gidi ni ọlọ́lọ́ba olùgbé tẹ̀lé ọmọ tí mo ti fẹ́ sọ ni sójà ọlọ́pàá àwọn àlèdábẹ̀ bò wá o ọmọ gbogbo ẹ̀ náà là ń rí àìrí ní ìṣàlàbọ̀ ọlọ́run.
0: Àmì àṣẹ Èdùmarè. Ẹ ṣe ojú òní tì yín. Ẹ ṣe ojú òní tì yín. Wo torí ìjọba àkókò ní láǹfààní àti gba ìpè kankan mọ́ láàárọ̀ yìí. Ẹ wo mo sọ yìí mo dúró ná láàárọ̀ yìí.
1: Àgbà o.
0: Kí lè bá láǹfààní àti tún sọ mí fún yín ni o.
1: Àìní lẹ́ni rẹ.
0: Èyí tí mo ti wá sọ fún yín wà yìí o ẹ dì í mú sísín o.
1: Ó ti ń dọjà o.
0: Torí pé yóò padà wúlò fún yín ni. Bóyá fẹ́ pè mí fún kóhun tó ń létí àbẹ́ fẹ́ darapọ̀ mọ́ gúrùpù àdúrà tí mo sọ. Nọ́mbà tí ẹ mẹ́sẹ̀jì tẹ́ pè mí lé lórí 09056741364. Ẹ sì lè tẹ̀lé mi gbogbo social media platforms gbogbo Instagram, Facebook àti ọmọlúwàbí pèdèpèdè. Ẹ sáàsì fún bẹ́ẹ̀ ẹ tìrì mí bẹ́ẹ̀ ẹ tẹ̀lé mi ẹjájọ́ ọmọ ọkọ́mọ lùpọ̀ bọ̀ yóò dání kò ní bàjẹ́.
1: Ọmọdé kún fún ààrẹ.
0: Títí ọjọ́ mẹ́jọ tálàǹfààní àti máa pàdé lórí àkọ́tún ètò yìí ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ sí nǹkan o. Làbúrò ò ní í ṣe ó dìgbà kan náà.

0: wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 lọ́dún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá àdúrà AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ejòkú, pátá ejòkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Nọ́mbà sí ni kẹ́ ẹ máa pẹ̀. 09033933006 tàbí 00664814455.
1: Ògo fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ̀n mi, ẹ ò ní rí ìbànújẹ́. Ògo tẹ́ ẹ gbé wá sáyé kò ní fò dànù. Ògo àwọn ọmọ yín kò ní fò lọ. Ẹ sọ pé Olúwa ó ṣe o, tó o ṣe mí lólógo. Olúwa ó ṣe o, tó o dá mi sí. Olúwa ó ṣe o, fún àánú rẹ àti ìrànlọ́wọ́ rẹ lórí ayé mi. Ẹ sọ pé Olúwa ó ṣe o, tó o jẹ́ sùn lánàá. Tí mo jí lónìí, bàbá mo yàn ó, fún àánú rẹ, gba ọpẹ́ mi o. Ògo fọlọ́run lókè ọ̀run, ògo fọlọ́run lókè ọ̀run. Gbogbo yín pátá ògo òní sọnù mọ́ yín lọ́wọ́. Gbogbo èèyàn ṣe mọ̀ pé oṣù tá a bí mi rèé. 72 hours program wa máa ń wà nínú ẹ̀ látọ̀ di 29, on the 30 àti on the 31. On the 31 yẹn ló máa jẹ́ ọjọ́ bí mi. A lágbára ọlọ́run gbogbo yín pátá ẹ ní bàbíkú ọmọ. Mo ní ẹ ní bàbíkú ọmọ. Matthew àti wà yẹn orí òkè inú ọmọ wọ̀ gbogbo wa ó wà. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ńlá ńlá at least o máa rí ìránṣẹ́ Ọlọ́run àgbà láàárín àwọn márùn-ún kò tiẹ̀ wá kéré jù ní ọjọ́ yẹn. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń fẹ́ rí tó ò rí wọn rí wọ́n á rọ̀jò òbùkún lọ́jọ́ yẹn sí ayé rẹ. Matthew ọjọ́ yẹn on the 31st gangan lọ́jọ́ bí yẹn mo gbàdúrà búburú ò ní ṣẹlẹ̀ sí. Gbogbo ẹ̀ ń bá wá lónìí 31st yẹn white là á wọ̀ á fi dúpẹ́. Matthew gbogbo wọn wà dàbí áńgẹ́lì lórí òkè inú ọmọ wọ̀ nílùú Àpàtẹ́rẹ́. Ta ló ń ṣàmì ò ní bàbíkú ọmọ. Matthew afẹ́fi dúpẹ́ ni mo ò ṣe tó báyìí rí. Ṣùgbọ́n eléyìí wá ni kí n dúpẹ́ kí n celebrate òun kí n yin òun nítorí pé òun tó fún mi lọ́jọ́ kan sí. Matthew àánú ó sọ̀rọ̀ lórí rẹ̀. Àánú ó sọ̀rọ̀ lórí rẹ̀. Àánú ó sọ̀rọ̀ lórí rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbógun wáyé ẹ gbé ọwọ́ yín lé orí yín. Mo bá ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ gbọ́ ògo orí òní fò dànù. A ló sàmì yẹn ògo ọmọ rí òní fò dànù. Mo bẹ́ni tó la yé àtọ̀run sọ̀rọ̀. Gbogbo ibi tí a bá ti pe ẹlẹ́dàá rẹ fún ibi ẹlẹ́dàá rí òní dànù níbẹ̀. Ẹlẹ́dàá rí òní gbàbọ̀dẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí o ti ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Matthew lágbára Ọlọ́run láàárọ̀ Thursday ẹ̀gọ́ gbogbo èèyàn tí bá ń bọ̀ sí program ní challenge nìbàdàn láàárọ̀ Thursday má jẹun wá títọ̀sẹ̀ yìí o mo fọlọ́run bí ọ má jẹun wá sórí omi àdúrà yẹn ńlá kọ́kọ́ fi break ọ̀fẹ́ wọn ó dẹ̀ fún ọ mo gbowó ẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ́ bí a ṣe ṣe lọ́sẹ̀ tó kọjá ọ̀sẹ̀ yìí máa lágbára. Matthew gbogbo àwọn tí ògo ti fò lọ mọ́ lọ́wọ́ àmọ́ tó ògo ti sọnù mọ́ lọ́wọ́ lọ́sẹ̀ yìí wọ́n á bẹ̀rẹ̀ sí gba ògo wọn padà. Ọ̀kan nínú ìdí tí Jésù fi farahàn ó ní láti wá pa Jésù jẹ́ ó nítorí èyí lọmọ Ọlọ́run ṣe farahàn láti pa Jésù mu gbogbo Jésù lórí rẹ̀ ó yá kó bàjẹ́ báyìí ó yá kó bàjẹ́ báyìí. Matthew ìdápadà ògo ìdápadà kí ni mo pè é ìdápadà àyànmọ́ sọ pé adá àyànmọ́ mi padà adá ògo mi padà ohun tó ti sọnù mọ́ mi lọ́wọ́ fún ọjọ́ pípẹ́ adápadà sọ pé látọ̀ní adápadà bẹ́ẹ̀ ló máa rí. Matthew wọ́n kan ìdápadà ògo sọ pé adá ògo mi padà wọ́n kan mú ẹsẹ̀ bíbélì kan nínú òwe ó ṣe chapter 9 ẹ̀yẹ wo verse 11 ó mà ní agbára bó bá ṣe ti Efraimu ni ògo Efraimu yóò fò lọ bí kí ni a pè é. Matthew abájọ tá à ń kan lógo lánàá tá a gbúrò ògo mọ́ ó ní bó ṣe ti Efraimu ògo rẹ̀ ó fò lọ bí ẹyẹ. Number 1 láti ọjọ́ tá a bí.
2: Number
1: 2 láti inú oyún wá. number 3 lati jo ti won loyun re ogo ona meta to go man gba bo sonu
2: yes sir
1: Matthew lodo ti en loyun
2: yes sir
1: lati bi lati loyun ati mo gbadura gbogbo eyin to go sonu mo lowo lati nu oyun o ya da pada laaro yi Matthew
2: baba mi
1: ogo a ma sonu lati nu oyun
2: yes sir
1: inu oyun ni ati fun elomi lepe ti omo nu ori ode sere Matthew
2: baba mi
1: lati nu oyun
2: yes sir
1: ori nkan lojo yen olokada kan kolu ya yen ya oloyun yen e se pogba pupo o kan fara na ni ya oloyun yen bi abada o gbele olokada olokada fe lu ti e pada ori palaboyun ni o se pe for manuel o ni bayi ni o ma ri fun omo na re mo ba yi pada mo ni yo da fun omo yen mo re pe ndanu se bi ya re lo si o ke lo de to se pe foyun mo gbadura gbogbo epe to ti mu omo re tabe to mu o lati nu oyun ta man ta mo bi ese mo gbadura ore dano laaro yi
2: gbogbo
1: won fo lo bi eje lati ibi awon kan wa ibi ti a ti n bi won lowo ibe ni a ti mu owu won nu eje ibi won won de gbe lo elomi iwo ti won ge lara won Matthew i olubi omo mo ma n se ni sugbon won sun telomi je ni ko de mo iya na o de mo

0: ṣẹlẹ̀. Ìpàdé àdúrà ọdún méjì lélẹ́yìí o. 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá àdúrà AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30 àti Sunday May 31 lọ́dún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tá a bí bàbá àdúrà AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́ pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa.
1: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: lórúkọ Jésù.
1: Láti ilé iṣẹ́ ìránṣẹ́ ìrù láti ọ̀run wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní Alábà Wákájáyé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ìyè náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù yóò sì bá pàdé.
2: Hallelujah. Ọlọ́run ògo ni forúkọ rẹ̀. A dúpẹ́ fún àǹfààní àgbàyanu tí a ní nìkan ní ọba ìyè gba ọpẹ wa. Jẹ́ kí ìmọ̀lẹ̀ ọ̀rọ̀ rẹ kó tàn. Jẹ́ kí ó já èdè òkòkò nínú ayé gbogbo àwọn tó gbàgbọ́ yìí kí wọ́n lè ṣògo nínú ayọ̀ rẹ̀ títí láì bẹ́ẹ̀ ni kó rí. Jésù Kristì Olúwa tó gbà láwa. Amen. Arákùnrin alábìnrin ìfẹ́ mọ̀ sí gbàgbé kẹrẹkẹrẹ bí a ti ń lọ sínú oṣù kẹfà. Mọ̀ sí gbàgbé àkókò láti kọ́ ẹ̀kọ́ bíbélì tí o bá fẹ́ gẹ́gẹ́ bí ẹ̀mí fi mi lọ́kàn wípé ní àkókò ọjọ́ ìbí mi kí n fi bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ọdún kan láti kọ́ àwọn ní ẹ̀kọ́ bíbélì. Tó náà ní ọjọ́ kẹfà oṣù kẹfà ló máa bọ́ sí nílé ìjọsìn wa tó wà ní oríta dọ́là ní àyígbà mi ní Ọlọ́ṣogo Nìbàdàn. Torí náà máa jẹ́ àkókò láti yin Ọlọ́run àti láti dúpẹ́, ṣùgbọ́n ẹ̀kọ́ yẹn ló kọ́kọ́ máa ṣíwájú fún ìwọ tó bá ní ìpinnu àti ìfẹ́. Jẹ́ kí á mọ̀ lẹ́yìn ìpàdé ìpè òpin nọ́mbà yìí yóò sì dára fún ọ. Nítorí náà arákùnrin àti alábìnrin ìfẹ́, àdúpẹ́ Ọlọ́run pé Jésù Kristì wà láàyè, ó sì ti fún wa ní agbára. Bíbélì gbé ní ìwé Jọ́hánù orí kìíní ẹsẹ̀ ìkẹjìlá yẹn, ó sọ fún yín pé iye àwọn tó gba àwọn ló fi agbára fún láti di ọmọ Ọlọ́run àní àwọn tó gba orúkọ ọmọ bíbí rẹ̀ kan, ṣùgbọ́n yẹn pé ìfàmì orí rẹ̀ jẹ́ àpẹẹrẹ ìrànlọ́wọ́. No, anointing typifies help. Ìrànlọ́wọ́ ni anointing jẹ́ ìfàmì orí rẹ̀. Wọ́n gbọ́ kan bẹ́ẹ̀ sọ fún ẹnu ìwé Dáfídì orí 5:100 ẹsẹ̀ ìkẹrìnlá Psalm 105:14. Òun kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣe wọ́n ní ìwọ̀sí nítòótọ́, ó bá àwọn ọba wí nítorí wọn pé ẹ má ṣe fi ọkàn ẹni òróró mi kí ẹ má ṣe ṣe àwọn wòlíì mi ní ibi. Ìyẹn ni pé àwọn tí wọ́n bá ní òróró lára lọ́rùn lórí wọn, tí ààbò Ọlọ́run wà pẹ̀lú wọn, tí a ń tipasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ṣe àmọ̀nà wọn, àwọn tí a fi ẹ̀mí mọ́ Jésù Kristì ṣìkẹ́, mo máa ń pe ẹ̀mí mọ́ ní aláyànlérere, àwọn tí a fi ẹ̀mí mọ́ ṣe aláyànlérere wọn. Bíbélì wí pé ó máa ń bá wọn bá nítorí àwọn bá òkòkò lè bàbá àti ìyá rẹ̀ náà. Olúwa bá wọn wí lórúkọ Jésù, ṣùgbọ́n kó tó lè bẹ̀ kò gbọ́dọ̀ kọ́kọ́ fàyè rẹ̀ fún Jésù Kristì, ẹni tó fi ẹ̀mí mọ́ fún wa tí ṣe ìfàmíràn. Ìfàmíràn náà yóò wá jẹ́ kí òye rẹ̀ kó ṣe láti mọ tó tọ́. Mo tún wá rí pé ìfàmíràn a tún lè lò gẹ́gẹ́ bí ọ̀bẹ, ìyẹn ni pé ọ̀bẹ tuntun ní ilé wa tá a máa ń rí yẹn ó dára láti gé ẹja gé ẹran bákan náà. Ní téèyàn bá lò dáadáa o lè gé èèyàn lọ́wọ́, o lè da ọgbẹ́ sí ẹ lára. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ní ìjàmbá pẹ̀lú ìfàmíràn nítorí pé ọwọ́ Ọlọ́run wà lára olóòótọ́, ṣùgbọ́n ó ti ṣílò ìwọ wo dẹ́másì àwọn yẹn padà sẹ́yìn lẹ́yìn ìfàmíràn àti ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run. Bẹ́ẹ̀ náà Júdásì àtórí Ananias àti Sàfárà ọkọ àti ìyàwó tí wọ́n gbádùn orí ọ̀fẹ́ Jésù Kristì, ṣùgbọ́n òróró ó padà ṣèlódì sí wọn. Kí ni ká ti sọ nípa Sámsóní arákùnrin arábìnrin ìfẹ́? Nítorí náà mo gbàgbọ́ pé agbára Ọlọ́run yóò ya wọ inú ayé tiẹ̀ náà láti yà ọ sọ́tọ̀. Bí agbára Ọlọ́run bá yà ọ sọ́tọ̀ tó ìgbà náà, ìwọ náà pinnu láti ya ara rẹ sọ́tọ̀. Ìyẹn ṣe pàtàkì. Anointing will separate you unto God. So mo gbàdúrà gbogbo ẹyin tó gbàgbọ́ yìí, ẹ̀jẹ̀ jẹ́ kó ra ìgbà yín padà, kó ṣàánú fún yín. Mo gbàdúrà yìí pé àánú Ọlọ́run kó wá orí. Bí o bá fẹ́ fàyè rẹ fún Jésù Kristì, àmì orí yẹn máa ń yà yẹn sọ́tọ̀ fún Ọlọ́run. Ìwọ náà wà pẹ̀lú tó bá ti mọ̀ pé ọwọ́ Ọlọ́run wà lára rẹ láti ya ara rẹ sọ́tọ̀. Ìyẹn pè ní sanctification. So anointing paves way for sanctification. Nítorí náà mo fẹ́ gbogbo ìwọ tó bá fẹ́ fàyè rẹ fún Jésù Kristì, àkọ́kọ́ nìyẹn. Nítorí náà kó ẹsẹ̀ rẹ sílẹ̀, kó sì gbàgbé nítòótọ́ lódodo, o nílò Jésù Kristì olùgbàlà aráyé. Nítorí náà mo fẹ́ gbàdúrà fún ìwọ tí o bá fẹ́ fàyè rẹ fún Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa tó gbàlà, sọ pé Jésù Kristì mo tọ̀ wá láàárọ̀ yìí, mo sì sọ wípé nítòótọ́ lódodo mo jẹ̀bi ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n mo béèrè fún àánú torí àkọ́pẹ́ àánú ṣògo lórí ìdájọ́. Jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ kó wẹ̀ mọ́ kúrò nú ẹ̀bi, kó pa àṣẹ mi gbogbo rẹ, kó kọ orúkọ mi sínú ìwé ìyè rẹ, àti pé láti wákàtí lọ kí n bá ọjọ́ba ilé ológun. Bẹ́ẹ̀ ni kò ní mo gbàdúrà fẹ́yìn tẹ gbàgbọ́ yìí lórúkọ Jédépa ìfàmíràn àjàgà rẹ já àrùn lọ́wọ́ àwò sọ́ra tú ọ sílẹ̀ àdàhùn dí agbé olósókè bí o ti tọ́ múra fún ọjọ́ ìbùkún náà. Ìṣe ọjọ́ kẹfà oṣù kẹfà yóò dára fún àjọ mórídélé. Bẹ́ẹ̀ ni kò ní orúkọ Jésù Kristì Olúwa àti olùgbàláwa. Amen.
1: Ìṣe náà yóò máa tẹ̀síwájú títí di ọ̀sẹ̀ tó ń bọ̀. Máa wà lábẹ́ ọ̀run tó ń ṣí sílẹ̀ fún rere rẹ. Àmì ẹ lè pè fún àdúrà tàbí ìyànjú sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803587635 tàbí 0805106331. Ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára Facebook Emmanuel Folúṣọ́, email @ewaratahoo.com, WhatsApp 0803587635.

0: ṣe lójú iná léwu àwọn ohun àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS Jẹ̀nráyè Ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemether àti Lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà. Àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bára ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Kò sẹ́ni tó ló wà oníṣẹ́rẹ́ fún ojú wa ló fẹ́
2: sí. Ìyẹn fẹ́ni tó bá máa ti ń ṣe ni o. Bí kábàlẹ̀ kọ́lé láyé, tálákùn ojú sikẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ tó sì nílé tẹ̀ lókè èèpẹ̀. Ẹ̀dá tó owó bá rogún sí lọ́wọ́ tó jogún fàájì àti sekárí mi. Wọ́n gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ mọ̀, owó tí ń bá fàájì lọ ò kéré.
3: Oní tèmi, 1,000,000 naira tó promise mi lánàá kọ.
4: Bèbí mi, mo ti dílẹ̀ fún ẹ. Ẹrù rè é.
2: Ah, pẹ̀lú atótónu mi sí ọ. 1,000,000 naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kíni wọ́n fẹ́ fi ṣe bárdé fóbìnrin? Àìlákàṣe ṣe ìgbésí ayé rẹ o.
4: Ah, ìgbésí ayé rí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
2: Orí rẹ pé. O lọ ní mọ̀nà gidi ni. Níbi táyé lajúdé. Tóní kálukú ti ra éka éka ilẹ̀. Dako kọ́lé iṣẹ́. Àròyé kò sóúnjẹ lílù. Oúnjẹ wọn ni Bọ̀sún King. Lóró débẹ̀ tí fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dako, fẹ́ fi kọ́lé iṣẹ́, fẹ́ fi sódò ẹja sin nǹkan ọ̀sìn. Bẹ̀rẹ̀ láti orí plot plot. 1,000 acre, 2,000 acre, 3,000 acre, 4,000 acre, 5,000 acre, 6,000 acre, 7,000 acre, 8,000 acre, 10,000 acre àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóní lu jìlú lóní lẹ̀ sí káríkárí. Ẹ̀wẹ̀ bọ́ralẹ̀ bótalẹ̀ bóralétalé. Kàsùn wọn ní Crispo Building Mobi Bus Store Odò Ọ̀nà Àpáta Ìbàdàn. Tẹlifọ̀n 0706281-7806 tàbí 0701036974. Kàn sí Bọ̀sún King kò dọ̀nílẹ̀ bọ̀nílẹ̀ jaburata.
5: Ibadan, good health is here. Bolakale Pharmacy and Stores, in conjunction with the Abdulsalam Bello Raji Foundation, is proud to announce the launch of Bolakale Pharmacy, Orita. At Bolakale Pharmacy, we don't just dispense medicine, we provide quality care and affordable health packages tailored just for you. To celebrate, you're invited to our health outreach. Join us on Saturday, May 23rd, 2026, for free blood pressure and sugar checks, free HIV tests, and free professional consultations with our health experts. Venue, Odo Onorita, Challenge, Alawakala Express, opposite ST Akpata Filling Station. Date, Saturday, May 23rd, 2026, from 10 a.m. For inquiries, please call 0815-424-0916 or 0703-720-9089. Bolakale Pharmacy, caring beyond the counter.

0: se wa ya loju oja e ku kale
1: un ada bolu ari pa won olufe bolu ilu ayo ati fere gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí arsenal àwọn gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
2: Leandro Trossard attacked in by Bukayo Saka, history makers.
1: Ní ìhà kejì àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or Ousmane Dembélé àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o láti ìlú Budapest ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ́ Saturday May 30, 2026 ni ó wáyé o ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM ìyẹn ní mọ́f 21 ní ring road Ìbàdàn wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀ Champions League Night 2026.

ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí àti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀

0: bọ̀ dé pẹ̀lú ìlànà tuntun gbóná tí ó ṣe èmi àti ẹ̀ láǹfààní. Ilẹ̀yà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì ríru ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Ilẹ̀yà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Ká ṣe fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Ilẹ̀yà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Ilé-yá ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ilé-yà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti Cashier? Mo ti Cashier.
1: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà, kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333.

0: wahala.
1: Eh, lónìí, ikọ̀ Bournemouth àti ikọ̀ Man City tó bá ti ń di aago méje àbọ̀.
0: Bẹ́ẹ̀ ni.
1: Mákànnà ikọ̀ Chelsea rí àyè lásán.
0: Ṣé méje àbọ̀ ni sá?
1: Méje àbọ̀ ni 7:30.
0: Ok.
1: Ikọ̀ Chelsea ni aago méje kọjá
0: ìkọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Ok.
1: Fún ti ọjọ́ Sátidé.
0: Tọ́nà.
1: Abẹ́rẹ́ báyìí wípé.
0: Bísí mi láì.

0: ọmọ wa láàárọ̀ yìí
1: o. Adúpẹ́.
0: Pẹ̀lú orin tá fi wọlé pẹ̀ ṣeré kó dára.
1: Ẹṣẹ́re kó dára o, ẹni ayé kan, ẹṣẹ́re.
0: Lágẹ̀lú wọn ń pè mí 96.7 FM.
1: Ah,
0: oníyàbá ìfọwà lórí ipò, ìfọwà lórí ipò. Ẹ̀yíkọ́ yìí.
1: Tọ́ba ti bèrè track 1 lọ́wọ́ ẹ̀, 1 ni o play, mọ́ play 10 ni.
0: Mọ́ play 10.
1: Mọ́ tó ń pé 1, 1, 10 go 1, 10.
0: Mọ́ tẹ 10 ni. Mọ́ tẹ 20 lójijì. Mọ́ tẹ 10 ni lórí ẹnìkan. Kó lẹ́kọ́ lórí ẹnìkan ni ó ti wá di 20. Lórí ẹnìkan tún ti 30 kí ló ṣẹlẹ̀. Alaṣẹ.
1: Aba kí àwọn ara lé.
0: Ẹ wo ẹdọ kí lẹ fẹ gbọ. Títí láyọ Akínsọlá ló kọ tèmi. Ẹ lè fẹ tó bẹ.
1: Olúwa ṣínà Aláyọ̀ Ogo Èdè. Ọ̀pọ̀ máa lè sọ fa lórúkọ tèmi. Ǹjẹ́ mo kí yín o. Ẹdọ kí ìròyìn tún dé ẹ̀ ń sọ lórí Facebook. Lágẹ̀lú FM 96.7 ni ẹ ṣàwárí ńbẹ̀. Ẹ ṣe à ẹ̀ kó lọ fà. Fà láàárọ̀ yìí.
0: Táwọn èèyàn náà lè láǹfààní àti jẹmù kẹ́ẹ̀kẹ́ rẹ̀. Ìwé ìròyìn Nigerian Tribune wá. Daily Post wá. Guardian náà wá. The Nation wá.
1: The Guardian náà tún dúró re.
0: Tó ẹ̀já bọ́ sílé torí lébà ìlà tí kẹsàn ó ròde. Lódì wá fún ìròyìn àkọ́kọ́ tó jáde láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó ní àwọn ilé ẹ̀kẹ́ kan tó lọ bíi mẹ́ta nípínlẹ̀ Ọ̀yọ́ láìpẹ́ yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà tíá gómìnà Ṣèyí Mákindé bàbá ti sọ̀rọ̀ sókè o. Bàbá ní a lè dọ̀bálẹ̀ fárára a ní gbà fún àwọn tí wọ́n jẹ́ agbésùmọ̀ mí. Ẹ lọ rè é fọkàn balẹ̀ gbogbo ń tẹ̀ ń béèrè pátápátá ló ti dé ọ̀nà tá sì fi gbà wọ́n. Ṣé bí ọ̀rọ̀ ètò ààbò ni ẹ̀yìn kọ́ yìí gbogbo ohun tí gómìnà sọ láàárọ̀ ilẹ̀ èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́láǹfààní láti gbọ́. Ẹ lọ fọkàn balẹ̀ ìròyìn ọ̀hún nínú ìwé ìròyìn Nigerian Tribune ló ti jáde.
1: Kẹ́hìndé ìròyìn tó mẹ́nuba rèé ààrẹ Bọ́lá Tinubu ti orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lánàá lórí ìkọlù eléyìí tí àwọn olubi ẹ̀dá tí wọ́n jẹ́ agbébọn tí wọ́n ṣe ò sí àwọn ilé ẹ̀kọ́ tí ń bẹ̀ ní agbègbè ẹ̀sí ẹ̀lẹ̀ ní oríire ní ìjọba ìbílẹ̀ kan tí ń bẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Wọ́n pe àwọn òṣìṣẹ́ elétò ààbò tí ń ṣe akitiyan lọ́wọ́ báyìí. Wọ́n ní wọ́n ti ṣe àfikún akitiyan wọn o. Wọ́n sì ti súnmọ́ ibi tí àwọn olubi ẹ̀dá yìí ti kó àwọn èèyàn sí òkú gbẹ̀ngàn báyìí kí wọ́n dóòlà wọn ni.
0: Ó tún ti rí gbọ́bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC pẹ̀lú ìròyìn yìí tó ń ṣe lálàyé látẹnu ẹni tó ti fi ìgbà kan rí di alákòóso fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ìyẹn lórílẹ̀-èdè wa Nàìjíríà Rotimi Amaechi tó ti ń sọ fún Àtíkù pẹ́ngbà ta sọ wípé ẹ já pín gbogbo rẹ̀ ní ẹkùnjẹkùn ìyẹn àwọn epo tẹ̀ níbẹ̀ kọ́ ẹ já lọ sí ètò ìdìbò gbangba làṣáta ni ò bá lẹ́jọ́ nù ẹ̀yìn kọ́ yìí nínú ẹgbẹ́ òṣèlú ADC náà ẹ mọ̀ ká 1 2 3 10 200 ẹ mọ̀ gbọ́ nínú ìròyìn láàárọ̀ yìí.
1: Ṣé bó o pé o fẹ́ gbégbá òṣèlú títí.
0: Èmi ká èmi ò lè gbé èmi tí mo ní fùpá gíga níwà gbégbó
1: sí. Nǹkan ó hẹ́
0: o
1: lágbo òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ lásìkò yìí. Wọ́n ní nǹkan yí padà bìrí lójijì lágbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú bí igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí arápájà bó ṣe gbé ìgbésẹ̀ tọ́tọ̀ kọ́sọ́ ó dinú ẹgbẹ́ òṣèlú PDP.
0: Ambassador nù.
1: Ń ní ambassador arápájà bá nawọ́ gan fọ́ọ̀mù ìdíje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP. Wọ́n níbi ambassador arápájà bí ṣe ń ṣe tiẹ̀ lápá abìkan àwọn tí ẹ wà lẹ́pm náà wọ́n pe olúlé ẹgbẹ́ apm náà bá bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ọ̀gbágádé lọ́jọ́ ajé Monday pẹ̀lú bí Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó náà ṣe lọ́ọ́ rí gba fọ́ọ̀mù láti díje dupò asòfin àgbà láàrin gbùngbùn Ọ̀yọ́. Wọ́n pe níṣe ni àwọn kan ń pe ẹ má tẹ ọkọ̀ lápá abẹ́ wọn ń ní àwọn kan buwọ́dì kẹ́ni pé kẹ́sìkò àyà àwọn mọ̀ ń jà ṣé ìṣe pé àwọn èèyàn ń tanra wọn dé ibi tí wàhálà òṣèlú tó dé wọn sì ra padà láì jẹ́ kí ẹsẹ̀ wọn ó dún lẹ́yìn ara wọn òṣèlú.
0: Masa Katung ṣéwù sọ ni òun náà ni wọ́n mọ̀ sọ wípé ní ẹkùn ìdìbò wọn níbi ètò ìdìbò tí àwọn tí ó lọ tààràtà sí ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n yanyan o àwọn ni wọ́n jáwé olúborí ẹ̀yìn kọ́ yìí ẹ mọ̀ gbọ̀ nínú ẹ̀dọ̀kí ìròyìn náà ni fún tààrọ̀ tòní o.
1: Ẹgbẹ́ òṣèlú ADC The Nation lọ sọ ọ́ dìròyìn wọ́n pe ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ti sọ̀rọ̀ o pé òun ti yẹ àwọn tí wọ́n jẹ́ olùdíje tí wọ́n fìfẹ́ hàn láti díje dupò gómìnà lábẹ́sà ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n lọ bí 70 níye ó lé gan ni wọ́n pè é 70 ni àwọn aspirants tí wọ́n pe wọ́n jáde pa àwọn ó di gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún o. Wọ́n ní ni ojo akoko ta won bere si se ayewo yi adota o le adorin o le lawon ti yewo ni imura sile eto edibo abenu eleyi ti nbo ni koko
0: pe ni report si tu gbe akori eleyi jade o won ni egbe oselu APC soro lati odo eni ti se akowe fun egbe oselu ohun ajibola basiru wi pe ko ti si egbe oselu ohun ni orilede nigeria yi o to le fi gagbaga pelu egbe oselu APC ta ba soro nipa koyawo ta un ti wo omo luabi lori eto idibo ebenu ti egbe oselu APC nse lowo lowo bayi eje ye santeri eyin ko yi egbe oselu APC soro soke basiru lo gbanu won soro sita he mo gbo lati nu iwe royin daily
1: post ni gbangba ta the guardian titi
0: gbo e
1: lori oro eto idibo abenu egbe oselu APC eh awon senator asofin agbanu o won pe oro kan pada japa bo pelu bo se je wi pe opolopo won o lanfani lati tewo gba iwe idije dupo ticket ni ati pada sile asofin o ti an ti wa tele ri won ni be lo si je wi pe ofin eleyi ti won ti se to ti se idiwo fun awon oloselu to ba ti kopa ninu eto idibo abenu ni bikan ti won wa pe awon fe ta koso lo ri se mi nbo mi won le ofin ohun o ti wa gbe ida re lowo bayi soke asiko to o ti kopa ninu eto idibo abenu kan je ki won ari oboya
0: o
1: fe to poropo so di keji lati tun lo ri se be
0: awon ta sofin re
1: ilekun ti ilekun oko ti ko ma mo ni lowo loko
0: dari oko lo bi ko mi wo dari
1: o
0: to won ni eni to ti fi igba kan ri je gomina fun ipinle anambra to tun ti deju po are labi ase egbe oselu labor ni bi eto idibo ta ji koja lo peter obi to tun ti pale mo lati tun ti deju po gege bi are lorilede nigeria do ebe eto idibo to bo lodun 2027 o na lo mo ti bere si ni soro tako are orilede wa nigeria bola tinubu lori eyawo yi pe gbese po ngbo baya se ki se pe fo orilede nigeria gan yawo ni bi oro nlo yi eyin ko yi iwe royin nigeria tribune ko eku rara re laaro yi na lesi gbo
1: ni imura sile eto edibo gomina ti o waye lodun ta wa yi ni ipinle osun ijoba ipinle osun ati egbe oselu accord won ti fi esun lede o pe awon ti ke fi ete bukan eleyi ti awon eyan kan pa lagbo oselu lati lo re ma fi kele ofin bi awon ti an je osise ati omo egbe ton ti oloye egbe accord ati ti ijoba ipinle osun pelu awon adari accord won be mo ku onda sinu galagolo ki lo de losu pa dibo adibo lesu waye fere o na le be mo e se ba mo pe e be mo arrest awon eyan wa aba e mo ni ala lagbo oselu
0: to e je lo si ipinle ekiti pelu bi awon osise lawon ijoba ibile ni ti butoro ipinle ekiti bi won se nso pe oye banji o e mi lo lapi o o le meta ni ki lo fi eti re gbo o ni oro ni ibo ta ko fun o ni bi eto idibo gomina to nbo lona ni ipinle ekiti iwo go ri bayi o mo pariwo ri pe ha eyin yi kan tan tori yo le ni egberun lona igba o to je pe ibo ta wa ni koko fun o lasan eyin ko yi inu wero yi nigerian tribune to jade foto ni mo ti gba mu e mo gbo ninu edokiro ifutaro
1: imi tun re o guardian na loko won pe are ile yi tele ri Goodluck Jonathan ati eni to je amofin agba lorilede nigeria fagbemi won ti lo re so niwaju ile ejo o pe ejo kan ti awon kan gbe dide tako Jonathan lori igbese lati dije dupo are lodun 2027 won pe ki ile ejo ba won da ejo na nu tori wi pe Jonathan leto lati dije dupo are nile yo
0: bi o se eja lodo DJ Spider lohun tori pe ari ojo bu so loku ka se gbogbo e ni papapa eleyi ta n se ni papapa ka baba farapa iwo ko yi o ya gbegbe aje kari
1: pawo pawo
2: Lagilu FM 96.7
3: Oya ni with the God
4: anu su dede yoro wiwi bi ojo ni be wo keji be mi wo ibe wa toro wa ojo aje to kenyo su karun May 25, 2026 oni ala anu owo lo yonu julo Jehovah El Shaddai to pe papa authority baba sheki kioro to fi asose sa han re losho labi awon to si gbaragada yo tun se bi ti se latago meji aro ti edago meta osan lori ile agbara jinde ni with god bus stop express challenge si woro leyin le po soka tijo ni lu ibadan emi wo to su karun yi sha ọ̀tọ̀ ibi wa nù ni ọlọ́run fẹ́ fàánú bí ọwọ́ kò bá lè wá àtìlẹyìn òun ọ̀nbẹ̀lẹ́yìn wòlé ajé rẹ̀ jẹ́ òwádìí ọ̀jẹ́ pé papa authority ó ra ànúgbà ní bẹ̀míwò tóṣù karùn-ún yìí May 25, 2026 ṣóòru náà mi máa ti agbára yan tẹ̀lé bẹ̀míwò
5: lọ́jọ́rú Wednesday ọjọ́bọ̀ Thursday àtọ́jọ́ ẹtì Friday
4: May 29
5: ṣe bíbi tí ọba dáre òye lámì ọlọ́wẹ̀rẹ́ ti ń fi àdàgbà aṣẹ́ ránṣẹ́ àwà mọ́kùtà náà mẹ́rí rọ̀ sí ibẹ̀ ni bàbá aṣẹ́ kìkì ọ̀rọ̀ papa authority ti bẹ̀rẹ̀ sí ní bàbá mo gbọ́ nǹkan tó wí pé
4: èyí ni àyànfẹ́ ọmọ mi jẹ́ òwádìí ọ̀jẹ́ JP ẹni tí àṣẹ mi ń bẹ̀lẹ̀ nù ẹ̀ máa bọ̀ wá foríkorí tiẹ̀ lọ́dọ̀ rẹ̀ sọ
5: ni with God bus stop níwájú lẹ́pọ̀ odòyin ẹ̀yin lẹ́pọ̀ odòyin gangan ni with God kalẹ̀ sí bàbí ní challenge world expressway nílẹ̀ ìbàdàn
4: ẹ̀yẹ go ẹ jẹ́ ń kọjá mo ti lọ bẹ̀ mí wò.
6: Sa beyan lowo loro bi kokon yokoto bala fi o basiko da abi so wa da ni airorunsun ara tita sagun sagun keyan me dagba pupo ko ma re koge koge keyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sesin bo lesin yan ko ma mo ko ti bo keyan ma ru ma gbe opo lo ti lori si risi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeli jeli aile mi dada idakole ko ma kunre o ma le se dede ara ma gbe pe pe pe aro ma legun igbese kan ma nkia ni pataki ka tete gbegbese ni kia kia kedo wa laparapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo le nbe faye o lati ma be arun sapa ma si kan si toni toni aba etia egbe le baba lam adesina gomina pili oyo tele ni felele nbadan e ka le ise mo joyin lola complet iwo road ibadan telephone 08033715988 08033715988 enter tajo are lomo toni toni
7: Ọ̀rọ̀ ẹ̀kọ́ ti kọjá bẹ́ẹ̀ ní sànmọ́ ní ta wà yìí bẹ́ẹ̀ yẹn lóhùn ní interest ní education ó fi nǹkan ṣiṣẹ́ mí rẹ̀. Bó bá wá ronú àti kàwé tó tún ronú jàǹbù mọ́wulẹ̀ jérò ló di méjì. Lovett College of Advanced Studies lọ́nà Àbáyọ̀ ti ń gba òbí àtàkẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣégé jàǹbù. Tètè wá rẹ́gísítà kó o lóṣù mẹ́sàn-án péré lọ́dọ̀ wa lẹ́yìn náà ló wọlé sí 200 level ṣé èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tọ́kàn rẹ bá ń fẹ́ Nàìjíríà tó bá ti ní kírẹ́dìtì 5 tàbí awaiting result ọ̀rọ̀ rẹ ti gbọ́ o ó yá lọ rẹ́gísítà báyìí online tó ráyè òkú fáìlì káàkiri mọ́ www.lovettcollege.com owó wa ò fanilápòyà bẹ́ẹ̀ ni lovett ti lóko orílẹ̀ yìí ọjọ́ ti pẹ́ Conducive learning environment, hostel facility, iná ló rẹjú kalẹ̀ yìí pẹ̀lú omi ẹ̀rọ tí ń yayin. Lovett College of Advanced Studies, opposite Cambridge College, Oni and Son Hospital Street, Ring Road, Ibadan. 0814-878-1627 0814-878-1627 Lovett College of Advanced Studies, ẹmọ wulẹ̀ sẹ́jú sẹ́rò, àtòbí àtàwọn ọmọ, wọ́n ti mọ̀nà àbáyọ.
8: Ibadan, get ready, heaven is about to touch the city of Ibadan. Lord of White Calling for All Souls Ministries present Ibadan, Enter Crusade, theme, authority that leads the whole world. The city of Ibadan shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle working power of God as the servant of God, Prophet Odedoyin Olaume Ezekiel, will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2020. Venue Oba Akinyele Memorial High School, Anlugbua, Basharon Road, Idiakpe, Ibadan. Ministry is Prophet Odedoyin Olaume Ezekiel. There will be a free buses for all from Iwolu, Mokona, Challenge, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyin Allow me, Ezekiel. Ipadon, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer?
9: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
10: S-E-L-E-R-R-I-E. Sálárì.
9: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
11: T-U-R-M-E-R-I-C, turmeric.
9: Ẹ káre, pálí òun ṣe bẹ Maggi chicken flavour.

ìrìn àjò umra láti ṣàlékún imani kálíba jìrì ayé jìrì àlìkìyàmọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje tá lọ ní july 21 tá padà dé ní july 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umra maulud lẹ fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umra december èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní navada plaza 140/142 liberty road elewure bus stop ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwù ń bá wa tò tó ń gúnrégé ní aljanna travels ìrọ̀rùn ni visa umra pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní makka àti madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904444945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.

0: ìpínlẹ̀ Ọ̀ṣun wọn pe wọn mọ̀ lẹ́yìn lápámú ni o ni wọn mọ̀ hìyàn ṣínkún ní gbogbo bí wọn bá ti mú wọn wọn ni eléyìí ni ọwà jẹ wípé kó jẹ ìṣòro ètò ààbò àti oríṣiríṣi nǹkan tí ọmọ dápà hè sílẹ̀ fún àwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú àtẹ̀jáde kan eléyìí ti kọmíṣánná fún ètò ìròyìn àti ìbáràlú sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun fi léde Kọ́lápọ̀ Álímì ó sọ di mímọ̀ wípé ó kọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lóminú lórí bó ṣe jẹ́ wípé wọ́n wà á pé wọ́n dédé kó ikọ̀ ọlọ́pàá kan wọlé sípínlẹ̀ náà tó sì jẹ́ pé àwọn èèyàn tó bá láti jẹ́ òṣìṣẹ́ tàbí ẹni tí wọ́n yàn sípò ní inú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn tí wọ́n jẹ́ adarí tàbí ọmọ ẹgbẹ́ àkọ́ọ̀dù ni wọ́n máa pé wọ́n mú ní lẹ́nu iṣẹ́ tiwọn tí wọ́n mọ̀ ṣe wọ́n pé eléyìí bí wọ́n bá bẹ̀rẹ̀ rẹ̀ ó lè jẹ́ kí nǹkan gbóná lágbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun o bẹ́ẹ̀ ni pé kódà ó lè mọ̀ jẹ́ kí ààbò tó péye kọ́ wà lórí gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ ti òṣìṣẹ́ ọba tí wọ́n yàn sípò nípínlẹ̀ Ọ̀ṣun àti àwọn adarí ẹgbẹ́ òṣèlú Accord ní ìpínlẹ̀ náà torí pé bí ìhàlẹ̀ bó bá ti di pọ̀ jù fún àwọn èèyàn wọ̀nyí inú pa ni wọ́n ó ti ṣe ètò ìdìbò kódà ṣáájú kétò ìdìbò tó wáyé gan ọkàn àwọn èèyàn ò ní balẹ̀ ikọ̀ adarí Accord nípínlẹ̀ Ọ̀ṣun ò ní wọ́n tún fi ẹ̀sùn léde o pé ikọ̀ ọlọ́pàá pàtàkì eléyìí táwọn kẹ́fìn rẹ̀ pé wọ́n fẹ́ kó wọlé yìí àwọn afurasí o bó ṣe ṣe kí wọ́n ó ti ṣe ìpàdé pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú èyí tí wọ́n ti dárúkọ ẹni tó jẹ́ olùdíje dupò gómìnà nípínlẹ̀ náà Bọ́lá Òyébáńjí wọ́n ló ṣe ṣe kí wọ́n ti ṣèpàdé pẹ̀lú ẹ̀ àti àwọn adarí míì ní ìmúrasílẹ̀ ọ̀nà tí wọ́n fẹ́ fi kó àwọn nǹkan èlò kalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ ikọ̀ ọlọ́pàá pàtàkì tí wọ́n fẹ́ kó wọ ìpínlẹ̀ Ọ̀ṣun yìí ẹgbẹ́ Accord tá a mọ̀ sí AP wọ́n pariwo ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun òun náà fi ariwo bọnu wípé n tó kù ni pé wọ́n fẹ́ mọ̀ sa àwọn èèyàn tó bá ti jẹ́ tàwọn ńlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun kí gbogbo ayé ó gbọ́.
1: akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Ajibọlá Bashiru náà ló máa ti sọ̀rọ̀ tó sì sọ̀rọ̀ sókè o wípé kò tí ì sí ẹgbẹ́ òṣèlú kankan bí ti wù kó mọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó lè fi gagbága pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC lórí àṣeyọrí èyí tí wọ́n ti ní nínú ẹgbẹ́ ọ̀hún o pàápàá jùlọ lórí ètò ìdìbò abẹ́nú tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣe lọ́wọ́lọ́wọ́ o wọ́n ní àṣeyọrí tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti ṣe kò mọ̀ lẹ́gbẹ́ gan mọ̀ ni wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé kò lè ṣe kíkọlù kọ́họ tàbí kùdìẹ̀kudiẹ kó mọ́ wà àmọ́ ṣá tá a bá gbé yẹ̀wò lórí àwọn ìpèníjà eléyìí tí àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ti ní orílẹ̀-èdè yìí a lè fi wò ó lórí pé n ti ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti ní o wọ́n níṣẹ́ rí i nígbà tí wọ́n gbé ìgbésẹ̀ pé ó yá ẹ jẹ́ àfa ẹnìkan lọ́wọ́ sókè wípé òun náà la lò nínú ẹgbẹ́ wa tí ó fi láǹfààní láti di ọmọ òye kan èyí tí ó ti lọ rèé sojú ẹgbẹ́ òṣèlú wọn nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà wọ́n níbẹ̀ làwọn kan sọ wípé rárá kò lè rí bẹ́ẹ̀ bí a ti ṣe ṣe rè wọ́n ní ẹgbẹ́ sì gbà kó mọ̀ bá di wàhálà kó mọ̀ bá di ìṣòro àwọn àgbààgbà àwọn adarí ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n sì darapọ̀ wípé bá a sì ṣe ṣe rè wọ́n ní kálukú wọ́n sì sọ pé báwọn ṣe fẹ́ náà nù ni kálukú sì wò torí pé àwọn fẹ́ ìwà àkóyawọ́ tòun tọmọlúàbí nínú ẹgbẹ́ òṣèlú APC nígbà tó ń láǹfààní láti máa ṣàlàyé ọ̀rọ̀ fún ikọ̀ oníròyìn ó ṣe lálàyé wípé gbogbo ìgbésẹ̀ tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún gbé tẹ́ ẹ bá lọ wo gbogbo ìpínlẹ̀ gbogbo ní jìbútò orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ rí i pé ìgbésẹ̀ tó yẹ ni lórí ọ̀rọ̀ ètò ìdìbò abẹ́nú eléyìí tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣe wọ́n ní nígbà tí wọ́n ṣe lálàyé tẹ̀síwájú dókítà Ben Nwoye ti ṣe igbákejì alága fún ẹkùn gúúsù ní orílẹ̀-èdè Nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ṣe lálàyé o wípé ṣé ẹ rí ẹni tí inú bá ń bí gẹ́gẹ́ bí olùdíje nínú ètò ìdìbò abẹ́nú eléyìí tí wọ́n ṣe lọ́hùn tó jẹ́ pé gbogbo èsì tó jáde ńbẹ̀ kò hàn fi gbogbo ara fọwọ́ sí inú òun ò dùn sí ó ń tọ̀hún lè péjọ kòtẹ́milọ́rùn nínú ẹgbẹ́ òṣèlú APC pé mo ṣe gbé ìgbésẹ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ kò dáa tó ju pé ká wá dá wàhálà lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC o torí pé àwọn èèyàn tí wọ́n ti ń bẹnu àtẹ́lu ẹgbẹ́ òṣèlú APC wọ́n kàn sọ ntọ́rí o ìsọkúsọ tí wọ́n ń sọ ohun wọ́n ní kò lè jọ́ torí pé àwọn èèyàn kan wọ́n ṣàn fẹ́ kówó ìlú kówókówó ni wọ́n wú kó sì lè lo kó sì lè wú kó sì lè wó bí ti wù kó mọ yóò dúró gidigbagidigba ni ẹgbẹ́ òṣèlú APC ti wá ó sì ti dúró kò sẹ́ni tó lè ti wó.
0: tó ìròyìn míì tún rèé o eléyìí tí ó jáde lágbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n pé ojú ọjọ́ òṣèlú ti yí padà bírí o ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú bí ambassador Arápájà bó ṣe darapọ̀ mọ ìgbésẹ̀ láti díje dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP to si ti gba form to si tun lo re da pada fun egbe bakan na ni pe egbe oselu tutun tutun ti a ko jade bi omo tutun ni ipinle Oyo ni kopẹ Allied People's Movement o na mo tun jigiri nigba ti ile egbe re to di sisi fun gbigba awon eyan laaye lati ra form idije dupo ati lati ma da pada bakan na ni ojo aje Monday ni pe Olufemi Ajadi Ogun Toyinbo o na lo re gba form ti idije lati lo re dije soju awon eyan ni ekun arin gungun Oyo pelu bi won se pe tatewo tatewo oni awon eyan ti tele oni won fi nki o wi pe oku se akin lagbo oselu bakan na oni awon eyan kan ni ka ni ka ti Kesco ti won wo loye ambassador arapaja lori igbese eleyi to gbe yi o be ba gbagbe won pe ikan omo egbe oselu People's Democratic Party to tun je akowe apapo fun egbe oselu PDP ohun ninu igbimo ti alamojuto egbe oselu PDP ambassador Taufik Arapaja oni o ti kokede e saju po ohun o kede ohun o jade lati dije dupo gomina ninu eto edibo gomina ti o waye ni ipinle Oyo won pe be ohun na lo si ti gba form idije dupo to si tun ti lo re da pada fun egbe bayi o form ohun ohun na ni won pe o fi lede o lana to si ko kale niwaju awon igbimo ti anje ti egbe oselu PDP ati awon ti anje omo igbimo ohun koda won ni nigbati o de iwaju erin to je akowe fun ato gbogbo ni lapapo ninu egbe oselu na Dakar Shan nise oni o ku awon form yi kale leyin to ti se ojuse to ye ko se si o won pe eyi le agbo oselu o ti se afihan re pe ambassador Arapaja o ti a wole sinu idije dupo gomina ni inu egbe oselu People's Democratic Party ni imurasile eto edibo gomina ele ti o waye ni ipinle Oyo won pe awon eyan ti anje ololufe egbe oselu PDP ati awon alatileyin re gbogbo won ni won peju pese si ibi eto ohun ti an si bere si korin PDP power to the people gege bi won se mo wi ninu egbe oselu na waye o ambassador Arapaja to ti fi igba kan ri je igba keji gomina ni ipinle Oyo o na lo tun je okan pataki ninu awon eyan ti won le waju ninu egbe oselu PDP ni ipinle Oyo ati ni apapo nigba ti won ba won oniroyin soro leyin na oni o so di mimo wi pe ohun ti se ohun to ya ko ohun o se o ibi to ohun si nre lati dije o na ni inu egbe oselu PDP wa yi o ninu iroyin mi nigbati ohun ba awon akoroyin soro ni kete leyin to gba form idije dupo tan Olufemi Ajadi Ogun Toyinbo ohun so di mimo wi pe ipinu ohun lati darapo mo idije dupo awon ti yo jade lati pe awon fe lo re soju awon eyan ni ekun arin gbogbo Oyo ohun na lo je pe ohun to sokun fa re ti sin ti ohun gbangban oni ife lati soju awon eyan bo ti se ye ati lati se lati wa ni ipo adari ele ti o la pare fun awon eyan arin gbogbo ipinle Oyo ohun o se afikun re wi pe ete ohun lati lo re dije dupo oni ki se lati kan bo sipo lasan oni sugbon ohun fe mu awon anfani iserere wa ba gbogbo awon odo ati gbogbo awon obirin be lo pe ohun ti ohun si fe lo ma pe fun ninu ile asofin agba oni awon eto ti o mu ki awon nkan igbaye gbadun ko waye lagbon eto eko idagbasoke eto oraje ati awon nkan mi ni ekun idibo na ngba ti nsoro lori ojo iwaju egbe oselu APM ajadi pe o daun loju tada wi pe APM yo si aseyori to gbangba o ni ipinle Oyo ati Tayo ipinle Oyo be ni awon eyan ti je lati leyin re ni o se apejuwe re gege bi pe iru asiko to de ninu oselu yi won pe o je nti o fi awon lokan bale wi pe yo ri nkan gbese lagbo oselu ohun tori pe ni ekun ni arin ni ese kuku won pe o je gbajumo be lo si je leyin ju anu eleyi to je pe o yo tun boro egbe oselu APM lagbara papa lati le yan yo ajadi to je olokowo ati eleyin ju anu lawujo to tun je ikan oselu ni ipinle Oyo ohun lo je wipe o ti wa ninu oselu lati igba to ti di wipe npe fun awon odo ki won wa ni agbo oselu be o na lo pe awon atunto to ye o gboro wayo lagbo oselu nile yi awon ikan woye oselu ni ati wa wo wi pe dide to de sinu idije dupo gege bi asofin agba nile yi won ni eleyun yo tun mu ki ayipada to gbangban ko de bayi dije dupo ni ekun arin gbogbo oyo ohun o eleyi to je wi pe o se pataki gba si oro oselu ni ipinle oyo bi awon eyan se nwo bi nkan se nlo lagbo oselu o na ni won pe eni ta lero wi pe yo wa ni igun ha o mo tin yi pada nti nbo si igun bi lasiko yi eh oselu ki eledumare ko ba wa to nile yi o
2: Lagilu FM 96.7
3: Eni tan wi ode Alhaji Ayafo Olorun ode
4: Amako amojuba o Alhaji Adebayo apena Ayafo Olorun wolu adupe
5: Aku araya ojare aku orire Alhaji Adebayo apena Ayafo Olorun you are welcome Alhaji gbogbo eyin te fe ni deni folajola lojo si nigba ta Alhaji dakan wale won lo tan ke eyan mi o to mo pe won ti e wa nigba na lohun ba won ti wa lati bi se njamfani adua ti osan tedumare gbo wa Alhaji Ayafo Olorun se la won alawo fun papa njamfani won arun abaisin leyin wa nrawo ebe pe ko san ko lo igba aye le nfe ko tubo rorun ona to dile fe ko la ke yi to la o mo ti dimo e ma bo gbogbo eyin te wa fe dupe ojo leyin te ra Alhaji lojo sitan tolorun si gbadua Alhaji Ayafo Olorun ti de bayi o number one ni yi 08033277347 08033277347
3: Alhaji Ayafo Olorun o de
6: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
7: S E L E R R I E celery
6: ah boda mi espelli no di celery oya lopin gbiyanju espelli turmeric
8: T U R M E R I C turmeric
6: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
9: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
10: Ore, o ma ti fi card igbo mu be o.
11: Gbowo obo.
10: Ibi ojulade yi.
11: Ta tun fe ji odun merin mi.
10: Ah, omo olore ni nbe nbe hun.
11: Ah ah,
10: owo e fi kobo otun loju kero to po.
11: Awon eyan wa mo ti gbon.
10: Ko se ni je fi card igbo re tafala mo.
11: A ti wi pe bero se mo npe lomo olore lori nu.
10: A se le baba re ni nje. Dr. Yobami Wasiu Lamadesina. Omo Lamadesina, the great lamb nu. Awon eyan na si ti mo po mo ni ba pele iya e ko sa soda. Dr. Yobami Lamadesina. O na nso fun gbogbo eyan fe rungba ran. Po na fe dupo di gomina e ile oyo nu labe egbe oselu APC nlo nse lowo to eropo to ri mu ira lowo gbogbo wa ni se nbere fun tori ti gbogbo eyan ba fowo leran ba kan na to loni ba won suja bo ba se won mo se afai mo ki ko wa mo je tori o ngan lo fa ti dokita Yobami Wasiu Lamadesina fi so po nse ta ti jade lati dupo gomina nipile oyo

0: ìpele ti Kristi.
1: Ó ń pe gbogbo ènìyàn.
0: Sínú sóru alágbára ńlá.
1: Ìṣòru.
0: Arógún gbógun mi.
1: Ẹ̀kan lóṣù lóníṣẹ́ra máa ń ṣiṣẹ́ ìyanu rẹ̀.
0: Fún odidi ọjọ́ mẹ́ta gbáko.
1: Nínú ìṣòru.
0: Arógún gbógun mi.
1: Ògùn ọsẹ́.
0: Ìdí ajá.
1: Nígbà tí Ọlọ́run bá ń lo ikọ̀ rẹ̀.
0: Wòlíì Richard Adébáyọ̀ Kọ́láwọlé.
1: Ajínrere gbogbogbò fún ìjọ apọ́sẹ́lì ti Kristi.
0: Àti ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run mìíràn.
1: Tóṣù yìí
0: tún ti kò.
2: Wednesday, Thursday àti Friday ọ̀sẹ̀ yìí.
1: Ní ìṣòru arógún gbógun mi yìí máa wáyé.
0: Ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run lọ́lọ́run yóò lò nínú orin ìwàásù àti àdúrà gbáǹkọ́gbì.
1: Nínú ilé ìjọsìn wa ni CAC Arógún gbógun mi DCC18 Fẹ́ràn Jésù Bus Stop Olómi Olúndé Academy Nìbàdàn Agogo Mọ́kànlá. Nìṣòru máa ń bẹ̀rẹ̀ láti ibikíbi ẹwọ́kọ̀ dí olómi ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Olúndé ẹ̀sọ́ kalẹ̀ ní Fẹ́ràn Jésù Bus Stop.
0: Ìyàní Arógún gbógun mi lẹ́dẹ̀ yẹn o.
1: Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Christina Kọ́láwọlé JP ni ó máa gba gbogbo ènìyàn lálejò fún ìbéèrè tàbí àlàyé 08038263459 Jésù ló ń jẹ Arógún gbógun mi.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
4: Ọ̀rẹ́, àfàìmọ̀kó máa já wọn àmì tí mò ń róye ẹ̀. Nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. Kára o máa ta mi bíi pé mo fomi atapara. Ara ń já mi jẹ, nǹkan máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. Ara ó máa yún mi, bàbá ń bari ẹni ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa, mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́. Torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀.
5: Ọ̀rẹ́, o jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́. Ṣọ́rọ̀ fọ̀ wá lélẹ̀ yá àbí àárẹ̀ ara tó ń bá ọjà.
6: Ṣé wọ̀ gbọ́ nípa bí àǹsí kapsù ni?
5: Egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn ń lò.
6: Tó bá ń di pé ara ń ta ni,
5: ara ń yán ni,
6: ara ń já ni jẹ,
5: nǹkan rìn tàbí bu ni jẹ káàkiri ara,
6: tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀.
5: BNC capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn.
6: BNC capsule wà ní Danax Pharmacy Adamasinga,
5: Tanimọ̀lá Pharmacy Òkè Àdó,
6: Aslam Pharmacy Mọ́kànlá Roundabout,
5: Boste Pharmacy
6: Àpáta,
5: Solution Pharmacy Agbeni.
6: BNC capsule wà nílùú Ìsẹ́yìn,
5: Ọ̀yọ́,
6: Ìkirè,
5: Ìwó,
6: Ẹ̀dẹ
5: àti nílùú Ògbómọ̀ṣọ́,
6: tàbí No. 30
5: Adékọ̀yà House,
6: Àǹfààní Road Roundabout,
5: Ring Road Ìbàdàn.
6: Ilé-iṣẹ́ Tèmítayọ̀ Trado Medica Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde.
5: Láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín,
6: ẹ pé 08103369434.
7: Ìgbàláyé ọ̀rẹ́ mi, àsìkò ní gbogbo ńkọláyé.
8: Ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ẹnìkan ò lórí ayé gbó. Bẹ́ẹ̀ ìgbàlá ni ẹnìkan ò nílé ayé. Gbogbo ẹgbẹ́ ọlọ́jà tó ń ti oníṣẹ́ owó oníṣòwò ní gbogbo zónù méjèèje ti ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọba òkè. Wíkì omi tó dàrú nínú ẹgbẹ́ wa ó ti ń tòrò báyìí o. Àsìkò sì ti tó báyìí láti máa rí ẹ̀tọ́ wa gbà lọ́wọ́ ìjọba. Nígbà tí ìjọba ti dá wa mọ̀, tẹ́tọ̀ wa ò sì ní bọ́ sọ́wọ́ àwọn ajínasẹ̀ tí jẹun ajígbọ̀n ni mọ́. Gbogbo zónù méjèèje ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n sì ti tẹ́wọ́ gba Alhaji Yakin Abbas, YK Abbas àti ìgbìmọ̀ wọn gẹ́gẹ́ bí babalọ́jà general fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Kẹkùyọ wa gbọ́ kọlọ wí fún toko kádọ̀ gbọ́ kọlọ rérò fún ọbẹ̀. Ìgbìmọ̀ babalọ́jà general ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fi àsìkò yìí kìlọ̀ fáwọn ìjọba àná nínú ẹgbẹ́ ọlọ́jà láti má fira wọn pin tí wọn jẹ́ mọ́ o, kí wọ́n má pọn mi òkè wútodo. Omi tuntun ti rú nínú ẹgbẹ́ ọlọ́jà, ẹja tuntun sì ti wọnú ẹ̀. Alhaji YK Abbas àti gbogbo ìgbìmọ̀ wọn la darí ọlọ́jà tí ìjọba dámọ̀ fọwọ́ sí jẹ ló ń tẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ ọlọ́jà àtàgèrè oníṣẹ́ owó oníṣòwò ògo orílẹ̀-èdè.
9: Lagilu FM 96.7
10: Ẹ̀dọ̀ kí ìròyìn.
11: Káàbọ̀ padà, ẹ̀dọ̀ kí ìròyìn tẹ̀sí ọwọ́ iwájú Ikoni Lagelu rèé. 96.7 FM òkè tó ga ju òkè lọ ilé funfun Bálálá wà ládùúgbò Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn ti a ní àyín. Wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ní wáàdù 12 Ìbàdàn Southwest lánàá òun náà ni wọ́n mọ̀ gbé àkòrí dání tí kálukú wọ́n sì ń kọrin ogun pé àwọn ò fẹ́ àwọn ò gbà o lórí ìgbésẹ̀ tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC gbé o láti yọ ọwọ́ Ọ̀túnba Rotimi Àjànàkú kúrò nínú àwo níbi ètò ìdìbò abẹ́nú eléyìí tí wọ́n dì. Wọ́n níṣe ni gbogbo àwọn tínú ń bí ọ̀hún tó jọ́mọ ẹgbẹ́ òṣèlú APC kóra wọn jọ si UMC eleja ni odu ona won gbe akori dani won bere si ni so pe ah awo fe mama so pe mo o oni eleyi ti won ko ko do mo ni ote wi pe igbese ti awon adari egbe oselu ohun gbe awon o faramo o won ni anise otubaro ti mi ajanaku lo jawe olubori o nibi eto idibo abenu ti awon se soju ekun idibo northwest ibadan southwest lo si ilegbimo asoju sofin lorilede wa nigeria won ni nigbati won bere si ni korin o na ni won so pe kulukulukulu temper o ye je agbo tenu yin ni honorable adepoju olaiwola popo ola lo nsalaye fun awon iko niroyin bi pe se ri nigbati awon dibo ti awon so bi pe ta la won fe awon eyan to seyin otubaro ti mi ajanaku wi pe owo la won fe o won lo wa lati ward 12 ibadan southwest won ni nigbati won si fe so pe won fe fa wo awon eyan soke awon fa kale gege bi oludije todo ta won ti inu awon dun ta won yonu si won ni sugbon gbogbo awon to ku ti won je omo egbe oselu awon ta won na nda fun tolo lati lo de soju ekun idibo awon ni legbimo asoju sofin ti won lo bi merin won na so pe lai lai awon ni gba lara won lati ri honorable popo ola honorable aliu honorable siba honorable faderera won ni won panupo won so fun gbogbo awon adari wi pe awon o fe o ki won lo re gbe igbimo kale won ni won gbe igbimo elenu mewa won gbe kale ngba na won ni gbogbo won si fenu sokan wi pe e wo awon fe ki awon eyan wa ka eni ti yo dije dupo wa lati ward 12 ti won fa owo re soke won ni nitori e awon o gba ki enikeni ko gba form lo si ile igbimo asofin ti ipinle oyo lati dibo won ni gba to je pe awon ti mo pe otubaro ti mi ajanaku ohun ni awon mu won ni lawon ba so bi pe won di eto idibo abenu pelu awon ti won darapo mo awon nigba na gege bi awon ti won da futolo lati lo tarata si ile igbimo asofin asoju sofin won ni ngbo si dojo aba meta Saturday ni won ba so pe on a straight line on a straight line on a straight line won ni gbogbo awon eyan ti wa ni on a straight line lati dibo won ni gba awon dibo won ni otubaro ti mi ajanaku ohun na ni opon re yo loju ifa won ni won da fa sotu won da fa sosi won du si anipi won ni gba won da sosu so sosi won ni otubaro ti mi ajanaku lo yo won ni gbo wa ya ti awon ko gbogbo we ile awon agbagba egbe lowo pe egba o roti mi ajanaku la won ri nbe o ohun na ni gbogbo awon dibo fun o won ni iyalenu gba lo je fa won won ni gba ti awon mo ri latoke wa ti wo gbe oruko jade lo ba di folake olun loyo won lawon ni pe ngbo ni awon dibo fun ani ti awon odibo fun e se wa gbele awon lori honorable popo ola o mo soro wi pe se ri otubaro ti mi ajanaku o ti wa ninu egbe yi ti se egbe oselu apc won ni ki se ana ki se ni to si n se daada won ni daada to n se ni gbogbo won se dide ni ward 12 ni southwest pe ah o di dandan eni ti awon odibo fun re o se awon se wa dibo fun te to wa yo oruko re ku o legbe bi pe ko si ntojo bi pe ohun ko la won dibo fun nta won foju awon ri ba ti se pe awon le se ngam moju tabi plaster mo oju awon nigba ti awon dibo ti gbogbo won si wa ni on a straight line to je pe eyin roti mu ajanaku ni gbogbo won wa leyin re o se wa je to fi je pe ko tu wa ri be mo awon o fe o no mo mama so pe lodo ta won o won ni enikan ti se bale odu ona representative Fatai Taju won ni ati gbogbo awon agbagba egbe to ku o na ni won tun pe o bi pe e wo otubaro ti mi ajanaku o ni e da pada fun awon o tore ni tawon dibo fun ni ngba won si ti dibo fun awon feran re awon ni fe re o se daada sa won la won se dibo fun o ko mi se wa wa da toke bi pe oko ti won dibo fun re ibo won ti gbe se ru re e ma ko awon papa mora o awon o fe o eni tawon fowo si lotuba rotimi ajanaku la won dibo fun o oruko re la won fe o jade
10: iko eleni marun kan eyi to je ti awon ti an fi fe han lati dije dupo gomina labi asia egbe oselu All Progressives Congress APC ni ipinle Oyo won ma ti ko lati tewo gba esi idibo ati ona ti an gba se idibo abenu ti egbe oselu APC ni ilana ti gbangba la sata eyi ti an se fun awon ti an je oludije ti an fi fe han lati lo re soju awon eyan won lelekun jekun nile asoju sofin ni orilede House of Representatives labi ase egbe oselu APC eyi to waye ni ojo abameta Saturday to koja ti an wa npe wipe nise ni ki agbeyewo ohun atunse to gbangban koya tete waye lori eto edibo abenu eleyi ti won se ohun o awon ti an je oludije ti an fife han lati dije dupo gomina hun ninu eyi ta ti ri enikan to ti fi igba kan ri je igba keji gomina ipinle Oyo onimero Rauf Olaniyan ati onimero Hakim Alao omoba Musbau Asanike barista Hakim Agbaje ati Dr. Usman Bakari ni won so oro ohun di mimo ninu atejade kan eleyi ti won jo jumo fi lede ti an si ka se ti awon oniroyin ni olu ele ise ti ajo eleto iroyin ti orilede Nigeria eka ti ipinle Oyo NUJ press center to wa ni Iyaganku Ibadan ni ipinle Oyo awon oludije ohun ti won so di mimo wipe oro alaafia egbe ati isokan ohun lo mu ka won obo ode ka won o si ma so oro eleyi ti awon so lasiko yi latara be eniyan ti ke si awon adari egbe oselu APC wipe ki won ori o wipe won o fi aye gba iwa aparu kan ogaju kan lo ninu egbe won pe ki won o mo si so wipe awon fari apa kan won da kan si eje ki ododo ko leke ninu egbe papa laarin awon omo egbe o Beni ko yi ni won bu enu ate lu isele kan ti pe o waye ni agbegbe Oke Ogun Ibarapa ati awon ekun kan ni Oyo won ni nta won gbo ni wipe eto edibo abenu o waye nbe rara sugbon wa ya awon lenu wipe ntin sele leyin igba na ni pe kan ba gbe awon esi edibo jade to je genje ti an si bere si kede re loruko awon kan ti pe won ti mama won ti kole tele tele bi awon ni won o mu lapa abeun won ni awon eleyun ni wa nkede pe won leke ni bi ti ibo ti waye gege bi oro to jade latenu awon iko ti an je oludije dupo gomina ti an fi fe han yi gbogbo won ni an so di mimo wipe eto edibo abenu ti won se ohun awon ipasipayo opo ninu e won ni won o si tele awon ilana bo ti se ye ninu e ati pe un ti awon tun ri o ni pe opolopo awon omo egbe won ni won o ni gbagbo olokan o ninu awon edibo eleyi ti an se ohun awon iko ti an je eleni marun ti won pe ni G5 yi o ni won so di mimo pe opolopo awon omo egbe ni won hale mo opo ni won o ti eje ko raaye lati jade dibo ninu eto dibo abenu ohun won ni ngba to si je wipe kan ti an fi fe han lati dije won ni ogbon ni an pe won da ti an so pe won pe o leto lati dije o won ni won disqualify opolopo won lai je wipe won teti gbo oro lenu won aba won gan mo idi ti won fi pe awon leto lati jade kopa ninu eto dibo abenu won ni be ni won o si je ki won o lanfani lati jade so pe awon lo waju igbimo ko te lorun bo ti se ye ko ri ninu egbe o iko ohun ni wa ro gugu awon adari egbe pe ki won dakun o ki won je ka won o sora fun iru n to fa ijakule egbe oselu APC ninu awon eto edibo gomina eleyi to waye ni ipinle Oyo lodun 2019 ati 2023 o won ni bi se sele re o atun ti bere re ninu egbe oselu APC o won wa so di mimo wi pe ni ta won o awon be ni ifarajin kikun fun egbe oselu APC ati gbogbo nkan ti egbe oselu APC gbe lowo won lawon oni teti ninu duduro ti egbe ohun o be ni won pe awon o si ni dake ainu awon oni gbofo lori ati je ki egbe ko lo bo ti se tori pe awon ofe ko wa je wi pe ijakule to je pe awon le dogbon si ti o fi ni waye awon wa pada wa faaye gba tawon si lajule bayi tita lubo fi ko si won ni rara o gbogbo igbese to ba ti lodi si ilana ijoba awa ara wa to le ko ba egbe oselu ohun bi ba ti nwaye nla won mo pariwo e se ti gugu araye
11: egbe oselu All Progressive Congress APC eka ti ipinle Oyo ohun na ni won mo ti se lalaye pe senator Akintunde Yunus ati honorable Remi Oselu ohun na ni won wole so bi elepo ni bi eto idibo abenu eleyi ti won di pelu bi won ti n lo re soju ekun idibo Oyo Central ati Oyo South Central ni ile igbimo asofin lewa Nigeria won lawon mejeji won ni odu won kun po nigba awon ye wo won ni awon eyan lanfari lati dibo fun wa o ni bi eto dibo abenu ti egbe oselu APC ti won se o won ni oku oyo na senatorial district eleyi ti won ti lanfani lati fi esi tibe jade eni suru awon ofisita won ni awon agba oje to je oloselu kan rin meji awon na ni won wa ni agbon tibe ojogbon ade olu akande ati abileko ana ogun esan won ni nigba ti won lanfani lati ma soro pelu bi lasiko igba ti won se eto ayewo fun honorable Remi Oseni ati senator Akintunde Yunusi wi pe awon ni won mu gege bi oludije ti o lo re kopa ni bi eto dibo abenu won ni gba won ye gbogbo iwe won wo to ye gbogbo nko wo iyan awon igbimo eleyi to ri si ati lo dibo won ni won so wi pe ah won ni ko si ebo lorun won pin bi ti wu ko mo won ni funfun bayi o na ni ikun won ati ta ati oju won ni gbogbo re funfun ni kini sa lori o won ni di re re to fi je pe o ye lo lati lo re kopa ni bi eto edibo abenu won ni se wa ri ha o ya won lenu o wi pe awon oludibo ninu egbe oselu All Progressive Congress nipinle oyo lojo aje monday lana won ni won tuya ya jade o won ni oko won wa bale pe iru efe eto edibo abenu ti awon se nigba ti a ba fi dibo lodun 2027 didun lo soso to da won mo egbe oselu o mo jade ha won mo jade gan mo ni wi pe awon ta won fe awon ta won yan na ni awon fe dibo fun won ni lekun dibo gusu oyo won ni ijoba ibile mesan toto na ni o wa labe re oyo central ijoba ibile mokanla toto lo wa labe be oyo north won ni ijoba ibile metala o na lo wa ni abe ti odo ti won won ni se wa ri awon eyan ti won jade lati dibo won ni won se daada o won ni se ri bi o si se ri nigba ti won ba seto edibo abenu ti awon eyan ta won na o dide dupo gomina labe ase egbe oselu APC na nu ni won ni gbogbo re o lo bo ti ye ko lo o ngba ti won lanfani lati ma soro wi pe se ri gbogbo awon ti won wa lati abe Oyo federal constituency won ni atiba Oyo East Oyo West afijo local government won ni gbogbo won patapata ni won tuyaya jade won ni to wa ya awon lenu ni pe ase awon eyan ni fe si awon ti won fe dibo fun yi won lati bi ago meje laaro ni kaluku ni won ti de ibudo eto dibo pe a dibo ni se won ni afi awon ibi kan to je pe ifaseyin ranpe to lo ra waye o pe bi ago meta losan o na ni eto dibo to bere nbe latari ati maje kikolu nko tabi wahala kankan ko fara o tabi ko sele ni ibe bi ti wu ko mo won tori pe gbogbo awon eyan mo se tobi to mo se po to bi won se gun to ni bi ti won to si won ni won gba alaafia laaye tori pe bo se n pariwo pe on a straight line na ni kaluku won lanfani lati ma to ti won si se daada won ni Oyo Central won ni eni ti se asofin ti soju ekun idibo ohun lowo lowo bayi ni Akintunde o na lo tun lanfani lati kopa ni bi eto idibo ohun na to ohun na to wa on a straight line lati dibo ni ward 10 ward 10 ni Oyo West local government won na na wa lori la bayi ta na ton si to pelu awon alatileyin won to je pe hey te ba ri gbogbo won wa se tuya ya won ba kan na lo mo se sori o ni Oyo South na won ba kan na lo se lo mo se sori ni Oyo North na yen eleyi ti awon eyan lanfani lati jade lati dibo ti won si ni suru gan titi gbogbo awon eto dibo ohun to se nlo ni serere ati ni werere ti o si kolu ko ho kankan nbe bi ti wu ko mo won ni eto dibo abenu ti egbe oselu ohun wa lanfani lati se ni ipinle Oyo yi won ni o je kan lara awon afojusun lori eto dibo to nbo lona ni odun 2027 won ni bi o ti se ri awon ti bere si ni ri bayi o nigba to ohun na lanfani lati ma so lo lule egbe oselu APC ti nbe loke ado ni ilu Ibadan alaga fun igbimo tori si eto edibo abenu ti egbe oselu APC owuse lana ojogbon Mojid Alabi o salaye wi pe gbogbo e lo bo se ye ko lo pelu yewa koyawo to nti wo mo luabi
10: iroyin mi tun le yi o honorable niyi Yusuf o ti dupe lowo gbogbo awon eyan ekun idibo apapo ti ila orun ibarapa ati ido fun bi ohun se yan yo lati di oludije egbe oselu APC ni ekun idibo ido ati ila orun ibarapa ninu eto idibo apapo odun 2027 latara eto idibo abenu eleyi to je ti ilana gbangba latata direct primaries ti egbe oselu na se eni ti o je oludije ohun oni o se apejuwe atileyin to buyari eleyi to n rigba gege bi apere pe awon eyan ni igbagbo kikun ninu ipo iko adari ohun ati oju inu ohun to nti alarere to ni fun ekun idibo apapo na ninu atejade eleti o fi lede fun awon oniroyin oni honorable yusuf ti so di mimo pe ijawe olubori to waye ohun to ohun ni kanko o pe ti gbogbo awon eyan ekun idibo na ni ati pe gege bi oro eleto so oni ohun to je isi idibo abenu ti awon se ohun o ti farahan wi pe nise oni ohun fi ara jin fun itesiwaju isokan ati idagbasoke to fese rinle ni gbogbo ti butoro ekun idibo apapo ido ati ila orun ibarapa o lo se lu ohun o na lo so di mimo pe ohun ti won se yi o ma dun ohun ninu pupo oni koda nise oni inu ohun dun ti ayo ohun kun pe awon eyan ni won nigbagbo to kun bayi ninu ohun lati inu egbe oselu APC ati ekun idibo to wo ohun lati lo re soju ohun bayi eh be ohun pe nitori eyi to nti wa ri yo ohun jeje lati tesiwaju nipa mimo sise sin awon eyan pelu akoyawo ifarajin to gbangban ati awon eto eleto ye ki ohun o se o oni koda gbogbo ojuse oni o ma je sise fun ohun ni kete ti owo ohun to ba te gbogbo nkan to n wa o be lo fi idaniloju lede o fun gbogbo awon olugbe ekun idibo ohun wi pe gbogbo to je ife nu won n lohun o ma je ko leke ninu gbogbo nkan to n ba tin se o honorable yusuf o tun wa dupe lowo gbogbo awon ti an je adari egbe ati awon eyan toro egbe osilu ohun kan pelu gbogbo awon alatileyin re atawon eyan ti won je afe ni fere re ti an duro ti ni gbogbo igba ti eto idibo abenu ohun ti fi nwaye be lo pe ori gbogbo ifarajin won ohun si mo riri awon oro iwuri eleti won ma so fo ni gbogbo igba to nti atileyin to gbangban ti won fi gbogbo igba se fohun o pe iru ipa ti ko wa awon ko oni o ti ko ipa ribiribi ninu aseyori eleti ohun pada ni bi eto idibo abenu na pelu bo se tenumo wi pe ifarajin ohun bayi oni ntoku to ohun o da le lori oni bo ohun o se soju awon eyan ohun bo ti se ye to ohun o si se isakoso ni ekun na gege bi eni to je wi pe gbogbo ti awon eyan ni o mo fi leke ninu gbogbo nti ba nse honorable ni yusuf o wa bere fun ibukun olohun lori gbogbo awon eyan ekun idibo na to si jeje pe ohun oni ja won tan mo nigba kokan tori pe awon ni kokko fi igbagbo to rinle han fun ohun
11: to eni ti se alakoso teleri lole de wa nigeria rotimi ameji o na lo ma ti ke si eni to ti fi igba kan ni di are lole de wa nigeria atiku abubakar o wi pe e wo nigba te ti gba wi pe ninu egbe oselu adc e ja pin ni ekun jekun e wo e ja lo sinu eto idibo abenu gan ni sansan o salaye oro ohun di bimo fun awon ikoniroyin lojo ade monday ninu egbe oselu african democratic congress adc lori awon igbese ti egbe oselu ohun gbe to si se lalaye pe won ri wi pe nise ni atiku yo fi eyin jonle ninu eto idibo abenu fun igba akoko eleyi ti awon tin se pelu re lorilede wa nigeria ninu egbe oselu kokan to awon ti se tan awon si ti gbaradi lati le je wi pe ogbo awon eyan ti won ba ko jade fun ati dibo abenu ninu egbe oselu ohun na ni won wole o tori pe atiku ti salaye wi pe ohun o fe ki won pin pe iwo lo sekun bi e ja fe kan wa ninu eto idibo abenu gan ni tarata ka won eyan mo pe bo se ye bo se to ohun na la won se se o
10: iroyin yi oni o nse laye latodo awon ti an je adari awon odo ninu oja ni ti butoro ekun idibo eleti nbe ni ipinle oyo nibi ti won ti so di mimo pe awon fi ero awon ati oju iwoye awon lede lori oro kan eleti an pe won gbe ni igbese lati se agbekale igbimo baba loja ni ipinle oyo won pe saaju asiko yi un lo ti je wi pe ooto oro to wa nbe ni wi pe igun awon adari oja eyi ti won ma moju to bi nkan se nlo ninu gbogbo oja ni ipinle oyo won ni ohun na ni awon ti mo tele ti o si ye ki nkan kankan ko yi pada won lele ita won mo o na ni egbe awon igbimo adari oja ni ipinle oyo ta mo si oyo state market leaders council won lele yun gangan ni ofin damo to fin si ti leyin pe ko si nkan kan tin je baba loja in general labe idasile awon iko adari to je onigun mejila timbe ni gugu awon oja ni ipinle oyo won pe ninu itan lateyin wa bi an se se won pe ko si nkan kan ti je baba loja general won ni eyi je ohun ti a le se apejuwe e gege bi ewo te eyan kan mo to fe kolu ninu ilana ti a mo gba se ko kari isakoso oja ni o won ni nti awon mo ni ninu oja lateyin wa gege bi adari ni iya loja ipinle oyo iya loja eko iya loja ipinle osun iya loja ipinle ogun iya loja ipinle ekiti ati iya loja tondo won ni ni bayi o gbogbo oro pe ka mo pe baba loja general abi igbimo baba loja won ni rara o ko si ntin je baba loja gbogbogbo ni inu ilana eleyi ti an fi joye laarin ja nipinle oyo eleyi ti ofin damo won ni eyi ti won pe ni baba loja general abi baba loja in council won ni boya oye dani lola lasan lasan ni honorary title tori pe iru e o sele ri laarin awon o won pe nto wa bi baba loja in council to je igbimo awon igbimo ti baba loja won ni nta won ri ni bi igba pe eyan kan mama nse nkan to wu latowo ara re won ni iru iwa ohun o na si ni awon ri bi igba to je pe mama fe fi da bi nkan se nri tele tele ru laarin awon igbimo tin se sakoso oja won ni iru eleyi to si je pe lateyin wa ko si ogun mi o temi laarin awon eyan ti won je iya laje ati baba loja ninu oja ati awon ti o je osise oba to ni se owo lati opolopo odun seyin won ni re osele won ni nibi ti nkan wa de duro ba won fe se lalaye o wi pe ohun to je igbimo adari oja eleyi ti ijoba damo bayi o na ni eleyi to je ti enikan ti ijoba ipinle oyo nipase gomina se makinde funra lara re ti won mo jade ti an si buwolu ehun na ni yi to je ti alaji sa jima eni ti ijoba ipinle oyo ti an sese wa gbe oko bogini oko akero nla kan le lowo ki isowo sise awon eyan ti won se ise karakata nu oja ko le ba lo bo ti se ye ni woku woku ko le ro won lorun won ni be na lo si je wi pe ijoba ipinle oyo nipa gomina gangan funra won oni mero se yi makinde won pe won fi oruko alaji sa jima won fi so ibuso itaja kan shopping mall ati ibudoko kan park eleyi ti won pe nbe ninu oja abodija lasiko yi nigba ti gomina seyi makinde ti nko eni ohun jade gege bi ti nko ibudo ohun jade gege bi omo tutun nigba na be ni pe gomina sire o je eni to je ololufe gugu awon onisowo atonise owo ni ipinle oyo won ni o si je eni to je wi pe idaje ododo lo duro fun ko si fe ran ki won o mo geran mawo fun enikan be ni o faramo iwa paro kan ga ju ikan lo won pe gugu oro yi o je yi tin jade latodo awon ti awon je adari odo ninu gugu oja ni ipinle oyo won ni ohun kan ti awon si nfe o na ni ayipada rere awon ofaramo ti ayipada ti oni baba loja in council rara o won ni nti awon fe gege bi adari ati igbimo awon oja ni ipinle oyo awon ti so awon si ti kede re pe awon oni igbagbo olokan ninu igbimo ti baba loja in general eleyi ti alaji yk abbas ti won pe ara won o ninu oja ni ipinle oyo awon eyan ti wa buwolu atejade yi na ni atiri eni to je are won adetunji sikru lai abiodun ti awon eyan mo si deko be ni kende latif adedotun lati ekun ogbomoso taiwo adebajo lati ibarapa salawo abdujelili lati oyo olajire nurudin lati ekun oke ogun kini seko ni arimi yau lati oke ogun zone 2 gege bi akosile iroyin na
11: kọni juba ilọ fun ti aro toni ago mejila na ni gudugbero yo tun ma de se ti gboyin titi layo akisola o na loruko temi e se te wa nbe
10: fun oluwa sina alayo ogo ede ofo ma le so fa le mi je ire o
9: Lagilu FM 96.7.
12: Kódà mi, ó ti wá sú mi báyìí.
13: Rántí, kí ló dé, kí ló ṣe ń bẹ̀?
12: Bá a ṣe ń bi ni nìyẹn o. Oṣù tó lọ ni mo lọ fill gas, tí mo dẹ̀ mọ iye tí mo fill ẹ̀ ń gbà yẹn. Níṣe ni mo débẹ̀ láìpẹ́. Wọ́n bá sọ fún mi pé ó ti gbówó lórí. Ohun tí ó wá ṣe mí kàyéfì ni pé gbogbo nǹkan ló ń wọ́n sí lọ́jà lójoojúmọ́. Owó tó ń wọlé fún mi lóṣooṣù kò ká nǹkan kan. Bùkátà dé ń fejú sí.
13: Àbúrò kò ń ṣèwọ nìkan o. Everywhere ni gbogbo èèyàn ló mọ̀ wípé àsìkò yìí ó ní agbára gan. Ìwọ náà mọ̀ pé ọmọ méjì ni mo ti bí. Àwọn méjèèjì ń bẹ nílé torí owó skul wọn. Kí n tó ṣe lé kí n tó ṣe tọ̀hún. Ó dẹ̀ mọ̀ pé ìyàwó mi ò níṣẹ́ kankan lọ́wọ́. Ìjẹta oníjẹta yìí ni caretaker sì pè mí lórí owó ilé. Ibi tá a fẹ́ gbé gbogbo ẹ̀ka báyìí ò ti ẹ̀ wá yé mi.
12: Ẹ wo bọ̀dá mi, àfi kó ló ń bá wa dá sí i.
14: Mo kí gbogbo etí tó láǹfààní àti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri ìlú Ìbàdàn àtàgbègbè ẹ̀. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé tẹ bá ti gbóhùn yìí ìròyìn ayọ̀ ló bá dé. Bẹ́ẹ̀ ni láti iléeṣẹ́ Empower Consult ẹ kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àtàdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
15: 09063848209.
14: Iléeṣẹ́ Empower Consult jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tíjọba fóǹtẹ̀ lò. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ni rí sọ́rọ̀ òwò ṣíṣe ìyẹn business consultancy àti ríranilọ́wọ́ nípa ètò ọrọ̀ ajé. A dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti kọ́ni bá a ṣe ń ṣòwò jèrè àti fún ètò ìrónilágbára fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Akẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ gíga, àwọn òṣìṣẹ́ ìjọba àtàládàáni pẹ̀lú gbogbo ẹni tó fẹ́ jẹ́ àǹfààní oríire. Àfojúsùn iléeṣẹ́ yìí ni láti mú káyé rọrùn fún gbogbo ènìyàn. Kódà nírú àsìkò báyìí tọrọ ajé doríkodò tó dẹ̀ nira fún ọ̀pọ̀ àwọn ènìyàn láti mọ́wọ́ lọ sẹ́nu. Ẹ dẹ̀ máa wo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ ní ọ̀pọ̀ nǹkan tẹ́ fẹ́ fowó ṣe lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀, lóṣooṣù, kódà lọ́dọọdún. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, iye tí wọ́n ń ta nǹkan lọ́jà wọn sí ni lójoojúmọ́. Afẹ́fẹ́ gas tá ń fi ti gbówó lórí. Owó ilé náà ti gbẹnu sókè. Nǹkan ọbẹ̀ tí wọ́n lọ́jà, bẹ́ẹ̀ sì làwọn nǹkan aṣaralóge náà ti wọ́n. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin gan mọ̀ pé láti fẹ́yàwó lákòókò tá a wà yìí kìí ṣe kèrè mi. Àmọ́ iye ọmọlúàbí ni pé kẹ́ ẹ wà ní fọkànbalẹ̀, kẹ́ ẹ lówó lọ́wọ́ láti lè fi gbọ́ bùkátà yín láì ní di ẹrù bùkátà lé ọ̀rẹ́ tàbẹ̀bí lórí. Ó yá ẹ tètè tẹ MPC orúkọ yín àtàdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
15: 09063848209.
14: Ǹjẹ́ ẹ̀yin wá jẹ́ ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́ bí? Àbí iṣẹ́ tẹ̀yìn ṣe òfin yín ní ìfọkànbalẹ̀ ọjọ́ iwájú? Àbẹ̀yìn jẹ́ oníṣẹ́ oṣù tó jẹ́ wípé gbogbo owó tẹ́ ẹ bá gbà gbèsè lẹ fi máa ń san? Àbí ẹ̀yin jẹ́ òṣìṣẹ́ ìjọba níjọba ìbílẹ̀, ìpínlẹ̀ tàbí federal? Bóyá ẹ̀yin dẹ̀ jẹ́ ìyàwó ilé tó ń wọ́wọ́ láti fi bẹ̀rẹ̀ òwò ṣíṣe tàbí ọmọ ilé ìwé gíga tó kàn wà ńlé nítorí ìdí kan àbò mìíràn? Ẹ má fòyà, ó túmọ̀ sí wípé ẹ wà lára àwọn tó kójú òṣùwọ̀n láti jẹ àǹfààní tí iléeṣẹ́ Empower Consult mú wá. Ẹ tẹ àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
15: 09063848209.
14: Àwọn Yorùbá bọ̀ wọ́n wípé ọmọ tó bá ṣípá nìyá rẹ̀ ń gbé. Iléeṣẹ́ Empower Consult ti ṣetán láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ òwò ṣíṣe, ìyẹn àwọn tó bá ṣípá tó fẹ́ tún ayé ara wọn ṣe nípa òwò ṣíṣe. Wọ́n á kọ́ yín lọ́fẹ̀ẹ́ bí ẹ ṣe lè ṣòwò jèrè àti bí ètò ìṣúná yín ṣe lè rú gọ́gọ́ títí tẹ̀yìn náà fi dòmìnira pẹ̀lú ètò ọrọ̀ ajé yín. Ó yá bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí, ẹ̀yin náà ẹ mú fóònù yín, ẹ tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
15: 09063848209. Àwọn tó bá ń gbọ́ wa lórí ètò yìí, àwọn náà máa fi 1000 naira wọlé. Àwọn tí ò bá sí lára àwọn ogun tá a kọ́kọ́ mú ló máa fi 15,000 naira wọlé.
14: Bá tẹ̀jíṣẹ́ yín bá ṣe ń délé iṣẹ́ Empower Consult, àwọn òṣìṣẹ́ wọn máa kàn sí yín láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bóyá ẹ kójú. Òṣùwọ̀n fún
15: 84-8209.
14: Ìyẹn láti forúkọ yín tàbí orúkọ iléeṣẹ́ yín sílẹ̀. Bóyá ẹ̀yin jẹ́ akẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ gíga, ọmọ ilé ìwé, oníṣòwò, oníṣẹ́ oṣù, ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́. Kódà bóyá ẹ̀yin jẹ́ ìyàwó ilé, ẹ má jẹ́ káǹfààní yìí fòyín rù. Ẹ kàn sí wọn lónìí kẹ́yìn náà jàǹfààní yìí. Orúkọ mi ni Kúnlé Àkàndé. Ẹ kú ìkàlẹ̀.

0: Umrah oṣù keje ta lọ ni July 21 ta padà ni July 30 ìfowókọọlẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ Umrah Maulud lẹ fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọọlẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní Umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni Aláwù ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels. Èyíkéyìí Umrah tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀ ní Umrah lílọ.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E
1: sálárì. Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Oh,

0: ní West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Crown Avenue, Ikeja, Nìbàdàn, àwa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijema Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
1: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
2: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
3: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dẹ́ni fọ̀là dọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákánwálé, wọ́n lọ tán ké èèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ ń wá ń rawọ́ ẹ̀bẹ̀ yí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́ ń fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là ké èyí tó là ó mọ̀ ti dí mọ́. Ẹ máa bọ̀, gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà, Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
2: Alhaji Àyàfọlọ́run, ó dé.

0: All right. Jẹ́ ká máa kíra wa kú dédé ìwé gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Ìkànnì lágelu ni. Lágelu 96.7 FM òkè gajòkè. Ilé ìfúbáláfẹ́lẹ̀ lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Óyá káàṣẹ́ káàṣẹ́ káàṣẹ́ káàṣẹ́. We go again. Bàrìbà. Wọ́n jẹ́ àgbà òsì ń bẹ àwọn èèyàn tó ti fẹ́ gbọ́ pẹ́nu o. No time to check time. Bàbá ń sọ. Nípa ti káàṣẹ́. Mọ̀ jẹ́ àgbà òsì ń bẹ. Ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ o. *347*1004*2# ni ó sì gbé ọ débẹ̀. Àwọn tó mẹ́nu bẹ̀ wọ́n ti mẹ́nu bẹ̀. Ẹnìkan ṣe lè máa jẹ lẹ́ẹ̀mẹrin táwa ò tí ì jẹ. Ẹni tí ń jẹ lẹ́ẹ̀mẹrin tí wọn ò tí ì jẹun ṣé iye tí ń play ni wọ́n ń play. Ìyẹn àkọ́kọ́. Ìyẹn àkọ́kọ́. Ẹ̀ẹ́kejì. Ṣé bí wọ́n ṣe ń fò ní kú Fọ̀láńdé lòun náà ń fò ní kú Fọ̀láńdé. Ọba play kan jọ Monday àbí Friday. Ó tún di Friday tí ń bọ̀. Ok. They play. Ọwọ́ àfihàn ààrẹ wí ẹni tó jẹ́ pé every day by day. Mọ́lẹ́ ń tí ń ta mẹ́ta láàárọ̀ mẹ́ta lọ́sàn-án. Mẹ́rin láàárọ̀ mẹ́rin lọ́sàn-án. Bàbá gbọ́ pé ni irú ẹni bẹ́ẹ̀ ti jẹ bí ìgbà márùn-ún mẹ́fà. Ẹ̀họ́ wàá bẹ̀rẹ̀ sí ní mọ́ bínú ọmọ kanra. Dákun kí ló mú kanra wá? Kí ló mú ìkanra yẹn kí ló fà kanra? I want to know. Láàárọ̀ yìí. Àwọn èèyàn mẹ́fà. Ṣé mẹ́fà ni àbí méje? Ok. Wọ́n láǹfààní àti gbọpẹ́. Káṣíà ẹ́ dáadáa. Kọ́ kárí ilé kọ́ kárí oko. *347*1004*2#. 50,000 naira. 100,000 naira. 1,150k. Mo ṣe máa jẹ́ láàárọ̀ yìí nìyẹn. Mọ̀ gọra rẹ̀ mọ̀ wòra rẹ̀ ràn mọ́ rẹ̀gbẹ̀tì mọ́ wara ro. Mọ̀ relent. Ẹni tí ò jẹ́ ká tí ọ̀ta káṣẹ ò lè gbowó káṣẹ. Bọ́ ọba gbowó káṣẹ bọ́yẹ́ nìkan kàn fọ́nú rẹ̀ pé ọyá. Ìwọ náà gbà ìsọ̀run àjìjà rẹ̀ gbámú òsì wàá tánbà o. Gbámú ọ̀tánbà. *347*1004*2#. Yẹ ń gbé ọdẹ bẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Gbogbo tíkẹ́ẹ̀tì rẹ látọjọ́ Monday lánàá. Títí tí ó fi di òpin ọ̀sẹ̀. Gbogbo ẹ̀ ló máa wà eligible. Àṣìṣọ́à. Ẹ mọ̀ pé every Friday jackpot ń bẹ. Àwọn èèyàn ó ti gbẹnu sí tán yẹ́yẹ́ gan. Ìyẹn ọ̀tọ̀. Bàbá the next week. Next week Tuesday. Àgbò ńlá kẹrẹbẹ̀tẹ̀. Ó tóbi bí ìdọ́lá pọ̀ báyìí. Àgbò kẹrẹbẹ̀tẹ̀ bí ìdọ́lá pọ̀. Wàhálà. Àgbò kẹrẹbẹ̀tẹ̀ pẹ̀lú 500,000 naira ni jackpot ó gbé wá ní sáà lọ́sẹ̀ tí ń bọ̀. Mọ̀ wá gbọ́ gbogbo tíkẹ́ẹ̀tì rẹ láti gbà tá a ti ṣe jackpot yìí ń tọ́ lọ́hun. Lọ́ máa wà eligible ṣùgbọ́n bá gbà ọ́ nímọ̀ràn pé. Mọ̀ fi kún. Bí tọ́ bá dọjọ́ yẹn tọ́ bá ní ọjọ́ yẹn gangan ní fi kún, ó lè mọ̀ ká chẹ́ńjì mọ́ yẹn lápò. 500, 1,000, 1,500 tó ń ṣe yìí. Ọlọ́run tó lè ní kọ́ padà jẹ. Bí ọba wá jẹ lọ́ fọkàn sí pé ìwọ lọ́kàn. Ó ti kẹ̀wọ́ náà nìyẹn mọ̀kàmọ̀kà lóye kàn. Má jẹ́ àgbà òsì ń bẹ̀. Let's go there. *347*1004*2# ni ó gbé ọdẹ bẹ̀ láàárọ̀. Jásáré bẹ̀rẹ̀ lórí 50k náà. Jẹ́ wọ́n fi 50k sọ̀run àjìjà wọn 070 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ ó parí pẹ̀lú 6349. egbe call o ba ntun pe e ma pe kini ke be e keji ke be ni bi o ko se keta ke be o ero po to mu phone dani ti o gbe call o baba wa pe o bian ba pe o eh anu lori gba o e lo e karo agojuma e karo
1: e karo
0: ya lati kani lagelu ni adubo le wa yi
1: ah mo wa maniya
0: maniya le wa igba wele tin play cash e
1: ah o di se dia o
0: se ti jeri
1: ah mo jele kan
0: oruko yin sa
1: mo jele kan
0: e oruko yin oruko yin
1: asis kazin kazin asis
0: elo le je ngba e
1: 100,000
0: oh yeah every 50,000 is on ajija yin laaro yi e tun fi se
1: ah aso
0: te si waju o ti ye yin bi an se ma fun yin lowo won o para pe yin na ni
1: be le
0: be fun bo se je niyan
1: ah la hale an sa
0: iyan ti
1: lo be yen
0: ami ami ateyin na iyan ti lo be yen another 50,000 naira another 50,000 naira another 50,000 naira let's go there another 50,000 naira

0: 081 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ 081 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ ọ parí pẹ̀lú 2562 another 50,000 naira 081 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ ọ parí pẹ̀lú.
1: Okay.
0: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀.
0: A kú sí àná sà.
1: Ẹ sà.
0: Àti kan ní Lágelú la ti ń pè yín, orúkọ yín àtàdúgbò tẹ wà yí sà.
1: Orúkọ mi ni àjọ yìí.
0: Sà.
1: Àjàdí. Ojú lọ mí tó
0: sìn. Àjàdí.
1: Ojú lọ mí tó sìn.
0: Tó sìn, ìgbà wo lẹ ti ń play cash-ẹ̀.
1: Àwọn ìdúpẹ́ ọ̀, olùwà ìmọ̀ ṣe fi
0: hàn. Ṣé ẹ ti jẹrí?
1: Àwọn ìdí jẹrí o.
0: Èló lẹ jẹ́ ńgbà yẹn?
1: Mo jẹ́
0: sá.
1: Mo jẹ́ 50,000.
0: Ok, another 50,000 naira tó ti sẹ́tìn láàárọ̀ yìí. Another 50,000 naira tó ti sẹ́tìn láàárọ̀ yìí. Ẹ wọ́n á pè yín.
1: Ok, ok, ok, ok,
0: ok, ok, ok, ok, ok, ok, ok, ok, ok, ok, ok, ok, ok, Ladori 50-50k, eja lozori 100k, 100,000 naira. Let's go there. 100,000 naira. Odun lo de o, odun ti de o. Ma gora are, ma wora are, ma rakbeti, ma wararo. Ma go. Let's go there. Star 347, star 1004, star 2 hash. O ti kàwọ́ náà láàárọ̀ èyí ṣùgbọ́n wíwá araro tó ń rẹ̀pẹ̀tì yẹn ó ṣeéṣe kọ́mọ́ padà wọ́ọ̀kì o. Ìwọ ni ọmọ wòrà rẹ̀ ràn gbé ìgbésẹ̀ akin lóòótọ́ ẹlẹ́yọ kan náà máa wọlé o ṣùgbọ́n owó advisable ẹ máa bí méjì mẹ́ta ọba yìí ṣe mẹ́rin sí ń divisé èèyàn owó la fi pè é ná owó. Star 347, star 1004, star 2 hash. Don't try cat or striker. Bo ni a ele, ala a je kase emo rilenti. Ba ti padi anwe yangburu, anwa temingburu. A ma ti je kase, ye o kanye. Emo kanjuma kamakan lo ye kan. Sugban o, emo rilenti o. Koma ekbo joba kan olo ni play. O tu se lo toni o. 100,000 naira. 091 lọ́bẹ̀rẹ̀ 7780 ló parí ẹ̀ 7780 7780 ló parí ẹ̀.
1: Hello sir, ẹ̀ka sir.
0: A kú ojúmọ́ sá, orúkọ yín àtàdúgbò tẹ wà yìí sá.
1: Sàràfàdí Abiodun ló ń sọ̀rọ̀ láti Olódó ní Ìbàdàn.
0: Olódó ńlẹ̀ Ìbàdàn. Ìgbà wo lẹ ti ń play cash-ẹ̀?
1: Mo ti ń pè rẹ, o ti ṣe díẹ̀ o.
0: Ṣé ẹ ti jẹrí?
1: Mo jẹ bí 2,000 yìí.
0: Ok, ọ̀dà kò burú. 100,000 naira ló wọlé láàárọ̀ yìí.
1: Alhamdulillah.
0: Ẹ
1: ṣe mo dúpẹ́ o.
0: Congratulations, wọ́n máa pè yín àṣùṣù àbánṣe pè yín nígbà tẹ́ jẹ tìgbà yẹn.
1: Ọlọ́run ṣe wọn ṣe
0: sá. Bó ṣe jẹ́ nìyẹn.

bíyẹ nọmba kan pápígbì ani mo rántí ọrọ àná ẹ fífi fẹ kí mọ ìwọ pẹ mọ mi a rí olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹwọ òjò rírọ kó gba gbé àpárà ìdọwùtọ gba gbẹkẹràn máa ràn létí ọsọ ìsọyẹ àgbàrá òjò kó má gbére pàdé rẹ ni ọrí àkànní ọlọrun ò ní jẹ kọkú má wà lọwọ olùgbẹngà ó yàtọ̀ lórí rédíò náà ni olóríire ọmọ gbẹngà ó yàtọ̀ àkànní ò èlé ọyẹ ìjìlẹ̀jẹ̀ mi òkè mẹ́nilógún níbẹ̀ ní gbẹ̀tì ilé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin àbúrò bọ́ ẹ̀rin àbẹ̀rẹ̀ bọ́ ẹ̀rin àkúnlẹ̀ bọ́ ẹ̀rin tó kù lọ́yẹ́ ti jáde adigbẹ́gbẹ́ lẹ́ran gbẹ̀tì ilé ọlọ́yẹ sọmúrùmú lẹ́ran ilé ọlọ́yẹ ilé ọyẹ ni ọ́ ọmọ àsọyẹ tán kí n tó soru ìyí ọ̀lẹ́lẹ́ tí mo múru ẹkùn lọ́wọ́ gbọ́n jọ́nso ọ̀rí wípé àlògbó ni ọ́ mẹ́kùn níbà àlògbó tó rán lóbì lọ́jà bàbá yìí tàrẹ́ títí ó lọ kó fún ẹlẹ́mu ẹlẹ́mu dunnú olóbì ń sọ olóbì mọ́sọ̀mọ́ ó ní ibi òkú wá bá lọ́wọ́ bá lọ ìyí ọ̀lẹ́lẹ́ ọ̀mẹ́kùn.

0: orílẹ̀-èdè tó bá ń ṣiṣẹ́ tó jẹ́ pé tí nǹkan kan bá ṣe security wà.
1: Dálí ká ń sọ tí rẹ̀ o, wọ́n ní bọ́ lójú tí ń bọ̀ wá.
0: Òun lèèyàn lè bọ́ ta. Gbogbo wa tá ń yọ ẹnu sùtì sáwọn agbófinró. Mélòó mélòó nú wa ló lè ṣe ohun tó ń ṣe? Mélòó mélòó nú wa ló lè fẹ̀mí rẹ̀ lélẹ̀ fún torí àwọn èèyàn? Mélòó ni wọ́n gan? Èló ni wọ́n ń gbà? Ọ̀pọ̀lọpọ̀ wọn graduate ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ nú wọn ilé ẹ̀kọ́ tẹ́ lọ làwọn náà lọ.
1: Níbẹ̀ lára mọ ènìyàn tó ń jẹ kí wọ́n mú.
0: Ó ṣe tiẹ̀ náà ni.
1: A lọ sáré wọlé.
0: Torí pé tó bá rẹ̀ ní tó ṣe dáadáa. Ẹni tó ṣe dáadáa pé ó yá jẹ́ kí n ṣe dáadáa jẹ́ kí n ṣe báyìí jẹ́ n follow script. Kí ló ń gbẹ̀yìn wọn? Nígbà tán bá rìtáyà kí ní gbẹ̀yìn wọn. Àwọn kọ́ ló wà at fault?
1: Bó ti rí nígbà yẹn.
0: Ọ̀gá wọn kọ́ ló wà at fault? DPO kọ́ ló wà at fault? Kọmíṣánná kọ́ ló wà at fault?
1: Ọ̀pọ̀ ló ti mí sọ. Ìgbẹ́jẹ́sí
0: òní. Kọmíṣán wọn kọ́

0: fọwọ́sowọ́pọ̀. Arákùnrin tíjà tí wọ́n ní wọ́n gbẹ̀mí rẹun. Nígbà tó fẹ́ kúrò nílé àbí. Ó ṣe kò ṣe. Ẹ dákun ẹ bèrè lọ́wọ́ èmi àti èlò lowó tíjà èlò lowó tán ń gbà lóṣù. Ohun tá à ń jẹ lọ̀pọ̀lọpọ̀ wọn á wá káàkiri. Kọ́lọ̀ba mọ̀jà pàdé ohun tí ó jẹ wá. Lóòótọ́ ṣé kò wù wọ́n kán máa ṣiṣẹ́ wọn ń gbòòrò ni. Kò ṣiṣẹ́ ń gbòòrò. Ìyá ìyá mi a máa sọ̀rọ̀ kan yóò ní àìrí bí kú lọ la fi ń lọ sọ́run àpáàdì. Ká ní pé ànọ́dá option wà ni. Gbogbo wa la mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni wá. Pé ọ̀run déré kò ṣú ọ̀fọ́ pọ̀lọpọ̀. Àfi tọ́pọ̀lọpọ̀ wa bá rí promo. Bẹ́ẹ̀ sì ré kò sì síbòmíì náà. Ká máa ṣe dáadáa ni. Bẹ́ẹ̀ sì rè bí ò bá mowó wálé ilé ò ní dùn. Ìyàwó ò ní ṣe tó yẹ ó ṣe. Tó máa ní ọ̀lẹ ni ó ṣe báwọn èèyàn bẹ́ẹ̀. Ọkùnrin gidi a máa la kú fọ́fọ́ àwọn ẹbí rẹ̀. Ẹ̀bẹ̀ là ń bọ Ọlọ́run ọba kó jẹ́ kórílẹ̀-èdè yìí ó dáa. Orílẹ̀-èdè yìí ó sì dáa. Ẹ já lọ tajà bá a bá dé ká bọ́ sórí ètò wa gangan.
1: Ládìlú FM 96.7.
2: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Ilé-iṣẹ́ bá dẹ̀rọ ọdún dé.
7: Ilé-iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyàwó. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn wọn lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn.

ìjọ Ọlọ́run kankan káàkiri àgbáńlá ayé. Pàápàá àwọn tá a jọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rì tá a pàkò rí ẹ̀mí. Ìjókòó mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó gbàjẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà bùjó kó wọn ààyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Lẹ́bàtí dé Pamplax filling station ní Wòrò Jù lálójúkọ Jájọ̀nkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹ bèrè chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́ ní ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé láṣàlẹ̀ ọjọ́ yẹn. Ló gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹ́ẹ̀pẹ́ 0902520 2427. Ọlọ́run kankan retí ìrẹ́jẹ́ àjọ pàdé níbẹ̀.

0: aṣọ́pọ̀lọ́.
1: Kai kai akara wo pa lo kapa e ko giri
2: Dr. Wenger pelu Jason lo kapa akara o le
1: ko ye kara o ma fajo bi ojo aro seyin bi Dr. Wenger lura ekun oko oke ara le adurugbon
2: lo Dr. Wenger pelu Jason
1: kaju e o tun ma nsisi agbara fun okunrin kara o le koko o da fun obirin ko se abi amu e ni rorun pelu ase ati onti ajo Nafdac ile ise Jesse Pharmaceutical Company Limited lo se n fi alagbata kaakiri Nigeria e pe 0806 646 6115.
0: Dr. Wenger la fe smell smell si le ro Dr. Wenger idan ko si rin di gbe body ni le ma shopolo
2: Dr. Wenger pelu Jason idan gangan
3: Ibadan Mega Cruise
4: 2026.
3: Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Fight calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni ilé ìwé ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashorun Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Odedoyin Olawumi Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkàn pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olawumi Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́ra, Bírì, Ìgbàrẹ́ ti dé. Wọ́n wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olawumi Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run dúró dé ọ́.
5: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyà. Bíẹ̀bí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́. Bí a ti ń jẹran iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyà ṣe wọlé dé, káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ.
6: Àwọn ọ̀tá tó dé lẹ̀.
5: Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì ríru ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
7: Lagilu FM 96.7.
8: Ẹ káàbọ̀ padà látòjọ́ jẹ̀yàn.

0: tẹ́ni tẹ́ni takisa ń tààtà.
1: Báà tí màmá mo rò.
0: Ohun tó yá mọ́ sọ lásìkò yìí.
1: Mo wà lórúkọ tó.
0: Tí mo fẹ́ jẹ́ àwò lálẹ́. Lówùúrọ̀ yìí.
1: Irú ọmọ
0: òun. Ni pé ẹ̀kan ẹ̀yin ibi tẹ́ ẹ bá wà gbogbo ibi tẹ́ ẹ bá wà.
1: Olú.
0: Dijú.
1: Irú ọmọ òun.
0: Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yẹ̀ kan dijú.
1: Ẹ̀rọ.

0: túmọ̀ sí pé ohun tá a ti kọ pé yóò ṣẹlẹ̀ ó kàn lè pẹ́ ni. Ẹni tọ́lọ̀ yàn tí ó gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́. Ìyàwó ẹ̀ lolùrànlọ́wọ́ rẹ ó ti wò díjú ẹ̀ pé tíyàwó rẹ ò bá sí ń bẹ̀. Lóòótọ́ kò ṣiṣẹ́ kò níṣẹ́ kò lábọ̀. Àwọn wo pé ká ní ò sí ń bẹ̀ gbogbo ohun tí ń ṣe fún ọ ṣó lè ṣe ṣó ò ní mọ̀ lára. Gbogbo nǹkan kan lówó. Ọkọ rẹ wá ni tíntíntí fún ọ.
1: Wọ́n ti forí san pa.
0: Àwọn ilé ẹ̀kọ́ ọmọ tí ń san. Àwọn nǹkan kọ̀ọ̀kan tí ń san bí ò bá san. Ká ní ò wá sí. Yọ tó bá pe ọ́nkù rẹ lónìí bó pe ọ́nkù rẹ lọ́la. Bó pe àwọn tó promise rẹ lọ bèrè. Nísìnyí báyìí gásà gan ara nǹkan. Gbogbo àwọn èèyàn tán máa ń fúnyàn ní nǹkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Gbogbo àwọn èèyàn tó rí pé àwọn aláàánú mi ni ó náìsì sí mi tí n bá bèrè nǹkan lọ́wọ́ rẹ̀ yín máa ń ṣe. Gbogbo wọn ní ìsìn tẹ máa ń chaàtì pẹ̀lú wọn. Ẹjọ́ ṣé wọn ti pa red message wọn. Ní ìsìn bó bá send message sí wọn, wọ́n kà á wọn kà á ò lè mọ̀ mọ́. Torí pé ló battery ti fẹ́ dé náà nù. Bùkátà pọ̀ lọ́rùn wọn ni. Ṣùgbọ́n tẹni tàkísà ń ta àtàn. Ẹ̀gbọ́n rẹ tó promise rẹ, uncle rẹ tó promise rẹ, ẹni tí ń promise pé kó fọkọ rẹ lẹ̀ kó fìyàwó rẹ lẹ̀. When the tips are down, lírù tán lè ṣe náà ṣe. Wọ́n á fi yòókù lẹ̀ ní eléyìí tí ọwọ́ wọn ká ń bẹ̀ tán lè ṣe torí pé bùkátà ń fẹ̀ sí ni. Fún ìdí èyí, ìbá àjọmọ ọ̀dọ̀ rẹ ló wà useful fún ọ. Mọ́ gùn ní gùn kì gùn. Ọkọ rẹ ló sì wà useful fún ọ mọ́ sọ̀rọ̀ rẹ. Mọ́ encourage ẹ. Bá fún ọ ní little 20,000 fún mi. Ẹ ṣe bálẹ̀ mi Ọlọ́run bá bùkún yín. Ẹ rí ná, ẹ mọ rí ná, ẹ mọ rí lónìí. Ìyàwó rẹ ló ẹ̀pọ̀ ẹ̀wò mímọ́ kan. Ó ṣe ìyàwó mi ò ṣe gan lágbára Ọlọ́run. Á jọ gbádùn ara wa kan lẹ́nu. Ìgbà tí ń bára lé fún ọra lẹ̀ fún ọ ní ìsìn lágbára Ọlọ́run ẹ̀mí rẹ ni. Jẹ́ ká mọ̀ pé wọ́n ń ṣe nǹkan. Mọ́ jẹ́ ó mọ̀ pé o ò nífẹ̀ẹ́ mi ọkàn owó ni tí bá ti owó nìkan ló ti nífẹ̀ẹ́ mi ọjọ́ iwájú mi ò ṣó. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní ìsìn wọn ò ṣó ọjọ́ iwájú wọn torí pé wọ́n mọ̀ pé gbogbo nǹkan kan ló ń dán. Ohun tí ń ṣẹlẹ̀ bí ò bá rí bẹ́ẹ̀ mọ ìyàwó wọn lè lọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń fẹsẹ̀ míì tilẹ̀ lẹ́yìn. Torí pé ó ti ṣó pé dákun dádìwẹ̀ mu wá kò tú sí o. O fẹ́ mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ti lọ ibi tí ò yan lọ. Ibi tí ò yan toríbọ̀ wọn ti toríbọ̀ torí pé. Bí ò bá sówó ilé ò lè dùn. Ṣé bó ṣe yẹ orí nù.

0: wọn jẹ ati ọkọ wa ni tikuti wọn jẹ ati yawo wa ni tikuti tele tele awon obirin ni won se nkan tan fi ngbowo yo ya en wa ba mi awon okunrin na tin bo na ti be sinu re nisin je pe obirin to ba ti lowo lowo yala okere si won ni abo se nkan kan ma wori ki lo fe un fun obirin tin tu okunrin loju nisin o le ri nkan kan to fe gba okunrin o si se gbogbo n to le se tori pe un ti yawo n fe ni pe ki ya kin sa mo wa le n ba mo wa le ni yawo re o ki why this come on na ko tete de o wa ri wo yawo ati wo oko imaran ti mi fun o e wo iseju kan ni iseju kan mo ni fun o tori bo se diju yi baba ti to ba le je anti o ti o ti o temi re fi lo oruko to da tori you are as good as last bulletin o wa nbe ni won pin o to ba si mo won pelu mi o wa nbe ni yawo so pe iwo ni iwo ni loruko re ewo tun ewo si nkan kan ba se o iyawo to fe toju omo yo wa gbogbo ona lati ri pe omo re debi to fe de yo pelu mi o ya to sabi yo pe awon mi eye wo ka kere e ori boya le mo se se ku se ban yo wa ona lati ri pe awon omo yi won debi tan fe de ṣugbọn iwo bo ba le tori pe e o fe pawo ni o fe mowo wale ni o nbe ni di steering ori po run ko ori para re o ya emi re o gbe o check emi re o check agbo ara re o sa nsise sise sise ni mechanic ni o ni o nbe bi ise ojoko yi nko o sa jo je kin joko die na ti ma joko die o pada si bi ise ti nkan kan ba sele awon to ntori re se won lo bo mi tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ọ àwọn tó fẹ́ torí wọn pa gbẹ̀mí ara rẹ̀ wọn ò lọ bò mí ìwọ ni kò rí pé adìyẹ mi èyí tí mo rà lóòótọ́ mẹ́wàá ló yé mẹ́sàn-án ló pa ó fi kan tilẹ̀ wá ọ̀nà láti lè tọ́jú ẹ̀mí ẹ̀ olórúkọ àna mi kanu tọjú ẹ̀mí ẹ̀ food canteen ìwọ ìyàwó náà mọ́ forí ṣe fọrùn ṣe tó bá lè jẹ́ kó lọ kó sí ẹ márèèjì ni tẹ́mi ara rẹ fi lè bọ́ torí àwọn ọmọ tó fi ń ṣe torí ọkọ torí márèèjì tó fẹ́ jẹ́ hóòdì lọ bá mọ jẹun ṣe lẹyìn rẹ gbogbo ntẹ bá ṣe ẹ rí pé ara yín ó ṣe pàtàkì do your best ẹ gbọ best ni wọn ò ní pé do need to do your best and leave the rest ẹ mọ géèjì ara yín ẹni tí ò kú ló lo kó òkè ọhún ọlọrun wà pẹlú yín ẹ jẹ lọ tajà à ń bọ káwá bọ sábàlà ọrọ àṣírí.
1: Lagilu FM 96.7
2: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-E-R-R-I-E
2: sálárì bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
5: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
6: Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile adun badu opo makamuso Lagelu FM kakaki ile isa gbon safefe tin farere idunnu fun gbogbo roja to nta imule gugu ni so wonyan wonyan secret midungbe owo fun gbogbo en to loye to damo sebe yin na ngbo sebe en rise re ni gboro afa ibawon dowo ko lai roguru kawo
7: owo ni kan lo le se o
6: ma doubt e Lagelu FM 96.7 gbagbo gbaju gbaja gbage oko won ti gba yera bata nle yi lawujo le se to npun safefe to mo jase polo oja ti o ta gbera nle darapo koja wa gbogbo ara Lagelu FM 96.7 iki wala hiya lubarika polo oja nbe kerin ope ke

0: e bo si abala oro asiri bayi eyin te n gbo wa kini nkan asiri te ni lokan te fe so nkan wo lo je nkan asiri ti n be lokan yin teru amo ba yin gba te ba ti ranti sugba ka to lo be lojo Thursday ase kini kan eyan merin la mu lori eto ta ni ki won pe okan pataki lara awon ololufe wa ti won be nle okere gbogbo eyin eyan te nbe kaakiri gbogbo agba nla aye en be nle okere ni en be lorede Nigeria ni te n gba ipase mi te fi ran awon eyan lowo ateyin ko kan ti mo n pe tin ba ti re ni to ba ni lo nkan pe e daku nkan ba nkan ba nkan ba yi tesi mo n da mi lohun agbara olohun eni deni ana eyin yoku na to wu yin ke se sugbon omi ti pojo ka lo olohun ra niyan yin eyin na eni deni ana eyin te eni na ta n fun olohun ba yo so yin deni to mo fun yin mo mo riri re mo si mo lore o aimoye awon eyan awon omo lawon eyan ti pase eto yin ti pase olohun pase mi ko ti won sanwo le eko won ti won fun won scholarship tan si san lo awon mi nbe to je pe won ni eni to ba tin do lososu e gba e ma ba mi ma fun ya ilowo lososu another person to wa pe ni last week won wa lati pase enikan to n gbo eto mi eni tin gbo eto wa lo so pe a enikan ma soro fa won pe awon nidi awon arugbo merin kan ti won fe ma fun ni nkan lososu ti won place won lori salary won mo fun won ni nkan agbajo ti won ba fun won lo nje nijo ti won fun won lowo nijo ti won fun won laso ni won yo ri pe awon I constant keni awa wa sori eto tori won lawon need awon to wa je new like mo like statement yun ori opolopo bayan ba pe lori radio opolopo eyin eyan nkan te je n to n sele ti je opolopo mo paro mara re ori eto lati re ni ala fe fun opo lowo awon opo la fe fun lowo en to si pe wole ki so opo koda igbe oko re lo wa oko re o si mo pe o lo pe wole kuro legbe oko re lo pe ni bo oko so isise re pe bo se nse wa suspicious ba ta fe fa awon eyan loko se to wa nu o dara gan oko ma to de lagbaja awon oko na pe kilo de ma bi zo ti gbo o le ni toko re o serious opo aye ni opo na lo na e si mo pe en to fe se nkan o ni nkan ti won fe se e je nja yin si nkan kan cheri baba la fe fun yan ni nkan bí wọ́n ní a fún èèyàn ní nǹkan ìjẹ́ ìmọ̀ yìí pé jẹ́ kí n ní pé 60% àwọn tán ní ká fún èèyàn ní nǹkan lórí ètò yìí wọ́n yìí fún wa ní nǹkan kan wọ́n kàn ní ẹgbà ẹ bá ń fáwọn èèyàn ní nǹkan ẹ bá ń fáwọn èèyàn báyìí ẹ bá ń pín nǹkan báyìí fáwọn èèyàn àwa fi ṣe àìfi ṣe torí pé ọlọ́run ò rán wọn sí wa lásìkò ìgbà yẹn ẹni tó ní owó ó ní àníyàn ó ní nǹkan tó fẹ́ fowó ṣe nígbà yẹn kẹ́rì bí wọ́n bá fún wa ní nǹkan gbà tán bá ní ká fún yàn wọ́n máa ń pè wá lẹ́yìn níjọ́ tí wọ́n ní á fún yàn ní nǹkan kan mr gbẹ̀ngà àtẹ̀yìn àti kíròyìn ẹ̀yìn náà ẹgbẹ́lẹ̀ ṣùgbọ́n lásìkò tán ní á fún yàn aṣọ tí ń bá ń bẹ lára eégún eégún lónìí ẹ mọ ẹni náà bóyá ọkàn rẹ ni ó lọ fún yàn ni bóyá ó lọ gbàdúrà bí kan wọn ni yá lọ fáwọn èèyàn báyìí ní nǹkan tó wá dá kó wá jẹ́ pé látọ̀dọ̀ wa làdúrà aládùúgbò ò ti ní gbà èèyàn sì ń ṣe dáadáa gan àdúrà ò tí ì gbà tán abúlàǹtàṣẹ́ tó tún wá mú nǹkan mọ́ nǹkan tó ń gẹran má wọ fún èèyàn fún ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn là ń já kúrò bàbá ti ri pé ẹ sòótọ́ ẹ sọ tẹ́ni tí ó ní á fún yàn ní nǹkan ẹ sọ tá a fẹ́ ẹni ní ẹni tó ní ìdí ẹ̀ gangan àwọn tí wọ́n rí lè sọ́fà ṣẹ̀gbọ́n àwọn tí wọ́n rí lè sọ́fà túmọ̀ sí ìwọ tó bá lẹ́mọ tó sì ń fún ọ ní nǹkan o ní o wà entitled sílẹ̀ ẹni tí ò lẹ́bí tí ò lára tó jẹ́ opó tó jẹ́ àgbàlagbà tó ti bí 65 sókè tí ò lé èèyàn tó jẹ́ pé ládùúgbò gan ẹ mọ ń fún wọn ní nǹkan níjọ́ 1000 lọ fún ìyá ẹ lọ gbóúnjẹ fún ìyá tí ò lé èèyàn tó lè fún ní nǹkan ó lè lọ́mọ táwọn ọmọ náà wọn ò lówó tán fẹ́ fún ní nǹkan wọn ò tọ́jú ìyá èèyàn mẹ́rin ni wọ́n ní á mú a si ti mu mẹrin la mu lọjọ Thursday ṣugbọn a ti lo odo meta eyo kan number tan fun wa o wa available ku wari chebu a si le tori ti won duro fun di eyi yo ba ni en tin ba nsin gba ko lowo lowo en tin ba nbe ni hoho ko le towo bapo tabale a need eyan ti o ni nkan kan ti o rowo hori ti o lo nje to fe je mo ja expect bi pe a le riru awon iya ikan tun le pe wole won o le pe wole sugbon e ja jo sise lada be mi ba gba 5% inu lada yi eyin te ngbo wa na to je pe lati pass eyin na ni eyin na e gba 5% lada yen iwo to ngbo mi bayi to mo yan kan ladugbo re abo mo yan kan legbe re ki se family re o to mo yan ladugbo to mo yan legbe abo leni na wa nto si re ni o le wa o le mo si nto si re ni sin sugbon ta ba dodo re o mu wa debe ti o ni nkan kan tin je o je pe tan ba fun lowo lososu at least yato yo ba iwe oguro re je keni na janfani pe en gbo eto lagilo e wa je nbebe e mo je o dabi eni pe en tin be ndi oruko le roro je inu mi o dun to je pe awon tin be nfelele awon tin be lagbegbe felele to ba nbe lagbegbe felele to mo eyan ti o ni nkan kan agbalagba to je opo ti o ni nkan kan tin je ti o sowo to mo pe iya yi o nrare dakun to ba nbe lagbegbe felele egbon ti mo so tori tan ba pe bi ile ise won ni felele ni felele ni mo jo dabi eni pe ara ile ahun ga ogbadun ahun ati lo kaakiri gbogbo bi ta pe ko si felele nbe to ba mo yan ni o egbon ta so enikeni mo wa bi mo ma ma bebe o hello hello
1: hello ajengbeba
0: hello
1: hello
0: mama ibo le tin pe wa
1: beyerun
0: beyerun ka
1: eni
0: o da ti gbo beyerun ka ko la fe ani felele yin te nbe lagbegbe felele eni na le mo si legbe yin eyin e mo wori eni na le mo si legbe yin eyin e mo wori e ti pe wa baba ti ni number yin lowo tori awu wa to pinpin hello 0912370 8675 0912370 8675 e mo pe number ti mi hello hello ekaro yes mo gbo yin ibolet
2: number 1 ni ring road nko
0: ring road na agbegbe na ni bo leni na se ri bo lo se je sin
2: mama to ma ngbale ni titi yen
0: en tin gbale ni tin gbale en titi won si lowo tan gba won gba lasan
2: won fun won lo lati bi 6 months mi gan ni mo n
0: se iya eto kini eji iya
2: 62 or 3
0: se opo ni won
2: opo ni won won bi se bayi ni ringgold
0: mama e dakun to ton ba je ko won sise asirisibo e ja wo awon iya ti won o lagbekele kankan e dakun e mo binu mo ti ko number yi sile o ta ba to ba fe fun won ni nkan mo le fun won sugbon e dakun e ja mu en ta fe gangan awon iya ti mo awon ti mo so gan won le mo gbo radio awon ti mo so ile mo gbo radio wa won le mo gbo lasiko yi sugbon teyin ba mo won e je ka ko mo ọpọ idile ni o ba ti tu ọpọ igbeyawo ni o ba ti fori. Hello.
1: Hello sir.
0: Ibole ti n gbọ wa.
1: Ita mẹrin
0: ṣe bi maami ani tan gbe lagbegbe ọdọ wa. Ẹyin eyan wa etu ti denu o. Ṣé ká kúkú stop ẹ̀ ká fi ilẹ̀ ká lọ wa fúnra wa. Hello.
1: Hello
0: ẹ káàárọ̀ ma.
1: Ọkọ ètò.
0: Ṣé fẹ́lẹ́lẹ̀ lẹ ti ń gbọ wa.
1: Fẹ́lẹ́lẹ̀ kọ́ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ ni pé àwọn tó ní lára àwọn tó rí bẹ́ẹ̀ yẹn wà ní ọ̀dọ̀ àwa.
0: Tẹ́lọ̀ mi bá tún wá pè tán bá tún di stop ètò yìí n ní pè mọ́.
1: Hello sir.
0: Ṣé fẹ́lẹ́lẹ̀ lẹ ti ń pè wá.
1: Òkè bọ́là la ti ń pè in 7 days.
0: to a tun se le njo mi eja kuro lori eleyi eja kuro lori eleyi a se le njo mi o ye ja bo sabala ibi ta tin soro asiri nkan to ba je nkan asiri lodo yin nkan terun ba yin ati so nkan to je pe be ba ranti bayaya yin o lagarara lori e ita en wo ipi oro ise oni leyin oni eje so bayi eje a fi oro awon ta fe mu en ta fe fun nkan eje a fi le ti fo lo ba mo fi beyin keni keni mo pe lori oro yin mo eje a so n ta mu wa gangan lori eto awon ta fe fun ni nkan ta so e fi le a wa ona mi ta fi mu boya to ba di lojo mejo tabi to ba di lojo Thursday akuku ti mu tele ni ta mu won be wari chebu ni o eje a soro asiri kini nkan asiri lodo yin kini nkan te fe so lodo yin to wa lokan yin to ngbe yin lokan terun ba yin ati so sita eyin pe wa be ba ti pe wa e mo daruko yen si mo so e kan so n to sele e ba ti so n to sele e ja ba yin dasi o se n ti o bu yin enikeni oni bu yin e kan so n to sele ni e mo daruko yin hello hello
1: hello
0: soro asiri le fe so soro asiri le fe so mo gbo yin ma
1: Ah,
0: kon sa
1: asiri
0: o ni. E ja
3: lo taja, ambo. Lagilu FM 96.7.
4: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: S E L E R R I E celery
4: ah boda mi espelli no di celery oya lo pin gbiyanju espelli turmeric
5: T U R M E R I C turmeric
4: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
6: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
7: Eni tan wi ode Alhaji Ayafo Olorun ode
8: Amako amojuba o Alhaji Adebayo Apena Ayafo Olorun wonu adupe
9: Aku araya ojare aku orire Alhaji Adebayo Apena Ayafo Olorun you are welcome Alhaji gbogbo eyin te fe ni deni fola dola lojo si nigba ta Alhaji dakan wale won lo tan ke eyan mi o to mo pe won ti e wa nigba na lohun ba won ti wa lati bi se njamfani adura ti wo san te dumare gbo wa Alhaji Ayafo Olorun se la won alawo funfun pa pa njamfani won arun abaisi le yin wa nra wo ebe pe ko san ko lo igba aye le nfe ko tubo rorun ona to dile fe ko la ke yi to la o ma ti dimo e ma bo gbogbo eyin te wa fe dupe ojo leyin te ra Alhaji lojo sitan tolorun si gbadua Alhaji Ayafo Olorun ti de bayi o number one ni yi 08033277347 08033277347
8: Alhaji Ayafo Olorun o de
10: ile ya bade rodun de
11: Ile iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn-ún lẹ́mọ rírà nílé iṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní first floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ nílé iṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yìngì. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Ilé iṣẹ́ JLK Empire ò ní ìròyìn ìlà.

0: káàbọ̀ padà látojú ọjà. Ẹ̀yin èèyàn mi, ẹ ti ń gbọ́n pa káàṣì ẹ̀. Ẹ ti máa gbọ́ dáadáa. Ẹ káàṣì ẹ̀ tó ń bẹ, ó yẹ sáré mú drop báyìí. Ó yẹ mu ṣùgbọ́n òun fẹ́ dá yín tàn mọ́. Òun fẹ́ jẹ́ sọ mí dé èèyàn burúkú. Bẹ́ẹ̀ ó yàtọ̀ sí sọ ni kò sọ ni ò fà fi mú. Ẹ jẹ́ ń fi yín lẹ̀, jẹ́ ń fún yín ní bíi 20 minutes. Kẹ̀ fi play káàṣì ẹ̀ kí n sáré mú. Mo fẹ́ mú káàṣì ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ń fi ilẹ̀ náà torí tiyín. Ṣé ẹ gbàgbé bẹ́ ẹ bá play káàṣì ẹ̀? Òbú kọ ní tòun di méjì lọ́dọ̀ ìyá òun. Òun ní sọkọ fún òun sì ti lọ́mọ. Tẹ bá play káàṣì ẹ̀ ní ìsìn, ìsídà kan mú yín ká pè yín pé ẹ ti gbà tẹ fẹ́ gbà ní ìsìn. Tàbí tó bá di mega one tá a fẹ́ pín owó gangan. Ẹ tún ti ń bẹ ńbẹ̀ nu. Mọ́ ọ̀bẹ ṣe ń play lẹ fi ní chance àti gba ìdẹ́gbẹ̀ngbẹ̀ owó. Ẹ jẹ́ mọ kí n kú oríire lẹ̀. 500 péré. Ẹ jẹ́ já ìtànà tí ń tàn. Ọjọ́ tó lúwa ẹ̀ ó bá gba ohun tó yẹ ó gbà. Ó jẹ́ kí nǹkan mọ̀ sọ pé ẹ̀hún lè tájà rẹ̀ wọ́n mìíràn fún mi. Ẹni tí mo mú jọ Friday kò tiẹ̀ play Friday ọjọ́ ó ti play before that day. Kọ̀mpútà sì ní mú. Fún ìdí èyí *347*1004*2#. *347*1004*2#. Ó ní kẹ́ ẹ fi play káàṣì ẹ̀. Mo ń bọ̀ padà láti wá mu. Nípa ìyá tó pè láti Ring Road tán ní pé ìyá kan gbálẹ̀ pé wọn ò rówó gbà láti bí oṣù bíi mélòó kan. Ẹ dákun ẹ pè mí lẹ́yìn ètò àti kọ nọ́mbà yín lẹ̀ ná. Ẹ alàgbà Tony Anthony Abọ́dúnrin Tony Tonero òun ni a fún ìyá yìí ₦10,000. Ó yá ọ̀rọ̀ àṣírí. Ọ̀rọ̀ àṣírí mo fẹ́ gbọ́ báyìí. 091-2370-8675. Kí ni nǹkan àṣírí tí ń bẹ lọ́kàn yín tẹ́ ẹ fẹ́ sọ síta? Nǹkan wo lẹ fẹ́ sọ síta tẹ́rù ń bà yín àti sọ? Hello.
1: Hello sir.
0: Ṣọ́rọ̀ àṣírí lẹ fẹ́ sọ wá?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ jẹ́ ń gbọ́ yín.
1: Ọ̀rọ̀ àṣírí tí mo fẹ́ sọ ni wípé láti ọdún bíi 14 lọkọ mi ti kú. So ìyàwó tó wá fẹ́ lẹ́yìn mi tó bímọ kan fún mi bímọ 4 gbogbo ogún láti ìgbà yẹn. Ó gbẹ́sẹ̀ lé kò fún wa ní ẹ̀tọ́ kankan tá a bá wá dé bí wọn á ní ká má béèrè lọ́wọ́ rẹ̀ pé kó má pa mí lọ́mọ tó ní ìwà mọ ọ̀nà àbáyọ jẹ́ kí n wá pè lóyún.
0: Màmá ọ̀nà àbáyọ kankan tó yẹ kẹ́ ẹ lọ bá ọlọ́run ni anybody lè fún yín lọ́nà àbáyọ ń bí ibi tẹ́ ẹ ti pray tí wọ́n ní ẹ mọ́ sàn kankan pé torí àwọn ọmọ yín ibẹ̀ òun náà lẹ́ ti lọ àwọn tí ń bẹ ń bí gbogbo àwa tá à ń bẹ ń bí àrówó gbọdẹ ọlọ́run ń sọ wá sọ ọlọ́run náà ni ẹ lọ bá ṣe gbọ́ màmí ẹ ṣeun. Nǹkan tẹ́ ẹ ṣe pamọ́ bí nǹkan àṣírí tẹ́ ẹ lè sọ síta torí bẹ́ẹ̀ bá sọ́ta etí méjì mẹ́ta ò lè gbọ́ ẹ̀rú wa ń bà yín ẹ wá fi síkù ẹ sì mọ̀ yí pé ẹ fẹ́ gbègbèsẹ̀ pé ọ̀rọ̀ yóò sì lẹ́yìn oníkẹ́ pè wá lé lórí. Hello. Ẹ mọ́ gbàgbé bẹ́ ẹ bá ń gbọ́ wa ẹ̀jẹ̀ ń tún sọ ọ̀kadà ń bẹ ńlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè fi ọ̀kadà ẹ lè fi mọ́ ṣiṣẹ́ tẹ́ ẹ mọ̀ sanwó yìí díẹ̀ díẹ̀ tọ́kadà yóò fi di tiyín àǹfààní sì ń bẹ ọ̀kadà míì tún ti ń bẹ ńlẹ̀ tẹ́ ẹ bá mọ̀ wípé ẹ nílò ọ̀kadà tí ẹ fẹ́ ṣọ̀lẹ́ tẹ́ ẹ sì mọ̀ ọ̀kadà gùn tẹ́ ẹ nílò ọ̀kadà ọ̀kadà ń bẹ ńlẹ̀ wọ́n ní bá a bá daṣọ fọ́lẹ̀ àpáláró àti bá a yín gbà a sì ti ra gbogbo gbogbo òwú ẹ̀ pátápátá láti gbà ẹ kàn wá gbà kẹ́ ẹ repo sí kẹ́ ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ní tiyín ni ẹ bá nífẹ̀ẹ́ sí 081-65-34-62-75 lẹ́ pè fún tọ̀kadà yìí lára àwọn olólùfẹ́ wa náà ló fi lè pé ká tún fi ràn yàn lọ́wọ́ o 081-65-34-62-75 ọlọ ọlọ́run a ti mikra lórí ètò yìí àbí kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta pàṣẹ ṣe náà nù. Ó yá kí ni nǹkan àṣírí tí ń bẹ lọ́kàn rẹ̀ iwo ma daruko re so n to se pama ni koko so n tin gbe onu so n titi meji meta o le bo subo fe gba mara number ile pese 091-2370-8675 091-2370-8675

0: igbese to fe gbe o mo o si ni lo bore ko re mo to ta hello soro asiri oro asiri le fe so sa
1: eh lori ka se ni sibi ka si 47 ni
0: be ni se ka se wa joro asiri po dami mo appreciate en ti dun ni po lo lai ni
2: papa ti mama e je ka ko
0: opolopo wo pe di ma so fore mi jare o yo le sele lola ko lo tu mi ta e foro si ku bi agba e so sita oro yi sin gbe yin nu e fe gbegbe se e fe gbegbe se ti o yin le se le e fe gbegbe se ta yo fi bu yin e re ni ba soro ara yin le ba so e pi wa no matter what lori eto I bu yan
2: lori on town ti
0: tori pe oni kaluku lo ni ti e lara on ta wa fun ni pe ka kan ba yin dasi ka si so n te le se awon eyan o so fun yin o si n to sele si yin to je pe enikan lo sele o ti sele sa awon kan won si lo na ba yo si hello hello e kaaro
1: e
0: mo gbo yin
1: o be so
0: mo n gbo yin ba mi soro soke die
1: eh sir
0: oro asiri yin le fe so eso yes sir
1: ile ya odun to lo sir
0: ile ya odun to lo ki lo sele
1: mi ati gawo mi ani suka ni ile yan bo bi ese kan
0: den do sir mo n gbo yin dada
1: so ti ile yan bo se kan so o sa di jo ki ile ya jo ege bi saturday friday la sele ya saturday so o sa lo si li won lo sodun la to wa pada de mo sa li si arojo odun yen sa se njo
0: mo n gbo yin
1: so bo si wa di eyin odun yen bi ose keji ta ara eran ta gbe mi ara eran ara gbe mi sa so mo lo sai di mo tola yin sa
0: o ye mi
1: mo lo sai di mo kola yin fe se re amon oke to wa nbe so mo be ba won se ni sa so ẹgbọn rẹ kan gbọ sí wa ìpolo ti máa ń wáyé mo ti lọ jámọ ẹ bẹẹ mo ti jámọ ẹ bẹẹ ni níbẹ yẹn so mo ta jámọ ẹ bẹẹ sà.
0: Ìgbà tí ẹ wá rẹ̀ gbọ́n rẹ̀ ńkọ́.
1: So ẹnu wa fẹ́ tàn padà wa tún padà sí other side ó tún lọ búlọ́ọ̀kù mi bẹ́ẹ̀ so ọ̀nà bíi mẹ́ta sí mẹ́rin tó wọ̀ bẹ́ẹ̀ yẹn mo fẹ́ tabẹ̀ kí torí kí yẹn ti bà mí sílẹ̀ gan.
0: Ọkọ̀ lẹ gbé lọ. Okay, okada, okay. Mo n gbo yin.
1: So mo n fẹ bi se fẹ se rin ni. So o sa n block mi. So time ti a pari kini yẹn ti mo pari ta pari ti a ti n ka wa sẹsi ẹ. Ta bẹ lọ si ile wọn. Mo ti wa n bọ n bẹ le ayọ ile wọn jẹ mo ti gba niwaju ta ni ile wọn jẹ ẹnu. So ara mi sọ ki gan.
0: Ṣé ẹ̀gbọ́n rẹ̀ yẹn ṣé òun náà wà lára àwọn tí wọ́n ń participate nbẹ ni àbókan kọjá ni?
1: Ó ń participate bẹ́ẹ̀ ni so ó fẹ́ ra gbàgbọ́ mi gan pé mo gbọ́dọ̀ ṣe kinní ẹ̀ ní ọdún ọdún kan.
0: Ok òbí bá gbọ́ yín torí pé èmi náà nísìn torí pé kọ́ lọ́n sàánú èèyàn kẹ́ mọ́ kó nǹkan tíṣe tèèyàn síyàn lọ́wọ́ ẹni pé èyàn àtìyàwó yín ẹni gbólóhùn ẹlẹ́dẹ̀ àyèdè ìyàwó yín ò gbà kẹ́ ẹ ṣe bí ọkùnrin fáwọn kẹ́ ẹ ṣe bí ọkọ fáwọn.
1: Ok
0: ẹ ti
1: lọ sí ilé wọn ti ẹja
0: ni. Ok ẹja ok wọn lọ ilé wọn.
1: Lọ ilé wọn bí lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta sí.
0: Lẹ́yìn ọ̀sẹ̀ gbogbo ìgbà tá à ń sọ yìí ìyàwó yín ò sí nílé.
1: Kò sí nílé tàbí ọ̀sẹ̀ mẹ́ta.
0: Ara yín wá ń ṣe bákan ẹ wá ń wò pé ok ibo ni ẹ fẹ́ lọ sọ ẹrù ìkà. Ẹlẹ́ wa lọ agbègbè kan ní Mọ́kọ́lá.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn kan ń bẹ ńbẹ̀ tó jẹ́ pé wọ́n lè gbà kẹ́ ẹ sọ ẹrù ìkà ọ̀dọ̀ wọn. Tọ́jọ́ pé n tọ́ fi ń ṣiṣẹ́ nù.
1: Bẹ́ẹ̀ni. Mo sáré kí ẹ ń bẹ̀.
0: Ìgbà tí ẹ wá débẹ̀ àwọn obìnrin pọ̀ ńbẹ̀ ìgbà tí ẹ wá débẹ̀ ni ẹ wá pàdé ẹ̀gbọ́n ìyàwó yín àbábúrò ìyàwó yín.
1: Ẹ̀gbọ́n ẹ̀ ni ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n adájú ẹ̀ ni. Táìmù kẹ́dẹ̀ ti wà táìmù léyà táìmù àwẹ̀ kan wọ́n ti lọ́wọ́ kan bẹ́ẹ̀ náà táìmù kan. So ìmúra tó ti ẹ̀ mú wá ń jọ yẹn àwọn táà ti ẹ̀ kò lẹ́yìn gbà irú èèyàn rádà dà wọ̀ irú ẹ̀ mọ̀lẹ́ ẹ̀gbọ́n ìyàwó ìmọ̀ ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ kó. So aṣọ tó ti ẹ̀ wọ́n jọ yẹn gan èmi ti wò pé ah ní kéèyàn
0: wọlé lì ní wá débẹ̀ lálẹ́ ọjọ́ yẹn lẹ wá lọ ṣe kòǹgẹ́

kara ni eri wa nla keru ona alasiti nikan la ikikuse loruko ile ise JKJ Builders and Developers Limited ni mo nkin yi pe eku dede woye o eyan lara wa aku popo sisi odun leya aku yedun eme wa to sodun eyi o se temi obe oni sele o ile oni le wa ona oni na wa a ni rugun sakoloba koloba lodun leya api idel kabir gbogbo olorire to waye wa dara irira le kole akogbe amele ita ko ta fi renti ta mo gbowo lodo odun ataya legbe ambe lohun ile be lohun ile iroyin ayo ni mo mu wa o aworan ti mo ngbe gege mu fori eti bi kan ero ibani soro meji ni ke ko gbo lenu mi na ke mu gege ati takada yin ko le ke wa farabale gbo mi ye gbe igbise telephone numbers mejeje re 08080701243 tabi 07071181997 lekosi 08080701243 tabi 07071181997 egbo se fe rale se fe kole ibi meta ni mo fe juwe fun ilelu ibadan ti ile wa bayi bayi to nta witi witi lowo lowo royal court estates to wa ni olonda akobo nbadan million mewa 10 million naira pere ni ile plot kan be ikan to ni silverstone gardens to wa ni alabata mania nbadan 3.5 million naira ni ile plot kan be to ba wa je idunu gardens to wa ni ijaye mania nbadan leyin fe 1.5 million naira oni ile plot kan be mama ki toju ayalegbe nri bayi lowo onile atawon agent ko se fenu so o fi jaran guku jaran gban yo ba di jaran adota mani lowo ododun won fowo lowo ile lawon bomi odun meji meta lawon le mi nbere kin lo de ta wa so le aye dogun funra wa mo gbogbo nkan le kokokoko nigba mi owo ni baranda tun mo po jowo onile lo to ba wa je pe looto la dani loro n fagbara ko ni agbara be na oju pe kaya legbe na mo fowo mewe wa je mo ko mo wora le ko iko le ni o orun mi la ogun bara ko mo po won je gusi tenin tenin bi oju yara kan palo kan orule baja mole o se regede ko se regede won yi pe house lord ipade landlord ni won pe an tin ra le lesi ti an budi eta nbe lodun eni ka bilere owo gobo ti an ri lori awon le mo tori pe ile ti sare dowo kia kia o ti ye abai wi pe dukia to se kowo le lori ni ile asset ni ile ki gbo ki ti ki kuta eni ora le pamọ bi kan owo lo de mole o to gbo bukata yajo yajo basiri loruko ti le nje ile lara ka to kole awo si fila tawon eyan ma wa ki aje ku kale ologbon dori eja mu awon eyan ti n gbe loke okun eyin oni diaspora won ki foro ile rira sere rara tori pe abo abasodowo fun ni loro le lojo ti oda ba da to werewe takirimo lo npo nbe abule sowo ni ru won o papa julo awon to bara le ni JKJ Builders and Developers Limited office won wa ni Old Oyo Road ladojuko IITA Aremu Block Bus Stop ojo Maniya Ibadan bayi ti won se promo fun todun eleya eni o bara le plot kan yo gberan agbo apo resi atororo fi sodun lara awon bi ti le won wa leleyi Royal Court Estate to wa ni olonda akobo nbadan million mewa 10 million naira pere ni ile plot kan be ikan to ni silverstone gardens to wa ni alabata mania nbadan 3.5 million naira ni ile plot kan be to ba wa je idunu gardens to wa ni ijaye mania nbadan leyin fe 1.5 million naira oni ile plot kan be number si ni ke ma pe 08080701243 tabi 07071181997 lekosi 08080701243 tabi 07071181997 bo ba wa rogun si ni lowo ta fe ra le ko le teni bo lowo kakariri pakalike landlord landlady atawon agent to so ilegbe dijoba orun afagbara wo fun ayalegbe igbese to nitumo ni ka koja lo si ileise JKJ Builders and Developers Limited office won wa ni Old Oyo Road ladojuko IITA Aremu Block Bus Stop ojo Maniya Ibadan bayi ti won se promo fun todun eleya eni o bara le plot kan yo gberan agbo apo resi atororo fi sodun lara awon bi ti le won wa leleyi Royal Court Estates to wa ni olonda akobo nbadan
bílíọ̀nù mẹ́wàá 10 million naira péré ni ilẹ̀ plot kan bẹ̀. Ìkan tó ni Silverstone Gardens tó wà ní Alábàtà Maniya Ìbàdàn 3.5 million naira ni ilẹ̀ plot kan bẹ̀. Tó bá wá jẹ́ Ìdùnnú Gardens tó wà ní Ìjàyè Maniya Ìbàdàn lẹ́yìn ń fẹ́ 1.5 million naira ò ní ilẹ̀ plot kan bẹ̀. Àròjú owó ìralẹ̀ ọ̀la ni irú wọn máa fi dọ́là tọ́jọ́ fi lọ. Lóòótọ́ ni pé Ọlọ́run kọ́lé fẹ́ dà á. Ṣùgbọ́n wa gan nílò ká gbègbè sí àkè lónìí kọ́lọ́run wá ti àlẹ́yìn torí pé ohun tó dáa kì í fẹ́ kí wọn ó ṣeun. Ẹni ọba ran ara rẹ̀ lọ́wọ́ lẹ́lẹ́dàá rẹ̀ ó gbé. Ojúdá làwọn ilẹ̀ JKJ Builders and Developers Limited ilẹ̀ wọn fọkàn balẹ̀ kì í ní wàhálà kankan. Kì í ṣẹlẹ̀ ẹnu rà kì í ṣẹlẹ̀ ẹnu gbógirà. Àwọn yìí sì talẹ̀ kan fún èèyàn méjì gbogbo ilẹ̀ wọn ló ní red copy survey tó yẹ mọ́ sí ọ̀fọ̀. Ẹni ọba ara rẹ̀ lásìkò ọdún iléyà yìí ìfàlókó o. Ra rẹ̀ plot kan kọ́ gbẹran àgbò àpò rẹsì àtòróró fi sọdún. Kàn sí iléeṣẹ́ JKJ Builders and Developers Limited lónìí. Ọ́fíìsì wọn wà ní Old Oyo Road opposite RITA Aremu Block Industry Bus Stop Ọjọ́ Maniya Ìbàdàn. Nọ́mbà sí ni kẹ́ ẹ máa pè 08080701243 tàbí 07071181997 lẹ́ẹ̀kan sí 08080701243 tàbí 07071181997 láàkó pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún iléyà gangan tí iléyà promo yìí ń lọ lọ́wọ́ níléeṣẹ́ JKJ Builders and Developers Limited. Ralẹ̀ plot kan kọ́ gbẹran àgbò kan ralẹ̀ plot méjì kọ́ gbẹran àgbò méjì iye plot tó bára bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ lẹ̀mọ̀ rẹ ó ṣe pọ̀ tó tó ẹ má pò rẹ sí àtòróró ṣẹ́yìn náà wá rí báyìí pọ̀ kọjá bẹ́ẹ̀. A jẹ́ pé ọdún iléyà ọdún ìdún ó dùn ó tún dunnu fẹ́ni ọba ara lẹ̀ lọ́dọ̀ wọn. Ọlọ́run yóò kọ́ ilé ayọ̀ fún gbogbo wa. JKJ Builders and Developers Limited làmí ẹ̀

0: ilé iṣẹ́ JLK Empire ń kí gbogbo mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yin gè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn, ìlàlẹ̀ àmọ́ inshallah.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
3: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
4: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dẹ́ni fọ̀là dọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákánwálé, wọ́n lọ tán ké èèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ ń wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́ ń fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là ké èyí tó là ó mọ̀ ti dímọ́. Ẹ máa bọ̀, gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
3: Alhaji Àyàfọlọ́run, ó dé.
5: Lagilu FM 96.7.
6: Gugu dugbe.

ọmọ ìjọ ọlọrun kankan káàkiri àgbáńlá ayé wá pàdé àwọn tá a jọ lọ nínú ìrìn àjò àwẹ aládọrùn ọjọ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rì tá a pàkó rí ẹ̀mí ìjókòó mi ayé mi my seat and my space olúwa tí wọ́n wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà gbogbo kan tí ayé gbà bùjókòó wọn ayé wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí tẹ́ bá ti dé port platte filling station ní wọ́ọ̀rọ̀.

0: ìlọ́tọ̀wọ́ wòlí ẹkùnrin rí àlàyé nọ́mbà yìí ní kẹgbẹ́ 09025202427 ọlọ́run kankan retí ìrẹ́jájọ pàdé níbẹ̀.
1: Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile agun badu po makamuso Lagelu FM kakaki ile shagun safefe tin farere idunu fun gbogbo loja to nta imule gugu ni so wonya wonya secret midungbe owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben rise re ni gboro afa iba won do wo ko lai roguru kawo
2: owo ni kan lo le se o
1: ma doubt e Lagelu FM 97 gbagbo gbaju gbaja gbage oko won ti gba yera bata nle yi lawujo le se to ngun safefe to mo jase polo oja ti o ta gbera nle darapo ko ja wa gbogbo ara Lagelu FM 97 iki walahi ya lubarika polo oja nbe kerin ope ke
3: Daddy me.
4: Yes.
3: Mo fe dupe lowo yi pe se go se mu lo si Pathfinder College.
4: Ki ri my dear.
3: E ti do wa e ka ti neko wa ti jade. Gbogbo se mi Saturday ni mo pass.
4: Wow, irun ni do lele ke. A je pe ani lati mo ni yo.
3: Yes daddy.
5: Pathfinder, please
6: go. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ lé ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yè kooro. Pathfinder College and Junior Academy ni alágbàdo ẹ̀kọ́ òwe tó ràn ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotic tá à ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí a máa tayọ láwùjọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ìlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹ́pẹ́. Ètò ìgbọ̀mọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 lọ lọ́wọ́.
7: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
6: Ètò ìdáhùn máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ sórí 0803-324-0047 0803-324-0047 Pathfinder College and Junior Academy títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń bọ̀.

0: Alai owo Olorun.
1: Bẹẹni.
0: Bi ogbon ba do mu.
1: Owo elo wa, bẹẹni o jare.
0: Olorun dakun ko mo wa yin ina Ola ti asile.
1: Ami o.
0: Bi ba se njo.
1: Ami o ati awa ati gbogbo awon to ngbo wa yi. Awon to ngbo wa yi ati awa na.
0: Ko mo wa ko wa lala wa yi.
1: Ki ire wa ko bere si ni ma goke si sha sha sha.
0: Ami ta ba boju weyin.
1: Ki oko ire aye wa ko bo gbari fasi.
0: Ami o iyan oda.
1: Ah.
0: Yo da. Yo da bi o mo te ba pe.
1: Ah, Olorun Samuel.
0: Apere n to so.
1: Ah.
0: Ni ki ejo. Ko rin wo ihu alakan.
1: Okay.
0: To ba ti wo ihu alakan yen.
1: Okay.
0: Ti yen gbe emu re.
1: Soke bayi.
0: To kokko fi si ni egbe kan.
1: Kaba.
0: Chaka. Ba si loku ti o ba jale.
1: Iro ni. Sejo le ba si fi.
0: Ni a wa seyin ni o
1: wa. Se iwo ti rejo to ba ri fa si.
0: Kini je be? Ko rin to ju ni.
1: Eh.
0: Kini je be?
1: Ah. Eyin je. O da
0: se oju alakan ni.
1: Yo wa duro si ni.
0: Yo koju ja si ni.
1: Tori yen kiri. Gamu gamu o da ara re yen yo ti ma fi ja lo ni. Ko gbo pa. Ko gbo pa.
0: To ba gba mu.
1: Omo.
0: So pe ku pa.
1: Iku pa.
0: Alawa seyin ni o wa.
1: To ba ti ti wa je pe alakan to da bi ti asset to mu lowo
0: e. Eh.
1: To ti to ti.
0: To gbo ti. Ti gbogbo emu re ti pon. Ko yo
1: ejo yen o ma fe yin rin fa sita
0: pelere
1: pelu ere
0: ko ba sare ti ara bi ba gbo
1: tori kini yan ma se chacha i chaka chaka
0: ti ara bi gba mu ni daji
1: to ba ti e wa lo je pe akeke kan
0: ejo ide be ki nko si n lara mi kankan
1: tori
0: ti o ba ti lapa kekere bayi igbiyanju e lati tun se to ba ti fe nu kan bayi o le ma sa o mo gbo re je
1: ti kini ohun ba ti ni do tori ko si keyan lapa lara na ki o ma ta yan fe
0: re
1: o mo si be o pe ru ewo lele kuro bi ko si ni mo para ohun ni kai kai kai kai kai kai olorun dakun oko aye wa mo jo gbari fasi
0: ami
1: je ki itesiwaju ko baba aye wa ati awo ati awon gbogbo eyan to ngbo wa yi olorun ba se daada fun wa
0: ami olorun
1: nkan ni lagelu mo jo ba je
0: ami o
1: awon ta wa be na mo ja ba je
0: o ma wu mi ki ma ri gugu eyin ololufe wa dada
1: beni
0: ke mo ra wa na dada
1: ka mo se jo se ri ka le jowo kira wa ka mo yo ka le jowo yo mo ra wa
0: awon eyan mo koja nita
1: yes ke
0: ka pe awa nu bi se pade lowo kira wa awon joko ajoyo ta awon ba wa koja nita won ma ri awon apere orire won ma pe
1: era
0: ko kini sele nbi
1: awon eyan so ka yo lo sele nbe
0: awon alayo ni
1: ojojumo ni wo mo gan osiriri ti wori
0: won ko ra won jo si niyan o pe nibi ti oni balu to gbe balu re si to park yes ti aeroplane so aeroplane balu ti oni helicopter
1: to gbe ti esi be
0: to gbe ti e kale si
1: ti jet
0: ti awon oni orisirisi jeep
1: ti won gbe ti lo
0: si Rolls Royce ti
1: to wa nbe
0: o wa nbe
1: eh
0: ti oko kan ti an se bi ti dagun bayi
1: eh mo mo pe mi o do ko mo
0: owo lowo
1: iwo ewe mo
0: owo to mu lowo lagbara o
1: iro ni se lati to ti se abi owo ti won ta ewo ni mo mo bayi ni sin se owo ti won ta
0: ti moto gbe imule musa
1: ehn won da bi lori ru yen da
0: ti se anti ojeja lawo ta
1: se se koropo
0: ti ke oje pe wen body won gan bojo bayi ro kayan mo be e mo gbe omi ni e gbe baf
1: ke yan ma rin gan lo ninu ojo
0: o pe
1: ja won ko mi
0: ki se ru oko yen ni mo bebe
1: emi go be emi go be ru e
0: eyan ti gbo wa
1: emi go be ru e fun
0: abi oyo orire te yan ba si ori
1: won won kan to na gbegbe
0: orire fun yan
1: be ni o baba re be ni nkan to da ni
0: o se ti gbogbo wa la se pe
1: ami a se edumare
0: keyin da ka wa na o da
1: ami ki alafia wa go orile de nigeria
0: olohun
1: bẹ́ẹ̀ ni yóò ṣe rí
0: kọ́ jẹ́ pé
1: kínú gbogbo wa máa dùn
0: ẹ fẹ́ lọ ẹ lè lọ
1: bẹ́ẹ̀ni
0: pé ìbẹ̀rù kan
1: bẹ́ẹ̀ni o kọ́ lọ́wọ́ ọba kọ́ mọ́ gbà láàfíà wa kúrò lọ́wọ́ wa
0: ami
1: o
0: àbí àti ẹ bá wa ń sọ pé kò ní rí bẹ́ẹ̀ bá wa mú wọn kú o
1: àbí ó tún wá
0: ẹ bá fira rẹ̀ lẹ̀bi irinṣẹ́
1: ìka láti máa han gbogbo ayé lè mọ̀ láti ló jẹ́ kí dùnú ó jọba
0: jẹ́ kí bínú rẹ̀ ọ̀palẹ̀ wọn
1: mọ́kẹ́ àwọn ìdájọ́ tí ẹ̀yin kò tiẹ̀ lè ronú
0: bó bá ṣe ìdájọ́ yẹn bí ọba tẹ wa lọ́rùn àkúnní kóòtù dágbé ọ lọ.
1: Ta o ti e mo se
0: bo ba jo mo ya mi ni abomo baba
1: o ti e mo se
0: lo ba wa
1: di o mo se dajo to da
0: abi o mo si
1: abi
0: ni Nigeria
1: abi o
0: abi o olorun abi o pale won mo
1: abi olorun ko ti mo bo se se
0: awa pe ko alaafia owo aka mo
1: saye mi ka mo jo saye gaga bi omo ya
0: bo ba je gbon yin ni bo ja buro yin
1: ngo olorun wo la be o iwo la be o
0: iwo la be o olorun o mu ku o
1: eyan
0: mo da so bo ka mo ran gba mi ti o ni mo
1: abi o do ti e ni o jare
0: bẹ́ẹ̀ sì rẹ wọ́n ní olèlé ni mọ̀ sílẹ̀kùn fún títà
1: àbí àbí
0: ẹlòmíì ní ìṣẹ́jọ mọ ṣàdúrà náà ní
1: pé
0: ọlọ́run dákun àlàáfíà rẹ náà láfẹ́ ò ní sì ń gbowó lábẹ́
1: ní ń gbà bẹ̀ tẹ́lẹ̀
0: ní ń dáná mọ̀
1: ní ń dáná mọ̀ lábẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ayé ìlé ìmúnika ọlọ́run kò ṣe dáadáa fún wa torí pé nígbà tí ìdùnnú bá wà lọ́kàn gbogbo wa tínú wa bá jọ ń dùn ó lè yín ó lè yín rédíò ti yín síkànnì lágẹrí dẹ́sọ pé àwọn èèyàn yìí wọ́n fẹ́ dé
0: tọkọ ti yàwó
1: wọ́n fẹ́ dé àlàáfíà ọlọ́run làfẹ́ ti wà.
0: àkànná wa ò tán rò pé ìran alálàáfíà làwọn ìran ọmọ dàrú ni yín o
1: ẹyin
0: tí ọ jẹ pé tí ò ṣẹlẹ̀ lẹ̀ ń gbèrò yẹn ẹ̀ka ẹ wá ń dá àwọn òbí sínú inú fún àyàfú òbí tó ti lọ ibiṣẹ́ láàárọ̀ tó ti kàn mọ́ sílé ẹ̀kọ́
1: bẹ́ẹ̀ni
0: tẹ wá pé ọkàn dé o
1: wọ́n ti dé o
0: tí wá ń sábọ̀
1: torí ìfẹ́ inú ti yín
0: nítorí ìfẹ́ inú yín
1: tẹ wá fẹ́ kí ẹni ẹlẹ́ni lọ fi gì àyà sọlẹ̀
0: tẹkutẹ kiri
1: ọlọ́run
0: yí kò yọ
1: ìwọ
0: tó jẹ pé ṣẹlẹ ò ṣẹlẹ tó wá tẹ pé ẹ nílùú bíi báyìí o
1: ó ti ṣẹlẹ báyìí o ẹ mọ sáká o
0: ẹ lọ mọ kàn mọ yín
1: bíi gbogbo àwọn tó bá rí ọgẹ ṣé ká mọ sá lọ ni àbí adó ọlọrun obì yín
0: ọlọrun obì ọ
1: bẹẹ ni o
0: ìyà tí àwọn tí wọn jí hàn mọ kó tí wọn ó jẹ ni wọn ó jẹ
1: bẹẹ ni tó bá wò fẹ kí àlàáfíà kúrò lórílẹèdè nàìjíríà àwọn ò fẹ kí ìdùnnú kúrò lórílẹèdè nàìjíríà bá a ṣe jọ jẹ ọmọ ìyá tí gbogbo wa jọ ń ṣe àwọn ò fẹ kí okùn ò fẹ kó já.
0: kájọ mọ gbé lálàáfíà
1: ni ẹ máa sọ pé rárá bẹẹ kọ tọ ọwọ ọlọrun la fà sí òun la fi ń kí yín káàbọ sórí ètò tá a pè ní kí la rí gbọ ìkànnì lágẹrú 96.7 FM òkè gajòkè ni wọn ń pe ibi tí àwa wà yìí ilé funfun báláwú la rọra jókòó sí nífẹlẹlẹ ní ìlú ìbàdàn tí afẹfẹ àlàáfíà tó ti ń fẹ sí wa àwa mọ rírì gbogbo ẹyin èèyàn tẹ fẹràn wa ẹyin tá a ra dé tà fún tó dẹ jẹ wípé lójoojúmọ báyìí ẹ ti máa lẹ mọ wa ń bí ní lágẹlú ó tiẹ̀ tó kí la rí gbọ́ yín flat one ẹ ti bẹ̀rẹ̀ sí máa ṣí àkíní yẹn lágbára lọ́wọ́ ọlọ́run ọba ojú òmà ní tìyín àmọ́ rírì yín adúpẹ́dúpẹ́ adúutànà àtúndú tòní lọ́dọ̀ ọlọ́run ọba lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹnu ọpẹ́ wa kò ní kan o lórúkọ ọlọ́run ọba ọ̀gá àgbà lórúkọ kábíyèsí ọba adébáyò àkàdé mfa bàbá tí a nu tí ó gbé olùbàdàn wọ ilé funfun bí lórúkọ gbogbo àwọn tí wọ́n jẹ́ lọ́gàlọ́gà tó wà níkan níbi tá a wà yìí o ó ní èmi fọláṣadé àjàlá tí mò ń kí yín wípé káàbọ̀ sórí ètò kí la rí gbọ́ fún tọ̀sán tòní èmi labẹ̀kẹ́ èmi àtọkọ mi ladẹjọ wá sóde kéèyàn má kojú bọ ọkọ mi torí pé ọkọ mi tọkọ o àwẹ ọkọ mi tọkọ o jàre ọkọ mi ṣe jàre ọkọ mi mọ tọkọ mi mọ bá wọn bá pàtí ọlọ́ba o
0: ẹyẹ mi bẹ́ẹ̀ni
1: bẹ́ẹ̀ni ọkọ mi mọ tọkọ mi mọ bá wọn bá pàtí ọlọ́ba o èmi gangan abẹ́gẹ́ èmi
0: gangan
1: abẹ́gẹ́
0: èmi
1: bá abẹ́gẹ́ abẹ́gẹ́ abẹ́gẹ́ abẹ́gẹ́ èmi gangan tó yàwó. Dami ìwọ ló lórí yẹn tó o bá bẹ lẹnu lóró ń bí torí pé mi ò mọ o èmi ò mo ṣáwọn pọkàn tèmi ṣáwà òkè ṣá
0: kò tó lè gba máikrófóònù ìlọwọ wa
1: kò tó bẹ kò lè wọlé gan mo sì kí ó rí tí ò ní jẹ kó wọlé torí pé kẹyìn dédé máa wọ ọkọ lọkọ báyìí kò dédé máa sọ yánmọyàn mọ sọkọ lọkọ kí ló ṣẹlẹ ó ní kí n fẹ mo dẹ sọ pé mi ò lè fẹ mo dẹ sọ pé àlàní mi ti wà òkè fún mi ó ara wa máa ní kí ló dé náà ọkọ mi.
0: ọkàn wà tó jẹ pé.
1: torí ara òkè ní ìwọ jẹjẹ tiẹ ló máa ń lọ òkè kojúbọ nǹkan oníkan kí ló ṣẹlẹ táyé tí wọn rí bẹẹ yẹn.
0: ìdùnnú àwọn èèyàn mi kò kí n bá mi nú jẹ.
1: bẹẹ ni o kí ló ṣe òun.
0: ìbànújẹ wọn nìkan ló máa ń dùn mí.
1: bẹẹ ni ọkọ mi mo mọ ẹ
0: so wo pé báwo ni.
1: ṣùgbọn kí ló ṣe òun torí pé à ń lọ dáadáa ó máa máa kojúbọ gbogbo nǹkan tí ò ṣẹlẹ ló máa sọ fún mi.
0: tó bá ti gún ó ti ní problem.
1: ojú ẹ máa bó.
0: so
1: ọkọ mi
0: èmi
1: ọkọ mi mo tún tẹ̀lé wa mi ò tẹ̀lé ẹ wa.
0: tó bó ṣe máa rí ni tó bá ti rí.
1: ogun mero lo ma na bobo ikare to bale tori gbogbo awon lu nkan ba mi ogun kini
0: oye
1: o ngan mo mi ogun kini ati de ojare afafani ki gbogbo awon ti won je olojo bi
0: yes
1: jake jadu agbaye ti oju yin to tun ri ojo bi toni ara won oni border mi yanju adegbega
0: congratulations
1: but ayanju lagba lowo olohun oba eni jawale o loke le ma lo loke oni emu lo ma ru si lagba lowo olohun oba eni na e ma goke lo ni o lase edumare alaafia yin ko ni di fi afia a si rin pe ati eyin ati gbogbo awon olojo bi patatoku loke pe loni
0: to eh ni bayi e je ki emi na okin o pe e kule e ka san e kule di asiko to bo si ni gbogbo te tin gbo wa ka kiri agbaye ki la ri gbo nikan ni lagelo fm 96.7 e darapo mo lori Facebook bi to se lo lowo bye bye e like e ba wa share like
1: e se be ejo
0: e fi iroyin so wo se wa bo se nlo oluwa sina alayo ogo ede o fa ma le so fa nloruko temi alanire
1: yes ko
0: e kun
1: e kun niye
0: oko abeke
1: tori ko je kun yan ni mo gan mo o ni mo fi kufu e kun to je yen gangan lo ma je ke mi ma follow e
0: so
1: ti yeyin
0: sori
1: gbogbo awon ejo mi tenikan ba nro pe e oko e se ginikan ko si nkan to kan yin mi o mejo ko mi wa ba yin
0: side ozu pa ti
1: ko so yeyin
0: ejo kini won yan kini won won kan da so eyan bora ni
1: o ko mi gba won lo ma lo studio ba ye ye ye ye
0: yan kini won won kan da so eyan bora
1: gege
0: so gbo be
1: mo gbo
0: nigba to wa dodo temi
1: okay
0: ehn o wa so pe eniyan ni
1: mi eniyan lo ko mi
0: eniyan ni mi
1: maya lani
0: ko ye
1: maya lani o
0: oju jekun lasun ni mi o le peran je oju jekun lasun ni mi o le
1: be na de loko mi jeje lo
0: ma so pe awon eranko kan wa
1: jeje lo ma
0: so ba pe elomi ni eranko to ba ni eran abi
1: be ni ke
0: abi o ye
1: eh
0: ti won ba wa da pe ti won pe ni ekun ko ni binu
1: tori
0: bi ekun yen ji oba laarin awon eran abi oye
1: be ni ke
0: so iru iyen la wa awa foju jo ekun
1: abi o
0: ka won ma mu ina ki
1: abi o
0: abi wure
1: ogo mi ma je ma e ka fi se apa won
0: o upgrade wa
1: ami o
0: lele ta wa e
1: ah
0: nisi ma fi
1: en ti o ba en ti o ba ti fi toko ti yawo ton lalafia sile
0: ma fi se apa
1: won ton ma fi se apa won na se mo pe ko ti po
0: ju
1: ma fi se apa won
0: lele ta wa e abi ke ma gbe gesi o te ba gboju sibe o le bo
1: awon obirin mi bo won ba de ti wa nikan na ma roko won ke olodum ma je mi iriru e
0: o se le
1: jo lapo bawo ni se o wa
0: bakan ni nigba to wa
1: igoju e yi
0: o gbe igoyen o pepe
1: won ju ni o
0: ah won oju kini
1: o ma le igo yen ko le je
0: e se tule
1: ko yi se tule
0: bo se ri
1: eh
0: e se tule rara
1: ah
0: omo ni jebe
1: aye
0: ya won
1: aye ni
0: gini kan je yan to ti o gbe eru stores oju bayi
1: to ja loju oja abi lo chele gan to ya ja lo
0: originary
1: la ye bi o bu na ye
0: ni
1: o bu na ye ri dako o ba yole ka fi se to tan
0: tori
1: o ko si mi loju
0: eru pupo lo na adu wa
2: oh orule itu tin jo to ba je torule to lalupe tabi to se fokotan oruko ile ise kan to gbonje fe gbe gbawo bo to to ban besu lo ye the great aluminum roofing product ni mo pe ri oh yes the great aluminum roofing product your number one choice for homes shops factories and every building we are available anywhere across Nigeria bringing you trusted quality sugbe sora o eyago fun awon aye de roofule to pera won ni the great aluminum roofing pada ojuluwo lawon orule wa check for authenticity a scratch pin to verify your product the BG name boldly printed at the back and branded by the ropes on every bundle no fakes no compromise only the best for your building ile igbe re yo fakoyo pelu abo to daju iyen pelu orule DG aluminium ti yo mu pe kanrin DG aluminium roofing product the real strength you can trust
3: lagelu apata majapato jamakuta lagelu fm akaba faratile Adun balu opo makamuso Ladilo FM kakaki ile ise agbon safefe tin farere idunnu fun gbogbo loja to nta imule gugu ni so won yan won yan secret midungbe owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben rise re ni gboro afa iba won do wo ko lai ro buru kawo ma doubt e Ladilo FM 97 gbagbo gbaju gbaja gbagi oko won ti gba yera bata nle yi lawujo le se to ngun safefe to mo jase polo oja ti o ta gberan le darapo koja wa gbogbo ara Ladilo FM 97 iki walahi ya lubarika polo oja nbe kerin opo eke
4: sa beyan lowo loro bi konko yokoto bala afi o basiko da abi so wa da ni airo rusun ara tita ta gun sagun keyan me dagba pupo ko ma rin ko geko ge keyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bato se se bolese yan ko ma mo ko ti bo keyan ma ru ma gbe opo lo ti lori sirisi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kunre o ma le se Arama gbepepepe Aroma legun igbese kan man kia ni pataki kata de gbegbese ni kia kia edo wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo de nbe faye o lati mo bi arun sapa mo si kan si toni toni aba etkia egbe le baba lam adesina gomina pinle oyo tele ni felele nbadan e ka le ise mu joyin lola complete iworo di badan telephone 08033715988 08033715988 en ta taju are lo mo toni toni
5: Kosi ayo to dabi odun ileya PAP ore ojulumo se ni iba pade pelu ara won ti won tun ni ibasepo pelu awon eyan won tan ti ri ti pe bi ati njeran ileya pelu idaraya lori sirisi be ni ayo ati idunu gba okan wa kan bi ileya se wole de ka se na bonara yo no bonara yo
6: sile abawon ta tun de le o
5: Ileya Cashport de pẹlu ilana otun to gbona ti o se mi ati elenfani Ileya Cashport 2026 o je asiko lati je owo nla ti akoti iriru eri pẹlu ebun ojojumo osose ati Cashport Ileya ninu osu meji owo to ju 50 million naira lo wa lori tabili lati pin eniyan to ju 60 lo 60 lo ma jawe olubori lose kokan akoko rere lati rere muse ka se fun lori ire kan ni agbon la pẹlu 500,000 ni akoko Ileya ji Benny, 500,000. Ileya ile ilo ma je akoko se iru e bere si ni lo ma ta bayi bo se nta to tun ta lopo igba lanfani igbegba oruke re nku keke si lori splash 105.5 fm *347 *1004 *1# lori ladelu 96.7 fm *347 *1004 *2# bele si tun le ta lori website www.cashier.ng eni odun mejidilogun soke nikan lo le kopa lati ta cashier Ileya Cashport, ẹran agbo ati owo nla nbẹ nilẹ lati jẹ. Soti cashier, omo ti cashier.

ọ̀dọ̀ wa tájọ lọ nínú ìrìn àjò àwẹ̀ láàdọ́rùn ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìta àpapọ̀ rí ẹ̀mí. Ìjókòó mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó gbàjẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà bù jókòó wọn ààyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Lẹ́bàtí dé Port Platte filling station ní Wọ́ròdù

0: ọkùnrin mi ran wa ma da ebi re ru wa ma di ebi yen ru obirin pupo ju
1: be ni
0: nitori pe won gbagbo pe eni abi lobirin ma je ninu awujo ti wa nbi ni o sugbon loni nkan yi awon obirin to wa nta ni sin oriro mo nti won gbagbo ni pe se bi wo na se emi na ma se
1: o
0: la wa deni to je pe o ni okunrin meji meta merin abi ju be lo yàtọ̀ sí ọkọ lé ẹ̀ nítorí pé ọkọ rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ òun náà ní sì ń fa wàhálà onídìí
1: bẹ́ẹ̀ ni o
0: bẹ́ẹ̀ ni ẹnìkan lẹ́yìn tí wọ́n ṣègbéyàwó ẹ wo ìpele tí àbẹ̀kẹ́ àti àlàní wà lánàá ìgbéyàwó òun ò tí ì lọ́mọ nínú tí àbẹ̀kẹ́ bá bẹ̀rẹ̀ sí na ẹsẹ̀ síta àkọ́bí ọmọ tí wọ́n bí ó ṣeé ṣe kó má jẹ́ tàlàní torí pé ó sáà fẹ́ gbẹ̀san ibi tó bá sì ti ń gbẹ̀san kiri n ta lérò pé yóò sì bórógbó o le jona ba pe ni wahala o ba de ni apa abe yen nti mo fe ke ja wo ni pe ki lo de ti awon omo birin sin se fe saye be o to okunrin na lebi o iru ala ni yen gbogbo to se pata gbogbo eyan mo pe aburu ni sugbon si ona abayo si ni pe iyawo e na gbodo lo se be
1: ibere ti ere ibere temi wa re ni wipe kilode ti awon okunrin ode iwo yi awon oko won ki fi ran iyawo won lowo lati le gbe igbesi aye ti o je igbesi aye anpare ni mo
0: be ni
1: todo ye emi ro po ye ki okunrin na le ran iyawo re lowo nigba ti okunrin ba nse daada yo fe le fun obirin lati kan ma kama se gbegbesi aye kan kama si agu ara re le fun okunrin mi kini di to fi je pe awon okunrin ati papa awon oko e je kin so be awon oko isin yi kilo de ti won o fi wa nbe lati ran yawo won lowo ki yawo won mo ba ma se
0: kebe
1: ka won na ma wa dada
0: si obirin o ba ka mo won lowo
1: o pe kilo de ti won fi le wu wa ti igbesi aye ti o wu omo birin yen lori be ki awa na ti e mo wi pe ko se n to wole mo olodun lo ni ehn sugbon ki lo ni to je pe awon okunrin o le gbegbese awon oko isin yi awon omo kekeke sin o le gbegbese aye ti won fi ran yawo won lowo lati le gbegbese aye ti ogun mo gbegbese aye abi yi bi oko mi se pe lekan kini di o ye ki awon okunrin isin emi so pe o ye ka e ti mo pe nkan ti yato fun ti 1913
0: oju awon obirin to wa dancing o ti be koja randa da
1: en tori pe aye ti lu jara ni en tori pe aye ti lu jara ni
0: awon ni farada awon ya yen farada mo
1: awon orilede olaju awon obirin be opolopo o ma so fun won latori ero aye lu jara pe ki lo se yin se yin na lokunrin se be si e wa ye o
0: iwo de re ni kankan to we won pe eni
1: ki lo se wo
0: enikan ko n pe wo ni
1: lo ni kaluku na wa joko lati wo go ke o ejo ki lo se mi na ki lo ti awon okunrin isin yi awon oko isin yi o se le ran iyawo won lowo lati je ki iyawo na gbegbese aye to da tori toko ba n se daada emi gbagbo o pe opolopo obirin o ki n fe ni rori lati so pe oya tan ti e tun ma lo sibo won kan ma o pe a oko mi kini lo to le ma te ti lo ka te so pe emi o ti lowo mo ma o pe o n se daada si mi o se okunrin mi awon eyan yin e je so fun won
0: wipe
1: ni se ju obirin bayi ni won tun fi ma se to ba hun won pe kilo de I can call anybody I owns my phone I yegini kan e yo gba wa abiri baba kilo sele gan na I'm the owner of my phone e mo de le buy anybody soro iyen ko tori le nwo mi le se
0: seri mo lero po oro iye yin dada mi o fe ko di awiwe laarin mi ati
1: tori awon eyan pe wa lana won de le ba wa so
0: o na ni mo wa fe
1: ka o du mi gan tori ojo ti lo ni ana yen
0: o na lo si je ka si alaye
1: mi ni mo ni eleyi o
0: tori pe eje ba ni dasi o le ye yin daada a si n bo lori Facebook na e te iroyin sile si be gbogbo te ba te si be losan ipatapata nla ka abi oye e ti ri ibi ta n lo gan nisan losan yi number to wole sori eto re teyin ba se n gbo wa fun igba akoko 0912370865 to ba je lati le okere +2348142491010 06 +234 814249 1006 ni number to wole sori kilarigbo losun ni awon eyan ti wa loju opo yen e je ka mu wewere iseju kan ni fe eyan kan hello
2: hello e kweso
0: e ka san oruko yin
2: aja kodija
0: lati
2: muslim
0: ezule
2: terry oro te gbe wa o ni agbara ṣugbọn ki ọkan ohun lati bi kan terry ayelujara ti abeke so o si ri yin terry nigba yen oju ola to nkan awọn baba wa wọn ma ṣe moto moto lori awọn iyawo wọn looto awọn iyawo wọn de ma n gba fọlọhun lóòtọ àwọn tán ṣe wà wọn tó kàn ṣùgbọn nísìn níbi tó jókòó sí òun náà wàá ti ráwọn tó dá lórí ayélujára tí wọn tàfẹrà yín alẹ ti bẹrẹ yíyàn kí wọn tó ríra wọn gan àwọn boys máa ń dá sáà láyè tí wọn ní mo ti pa sílẹ bí ẹran wọn ní ọkọ obìnrin yẹn ti fọ pátápátá kan ríra wọn ló kù ìyẹn ti lọ báyìí ṣùgbọ́n làkútọ̀rọ̀ kákó kékeré obìnrin tó lóun fẹ́ rìn bí ọkọ rẹ̀ ṣe nǹkan ṣe ni o ṣé rí tá a bá ń lọ sílé ọkọ ká dirú wa tán
1: bí ọkọ rẹ̀ ní
2: ká dirú wa tán ká di ọkàn wa pé mo ń lọ ilé ọkọ mi ààyè tèmi ibùjókòó tèmi so any fucking thing tó bá wà fẹjú ká fi lọ́lọ̀ lọ́wọ́ pẹ̀lú fàyàbalẹ̀ wà láì pẹ̀lú sùúrù pẹ̀lú àdúrà pé ọkọ tèmi ni o ní kẹrù bí ìdẹ́lẹ́yà ìkọ́ṣẹ́ bẹ́ẹ̀ yàn tó gbóbìnrin bá ń yán lù wà láì yá jẹ́ yóò jẹ́ àwọn ọmọ ẹ̀rọ wà láì.
0: ẹ ṣe gan ma ẹ ṣe
1: ọ̀rọ̀ dẹ̀ ni ẹ́
0: 09123708675 +234 814249 1006 hello
1: hello
0: ẹ ti wà ń bẹ̀ ẹ káàsán
1: hello ẹ ti wọlé o
0: láti láti olómi ẹ ṣeun
3: ọmọkùnrin náà gba ilé ṣe ní obìnrin náà ti yàtọ̀ pé a ti jọ kàwé a ti jọ rí iṣẹ́ ọkọ̀ amọ́ ní abẹ́ aṣọ ọlọ́run ti jùbọ̀ ní tẹlifí obìnrin tó kàn ronú ara rẹ̀ kó mọ̀ balẹ̀ ara rẹ̀ jẹ́ ọmọkùnrin tí ó rí obìnrin tí ó kọta tó wà ní ọkọ̀ kan tó dùn ọ̀tọ̀ lóyá ó ní sébò ìgbẹ́ títẹ̀ ní kó wà tó fi pé àtọ́lá
0: Amen.
1: Obìnrin ni kó má dalẹ̀ ara rẹ̀ ro. O ga.
0: +234814249 1006 tàbí 09123708675 Hello.
4: Hello, sir.
0: Ẹ káàsán
4: ẹkú program.
0: Yes sir, orúkọ yín.
4: Ọgbà tó yé Ọlọ́run ó fi fún yín o.
0: Amín
4: ìgbà lọ́rọ̀ yín o.
0: Amín.
4: Ẹ ní program fẹ́ ṣe, ó make sense. Gan bọ̀ àwọn ọkùnrin ni ká fúnra wa rest of
0: mind.
4: Ẹ rí obìnrin mí ẹ̀yìn tẹ̀ ń ṣe dáadáa gan. Ẹ délé. Ẹ lè gba fóònù obìnrin pé kẹ́ ẹ fẹ́ wo WhatsApp. Kí ló ṣe só yóò mọ hide fóònù fún yín. Ẹ mọ̀ pé another problem bọ̀ téèyàn bá ti understand. Tó dẹ̀ ní ẹ̀mí mímọ́ o ní ìdàdídára rẹ̀ láàmú tọ́jú tó tá ti mọ̀ pé gbogbo tó ń ṣe ní tó tọ̀ ni responsible man sì wà bẹ́ẹ̀ ni responsible woman wà bó bá ti ṣera rẹ̀ bẹ́ẹ̀ ló sì bá àwọn èèyàn la máa ń ṣàbòsí ọlọ́run kì í ṣàbòsí
1: bẹ́ẹ̀ni o
4: ẹ bó ṣe rí gangan nìyẹn ìwọ tó parọ́ ọlọ́run mọ́ ìgbà tí ó fi yọwà wọn fẹ́ mọ pé ìwà ìwà lóko tó bá ti lẹ̀ síwájú wàá gbá bí tó lẹ̀ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí àníta dídára wa láàmú ẹjọ́ kákọ́ mọ́ ṣe tiẹ̀ lọ rìsọ́ọ̀tì ń bọ̀
1: rìsọ́ọ̀tì ń bọ̀
4: fún kálukú
0: gáàzì
4: ọ̀nà wà pẹ̀lú yín o
0: àmì ẹ ṣe gan ẹ ṣe.
1: Ẹ jọ àwọn màmá àti àwọn obìnrin tí wọ́n ti wà nílé ọkọ tí àwọn náà ríru àwọn ìrírí báyìí tí wọ́n dẹ̀ ṣì wà ń bẹ̀ tí wọ́n bọ́ ọmọlúàbí jẹ́ ẹ jọ á nílò yín lọ́sàn yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ Gen Z ní obìnrin báyìí if you dey for me I dey for
0: you dátì ẹ̀mọ̀ ni
1: wọ́n sọ tó bá búlì mi máa búlì ẹ̀ ni tó bá ya báyìí èmi ká ya báyìí àwájọ pàdé òun ni wọ́n ń sọ ẹ jọ àwọn tó ti ní inú ọ́fíìsì
0: wọ́n gbọ̀ngbọ̀n débẹ̀ rí.
1: Bóyá
0: o ti ṣe yín bí kẹ́ ṣe bóyá ti ẹ̀ ti dé bèbè ẹ̀
1: kò lè mú ọjàre
0: àṣìṣe yẹn padà wọ ayé tó padà bù yín
1: lọ
0: ẹni àjọ fi kẹ́kọ̀ọ́
1: bẹ́ẹ̀ ni o ẹ̀lọ ẹ̀ka sàn
0: ẹ̀ka sàn
1: ẹ̀ka sàn ẹ̀ má dárúkọ ara
0: yín ẹ̀ ṣe ẹ̀rí ayé ta wà ń sìn
2: olóòrùn àwọn ọmọ wa lọ́wọ́ yìí ẹ rí àwọn àfaradà bí àwálé ìfaradà ní ọkọ àwọn ọmọ wa sí yìí ò fẹ́ faradà rárá bí ó sì ní pé wọ́n á máa tọ́ fún yín pé mọ́mì ẹ̀yìn nìyẹn ní pé bíkọ́ àwọn olè gbà kí ọkùnrin kó máa fi igbá ṣán àwọn lórí bẹ́ẹ̀ ṣe ń sìn ẹ rí àwọn ọkùnrin ní ìbí ìlífù pé táwọn bá ti fẹ́ ìyàwó àwọn lè ṣe bó bá ṣe wo àwọn nǹkan tó fẹ́ ṣe fáwọn.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹ wá rí púpọ̀ obìnrin mi fẹ́ gbélé ọkọ o obìnrin mi inú àwọn ọmọ sì fẹ́ gbélé ọkọ àmọ́ torí pé tó bá ti bímọ yẹn tán àwọn ọkùnrin yẹn ò ní pé kí àwọn ọmọ. Ẹgẹ́ a wá wò pé ọkùnrin ò fowó lẹ̀ lé mọ́ kò ṣe dáadáa báwọn ṣe ń ṣe láti ìta yẹn káwọn tó fẹ́ra yẹn
1: ṣe
2: mọ́ ẹ̀mí dẹ̀ wọ́n máa ń sọ kọ́kọ́ fún àwọn ọmọ mi pé ẹ má fi ojú wo pé bẹ ṣe jọ ríra yín bẹjọ jọ ń gbéra yín kiri ẹ ló máa padà
1: pé bẹ́ẹ̀ la ṣe máa rí
2: ẹ̀mí máa sọ bẹ́ẹ̀ fún ọ pé ẹ múra nímúra yín pé
1: ó lè má rí bẹ́ẹ̀
2: ẹ ti ṣe ń ta yẹn tó bá ti wọlé kù sí yẹn mọ́ lẹ́yìn kò di rẹ gírí ẹrí rísì ni pé àwọn ọmọ mi ti wá ń ka síbi ni pé wọn bí ní fún pé tó wà nínú ilé yẹn gan àwọn tó máa ṣí àìní. So ṣé wọ́n rí àwọn ọkùnrin àwọn ọtọ́ ọkùnrin tí ojú wọn ò gbé ibì kan yẹn tẹ́tù tó bá ti fẹ́ tán sílé wọ́n á tún máa wo àwọn tó ń wọ skẹ́ẹ̀tì pé ṣòkòtò pé ń pè ń ta yẹn wọ́n ń ṣe ọjọ́ ọ̀la wọn lẹ̀ fáwọn ọmọ wọn ni tí obìnrin bá wà tó ń forí tì tó ń forí tì àwa forí tì títí ẹsẹ̀ àwọn ọmọ yìí ò fẹ́ forí tì mọ́ àwọn ọmọ yìí ò fẹ́ forí tì mọ́ rárá yìí ní parọ́ fún yín ó wà lára mi mo ṣe wà yìí jẹ́ pé màá máa bí ọmọ mi gbogbo ìgbà ni pé má kú ìbẹ̀jọ́ torí ọlọ́run ṣàánú mi ibolúfẹ́ dá ọmọ sí onímọ̀ mi ó ní ṣe rí kò yí sí ẹ̀kọ́ ń wò bẹ́ẹ̀ yẹn òun lòún wà bẹ́ẹ̀ ìkọkàn ò lè lọ ọjọ́ mẹ́ta kò ní wálé pé ìgbà míì gan tipátipá ni ó fi ní kó fowó oúnjẹ lẹ́nu ilé ó dẹ̀ náwó níta ó dẹ̀ ń ṣe fine boy tẹ́lẹ̀ àwọn ọkùnrin ìsinyìí wọn á máa rò pé àwọn fine àwọn sì wà ń tà obìnrin ló máa ń tètè gbó obìnrin ló máa bímọ obìnrin ló máa ṣe gbogbo ẹ̀ obìnrin ò lè níbi tó fẹ́ lọ mọ́ tó bá ti bímọ ọ̀tọ́kùnrin níbi tó fẹ́ lọ ọkùnrin tí ó gbọ́ta tí ò ní tí wọ́n nígbà tó ti bímọ.
1: Oga, it is well.
2: Kọ́lọ́wọ́
0: ẹlẹ́dàá ọlọ́jọ́
2: èní kó bá wa
0: kó
2: sí àwọn ọmọ
0: obìnrin nínú
2: wọn
0: pa kámú sí gbogbo nǹkan tó bá rí ilé
1: ọkọ ọjọ́ kó táwọn ọmọ wọn láti
0: zigbẹ́ ẹ̀ sọ́ni. Ẹ ṣe àdúpẹ́.
1: 09123708657
0: Hello.
1: Hello.
5: Ẹ kú ẹ̀tọ́.
1: Ẹ kásánmọ́.
5: Ọláìdé Adébáyọ̀ ìyálà rẹ̀ dòní. Ẹ̀kú
0: ní
5: sọ́tọ́ náà ní dáìlá. Obìnrin ò lè sọ pé ìwà tọkọ òun bá ń wùlò máa fi ṣẹ̀ṣá o. Obìnrin ò sì lè sọ pé nígbà tí ọkọ òun tó lálẹ́ ń ta tó òun náà gbọ́dọ̀ lọ yànlẹ̀ kó òun fi ṣẹ̀ṣá fọkọ òun yẹn padà. Kò ṣeé ṣe o. Ilé obìnrin yìí pẹ́ sùn o. Obìnrin olófìdàdé ẹni pé ọmọ ń ṣe fún ìyá ju ọkùnrin lọ ọlọ́run ti fún ẹjọ́ lọ sí wọn di o ọlọ́run di o lọ́sọ̀rọ̀ bá ti wá ní òun ó gbà ẹ̀sán láàlú ìṣọ́kọ̀ òun ṣe fún òun ó gbà láàlúfì òun ó gbà lára ọkọ òun ó kù rí ẹ̀ka tó. Ìgbọ́n bá ti pèsè ta àfijọ́ ń fẹ́rẹ̀ ojú ta àfijọ́ ń fẹ́rẹ̀ wà tọkọ àbíyàwó là ń lò lọ gbogbo tó ń ṣẹlẹ̀ yóò ní máa ṣẹlẹ̀ kọ́dà bí ìyàwó rẹ bá kù díẹ̀ káàtó torí pé mọ̀ra rẹ̀ yẹn àgbà bíbá àbí bó ṣe ń ṣe òṣè tó mọ̀ra rẹ̀ bá ní ìyàwó mi ó dẹ̀ kọ̀ ìsinmi ó dẹ̀ ń dá mi lọ́rùn bí yo fi lo bi ti le to fi denu ri o mo dun ni
0: wallahi
5: inu re yo dun jo fi lo jo fi denu amo e to mo to bo le fi ari o se wa ya ya jo se wa o te wa da ka mo o ga ya pa le o da
1: mo sa do run le
0: mi o pe ti na mo
5: inu ba lo je ni o wa
0: e se ya
5: mo
0: e se eh a fe loju oja na ka mu ise je ta ba pada de ki la ri gbon te si waju kan ni lagelu 96.7 let him go wa
6: eni tan wi o de alhaji aya folorun o de amako amojuba o alhaji adebayo apena aya folorun wolu adupe
7: aku araya ojare aku orire alhaji adebayo apena aya folorun you are welcome alhaji gbogbo eyin te fe ni de ni foladola lojo si nigba ta alhaji dakan wale won lo tan ke eyan mi o to mo pe won ti e wa nigba na lohun ba won ti wa lati bi se njamfani adura ti osan tedumare gbo wa alhaji aya folorun se la won alawo funfun pa pa njamfani won arun abaisin leyin wa nra wo ebe pe ko san ko lo igba aye le nfe ko tubo rorun ona to di le fe ko la ke yi to la o ma ti dimo e ma bo gbogbo eyin te wa fe dupe ojo leyin te ra alhaji lojo sitan tolorun si gbadua alhaji aya folorun ti de bayi o number won ni yi 08033277347 08033277347
6: alhaji aya folorun o de
8: Crash FM Media Academy. Nibe, lawon eniyan tin fi igba bu mi eko itoju isori. Atamba gidigba. Soke tente ninu igbon safefe pelu ikose mose ati iwo mo luabi. Awa keko jade wa ni won ti di ogun ni rere ninu ise iroyin kakiri agalaye.
9: Eyin temi ba woni o se wa wa.
10: Oruko temi ni Rotimi omo ojo mo layo lati je okan lara awon to gba Splash FM Media Academy koja bawo lo ko wa se nse fun wa lawon na se fun ra wa
11: oruko temi ni Sarah Adedokun inu mi dun lati je okan lara omo ile eko Splash FM Media Academy nibe ni won si ti ko mi bi eyan se ndi ogbontarigi agbohun safefe
12: Baba Tunde Ajayi lo ko mi mo je okan lara awon akeko Splash FM Media Academy nibe ni won ti so ebu kekere mi ni nla won mi lo
13: Si ma je niyan o de tin je be no mi ma je ki ebu ti eledumare je nke fun o kukumo ninu mirale ma bo wa se Splash FM Media Academy nibe la o ti gbe nu yebe yebe ta si ma tun ero daada laarin ose mewa gbako won ko ebo se le di ogbon tarigi agbon safefe oya tete wa gba form ti e loni ni Splash FM Media Academy ile funfun balao felele ni lo ubadan ni won le ko esi pe won sori ero ibanisoro
12: 0807112 4000 0807112 4000
13: Splash FM Media Academy ti se igbelaruge fun iwa omo lo abi ninu ise igbon safefe

Jess Globin, oògùn àpilẹ̀ṣẹ̀ olómi tó ń ṣe àlékún ìlera pẹ̀lú àwọn èlò hemoglobin, vitamin B12 àtàwọn amáraji míì kára ó jí pépé kára jọ̀lọ̀. Jess Globin ó wà ní 200 ml. Jess Globin Plus tún fàkọyọ ìmọ̀ ìjìnlẹ̀ tó gbé pẹ́lí fún ìlera mọ̀lẹ́bí. Àjọ NAFDAC fòǹtẹ̀lú ilé-iṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé e jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806 646 6115. Má fi àlàáfíà rẹ tàfàlà. Bí Jess Globin lura lọ́wọ́ kan.

0: se nbo ha eyin omo ge ati eyin adele boy si
1: ari
0: sene
1: ada si tani ma baba wa wa ni aye o ma ya baba ta ko fe me so awon wo wo se instrument ni o bi wo stila ama wa ni sin yi o bi awon wo wo la jodi sin no eh ama en dope ma yi se to ba mo je ti o le mu je ida ba se pe ala ala pe ko lo lo lo lo ya le o aye ejo akoko to be ko le mu ja si yo tu aye na woni awon mi awon si ma ni sin awon awon don no ti ni etura e o se nkan pa I don't know.
0: ṣe ngba ti repercussion eleti daddy ṣe yen to de ṣe eyin na ejo bi e nbe eyin no bi e nbe
1: nkan to sele ni pe ma gbo nkan to sele ni pe ngba ti gbe repercussion e je fun gbogbo nkan to ye ko fun wo ṣe obirin lo nko fun nkan se mi so pa ile yi je kara o ta mi lohun mo je ara ile mi ara kon kon won ba ti e gbogbo ni mo je ka awon mo e ri o
0: ga laye re
1: ṣùgbọ́n ngbà tó ní pé bóyá ọ̀rọ̀ lẹ́rẹ́ǹtì náà ó rẹ́ǹtì ní múlẹ̀ kọ́ báńkì ní jẹ́ kẹ́míkàlì kó wà láyé ọ̀tọ̀ tó máa gbé ilé ti ẹ̀ ṣe fẹ́ ìyàwó tó ń fẹ́ ngbà tí muslim ló ń fẹ́ ni tó jẹ́ pé kò yẹ kó fẹ́ ẹ̀hẹ́mí ìlẹ́yà jẹ́ kẹ́yàn bu
0: kan sínú ìjẹ fọlùwẹ̀ so àwọn dẹ̀ sì wá rẹ́ǹtì lé báyà bí.
1: tó jẹ pé ó jẹ kú wà àárọ ọmọ mo ti bá láyè ma ní ọmọ wa gbà sí kíláàsì bìbì pé pé mi ò fọkọ méjì mo bá wọn tọrọ ní ọ̀dà fún mi mo fi fún
0: bí ẹ ṣe
1: jẹ pé nígbà mi ìjọba béèrè kọ
0: àwọn ọmọ mi ní
1: ìjẹ tó pé bó ṣe ṣe tó jọ ojú àkọ́tò ṣe fi
2: hàn ẹ mọ gbàgbé ìpínlẹ̀
0: ó túbọ̀ sí pé gbogbo ẹ̀ náà ló lérè mọ wọ ọkọ ayé wa sẹyìn
2: ọlọrun kó dákun kó sàánú kó mọ jẹ pé ẹyìn ọrẹ yìí alábàámọ gbé ó kọ yín láti bo
0: ẹyin jẹńdà mi ẹjọ ẹ má ṣe jakujaku ẹló sà ń gbọ yín àmì o
1: ayò ìyàwó ni látọyọ
2: ẹ ṣe mà mí
0: ẹ ṣe mà
1: ẹ ṣe mà
2: yes ma.
1: Ẹ rí
3: society ni SDPS. Àwọn òbí náà ní tiwọn. Àwọn ọmọ fúnra ara wọn gan náà tí wọ́n náà bẹ lára wọn. Ṣé a rí eléyìí tẹ́ physical study fún wa yìí? Ẹ rí i pé àdání òun ká wa àlàyé ọlọ́pọ̀ èèyàn lọ láti pinnu.
0: Ó di orúkọ kẹlẹ̀ mọ̀ dáhùn.
2: Ó kọ bàbá ń bàbá. Bàbá wọn ọlọ́pọ̀ èèyàn náà tún wà ń bàbá.
3: Bàbá
2: dáadáa ni bàbá yẹn. A jọ pé àwọn èèyàn ńlá ni àlàní bájó kọ pọ̀ nu.
0: Òun ṣàgbọ́dọ̀ bímọ fọkùnrin.
2: Ó
0: ṣe sí gbà yín. Sọ náà nìyẹn.
3: Atọ́kọ̀ àti ìyàwó àtọmọ kan ṣoṣo tí a bí wọ̀n sí láyé mọ́ báyìí.
0: Ṣé gbẹ́ṣẹ́.
3: Bẹ́ẹ̀ni, atọ́kọ̀ àti ìyàwó, ọmọkùnrin yẹn wọ́n ń kóbìnrin káàkiri, olólọ́mọrún tó ṣe tó fi padà já mọ́ ọkùnrin yẹn lọ́wọ́. Ìṣẹ́jú àlẹ́ ń gbà wọ́n bí ọmọ ọmọ Yọkà tí wọ́n bí ọmọ náà lọ kọ́kọ́ kú. Kó tó wá di pé ìyàwó náà kú, tọkọ náà ti wá kú ṣe. Ẹ dákun kí wọ́n ní kí àṣeyọrí ìdàná gbogbo kan tí wọ́n ṣe yẹn.
2: Ẹ ṣe gan.
3: Obìnrin ò lè sọ pé òun ọkùnrin kílẹ̀mù ìkọ́lẹ́sì. Òfin obìnrin tó bá ń sọ pé ẹ gbà kan wọ́n bá ti yàlẹ̀. Òun náà ṣùgbọ́n ẹ fíìmù. Òun tara ẹ jẹ ní. Nígbà tí ò ti sì jù mọ́. Ó dà sí ìjù ń bẹ bá máa ló ń jẹ ọmọ máa bọ́ tàkà
0: kí ni.
2: Ẹ ṣe ìyá mi, ẹlòmíì náà tún ti wà ńbẹ̀ torí àsìkò. Ẹ ṣe gan, ẹ ṣe ẹ má bínú, ọjọ́ yẹn ti lọ
3: nìyẹn.
2: Ẹ ṣe. Ìyá wa ẹ̀ wọ́n tún
0: kí wọ́n tún gan.
3: Bẹ́ẹ̀ni dààmú láíláàrin.
0: Àmì òmí.
3: Ẹ ń túnlé onílé ṣe lágbára ọlọ́run ọlọ́run mójútó lè ti iná.
0: Àmì o.
3: Ẹ fèrè yìí jẹ̀kọ́.
2: Àmì.
3: Ẹ ń lígàn tí ẹlẹ́rìn ẹ̀yìn rèé láti lu làlákẹ́.
2: Ẹ káàbọ̀ sí ètò.
3: Ìyá mi bàbá mi, àwọn èèyàn ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ṣé rí gbogbo àwọn ọkùnrin àti obìnrin ní ìgbà àti àkókò wà fún ọlọ́run ò ní jẹ́ kígbà wọ́n fò wá.
0: Àmì o.
3: Ṣé ẹ̀rẹ́ ti sọ pé àti wá gbádùn kẹ tí ò dáa jù àkókò ẹ̀ ó fò. Ìdí ni pé gbogbo nǹkan láyé níwọ̀ntúnwọ̀nsì òun ni tí ẹ bá ti lè mọ́mí jù yọ́ọ́yọ́ lẹ́nu bẹ́ẹ̀ bá lè jẹun jù yọ́ọ́yọ́ lẹ́nu kò sí ohun tẹ́yẹ bá ṣe jù tí ò ní yọ́ lẹ́nu. Ṣé rí kéèyàn bá mọ ìdáwò dáadáa ó rẹ́ kí ìgbà tí ìtorí iṣẹ́ ni gbogbo nǹkan yìí bá dì lódìrọ̀mọ́ díẹ̀ díẹ̀ ni ṣe máa lọlẹ̀ o tó bá yé èyàn ni kò yé èyàn yàrí èyàn kí èyàn kì í sọ̀rọ̀ fún yẹn bí èyàn bá sọ̀rọ̀ fún yẹn ó lè ṣe ṣe kó má gbà bẹ́ẹ̀ ti ta ni máa ń lé mọ sílé wàláì bàbá ṣẹ́rí àyà yìí àyà ọkùnrin àtàrà àyà obìnrin wọ́n ṣòro kọjú dà ẹlòmíì ń bẹ inú àwọn obìnrin tí èyàn bá kàyà dá ó lè ṣe ni pé ogun ayé òun ọ̀run ni bọ̀tẹ́ ẹlòmíì ń bẹ tó jẹ́ pé tó bá lòpọ̀ ń ṣe ń mu jẹ tó bá dìgbà àsìkò tí wàhálà ẹ bá dé tí ọ̀tọ̀ kẹni tí ọ̀kàn tí ọ̀yẹ́kọ̀ kẹni that is why tó fi yẹ kí èyàn ó ṣe jẹ́jẹ́ ọkùnrin bá lọ gbé kẹ̀kẹ́ wá láyé níta tí ó kọ rẹ obìnrin o òfin rẹ bí òkú àrùn rẹ tí wàhálà ẹ bá dé
2: wọ́n ní
3: ẹnìkan tí ń jẹ kòkòrò búburú kúrú rẹ ò ní jẹ́ kó nílé òsùn wọ́n jọ máa rẹ ni o gbogbo ẹ̀ ni ọ̀ jẹ́ kí ìyàwó ni ọ̀ dákẹ́ tí ìyàwó ọkọ náà bá ń ṣe ẹ̀kẹ́ kọ̀yẹ́ kí ọkọ náà dákẹ́ gbogbo wa làwúlò fúnra wa torí ọjọ́ ọ̀rọ̀ alẹ́ wa ẹ̀nà bá ṣẹkù sí ọbẹ̀ ni máa ń jẹ́ torí kéèyàn ó lè jẹ wọn mọ́
2: ẹ ṣe adúpẹ́ ẹ jẹ́ àwọn orí facebook àwọn èèyàn ti fi nǹkan sílẹ̀ síbẹ̀ ọjọ́ yẹn dẹ̀ ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ń wo ọmọlára earcom ẹ ṣe fàwéyà mi ò gẹ́ẹ̀tì orúkọ yẹn dáadáa o kíkẹ́ lọmọ ògúndèjì yìí wọ́n ní it's better to stay in one's lane than sharing the petrol around ewo ló bí petrol because of virus out there. We women should not copy men because our body systems are not the same.
0: Benny.
2: Agnes Mobolaji, when best couple on radio, if husband is cheating, wife should not do the same. Women should value themselves. Raifu Tawakali to Abiodu, Mama Abiji Lato Shugweshe, Olanrewaju Funke Rashida, mi o fe kan tin won ko e.
0: Ka? O ka kini?
2: Wọ́n sọ tán
0: ẹni kọ́
2: náà tún ṣàgbọ̀ràn dù lábẹ́
0: kájọ́ àbíkíló ṣẹlẹ̀
2: ìbọ̀dá là ní àgbọ̀nrin ọkọ rẹ kí wọ́n mọ̀ pé àgbọ̀nrin
0: èmi ò láìkẹ́ ẹ má pọkàn mi lágbọ̀nrin o ẹkùn ní ọkọ mi o
2: ẹ kì í ṣàlà ní ẹkùn rárá oníṣìnà tún ní láìṣe ṣínà aláyọ̀ ṣìnà tuntun ti yín ṣe ogun sọta michael láyé ẹ tó bá tún kí mi
0: kí
2: náà sọ ntí máa fi ojú maybe Mr. Lani wants to answer his name Shina or Shina
0: kí ló tẹ sọ bẹ́yìn kò dá nà ó
2: olùgbàdé
0: olùgbẹ̀ngà
2: ẹ ṣe
0: mi ò fọ́kọ́ mi wọ́lẹ̀ o
2: ṣùgbẹ́ni ẹ ṣeun ọládòkun ayọ̀mídé ẹ ṣe ò láti olódó ń bàdàn bólúwùmí lámìdí wọ́n kí wa kú ètò ni wọ́n ní Mr. Alani àti àǹtí Abẹ̀kẹ́ ẹ̀kọ́ ńlá ni ẹ̀ ń kọ́ wa àwọn jẹ́nsí wa òkè ni ẹ̀ ń kọ́ àwọn jẹ́nsí wa kí ọlọ́run jẹ́ kí ó wúlò fún wọn
0: àmì
2: Lámìdí Adéwálé Latif ẹ̀ ṣe Sikiru Fọlọ́run sọ ẹ ṣeun Ìmáfojè Peter ẹ̀ ṣe Délé Ọ̀tẹ́náìkè ẹ̀ ṣe gan wọ́n ní àwọn nífẹ̀ẹ́ wa gan ẹ̀ ṣe ọlọ́run Olódùmarè yóò nífẹ̀ẹ́ yín àwa náà nífẹ̀ẹ́ yín gan
0: jù
2: Samuel Amọ̀wó àwọn náà ń kí wa ní Sikiru mú ìlú ẹ ṣe Ọlárin Mickey ọmọ ìbílẹ̀ láti Àpáta Gàǹgà ẹ ṣeun
0: ẹ ṣe
2: Rashida Àtadérìntàn ẹ ṣe Prophet Olúwadáre Ẹ̀rí Àdìmúlà ẹ ṣeun o a ṣe àmì sí àdúrà yẹn wọn ní orí wa ò ní burú
0: àmì
2: Olúfúnkẹ́ Olú Ṣẹ́gun Adé Fẹ́ǹwá ẹ ṣeun Ọlárun òkè aṣíwájú Fákúnlé Akíntọ́ba Olóyédé ẹ ṣe Ògúnṣọlá Ìwàpẹ̀lẹ́ Ọládèjì Kẹ́hìndé Sikiru Jimọ̀ Ọlárinwájú Funke Rashida wọn ni eré kọ́ ni ètò yìí o òótọ́ ọ̀rọ̀ ni ẹ̀ ń sọ wà láì ọ̀pọ̀lọpọ̀ yìí ò ní dàrú lẹ́yìn tí wọ́n bumi tán Ọláyinka Modúpẹ́ Abiodun wọn ni men I fear that gender bọ̀dá Àlàní oníṣìná orúkọ yín lóró yín ṣínà
0: mi ò fọ́kọ́ mi wọ́lẹ̀ o ẹ̀ mi ò fọ́kọ́ mi wọ́lẹ̀ o
2: wọ́n wá spẹ̀lẹ̀ ṣínà ṣínà
0: èmi
2: nìyẹn
0: o kò dá o
2: habidemi adita
0: ọkọ mi ò ṣerú èèyàn bẹẹ
2: o mo ti máàkì ojú wọn
0: ẹ má bínú
2: òsì wàhálà mi
0: ọkọ mi má bínú
2: ní yìí james ẹ ṣe mansura àtọmọlára fàṣọlá wọn ni in fact this is a very good topic ẹ ṣeun ogunṣọlá michael mọ́gbàgbé mo ní ká mọ̀ kíra mọ́ láyé
0: o ní
2: good afternoon Mr. Alani and Mrs. Abeke, may Almighty God be with you.
0: Amen.
2: Mr. Alani, why do you think you can do and undo? Is it because you are a man and you think you can be prejudiced, they play? You are a man, not a god.
0: Mm-hmm.
2: And for both of you, if you think you can spy on anyone, then get ready for HBP, hypertension.
0: Oh.
2: So for the woman to think she would pay her husband back, because when your concubine drive your truck, changing the gear, move on high speed with acceleration, then the crankshaft will later damage. So for the woman to pay, at least she should do it perfectly by adding every bill face then you have to do it all. Okay, Olayinka Modupe, want to pada wa? Only men. May God help we women. No, they are jealous. It is okay. It's where Neo. God bless the virtuous women. Neo, our labor over the children will not be in vain. In Jesus' name,
0: Ekweto.
2: That's your labor. Wala wongo wambe.
0: Apolapa wewe ya loba wada seto iloni. Awo yon kwe wagan lana. Tori ya lashemu wa. Tori pe wong ora ye. Lati ba wasoro lana. Eyo si ri pe leni tin ba si gbogbo won bere si ni ba wa so ari ogbon to dara ari
2: ko ninu o awon eyan tun pe o
0: ehe lo ta lo wa nbe o
4: e ka so
2: e
4: so e so ma e fi se so
2: mo ko yin lati bo mo
4: yes ade ni se lo so ro lati wo
2: e se
4: e ri nkan te mi ri npe ni pe kini ta fi so ba je nzi gan wi tori yo je nzi o se se ma pe se ti next year ni e ba wo lati obirin lati bi 40 lati bi 50 oni awon kan yen tin change opolopo nkan to de pare opolopo ri ba won ya won gan se police fa baba won
0: so
4: ki mi baba ki so dare ya baba o tin je ya ta blender ko fowo lo
2: ko
4: yen fu fowo so washing machine ko fowo fo gbogbo kan se wa
0: la ka ta
4: ki baba ku so so na
0: compound
4: opolopo na so wa pinu pe mi go ni gba anything mi ma ri ki se pe boya gbogbo kan ta n pe ni farada yen gan ko ni bibeli pe ni farada
0: o
4: ko to ba se dede to den je ya bi nkan eleba farada when he cheat me on she got to that opolopo lowo ko fi mo ile o fi mo ke lo so ani o ma san bo opolopo ya mi kan ni mi ya ko libo lati je akoko to mo fi san fun so je ka won kunrin na do better gbogbo mentality african men kan fe ya o fi ma se court marriage logun e o ma lo loyinbo gbogbo mentality african man ni african man ni ni o lo e won to ba se ni lu ni so je ka na se dede pelu ya won wa kai bi gbe ya bo lo se ko gangan ni ka jo ni se fine to ba de wọ́n ní tó bá forí kó mi dìde nínú kò bọ̀ ẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti kọ́ àìsàn kò gbóhùn ó ti fi kó ran ìyàwó tí àwọn kan tẹ́ ọ̀pọ̀lọpọ̀ rí ni àwọn reason rí tẹ́lómi ti make up mind ẹ̀ pé wọ́n ọkọ̀ ìdó olóòótọ́ ọkọ̀ ẹ̀kọ́bìnrin gbẹ̀san ọlọ́run fààyè
0: gbẹ̀san
4: kúkú yọ̀ǹda ọkùnrin bẹ́ẹ̀ tó bá ti mọ̀ pé rìn ẹ̀ ṣe déédé débi láti ṣe àkóbá fún ẹ kúkú yọ̀ǹde mi ò lè fara ilé yẹra
2: ẹ
0: ṣeun olúwa korederu fàyí baba leda láti dublin àwọn gan wọn fi àwọn ọrọ ránṣẹ àwọn àtẹjíṣẹ ọlọrọ tí wọn fi ránṣẹ tó jẹ voice note ó dẹ gùn rẹrẹrẹ torí pé bí ó sì ṣe fìkan ránṣẹ wọn tún ti fi kejì ránṣẹ àṣìráyè láti ẹ ti lè gbọ àmọ lánàá àwọn náà dá sí kinní ọhún pé ẹni tá a gbé wáyì ó ní agbára àmọ tóbìnrin tóun náà bá sọ pé òun fẹ gbẹ san kinní ebe gbọ báwọn èèyàn ṣe ń sọ pé kinní ọhún yóò lè díẹ o ẹ má jẹ ká wà dọ́nà bẹ ẹyin jẹnda ẹ kásán.
4: Ẹ̀kásán.
2: Yes, ma orúkọ yín.
4: Ẹ jọ tóbi Ọlọ́run. Ẹ wo ní sí ọkùnrin ká fẹ́ tí ò ní fẹ́ wá.
2: Ẹ kúrò níbi rédíò yín yẹn ká lè gbọ́ra wa dáadáa.
4: Wọ́n wá ní obìnrin yàlẹ̀. Ọ̀nà ìdàtòbìnrin ò fi ní yàlẹ̀. Olómi kankan ni ó ní olè láyà púpọ̀.
2: Ìṣèlú tó bù mí.
4: Tóbìnrin bá fọ́kọ́ mi bí àdáṣe wọn.
0: Ìyẹn lórí ọkọ mi máa ń mísì. Ẹ gbọ́ ẹ fẹ́ yàwó yín ẹ nífẹ̀ẹ́ ẹ̀yìn gbádùn ń ta ẹ̀ ń jayé ń ta ẹ wá fọmọbìnrin yẹn sílẹ̀ bí ìgbà tí ẹ kàn rajá sílé ìyẹn náà tún lé o tọ́ ẹ bá dẹ̀ gbọ́ pé ó ṣe bàbà sú pé ogúdé.
2: Ó jàre ó ń gbọ́.
5: Ọlọ́run jẹ́ bá jẹ́ àlàbá ni láti ojú
2: ọ̀nà.
0: Gbọ̀dá àlàbá ẹ pẹ̀lẹ́ sà.
5: Ẹ bí ẹ̀dá fún torí ọ̀nà kí ni dá ń ba ka gẹ̀ẹ́nẹ́.
0: Tọ́.
5: Torí mi ò rí ìkankan bẹ̀ kọjá pé tá a fẹ́ lọ bá ń bẹ ní ara ìyàwó wa tí wọ́n lọ́wọ́ dé dà nígbà kárún. ẹkọkùnrin bá dẹ̀ mú jẹ tó bá fi gbé obìnrin ilé ṣe kó mú jẹ yóò wọ́n máa di ìrúlé wọn.
0: ìrúlé wọn ìyá náà.
5: tóbi yẹ tóbi ní bá ṣe pé bóyá obìnrin bóyá yá ìyàwó rẹ ká àbúrò kíní kan wọn padà bẹ obìnrin náà ni. àmọ́ tí obìnrin yẹn bá dánmẹ́wò bọ́kùn ìbéèrè ilé wọn ti fi.
0: ẹ ṣàmọ̀ fi lé ìhalẹ̀ pé ilé wọn ta ló sọ fún yín pé wọ́n lọ ilé wọn. ọ̀pọ̀lọpọ̀ obìnrin mí gan tó yẹ pé nígbà tẹ bá lè kúrò gan lọ́nà ọ̀dọ̀ yín tán gan lọ́nà àbáyọ máa dé sọmọ ọlọ́mọ kí ló yẹ tá a máa sọ pé ilé yìí ilé yín ẹ wò ó.
2: ọmọ ìyá mi ó mọ̀ mi tán.
0: ẹ kú oríire ẹ pẹ̀lẹ́.
2: kí ni tẹ́wẹ̀ alaba
0: ni. ẹ wọ́n alẹ́ ó lọ lé yín ó lọ lé yín kí ló ṣẹlẹ̀ gan.
2: yẹn ni pé kínní.
0: ìyàlẹ̀ ẹ má fi ìyàlẹ̀ ẹ má fi yẹn máa alẹ̀ mọ́.
2: yàgò ìgbé ẹyọ kan yìí
0: kò tà mọ́ gan.
2: ká mọ̀ ń lọ lé
0: lónìí. ìyàlẹ̀ yẹn ó lọ lé yín yẹn kò tà mọ́ ẹ ló ta ló wà ń bẹ̀. ẹ ló jàre olúwa ṣe wọn ṣe.
6: mi ò mọ wàhálà tó bá àwọn ọkùnrin tó jẹ pé wọn mọ pé kì í tóbìnrin jọ ń bí ké wàhálà mọba àṣẹlẹ nínú ilé.
0: àbí
6: orí tán bá gbé wàhálà àwọn
0: wàhálà àwọn náà máa gbé wálé.
6: ó yẹ kẹ́ mọ báwọn ọkùnrin sọ̀rọ̀ ojú kòkòrò wọn ti pọ̀
0: jù. àwọn èèyàn wọn náà ló jókòó yìí.
6: ṣé wọn ì ní tẹ lọ́rùn ni.
0: tọ
6: wọ́n máa ní àbúdáwọn bá tó ní ẹnìkan lẹ́jẹ̀ àwọn ìkan bẹ̀ ní lẹ́jẹ̀ òjìrí náà àwọn náà dalérú làwọn náà wọ́n ní jókòó wọ́n ní ṣe nígbà tẹ̀sán wọ́n bá ń fọ́kọ tó ń níyàwó wọ́n ní ìdálé ẹni lẹ́ni bá di tòrò tán máa wáyé wọ́n máa dúró lẹ́gbẹ̀ẹ́
0: pọ̀
6: wọ́n máa gba owó iṣẹ́ tán ti gbé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà mi èmi ò fẹ́ lè tọ́kókò mi gan ni
2: wọ́n.
6: Àwọn
0: náà wọ́n lè dáhùn
2: o.
0: Gẹ́ndà wọn ni gẹ́ndà wọn náà wà bí o.
6: Kan
0: gbé ràdàràdà lẹ̀.
2: ẹ ṣe gan
6: ma
0: ẹ ṣe ojú òní tì yín.
2: ẹ ṣe
0: ọ̀dùnkún ma
2: yẹ kó
0: ẹ má bínú ma a ti ń lọ wọ́n ti ń lé wa
2: ẹ má bínú.
0: ẹ má bínú ma
2: wọ́n sá gbọ́n sá sọ
0: orísìírísìí
2: pé kìíní ọ̀ ẹ̀yìn
0: ibi ni àwọn ọ̀dẹ́ ti ní ọ̀sán yìí
2: gbogbogbò
0: làwọn a máa ń tẹnumọ̀ wípé ẹnikẹ́ni tó bá ṣe ìpa nínú ìgbéyàwó ojú ẹ̀ máa bó ọlọ́run ò fẹ́ràn rádàrádà téèyàn kan bá ti ń ṣe báyìí ẹ̀yin ẹ má ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ kí ọlọ́run ọba kó lè bá dúró ti ẹ̀yin kò yé yín pápá jùlọ àwọn agenda tiwa yìí tàwọn obìnrin ẹ má jẹ́ àṣẹ rádàrádà torí àwọn ọmọ wa kán mọ̀ sọ̀tàn bú fún àwọn ọmọ lọ́jọ́ ọ̀la àti wípé kọ́ ọlọ́run ọba kó lè bá dá wa láre lọ́nà tó dáa ẹ já máa ṣe dáadáa ṣe ra àwọn tí ò ṣe dáadáa ẹ̀yin fi wọ́n lẹ́ o ọlọ́run ọba lórí mẹ́jọ́ dá ó di chọ̀ lónìí àti fi chọ̀chọ̀ gùn lórí ètò kílarígbọ́ ti flat one tíjọ́ monday àtijọ́ tuesday ọ̀làlá àtọ̀tún láì tún ráǹfààní láti pàdé fọlákẹ́mi mighty àti gbẹ̀ngà ó yàtọ̀ lórí ètò tá a pè ní kílarígbọ́ títí wá di ọ̀sẹ̀ tí ń bọ̀ chiquito ti wà ń bí ó dẹ̀ tó ti dé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn ẹ̀ tó tún máa já sí ilé tí ẹ má yín kúrò níkànnì lágẹ̀ẹ́lú 96.7 fm òkè ìgajò ké o fọlá ṣadé àjàlá lórúkọ tèmi tí mò ń jẹ.
2: olúwa ṣínà aláyọ ogo èdè ọfọmọ àlẹsọfà lórúkọ tèmi ń jẹ alani ẹkùn ọkọ abẹkẹ.
0: ayọ̀ mi dí ọba dínà wà bí.
2: ó wà pẹ̀lú wa lónìí ó wá wò wá láti ilé ẹ̀kọ́ yóò ṣe ṣe láṣọ
0: náà ó ṣàṣeyọrí.

0: Badish Element on top of one phone call with Tori Mendem on Sunday. He said they don't confirm it. He said the victim don't die for one hospital. Way no far. Where they rush am go. He talk to say police don't start to they try arrest the suspect. We don't jackpa finally. He talk to say on the 16th of May, around the 10 minutes past 6 in the morning, now they hear one report for Ayetoro division. Say one Kunle Akinloche male, will be 36 years old. Now in then talk say he kill one Damilola Fagbemi, will be 31 years old. They say Damilola Fagbemi will be 31 years old. He use a broken bottle take a shuku Kunle, and when then they fight for Abato Bar. He first walk for bus stop Ayetoro Otta Nadia Ishele. The victim now in him then quick rush go one hospital. We no far from where then confirm it to say in don't die. As I hear what in Shelley, sharply, nine police people go there. As I they talk to her now, informate the carry and say, investigate don't start. The man, he don't die. Kunle don't die. Eh? Stubborn. Where they say, why did they talk to him girlfriend? He don't run away. Take life easy. If you go back, one go drink. If now one bottle, take him. Waka respect yourself for komoto oga. Even no need to go back. Buy him. Go house, sit down, cross leg, they drink and with your wife. Because plenty men now, they meet their death, untimely death, for where then they drink. May God Almighty protection me and you. Country family say, una good afternoon, Nachikito, they talk, make I read another story given, before me and LUP, Dolly P, go waka go up there. Will they come back? Let's touch your radio.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Isanra ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Kò sẹ́ni tó lúwa ò ní ṣeré fún ojú wa ló fẹ́ sí.
4: Ìyẹn fẹ́ni tó bá mọ ti ń sẹni o. Bí kábàlẹ̀ kọ́lé láyé, tálákùn ojú sikẹ́lẹ́bẹ̀ lọ tó sì nílé tẹ̀ lókè èèpẹ̀. Ẹ̀dá tó wọ́n bá rogún sí lọ́wọ́ tó jogún fàájì àti sekárí mi. Wọ́n má gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ẹ̀mọ̀ owó tí ń bá fàájì lọ òkèrè.
5: Oní tèmi, 1 million naira tó promise mi lánàá ń kọ.
6: Bèbí mi, mo ti dilẹ̀ fún ẹ. Ẹrù re.
4: Pẹ̀lú atọ́tọ́nu mi sí ọ. 1 million naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kíni wọ́n fẹ́ fi ṣe bàdé fóbìnrin? Àìlákàṣe ṣe ìgbésí ayé rẹ o.
6: Ìgbésí ayé ari mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
4: Orí rẹ pé o lóní mọ̀ràn gidi ni. Níbi táyé lajúdé tó ní kálukú ti ń ra éka éka ilẹ̀. Dáko kọ́lé iṣẹ́ àròyé kò sóúnjẹ lílù oúnjẹ wọn ni Bọ̀sún King. Tóró débẹ̀ tí fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dáko, fẹ́ fi kọ́lé iṣẹ́, fẹ́ fi sódò ẹja sìn kan sìn. Bẹ̀rẹ̀ látòrí plot 1,000 acre, 2,000 acre, 3,000 acre, 4,000 acre, 5,000 acre, 6,000 acre, 7,000 acre, 8,000 acre, 10,000 acre ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóní lujì lu lónílẹ̀ sí kárí ẹ̀wẹ̀ bọ́ọ̀lẹ̀ bótalẹ̀ bóralétalé kàn sí wọn ní Crispo Building Mobi Bus Store Odoana Pátá Ìbàdàn. Tẹlifóònù 0706281 7806 tàbí 0701036974 kàn sí Bọ̀sún King kò dọ́nílẹ̀ bọ́nílẹ̀ jaburata.
7: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
8: S-E-L-A-R-R-I-E.
7: Sálárì. Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
9: T-U-R-M-E-R-I-C turmeric.
7: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
10: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: Rẹmi àti Rẹmi Ọlọ́run ọba ni o.
1: Ọlọ́run ni lóde láyé wa
0: nílé wa. Rẹmi àti Rẹmi Ọlọ́run ọba ni o.
1: Àwa kọ́ Ọlọ́run ni lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan sí
0: àwa kọ́. Ọlọ́run ọba ni o.
1: Lóde láyé wa nílé wa nílé wa.
0: Rẹmi àti Rẹmi àwa kọ́. Ọlọ́run ni o.
1: Oyọ̀bẹ ojú ènìyàn
0: lójúrò ni wà á ti máa kun yọmọ
1: pa èèyàn rere là ń pè
0: inú ti ń ro mi
1: gbò mu gàrí mọ̀ sọ fún ọ mo ní ọ̀bọ ọlá
0: mo bá gàrí díẹ̀ tí mo mú kí n tó wá
1: ẹ̀pà tó rú sí gan ò péye ẹ̀
0: mo tún ti ń jẹ́ kó
1: kíni ó múra sí ni o ayé ti gbà sóró ẹ̀ ya gbé
0: ènìyàn rere là ń pè
1: ẹlẹ́dùnmọ́rẹ̀ báwọ̀ tẹ́ o
0: ẹni rere là ń pè ọláfá
1: ẹjagunmọ́lé
0: ọsẹ́ jósẹ́
1: ọsùn
0: mọ́mọ́ jósùn náà o.

0: ọmọ tuntun lálẹ́ dé ọrùn
1: dáke dáke
0: dáke dáke dáke
1: ẹ̀pà
0: ẹ̀pà mọ̀lẹ̀
1: ẹjọ́ sẹ ẹjọ́ jẹ́ tẹ̀wọ́gbà
0: ọ̀la ọ̀la wàlà kó àtà ilá bìbí láyé.

0: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
1: King of all peace, Evangelical Church Incorporated. Pe ogun odun. Hallelujah. Oh yes, let's celebrate God of Covenant at King of All Peace Church. Oniru iru ise iyanu ni Olorun tin lo iranse re. Prophet Chaplain FL Oladayo. Ewa ki ajo fi orin iyin mi owo Olorun pelu akori. Olorun majemu. The Covenant God. Ayeye ajodun yo bere pelu isoji. Monday 18th to Thursday 21st revival time 4:30 p.m. to 7 p.m. Friday 22nd vigil 11 p.m. to 4 a.m. Anniversary song service Sunday 24th of May. Yo, waye at King of All Peace Evangelical Church Auditorium Ministry. Prophet FL and Lady Evangelist Rachel Oladayo and other ministers of God. Song ministration, church choir, church auditorium address from Gbagi Wema or Bishop Philip Academy, Iwo Road, Ibadan. Board bike going to Molade Oriori Junction. Eotiri Ijo King of All Peace in Ibe. For more information, call 08062162620.
2: Ilé-iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bí iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùnún lẹ́mọ̀ rírà níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yìngì. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn. Ìlàlẹ̀ àmọ́ Inshallah.
3: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹ̀yin tẹ̀mí báwo ni o ṣe wà.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
8: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000 0807-112-4000.
8: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
11: S-E-L-A-R-R-I-E.
10: Sálárì. Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
12: T-U-R-M-E-R-I-C turmeric.
10: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
13: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: ara atolugbe ipinle oyo pe awon ba won se idaro awon
1: yo but
0: awon se igbese lori bi awon se tawon ara bi
1: enkan kan yes gomina wada jo
0: won raye ti won na
1: gbogbo awon ti a need won ni won ti ko de
0: ṣugbọn en ti abraham ti wa so nsin e je afi ile o
1: boya no bi abraham
0: o ni 2027
1: ni won ba ka
0: won ba ka o tun wa soro kan pe 2027 ara won ti o dibo na na jigbe
1: yo minus ni re mi
0: na pa na jigbe yi o
1: e sadisan ibo eyo kan de dapo tinu
0: oh
1: ibo eyo
0: ba dey repeat e minus
1: ni yen
0: ki se
1: kese addition ibo eyo kan
0: ta lo ko e ni minus addition to so yi ibo lo ti ka ibo lo ti ta lo ko e
1: awa kon gba ta nlo postmon to atalagada godo
0: ta o tun si pe o lo lewe ni yen re
1: me ba jide my brother mo ti kan awe ti
0: so lo primary school ni
1: mo ko lara awe ti mo lo seyin mo ti ko fun e o woruko
0: ti minus ki se addition
1: ko ki se jo
0: ba bi tun so
1: minus ni yen ki se addition oruko awon ti won jigbe yen
0: eh mo mo ki lo oruko ti ato ku eni minus an addition
1: Mr. Abayomi lati Dubney loko mi ni
0: didire
1: tori mi kawe Nigeria UK ni
0: wallahi
1: kawe
0: opodo ni wallahi
1: gbogbo enu sibiki mo pa eti eko
0: ifo lo ti kawe
1: Dubney mo ti kawe
0: Dubney ko si tin je Dubney
1: bi enu e so
0: to ba di jo mi Dubney L I N lo pare L I N Dubney
1: mo si waju boyo ko
0: si tin je Dubney
1: mo ti e si
0: waju
1: mi kawe be yen excursion mo lo se ni country yen
0: excursion ni
1: hello
0: hello jare e ka so
1: se dada lede
0: kan e ti wole ah
2: e ku to
1: sa re re lo ni
0: a olodun lo seto e
2: ah ma ka yin mo ni da bi ka mo sele
1: nibo
2: ko lo mo sanu wa oro orire yen lati jo na ti mo ti gbo okan mi oba le ibadan o
1: se bele ngbe ni
2: ibadan mo gbe sugbo okan mi oba le gorogun ma so wa ti ibadan
1: e fo kan ba le
0: iya
1: e fo kan ba le
0: iya nu sele
2: te mo ko ni ti bari san konjo si
1: ena leti
2: ni sele bayi ni si
0: bo lo se ko
1: bo bari se ko na
2: oni kini oni gba ti kini po matalika oni wo ri kankan oni ata bo o bi se mo pe bi o ba ti je pe ba ti awon na gbe o ni ya de to abu 2027 ni belo kan won ba nti so oni mo sanu wa o
0: oda ase aki
2: sanu wa o
0: oda ona sanu wa aki oga wa baba wa iyan wa Abdul Kabir
1: Jalaruru
0: baba Labujan baba Nigeria nkan ni ise mi yin remi mo ri atejise eyan wa Adenike Olowo Okere peace mama oni mo ti rerin yo mi loju
1: kilode
0: Olorun oni ya eyin mejeji ni didirin agba
1: okay ko wule so nti o so pe
0: de wule so straight ko fe kan so
1: ko mo pe so
0: eh ko fe so straight
1: ile eh o daddy atomo
0: ni
1: agba ni o
0: well done job guys
1: okay
0: kuku so pe ni agba ni wa ewo ni olorun ni se ni din agba
1: o ti bua already
0: o
1: tun wa yin a
0: file
1: kenda bro ma yin a
0: yo ya pe ati remi eku eto kenny obembe lo ko yen ranse si wa Abdul Kabir Jalaruru akiyin e ka son
1: baba be awa ti gba pe ibadan lo ti sodun odun ayo lo si
0: ibadan lo ti ma sodun
1: ibadan lo ti ma se
0: Jalaruru
2: hello eku eto
1: olorun ni nto
2: oruko temi ni ko gbe die se ni fide lati ri le lugo
1: se dada lede
2: o toro ni won so o toro na o toro ni pe o se ni le ni body won le bayo
0: se po toro ni
2: o toro ni o kin a ba je oji ugbe o e ba ti gbe ape lohun
1: kilade
2: bo se ri ni ye o raye ti be kuru koko
1: gomina pele oyo raye wa oraye wa
2: ati gomina
1: are orile ede raye wa
0: oda
1: e seun
0: boya ka so pe lero titi eni ni e
1: inu bi yin ni
0: oda bi boya bi nu ba n bi yan wa mo fi bi nu soro ni
1: tension won high
0: e ka san
1: o e pele
2: o
0: se da ki la so
2: mo ni e ku eto olohun mo si so re so yin
0: ami o ateyin na o
1: e pele mami
2: sa so pe je loruko jesus
0: ami o
1: Sanson lo ni mi Victoria.
3: Mi sun bi fashi ni se ri sin.
1: Okay. To si bigi koko lodo yin wa.
0: Olorun lo de, Olorun lo ni ori be. Koda bi voice ti wa.
1: O yen de po.
0: Kolorun fa wa na lowo, Kolorun fa wa na lowo bi yin kaye, kaye pariwo soro.
1: Bi gba daddy sese ku o de be. Ti e re.
3: Daddy o toro lo so.
1: Ah, wo ni an so to?
3: Ko ti e wa si be wo Olorun kankan mo.
0: Awon
3: olori wa o kan dari wa ni won o se yan gidi rara.
1: Ah.
3: E se awon to mu 2027.
1: Eh.
3: E o ti lo ba ya won odugba na bi won ni
1: digba. Ah, won odugba na lo
0: lagba na lo.
3: Ni beli ni ka ma se aniyan ola, ka se ti ola o se aniyan.
0: Ni ara e.
3: E gbogbo awon emi to n we. Bíbélì sì ni fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ.
0: Wọn
3: fẹ́ wa rárá, wọn kàn ń darí wa ni.
1: Wọn fẹ́ wa, ẹyin lẹ ń wo bẹ́ẹ̀.
3: Ẹ
1: dúró gbọ́ pẹ̀lú gbogbo tí bàbá wa lálọ́ọ̀dù àgbà wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ excellency Olúwaṣeyí ọmọ Mákindé. Ìtí wọn gbogbo tí ń kó bọ̀ ẹ dúró gbọ́.
3: Ẹ jẹ́ jíjìrì àdúrà ni ẹ jẹ́ máa gbà.
1: Ah, sunba ma. Ẹ
3: jíjìrì lo le ṣe, kò sí kan mi tó le ṣe o.
1: Sọ́ọ̀sì ọ̀dọ́ wa ò jẹ̀nà lé yìí. 21 days fasting and prayer la wà ń bá lọ báyìí.
3: Ṣé ṣe dédé ní gbàwẹ̀gbàwẹ̀gbà téèyàn bá gbàdúrà pẹ̀lú inú kan tó ka ọ̀rọ̀ Ọlọ́run tó gbàdúrà pẹ̀lú inú kan àdúrà rẹ̀ ó gbà.
1: Ẹ lè
3: máa. Ṣé gbogbo ẹ̀kọ́ láwẹ̀?
0: Ẹ ṣeun. Ẹ ṣe.
1: Bẹ́ẹ̀ni iná látún ṣe pé ẹnu iná látún fi yodi ẹnu iná látún máa fi bínú ẹnu ẹ máa gbàdúrà ẹ máa gbàdúrà ẹ máa gbàdúrà ṣé dáadáa lẹ dé.
4: Ẹ ká sùn sọ dáadáa mo dé o.
1: Ẹ kú àlọ́bọ̀
4: ẹ̀ lọ́wọ́ Ọlọ́run ẹ kú ṣe sọ ara ẹni dààmú o.
1: Àmì o Jésù.
4: Agbára Ọlọ́run wọn ní jí yín gbé Ọlọ́run bí àbẹ́sẹ̀dé ní Mákàtà ta.
1: Ṣé dáadáa ni sà.
4: Káṣà máa gba àdúrà sọlọ́run
1: kila ade baba
4: wọn lẹ ìjọba orílẹ̀ èèyàn kan ro kọlọrun ṣá gbà wá lóko kọlọrun gbà wá tọmọtọmọ kíláàbù ọlọrun kó dájú lórí wa
1: bàbá wòlíì
4: gbàgbára lọ àní lọjọ tó di ń pọ nù.
0: àmì o ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o
4: ìyẹn bá wọn lájú ìta pẹ́ńbẹ́ o.
0: Mr. Adewuyi Idowu lórí Facebook wọn ní wedon sa Abiola Akinwale Abosede won ni welcome on board both of you.
1: Aki Abiola yali yali fun atejise atawon in to tun fun wa wo lati je ka mo bi pe
0: yes. AK is well.
1: Mewa lonu aye.
0: Abiola yali yali.
1: Olorun.
0: Aki Anthony Bodurin. Be laki Solad of Toronto Baba Sultan. Aki Akins ati Stone Cold.
1: Olorun.
0: Awon mi Oluwa Tosin.
1: Oluwa
0: Aki Yemi. Samuel Amowo won ni eku eto Remi ati Remi Akande Oladapo won ni Remi ati Remi eku eto sa Soli Olugbile won ni eku eto lati seyin Oyo State Oluwa Seun Idowu won ni eku eto Remi ati Remi Mama T won ni eka bo sori eto Olorun adarapo mo yin sa
1: Ami
0: Abiola Akinwale Abosede won ni eko ni to tenugbo bi owo
1: Ami o
0: lase Edumare Ami o Abiola Aje Akinwale Abosede won ni ijoba kuraye looto o e ma je ki won ji yin gbe o solution ni o solution those politicians are very busy campaign all over the world okay Abiola Akinwale Abosede won ni yes egbe elege ti se gbaguda eyin le mo yan awo mo yan Abiola Akinwale Abosede won ni Remi square well done bakan na baba wa kan na be me yen
1: baba woli tolorun pe to je ipe nigba rorun King of Peace Church baba wa prophet FL Oladayo and Mrs. Rachel Oladayo baba dada ni baba yi ipe lati igba ti baba Samuel Olaiwola Pastor SO Folahan ojo ipe baba ti pe o tori pe Olorun lo sawari won baba e ko pale mo ojo ko layo lagbara Olorun oba mi Edumare baba wole prophet FN Oladayo ati mama wa Rachel Oladayo e ko pale mo ojo ko layo
0: lagbara Olorun
1: lagbara Olorun.
0: People should avoid being kidnapped into both actions and Akins lo so le.
1: Okay.
0: Our leaders. Won lo ti tumo si pe election ni won ba kiri and election is what we need now. Won ni ki election ko la de need now. Restructuring is what we can save Nigeria. God bless Nigeria. equate more wisdom mo se kaloyin bo mo kan yoruba won ni awon eyan kan won mo je kan je angbe no akins lati uk awon na ko ile iranse abena yali yali akiyin o tis well
1: o se o
0: aki antony bodunrin akeyin na hello
1: baba be mo gbe mi e mo dansi se da da lede o and I lo baba e da ko yin ati te fe da
0: si ijebu bere lo ma je yen tori ohun yen
1: olohun
0: ohun ijebu bere ni yen hello
5: emi ati emi
0: present you
1: e ka bo wa mi
5: e wo e ni baje lale ni pinyekin olohun ko saanu ni te mo pe yin ti won moju to ni e ri pa ati ibo si 2026 ga pa tin da ko 2027
1: ọmọlára
5: kèsì ọmọlára adé sọlá ni ó ní mójútó kọlọ́hún kó sàánú kó mọ̀jẹ̀ ká bọ́ owó wọ́n á gbàdúrà fún gbogbo àwọn tán wà núgbè kan lóò yọ wọn jáde o àwọn tán sì dẹ́mi wọn légbodò náà lóò rọ ìdílé wọn lójú
0: àníjẹ
5: ni wọn wà ní sírìn lágbára náà gbígbà mọ ẹ mọ rìn níbi wọn ti jí yín gbé o ẹ dákun ẹjọ
0: o torí pé o nífẹ̀ẹ́ mi àbí o love mi gan àbí sọ̀rọ̀ sí nǹkan tó sọ yẹn
1: síta ní sọ
0: tọmọ lára mi sọ
1: tọmọ lára
0: ẹ o nífẹ̀ẹ́ mi ní tó sọ yẹn
1: o yẹn wájú
0: o wọ̀n mi specially personally
1: yẹn ni ti ń gbàwẹ̀ lórí ẹ̀ gan
0: o bá mi sọ̀rọ̀ with passion
1: ewo ẹjọ tèkí santa ata
2: àbíbò
0: mo ti mọ̀ wípé wà á dá sí ata kankan
2: ẹni
0: tó máa ń tẹ́tí lẹ̀ gbọ́ nìyẹn pẹ̀lẹ́ alábòs
1: jẹ́ ọ sọ̀rọ̀
2: ẹ wọ pé tó bá gbèrò big man owó oúnjẹ dínkù nù
1: o rò pọ̀ sẹ́kù lé ni
2: owó oúnjẹ lára ó dínkù nù
0: wọn wà lè rí èmi wọn wà lè rí èmi gbé bẹ́ẹ̀ mi ṣe wà yìí
1: àmì owó ni gbẹ́rẹ́ kankan wà
2: yìí ọ náà lè jẹ́ kan gbé ọ sọ́rọ́ sí òsè òun wúlò fún wa lórí afẹ́fẹ́
0: káwá ní mi wúlò fẹ́ lórí afẹ́fẹ́ ńkọ́ káwá ní mi wúlò fẹ́ lórí afẹ́fẹ́ ńkọ́
2: wẹ máa wò pé ọmọ nìyàn ni ọ pé kọmọ gbé ọ
0: wàláì
2: pé tọ́ bá ti ẹ̀ pé ọkọ̀ sí tí wọ́n bì wọ́n ṣe wọ́n
0: kàn pé ìgélérà ni ìgélérà làwọ̀ yìí ìgélérà
2: ọkọ̀ sí tí wọ́n bẹ̀ ṣe wọ́n kàn pé kinní léwọ̀ náà lọ́wọ́ ni pé bó o ṣe tó yìí tó bá dúró wájú èèyàn.
0: Atakankan torí pé o máa ti rí mi tipẹ́ máa ni mo máa ti jò gan Nàìjíríà yìí mọ̀ lágbára mi ma to bẹyẹ mọ
2: ẹyọ lóòó ná bóyá torí ẹ ni bàbá tinubu ò ṣe ṣàánú irú àwa
0: yìí
2: torí wọn wò pé irú big man yóò ní irú big man
0: ẹlẹsìn o mọ tó ń sọ ọgbẹni tó o ti rí mi tipẹ ló fà kí lórúkọ ẹ gan ọmọ ìyá àfẹ gan wò mí sí pé ikùn ti lọlẹ lóòótọ o
2: ọmọ
0: sí ọmọ sẹrù lẹ
2: o ti yé gbogbo wọn ikùn ti lọlẹ àwọn tá ìwé náà ń gbọ so orí facebook náà ti ń wú ọ
1: wọn ti marú ẹ ní ọjẹ
2: so kò ní bàjẹ́ bọ̀dá mo kí ní ẹkú ètò sá
1: ó jàre atakankan ojú ò ní tí ò
2: amínà a kò palẹ̀ mọ ọdún ọdún ayọ̀lá ṣe
0: àmì o àmì o
2: ní bàjẹ́ èmi ti promise àgbẹ̀ràn wa àfẹ̀ràn wa fún yín ní ọjọ́ inú àfà wa kọ́ o a dín ẹran wa.
0: Fún ta ni.
2: Lọ́jọ́ Wednesday lórí ètò.
0: O tún wá mọ̀ pé ọjọ́ ọdún ilé yẹn àwa tún máa wà lórí ètò.
1: Àwa mi lórí ètò.
2: O náà mò ń sọ. Mo ṣe ń sọ bẹ́ẹ̀. Àbí tí mò ń wí òye
0: ọjọ́. O sóríire.
1: O ti yé mi. O lọ̀rọ̀ iye bọ̀rọ̀.
2: Bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn.
0: Ẹran dídín yẹn tó máa ṣe dáadáa bí.
1: Rárá.
0: O sóríire.
2: Ẹ dandan ni bọ́dá Adé ti fẹ́ràn fíìmì.
1: O ti parí.
0: A ṣe rè.
1: O ti parí.
2: Bó ṣe wà
0: nìyẹn. Wọ́n wá tètè gbèdé ká tó parí ètò ni o.
2: Àbí
0: kátẹ̀ tó bẹ̀rẹ̀ ètò gan.
2: Lágbọ̀rọ̀ náà ló ṣe ń rọrùn.
1: Ìbání ọmọ kọ́ ọmọ jíbọ̀ lago márùn-ún ni.
0: Kí ìyá àbẹ̀jẹ̀ ẹlẹ́gùsí Alhaji Akahun náà sẹ́ẹ̀dì tiwọn náà pẹ̀lú ẹ̀.
2: Ọjọ́ wọn gan ọjọ́ kejì ọdún làwọn láwọn ó pàṣẹ mo ṣe kú lọ́dọ̀ wọn sì.
0: Aláwọ̀ akpa kò sí wàhálà.
2: Tó o kò jẹ́ bó ṣe jẹ́ o ẹgbẹ́ tó ṣe rí ti ṣe ń bá lọ. Àwọn ìjọba wa èmi ò lérò wípé bóyá wọ́n rí ti wa rò. Torí yóò bá máa ní àtòkèrè lólójú jíjìn sí mẹ́kún sí. Nígbà tí àwọn kinní tó ti ń wà ní àyíká wa tó ti dé Kwara àbí tó ló yẹ kí wọ́n ti mójútó kò ń ṣe nǹkan tá a fẹ́ kò ń ṣe nǹkan tá a nílò lọ́dọ̀ wa náà fún wa kò ń ṣe ọ̀rọ̀ wípé a bá yín kẹ́dùn a bá yín dárò.
0: Atakankan ilé àfikún nǹkan tó tiẹ̀ wá ń sọ yẹn tí mo tiẹ̀ rò tó ń sọ́sọ́kàn mi ń sìn ìjọba orílẹ̀-èdè yìí lábẹ́ ààrẹ Muhammadu Buhari wọ́n ń sọ̀rọ̀ kan bí gbà pé àwọn aṣàtìlẹ́yìn atakan gómìnà ìpínlẹ̀ sọ mìíràn gbé atakọ̀kan ìwò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ náà àwọn náà sọ wípé àwọn ṣe tán àwọn ó ṣèwádìí wọn ó ṣiṣẹ́ lórí ẹ̀ rẹmi mo ní rẹmi atakọ̀kan ṣé nísìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ló tó yẹ kán máa wá solution ni àbí kán ti dènà rẹ̀ kí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀.
6: ṣebí tí mò ń sọ náà ni ní nàìjíríà wa tá a wà yìí lápá bí àwọn òfin dó là nǹkan kí nǹkan tó ṣẹlẹ̀ àbí ẹjọ́ nítorí ọlọ́run nígbà tí olè bá jẹ alè tán bí kan ìgbà náà láwà máa pariwo á wà wọn rí á ṣe ṣó ìyẹn gọ á dúró tó sì.
1: ó tiẹ̀ jẹ́ pé bàbá wa lódòdẹ wọ́n ti ṣètò bàbá wa tinubu.
6: a mọ̀ pé wọ́n ń gbìyànjú àwọn ọmọ ń gbìyànjú àbí ṣùgbọ́n àdìkà má máa sọ wípé ìgbà tí nǹkan bá ṣe wá
1: tán láàmà bára wa kẹ́dùn
6: bára wa sọ pé á ṣù wá wà nǹkan ṣe sí
1: àbí
6: kí là ń ṣe kó tó dìgbà yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ náà
0: irú
6: èmi èmi ò sọ pé kán má polongo òṣèlú wọn òwe yorùbá ní àtòkèrè lé lójijì sí mọ ẹfun sùn ṣùgbọn síbẹsíbẹ wọn gbúdọ bọ bá ṣe ń ṣe ìyẹn kán má fi ìdùnnú lẹ torí ẹni tó bá fẹ ṣe nǹkan tó bá ní nǹkan tó fẹ ṣe òun ṣe ìgbà tí nǹkan ẹ bá dé ni a tó máa ṣe á sì máa wò látọ̀kan òun ni ọ̀rọ̀ pé wọ́n ń polongo òṣèlú àbí pé kinní ìyẹn ò ní ìtumọ̀ ṣùgbọ́n wípé kí wọ́n ṣe kán má yọ ti aráàlú lẹ̀ òun ni kókó ẹ kó ètò
0: ìfà. ẹ ṣeun bí wọ́n ṣe ń gbaradì fún ètò ìdìbò bẹ́ẹ̀ náà nìkan máa gbaradì fún aráàlú.
1: yóò bá ní àtòkèrè lẹ́lẹ́kún jínjìn
0: tí wọ́n jínjìn tí wọ́n kún sùn bẹ́ẹ̀ ni.
1: ẹ dákun o abẹ́yìn o gbogbo ibi tí ìkàwọ́ ni bá dé ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ gómìnà àtàwọn aláṣẹ ẹ bá wà táwọn jí.
0: ẹ̀lọ́
1: bàbá.
7: kò ní bàjẹ́ fún
0: yìí o. àníyàn àtẹ̀yìn náà.
7: ìlànà sọ ní látọ̀ yọ. akin
0: o.
7: a wà àwọn ìjọba wa. wọ́n bá wa jábì sọ́wọ́ ìtàbò rẹ̀ kán jọ kán sànùà ẹ mọ̀ ọ́n kí ó tó àgbò yóò fi lójútùú tèbí káríkà náà gbé tí ẹ pé tí wọ́n bá gbára wọn ẹ pé mọ́ mójútó kíákíá ẹ wá mọ́ àní ká mọ̀ sàgbà àdúrà là mọ̀ ṣe àní.
1: àdúgbà
0: ẹ jẹ́ kí a mọ̀ ìgbìyànjú àti mọ̀ múra àti mọ̀ lọ wẹ́lẹ́wẹ́lẹ́ torí kò lè dùn kó pọ̀.
1: so kilo bi oge
0: kilo bi oge
1: ọbẹ tó bá sì dùn ó nípa àti pín.
0: kó dẹ̀ dùn kó pọ̀ kó pẹ́ ọlọ́run
1: ló
0: ń fún ni ṣe. lórí ètò ṣọ́wọ́nyá fún ti ọ̀sán ni ohun tí a rí gbé wá ta rí jọ pé kẹlú rèé ṣẹ́rí àtijọba àpapọ̀
1: àtàràlù
0: àtijọba ìpínlẹ̀
1: àtàràlù
0: àtijọba ìbílẹ̀ gbogbo wa ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta náà níṣẹ́ wà lọ́wọ́
1: ẹ̀ wá jẹ́ kó di mímọ̀ fún ìjọba ò lè dá sí rẹ̀
0: ó dẹ̀ wà lọ́wọ́ aráàlú bákan náà
1: tẹ́ ẹ bá ti ń kíyèsí pé àjèjì tẹ́ ẹ rírí ẹni tẹ́ ẹ mà ọwọ́ àdúgbò ẹ má dákẹ́ o
0: ẹ má dákẹ́ o
1: ẹ má wòran o
0: àsìkò téèyàn dákẹ́ kọ́ ẹ lọ́ọ̀yà ẹni rẹ̀ ẹ challenge ẹ mọ̀lẹ́ tí ẹ tálẹ̀ bèrè tálẹ̀ ń wá
1: ńbọlẹ̀ ńbọrí léyìí
0: ẹ bèrè lọ́wọ́ anybody
1: kì í ṣẹ̀ṣẹ̀kẹsẹ̀ náà ni ọ máa pàṣẹ fún
0: rẹmi àwọn ìjọ ọlọ́run káàkiri ìjọ ńlá ńlá ńlá tẹ́rọ lè mọ́ pọ̀ tán ṣèṣòru ìsọjí ìsìnrọ̀lẹ́ kò sí tó tí pọ̀jù fún wọn láti wá ikọ̀ àmọ̀tẹ́kùn méjì mẹ́ta mẹ́rin márùn kán jọ wà lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì láti bá wọn jọ ṣèṣin papọ̀ bí ìṣọ́ òru
1: máa mọ́nítọ̀ tí ń lọ tí ń bọ̀
0: kọ́ wà níwájú chọ́ọ̀chì kẹgbẹ́ àárín àti ẹ̀yìn chọ́ọ̀chì
1: bẹ́ẹ̀ ni o
0: bákan náà láwọn ilé láwọn mọ́ṣáláṣí yẹn náà
1: ọlọ́run
0: ká wà náà ká jẹ́ ojúlá alákànfí sọ́rí ẹ̀jọ́
1: lórí ilẹ̀ àdúà àti ẹwà ní gbàgede
0: ẹjọ́ torí ọlọ́run ṣe mọ̀ pé inú chọ́ọ̀chì á díjú
1: ọlọ́run
0: ọyẹ díjú yín ẹ̀ka méjì sókè ẹgbọ́ méjì sókè
1: ibi
0: a ti díjú ẹ dákun tó ọlọ́run bíbí náà dẹ̀ sọ rẹ̀ mí lára àwọn ènìyàn mi ènìyàn ká èèyàn bí gan lè darapọ̀ mọ́ èèyàn tó wà ní chọ́ọ̀chì tán kó lóun wá gbàdúrà chọ́ọ̀chì èèyàn bí lè wá kí inú chọ́ọ̀chì kó lóun wá gbàdúrà wá kí inú mọ́ṣáláṣí.
1: ebo náà ò múra bí yín ni yóò sì mú
0: tẹ́sán kájẹ́ security ara wa gbogbo ẹ̀ náà kò láṣẹ fi mọ́ dá ìjọba náà
1: ẹ wá jẹ́ kó yẹ ní gbogbo àdúgbò tẹ wà ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ wà ní ṣọ̀kan community tó bá wà ní òfẹ́ ní ṣọ̀kan ẹ rí wípé wọn ò ní fi tọlọ́dẹ ṣe.
0: sẹ́rí rẹmi in addition sẹ́rí àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wa náà láwọn òkè ogun I think àsìkò rere tó yẹ kí ìjọba náà dìde báyìí kí gbogbo ẹ̀ṣọ́ aláàbò kan wà ní gbogbo iléèwé pátá báyìí
1: tààrọ̀ tọ̀ sí
0: tálẹ́ pàápàá láwọn iléèwé gbogbo lókè ogun kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ náà iléeṣẹ́
8: aladani tawon na ba lolopa tan ni ko amotekun lenu gate won ko poju tawon ti won sise night shifting lawon ile ise nla nla tan ma fa awon olopa awon ko amotekun na senu ona won na ko ti le wo fa awon ton se night yen
1: ko ti le ti
8: e dakun tori olohun
1: e ja gbara mu
8: e ja kiesara ka sora ka laju wa ka kiesara e dakun
1: e ka jigiri o
8: won ni jiwa gbe o
1: a ni bowo
8: a ni bowo o lagbara olohun abọ olohun daju lori wa o
1: agbara olohun tori pe yo ba isokan be ife nbe edakun ni bi kibi te ba wa eja lo fe funra wa lagbaja ni mu lo tamado ni mu lo kokan
8: mi ke sara le mi ke se bi mi
1: e ma pe yo pada gulo fun yin o
8: beni
1: eja lo fe dele o
8: eja lo fe eje ka ma lo losin ni ka pada ni osun ola lagbara olohun gba ta tun mu tuntun fun ni wa ta tun jo pe kelu awon oni ku eyin oni ku a jo fa iku degbera wa lati damu ko ni sele si yin ko ni sele si awa na Kenneth Igbeje Kebugi lolotu eto yi tun de Olawuwo ni olotu agba bakan na ko to di pe a lo eje ka fi asiko ki omo lojo ibi omo lojo ibi iba omo lojo ibi gangan
1: congratulations
8: to sojo bi le ni
1: congratulations
8: tala ni ta n soro npa e olanre waju
1: wow
8: alara pe
1: wow okiki male
8: alore
1: abowo bi eni bomi alomi ninu kete
8: abore
1: wow
9: Tosu mi da won ton ton bi
10: alabi
9: ba se kori oni tumo
8: ayeni ti an so yi olojo bi eniyan lari waju alara pe o gogan ni aburo eyan wa DJ Gavop aburo Gavop ni
1: o so po don laye
8: o lari waju alara pe happy birthday to you long life and prosperity eyan wa padi wa dolly p dolapo
1: lonkie
8: remi ati remi kie lori afefe
1: abimbola mokio
8: long life and prosperity
1: tejumola mokio abisola mokio beni oyinda mola mokio roda onida mendi loko
8: mokio
1: tejumola okaloma odidi ama ni won ojo ni chiyin lagbara olohun oba
8: mama wa fashoro akiyin eleko lolere mama victoria ogunbi mama salem ni wuwu ti eni damu laye iyan wa DJ kilorukele DJ ko
1: iyawa Victoria Ogunbi e pe fun wa
8: ami o
1: aburo ni sele
8: iya niyan
1: e jeun omo
8: ami o
1: e ni farapa sele bi oni sele
8: se olorun a fi iso re ati abo re olorun dabo yin
1: e ko ajo adua
8: agbara
1: owo olodumare oni ku la
8: ni koju ku e ku wa
1: jesu oluwa wa
8: ami o
1: iya lo ri record mama nlo
8: baba wa evangelist kayode oyebode oju oluwa won le ma gbo wa won le ma kan si wa
1: baba benu
8: baba niye
1: baba
8: oju oluwa
1: iro oluwa
8: owo mi lagbara olohun a pa le losun ola seun aribi ko lati de to ko royin de omo ya fe nbe mi do lapo lajo si remi adesina big man presenter lorukomi o
1: dabo

0: Ayelu FM 96.7. Ejago.
1: Ekurole. Ìròyìn kàgbà ńlá ayé ló ń dé sí ti ìgbọ́yìn láti kàn ní Lágelo 96.7 FM. Òkè gàjòkè lè ta kalẹ̀ sílé funfun Bọ́láwó Fẹ́lẹ́lẹ̀ nínú Ìbàdàn. Ṣeun. Ààrẹ Bíkọ́lá lórúkọ mi ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ilẹ̀ Nàìjíríà pẹ̀lú orílẹ̀-èdè ti United Arab Emirates sọ okùn ètò ààbò lè dayin lẹ́ka ojú omi lẹ́bàá ti ilẹ̀ ti Guinea. Ààrẹ Ànánlẹ̀ yìí Atiku Abubakar bẹnu àtẹ́ lu ìṣèjọba Bola Ahmed Tinubu látàrí ètò ààbò tó ń ṣòjòjò bẹ́ẹ̀ ló ṣàlàyé pé ẹ̀ka adarí nílẹ̀ yìí ló ti ṣubú lulẹ̀. Orílẹ̀-èdè Togo fún àwọn ilẹ̀ adúláwọ̀ láǹfààní ìwọlé láì lo ìwé ìrìnà. Akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Chelsea nígbà kan rí Maresca ti gba àdéhùn pẹ̀lú ikọ̀ Manchester City. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kúnrẹ́rẹ́. Ilẹ̀ Nàìjíríà àti ilẹ̀ United Arab Emirates ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé ilẹ̀ méjèèjì ló ti sókun ètò ààbò lè dayin lẹ́ka tó ojú omi láti jẹ́ kí ojú òpópónà ti ń bẹ lẹ́bàá ti ilẹ̀ ti Guinea kí ó ní ààbò tó dájú. Ẹni tí í ṣe ọ̀gá àgbà lẹ́ka ilé iṣẹ́ torí sí ojú omi ńlẹ̀ yìí ọ̀gágun ìdí Abbas ló ṣàlàyé ọ̀rọ̀ náà níbi ìpàdé alágbára. Eléyìí tí wọ́n ní ẹni tó jẹ́ aṣojú ilẹ̀ ti United Arab Emirates ilẹ̀ Nàìjíríà ìyún Salem Asamasi tó ṣe àbẹ̀wò sí. Nígbà tí Abbas ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún nípasẹ̀ tó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ láti jẹ́ kí ẹ̀ka ti ojú omi ìrìnà kí ó le dandan. Ibẹ̀ ló ti pàbí yábìdún ọ̀rọ̀ ọ̀hún wípé àwọn ẹ̀ka náà ni wọ́n lo ìgbésẹ̀ kọ́mọ́ńkẹ́ àti àwọn ẹ̀rọ ìgbàlódé láti jẹ́ kí wọ́n rí sí àwọn kùdìẹ̀kudiẹ tó wà lẹ́ka ètò ààbò ní ojú òpó ti orí omi lọ́hùn-ún. Inú ìṣípayé àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn ìwà ọ̀daràn ti ń bẹ lórí omi, ìwà jíjí epo gbé àti ìwà míì tó farapa àti ó sì jẹ́ ìwà pálapàla. Eléyìí tó lè dúnkokò mọ́ ìgbáyégbádùn ìbáṣepọ̀ ẹ̀ka àgbáńlá yé. Inú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí ó jẹ́ aṣojú ilẹ̀ ti United Arab Emirates sílẹ̀ yìí ìní ó gbóríyìn fún ẹ̀ka iléeṣẹ́ ọmọ ológun torí omi ilẹ̀ Nàìjíríà fún bí wọ́n ṣe ń fi gbogbo ìgbà sokun ètò ààbò lè pẹ̀lú àwọn tó mú létí wọ́n. Ẹ̀ka iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ Nàìjíríà olúùlú wọn ti ń bẹ̀ ńlẹ̀ ìlú Àbújá ló ti ṣàlàyé báyìí wípé iléeṣẹ́ ọmọ ológun nílẹ̀ yìí pẹ̀lú ìbáṣepọ̀ ẹ̀ka ti ìpàṣẹ iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà nílẹ̀ Adúláwọ̀ ló ti ṣe kópa àwọn tó jẹ́ alákatakítí agbésùnmọ̀mí bí ogún. Eléyìí ti ìgbésẹ̀ rẹ̀ wáyé nínú ìkọlù alágbára tí wọ́n ní iléeṣẹ́ ọmọ ológun ṣe lápá ti ìwọ̀ oòrùn àríwá nílẹ̀ yìí. Ẹ̀ka iléeṣẹ́ ọmọ ológun ni wọ́n ní wọ́n gbé ìgbésẹ̀ náà. Ìkọlù alágbára ọ̀hún ló sì wáyé lágbègbè ti Mètèlè ní ìpínlẹ̀ ti Bọ̀nà lẹ́yìn tí wọ́n tẹ̀lé àwọn ìròyìn ọ̀tẹlẹ̀múyẹ́ kan. Eléyìí tí wọ́n fi kẹ́ẹ́fín apá ibi tí àwọn agbésùnmọ̀mí ọ̀hún gan wà ní ẹkùn náà. Inú àtẹ̀jáde ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ka tó ń rí sí ètò ìròyìn iléeṣẹ́ ọmọ ológun ọ̀gágun Samaila Uba ló ṣàlàyé pé iléeṣẹ́ ọmọ ológun ló gbé ìgbésẹ̀ kan mọ́ńkẹ́ ọ̀hún tí wọ́n ti ṣe ìkọlù alágbára sí àwọn agbésùnmọ̀mí náà láti jẹ́ kí wọ́n gé ìyá apá wọn àti wípé kán má sì níbi kankan tí wọ́n sá sí nílẹ̀ yìí. Uba ni ó tún tẹnu mọ́ ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ń ṣàlàyé wípé ìdúnkokò àwọn agbésùnmọ̀mí ńlẹ̀ yìí eléyìí tí ó sì ń ṣe àkóbá ńlá fún bí ilẹ̀ Nàìjíríà yóò ṣe dúró lórí ẹsẹ̀ rẹ̀. Ìní àwọn ò ní gbà láàyè tó sì jẹ́ wípé kò síbì kankan tí àwọn agbésùnmọ̀mí ọ̀hún tí wọ́n lè sápamọ́ sí táwọn ò ní fi wọn lápè jáde nílẹ̀ Nàìjíríà. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ ní ilẹ̀ Nàìjíríà Atiku Abubakar ló ti bẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìjínigbé lè tó wáyé sí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ nílùú ti Ògbómọ̀ṣọ́ ti ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìṣẹ̀lẹ̀ ti ìpànìyàn àwọn èèyàn tí ó jẹ́ olùgbé ní ìpínlẹ̀ ti Katsina to ti salaye wipe e ka dari gan ile Nigeria en lo ti subulile labe isakoso are tin be loroye eyan Bola Ahmed Tinubu inu atejade to tebo ta loni ode ye eni ti o je olu badamoran pataki lori e ka eto royin ati ibara lu soro Frank Shaibu en lo salaye oro ti Atiku so nigba to nkedun pelu awon eyan ti won lugbade isele la bina papa awon oluko ti won ni awon agbesumo mi na ni won ti gba emi lenu won lakoko ti won ju won gbe nilo ti ogbomoso be lo la gogo ikilo fun eka eto abo ye ka orilede yi wipe igbesi ohun gan en lo tin se afihan wipe nkan o senu re leka eto abo ye ka ile Nigeria eni to ti fi igba kan ri je igba keja re na ni o wipe gbamogbamo ikolu ti nwa sawon ile eko ati agbegbe ti o wa ni tibutoro ile Nigeria en lo ti fi oju han pelu soju sara wipe ile ye gan lo wa ninu ko ba ole Atiku ni o wa bere sini tako to ibere wipe igbesi ohun ni awon to wa lakata ijoba ni won gbe igbese le ti o ye be lo si ranse wipe be lo si salaye wipe igbese ki a ma fi bani kadun ranse lai gbe igbese to to ati le to ye iyun gan lo je ki nkan ma peme nile Nigeria ani to ti fi igba kan ri je are nle ye Goodluck Jonathan ati ani to je adari eka eto ijoba si ijoba apapo omo oba Latif Fagbemi to si je agbejoro agba ni won ti bi ile ejo giga ti nbe nilu Abuja lati da igbejo kanu eleyi ti o nda Jonathan lowo ko lati ma lanfa ni ati dije dupo sipo are lodun 2027 onidajo Peter Livu ni lo ti wa mu ojo 24 osu karun fun akoko eleyi ti igbejo won yo bale ti yo si ni se pelu ki eni to njejo ati eni ti o pe ejo ki won ko awon iwe ati oro to ni se pelu ipejo wa bota bombo agbejoro kan to fi ilu Abuja se bujoko John Mary Jide Obi ni o nsalaye to si n salaye fun onidajo won lati ma de na penu nipase igbejo na inu alaye oro to ti ko se siwaju Jide Obi ni o salaye wipe ki ile ejo ko wa ona lati se ojutu si igbesi alakale ofin ti abala akoko ikeji iketa ati abala ti iketa dini ogojo nibamu pelu iwe ofin ti odun 1999 boya eni to pe ejo ohun labe alakale ofin se lanfani ati ori ofe lati dije fun ipo are nle Nigeria lodun 2027 eni ti o je olupa ijo na ina salaye wipe are ana nile Nigeria Goodluck Jonathan lo ti lo saa re tan gege bi alakale ofin bo ti je wipe ohun lo pari saa ti eni ti o je olobe iyun are ana Umar Yaradua ko to wa di wipe ohun na tun lo saa mi ni asiko to ja wi olubori inu eto idibo lodun 2011 lakoko ti o mun salaye eni ti o je agbejoro fun Jonathan iyun Chris Uche to si je agbejoro agba nle ye lo salaye wipe won pa igbejo ohun larada ti won si koju e le ejo wipe o lanfani lati dije dupo ni asiko eto idibo lodun 2027 be lo salaye wipe ki won je ki eni ti o pe ejo ohun ko tun san owo eleyi ti se egbelegbe lona a dota naira yun 50 million naira iroyin lati ile okere lohun ijoba ti orilede Togo ni won ti kede bayi wipe ti butoro ile adulawo ni won lanfa ni ati wo orilede na lai lo igbese mimu iwe irina dani fun asiko perete inu kede ile to waye loni ode ye ninu oro ti eni ti o je eka ti oro to ni se pelu eka eto abo ni orilede ohun to salaye lori ate ti x nbe lo ti npa biya bidun wipe ile adulawo awon eyan tin gbe nu e to si je omo ile adulawo ti won si ni iwe irina orilede won lowo ni won lanfani lati wo ile ti togo lai lo iwe irina fun bi 30 odun gbako ewe e ka le ise ohun ni won tun salaye wipe igbesi ohun ni won gbe lati je ki ibasepo to gunmo ko wa laarin awon orilede ti nbe nile adulawo ijoba orilede ohun ko sa ise afomo re wipe awon to je arin ajo ni yo lanfani ati pari awon igbese toto lori ati alakale ti joba ni wakati merin leni ogun ko to di wipe won te ko leti ki won ba je lanfani ati gba iwe ti o je ki won rin fun akoko perete na labala ti are daraya eni ti o je akoni mo gbangba kan ri fun ipo agbabolu ti Chelsea Enzo Maresca ni iroyin ti fidi e mule baye pe dabi igba to ti fori oko osodurun pelu ipo agbabolu ti Manchester City lati je eni ti o gba iko lati je eni ti o gba ise gege bi akoni mo gba fun ipo agbabolu na ni bamu pelu iroyin Maresca ni won ni o je enikan to nleke nu awon ti won wo loju lebelebe gege bi eni ti yo gba ipo lowo Pep Guardiola indu alaye oro won eleyi ti won fi lede pelu alaye wipe igbese ti olodun meta ni won pe yamo re sile ewe ko ti si oro kankan to je eleyi to fidi e mule lati odo ipo agbabolu ti Manchester City tabi eni ti o je akoni mo gbo won gan Maresca ni won ni olaponja inu ise ti ikoni mo gba pẹ̀lú àwọn ọgbọ́n àtinúdá eléyìí tí wọ́n ní ó ń lò tó sì jẹ́ kí ó wà lókè téńté tábìlì inú àwọn tọmọṣẹ́ ọ̀hún dọ́ba lákàtà ti eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yíwọ̀n gan ló jẹ́ kí ikọ̀ ti Manchester City kí wọ́n máa wò ó gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣiṣẹ́ tí ó sì tayọ̀ tí ó sì fìtàn balẹ̀ nínú ìdíje tilẹ̀ gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Manchester City tí ó gbapò lọ́wọ́ ọ̀jìnì akọ́nimọ̀ọ́gbá ni Yohan Guardiola lẹ́yìn tó ti lo ọ̀pọ̀lọpọ̀ ọdún àti ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà. Kí n tó parí ìròyìn yìí ẹgbẹ́ àwọn kókó tó ṣúyọ nínú ẹ̀ lẹ́ẹ̀kan sí ilẹ̀ Nàìjíríà pẹ̀lú orílẹ̀-èdè ti United Arab Emirates so okun ètò ààbò lè dán lẹ́ka ojú omi lẹ́bàá ti ilẹ̀ ti Guinea. Ààrẹ àná igbákejì ààrẹ àná ńlẹ̀ yìí Atiku Abubakar ti bẹnu àtẹ́ lu ààrẹ Tinubu látàrí ètò ààbò tó ń ṣòjòjò pẹ̀lú àlàyé pé ẹ̀ka adarí ńlẹ̀ yìí ló ti ṣubú lulẹ̀. Orílẹ̀-èdè Togo fún àwọn ilẹ̀ adúláwọ̀ láǹfààní láti wọ orílẹ̀-èdè ọ̀hún láì lo ìwé ìrìnà. Lábala ti aré ìdárayá láti mú wá fún yín wípé akọ́nimọ̀ọ́gbá fún ipò agbábọ́ọ̀lù ti Chelsea nígbà kan rí Maresca gba àdéhùn pẹ̀lú ikọ̀ ti Manchester City. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com. Èyí ló pin ìròyìn tó ń dé sétí gbọ́yìn láti kànnì Lágelú 96.7 FM. Ẹlẹ́tẹ̀lé wa lórí àtẹ ti X pẹ̀lú ìtànà Lágelú FM 967 tàbí kí ẹ fẹ́ràn wa lójú òpó ti Facebook ìyún Lágelú FM 96.7. Túndé Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Babátúndé Morónkejì ṣeun. Ààrẹ Bikọ́lá ń lo ti ń ròyìn ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ máa yáṣẹ́ òní ó sàn wá sí rẹ̀.

0: Lagilu FM 96.7.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
6: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
7: A kú ara ya ojàre, a kú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dẹ́ni fọ̀là dọ́là lọ́jọ́ sí nígbà tálà àjì dákán wálé, wọ́n lọ tán kéèyàn mí ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ ń wá ń rawọ́ ẹ̀bẹ̀ yí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́ ń fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ tún dí mọ́. Ẹ máa bọ̀, gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà, Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
6: Alhaji Àyàfọlọ́run, ó dé.

0: this fasting. Let him march first. Titi the May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìta àpàkòrí ẹ̀mí. Ìjókò mi, ayé mi, my seat and my space. Olúwa ti máa wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀jẹ́ Jésù. Láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà bùjókò wọn ayé wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́gbà ti dé Poplax filling station ní Wọ́ròdù ládojú kọjá Jọ̀nkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹbẹ̀rẹ̀ chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé lásàlẹ̀ ọjọ́ yẹn. Yóò gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ní kẹ́gbẹ́ 09025202427. Ọlọ́run kankan retí ìrẹ́jẹ́ àjọ pàdé níbẹ̀.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery
2: S E L E R R I E.

0: Aregbesola
1: e mu lati bi mi mo se mu yen e pe mo be lati ori Oluwa Sey Makinde
0: Adeleke
1: Ademola Jackson
0: Ademola Adeleke Rauf Aregbe Gbeye ga Oyetola
1: egbe fe to nso fun yin yen egbe fun won
0: simi ni wa raja nbi bayi
2: boya laanu yin ni won
0: sa
2: o le ja laanu yin mo ri pe won so fun yin ni
0: Gbeye ga Oyetola
2: Angbo yin ma mi.
0: Rauf Aregbesola. Olagusoye Oyinlola. O ti pe.
1: O ti pe.
0: Ben.
1: O ku kan. E je kin fun yin nikan to ku yen ke ma se bi ali ni oju anu. O ku bi si Akande.
0: Ibere kerin
1: ijoba ibile to wa ni ipinle oyo o je metale logbon won ni melo ni awon asoju sofin to wa ni ipinle oyo
0: asoju sofin
1: to wa ni legbi ma sofin ipinle oyo
0: 33
1: egba e ma ba wa bo
0: 27
1: e tun gba e mo fi lo re fe ati so nkan eyo kan si
2: o ya Ati fun ilo.
0: Eh. 19.
1: E ma ba wa bo.
2: Eh gbon. 0912370 8675 number. Tan fi npe wa niyan. En so lori ti cash e mi igbagbe o. Sugbon won ton wa lori ti Facebook lagelu FM 96.7 na mo wo bi mo se le fun yan ni bonus lori ti cash e ati lori ti Facebook ah o si bi mo ti le se sugbon ni ba kokota ah en ba rolu eleda re o le se ko je lojo Friday Go to Jeff in Layer Jackpot. And Zumbe Mundo de Inio Star 347 Star 1004 Star 2 at. Hello, Benu Sija. 500 in Layer Con. And by Moya to the cashier loan in Boyante Spoon Richard Cardi. Hello.
3: Hello, Akasa.
2: I'm Akasa, mommy.
3: Epo
2: eto ni o da sala kore de kon
3: me da da le mi o
2: iya la fofa
3: mo nwo ke mo nwo ale
2: e mo nwo wo soke ke mo nwo wa le bo ba se wi ni se wo
3: da wa gba eko
2: ami o oya
3: ara mo ki ni be
1: eko ibere kerin wa nle se le ba wa dan re
3: da fun mi ni
1: oya mu bere tin yin ma
3: aja mu bere kesan
1: ibere kesan Ibere kesan lo bayi won ni ni legbi ma soju sofin ni ipinle oyo ninu gbogbo awon sofin to wa nbe melo ni awon obirin to wa nbe sobirin wa nbe
3: kile so
1: mejila e gba ma mi o e tun mu kan si
3: 15
1: e ma ba wa bo
2: Iya ti japa. Eyin de wa lori Facebook e jan fun yin ni down yi abi kin fun yin ni bere ke fi so mi ara. En so nbe kini igere kini agere. Idan ti yin niyan eni ba ti gba ma fun ni ebun re loju ese bayi. Ka to lo lago marun. Kini igere dododo kini agere dododo. Mo ti ri eyin kan lori Facebook Ogun Tana Teni Dade Shakirat won ki wa lati muslim ola miki miki omo bile lata pata ganga abidemi adisa won ki wa Suzanne akimboye won ki wa awon te tun be pe kini agere yen ni tooto aro wa lati seyin ori Facebook niyan e lo ba nfi da nbe kini igere kini agere bere tana ti won mo niyan e je ngba ipe oya hello
4: hello
2: hello
4: e
2: ma ka so baba mi
4: e pe to
2: olorun lo leto melo la ti wa
4: ori ope yemi lati ilu seyin ni o
2: alaji gafari ope yemi lati ilu seyin
4: olorun oba ti be o
2: hello meka
4: ami o
2: baba
1: ibere kerin wa nbe ibere kesan na je wa nle
4: bi omo awon ibere yen bi mu temi ni o
1: oye mu ti ma abisa ni
4: ibere leke wa
1: ibere leke wa
4: be ni
1: won ni ko si ohun tuntun labi orun ko de si ohun ti oju ori oju ohun ti oju oriri in temi ati yin oriri n lo wa ko si ti o sele ri won ni dna test ni a n pe laye odi oni kini won pe lati jo e de salaye ona meji ti egbon ti won gba se lati jo
4: ifa lomo ni won ma n pe
1: e sale ona meji tan gba se lati jo
4: aye ati jo akoko to ba bi omo won gbo omo ye ti bi eti panu nile le won wa da omo sori panu yen omo ye ba tin kele ni won fi mo boya omo ani lomo yin tabi omo oko
1: se lele ni wa gbo omo yen si
4: won ti omo yen ta le ri ti pe lele wo gbe si o
1: abi iya re ma gbe dani
4: o ma se to ta le ni won to to kale won gbo omo yen le lori
1: an gbo yin
4: mo se ma se ti akoko ni
1: oya a ni ke salaye meji o po ju oju meji lo amo ke fun wa ni meji te mo
2: eh ranti
4: o si ma o ma se oro le fun mi oro le yen na le mu jade lati be
1: iru oro le wo
4: oro le po isi isi o ni se owo obinrin mi o wo nu leken bẹ́ẹ̀ kó òun gbá ló lọ mọ́ wọ́n mọ́ bẹ́ẹ̀ jẹ́ kó ń kọ́ lónìí wọ́n mọ́.
1: aláwọn eléyìí ta lè fojú rí tó gbajúgbajà.
4: èyí tí mo fi yẹ fún mo sábà mọ̀ nìyẹn o.
1: ẹ máa ń bá wa bọ̀ àmọ́ ká tó lọ jìnà jẹ́ ká dáhùn yẹn àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣàlàyé yẹn ni pé láti mọ ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè ìfà lọmọ ni wọ́n pè láyé àtijọ́ tó fi jẹ́ pé dna test ni là ń ṣe láyé òde òní àkọ́kọ́ eléyìí tó gbajúgbajà ni pé wọ́n á gbé ọmọ lọ́wọ́ wọ́n á da omi sórí òrùlé wọ́n á ní kí ìyá ẹ̀ ń wọlé jáde bí ẹ̀ẹ̀mejì ìgbà míì bí eléyìí tí wọ́n ń sọ yẹn náà àwọn kan máa ṣe pé wọ́n á tẹ ọmọ yẹn sílẹ̀ tó yẹ pé omi orí ìpánu yẹn máa kàn sí láti mọ̀ bóyá àbí òrùlé wọn ni ó ní ọmọ yìí àkọ́kọ́ ni ẹ̀kejì àwọn kan máa ń ṣe àwọn tó bá jẹ́ bí ìlàjẹ́ náà máa ń ṣe eléyìí tó yẹ pé tí ìyàwó wọn bá bí ọmọ tó bá jẹ́ ọmọ tuntun wọ́n á jù sínú odò odò yẹn máa gbé lọ tódò yẹn bá dá ọmọ yẹn padà á jẹ́ pọ́ ọmọ ọkọ ni àmọ́ tó bá jẹ́ pé kò ṣe ọmọ ọkọ odò yẹn ò ní dá padà mọ́ a jẹ́ pé òkùtù ọmọ yẹn ló máa dá padà inú wa fi mọ̀ pé eléyìí kò kí ń ṣara wọn máa lè ni.
2: ṣé o ti yé yín bàbá wọn tẹ̀ ti lọ. hello.
4: hello.
2: ṣe é bú mọ́.
4: ṣe é bú mọ́.
2: oya bàbá.
4: ìlú yóò ká tó yá.
2: ẹ jọ ẹ kú ọlẹ́gbẹ́ rédíò yín ẹ kú ọlẹ́gbẹ́ rédíò yín dọ̀là pa ó já. Ẹ̀kú ẹlẹ́gbẹ̀ẹ́ rédíò yín óyá.
4: Ìbéèrè kan kan la.
1: Ìbéèrè kẹrin àti ìbéèrè kẹsàn-án wà nílẹ̀.
4: Ẹ̀kú mi tèmi ni o.
1: Sá.
4: Ẹ̀kú mi tèmi.
1: Ìbéèrè kẹlu lẹ́mú mà.
4: Ìkọkànlá.
1: Ìbéèrè kọkànlá. Wọ́n ní kí ni 770 ló ń ka Yorùbá.
4: Mẹ́tàdínlọ́gọ́rin.
1: 770.
2: 770.
4: Okay. Ah, nkan kan ni.
2: Nkan kan baba. Mo fẹ bi n bere mi. Mo vibe boya osumo se mo 500 kini 500
4: 500 ni
2: a 500 e mo iriwo ni 500 irin owo
1: irin duro ni
2: ni duro ni e te ko pato fun yin pato fun yin e ko la nko hey en so lori ti cashier bayi cashier *347*1004*2#. Gbogbo yin te n pe mi pe bo le ti ta mo tun din salaye bayi o o ku seju bi melo kan laarin seju marun nisin ma yi *347*1004*2#.

0: Then ma to the mu ye te don send the agbe imbosi bank. Lẹyin ti banki. Awa gbe account number wa. Lo ba tan, lo ba dowo, kikida ki number yin o lo. Hello.
1: Hello.
0: Se bu mo baba.
1: Abu mo.
0: Oya.
2: Ibere kokan la wa nle. Ibere kelo.
1: Ikerin.
2: Ibere kerin fine, won ti gba. Ibere kerin lo bayi. Won ni apapo ijoba ibile metali logbon. Lo wa ni ipinle Oyo. Won wa ni melo ni awon asoju sofin to wa ni ilegbimo asofin ni ipinle Oyo.
1: Ogbon ati meji ni.
2: Ba lo se jebe.
1: A le pe ni Ibadan. Awon kan bo to je pe local government meji. Ni yoro kan. Won pe ju ope ti a pe ju ni barapa. So Ibarapa center ti na ti lo yoro kan. Àwọn local government kọ̀ọ̀kan sì lọ jẹ́ pé ọkọ̀ọ̀kan náà ń lò.
2: Ẹ gbà á àmọ́ ẹ jẹ́ kí n máa tún àlàyé yẹn ṣe dáadáa. Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni wípé àwọn local government kan wà tó jẹ́ pé èrò pọ̀ níbẹ̀ gan. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé èrò tó ń bẹ níbẹ̀ ò pọ̀. Ìdí nìyẹn tá a báwo ní apá òkè ogun yẹn náà fi lẹ méjì pọ̀ tó jẹ́ pé èèyàn kan ló ń ṣojú local government méjì nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin nípínlẹ̀ Ọ̀yọ́. Àmọ́ níbi táwọn èrò ti pọ̀ local government kan wọ́n lè yọ bíi méjì níbẹ̀ èmi wọ́n yọ bíi mẹ́ta tó jẹ́ pé èèyàn kọ̀ọ̀kan ló máa ṣojú àwọn èèyàn wọn lákun agbègbè yẹn ìdí tó fi fà á nìyẹn. Ọyẹ mú béèrè mi.
1: Ìbéèrè karùn-ún
2: lọ báyìí wọ́n ní kí ni 456 ní òǹkà Yorùbá.
1: 456 mẹ́ta lé ní 540.
2: Sá.
1: Mẹ́rìnlélọ́gọ́ta lé ní irinwó. Lé ní irinwó.
2: 456 ni o.
1: 456. Ẹ̀hún náà ni.
2: Kí lẹ pé.
1: Mẹ́rìnléláàádọ́ta lé ní irinwó.
2: Mẹ́rìnléláàádọ́ta lé ní irinwó.
1: Mẹ́rìndínláàádọ́ta. Ok, jẹ́ n sọ́rọ̀ pé. Mẹ́rìnlélọ́gọ́ta ó lé ní irinwó.
2: Kò rí bẹ́ẹ̀ sá o.
1: Mẹ́rin ó dín ní ọgọ́ta. 500 kí lẹ pé. 506 kí lẹ pé.
2: 456.
1: 456. Mẹ́rin ní àádọ́ta ó lé ní irinwó.
2: Mẹ́rìndínláàádọ́ta ó lé ní irinwó. Tẹ́bà fẹ́ dára yín lámọ́ ẹ lè pẹ́ ní 384. Nǹkan kan náà ni. Ó yẹ mú ìbéèrè kẹta.
0: Ó yẹ bàbá.
2: Ìbéèrè kẹwàá ti lọ.
1: Ìbéèrè kejìlá.
2: Wọ́n ní nílẹ̀gbìmọ̀ aṣojú ṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn obìnrin méjì péré ló wà láàrin wọn. Nígbà tí àwọn ọkùnrin tó wà níbẹ̀ jẹ́ 30. Wọ́n ní kí lórúkọ àwọn obìnrin méjèèjì tó wà níbẹ̀. Ibo dẹ̀ ni wọ́n ń ṣojú.
1: Mi mọ.
0: Bàbá ti jápa. Wọ́n sì ti gbà á o. Bélé ń já lókù kí 500 ó ṣẹ̀ sọ́dọ̀ wọn. Ẹni tó gbìyànjú lánàá yẹn nínú àwọn tó ṣe dáadáa àti fún wọn ní recharge card wọn àbí infinity.
2: Bẹ́ẹ̀ ni.
0: Ju gbogbo ẹ lọ ẹ̀ǹsọ́ lórí ti káàṣì ẹ̀ báyìí. Jẹun wo jẹun gba ìpè kan sí ṣó ṣe rẹ torí àsìkò wa ni mò ń wò káàṣì ẹ̀ ẹni tí ò ta ò lè jẹ ẹ̀ǹsọ́ lórí ti káàṣì ẹ̀. Jẹ́ fún ilé ìṣẹ́jú kan sí méjì *347 *1004 *2# òní ti káàṣì ẹ̀. Hello.
3: Hello, ẹ káàsán
0: ma.
3: Arádé kìnìún tó pẹ̀lú láti Abẹ́òkúta.
0: Oya mọ̀mọ́.
3: Mo fẹ́ dáhùn ìbéèrè.
2: Èwo lè fẹ́ dáhùn?
0: Èwo nínú rẹ̀?
3: Kẹ fún mi ní ìbéèrè ni.
2: Ẹ mú béèrè.
0: Ìbéèrè ẹlẹ́kẹtàlá.
2: won ni kini reason ati purpose ni oro yoru kini reason ati purpose loro yoruba
3: reason
2: be
3: o ni idi ta fi se nko
2: purpose nko
3: purpose ni nko to gbuyo ni kese lati se nko
2: kini reason ati purpose gbegun dada o
3: reason o ni idi ta fi se nko purpose o ni bi nkan to sele to wa ni kese lati se nkan nkan ta ni ero oko wa lati se nkan
2: e gbiyanju ni a meje ka so fun reason o ni idi ta fi se nkan gangan nigbati purpose je eredi interfe
3: eredi
2: interfe mu jade ni bi nkan ta se yen
0: kan
2: e mo pe omo le se one sin tori pe o se wa le fo leti bo eredi ta fi fo leti ni pe lati ma se atu lati ma se irufe nkan yen mo
3: den
2: bo se je niyan
0: e se mami e se

olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ ẹ fẹ́ ta kẹ́ ẹ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ ẹ tún. Upgrade bó ṣe car, truck, bus, trailer,

0: o to mo pe won ti e wa nigba na lohun ba won ti wa lati bi se njamfani adu ati osan tedumare gbo wa rajo aya folorun se la won alawo funfun papa njamfani won arun abaisin leyin wa nrawo ebe pe ko san o lo igba aye le nfe ko tubo rorun ona to dile fe ko la ke yi to la o ma ti dimo e ma bo gbogbo eyin te wa fe dupe ojo leyin te ra laaji lojo sitan tolorun si gbadua alhaji aya folorun ti de bayi o number won ni yi
1: 080-332-7737 gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí arsenal àwọn gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
2: Leandro Trossard attempted by Bukayo Saka, history makers.
1: Ní ìhà kejì àwọn defending champions lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba ballon d'or Ousmane Dembélé àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o láti ìlú Budapest ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ́ Saturday May 30, 2026 ni ó wáyé o ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 p.m. ìyẹn ní mọ 21 ní ring road Ìbàdàn wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀ Champions League Night 2026 All Mobility ló ṣe.

gbẹ̀ngbẹ̀n nìkan ọ̀rọ̀ àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀rọ̀ àgbàlagbà tí gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà múnígbàtọ̀rọ̀ gbanigbàǹgbà láwùjọ àwọn àgbààgbà gbanigbani alágbára ti gbanilọ́wọ́ alágbára tí fipá gbàgbádá lọ́wọ́ alágbádá sápátá málágbádá lọ́rùn málágbádá ṣòboyà kàtá ǹdí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà tá a gbẹ̀ tó ta kan gbàǹgbà sí gbàǹgbà wálíà yíká àbá ńlá ayé tẹ̀ ti ń gbọ́ wa lákòókò yìí àmà tó kéyìn kú rọ̀lẹ́ káàárọ̀ káàsán kú dédé àkókò yìí tẹ̀ ti ń gbọ́ wa akéyìn káàbọ̀ ságbàlá òdìdẹ̀rẹ́ ẹ̀yẹ rè àgbàlá òdìdẹ̀rẹ́ ẹ̀yà tọpinpin. bá mi akọ́ládé àlàbí ọmọọba lóde òṣogbo ọkùnrin kan orin ọ̀hún sì làmì làkà ó ní ilé ayé tótó ẹrù ń bà nìyàn ayé lókun o kó má ṣe gbé wa lọ ẹni nǹkan bá dé bá ló lè ròyìn ó parí orin ọ̀hún síbi tó làmì làkà ó wá dàbí ìgbà tó jẹ́ pé ilé ayé ọ̀hún kan náà láti ń gbé bọ̀ látànà. ẹ wo túnde ọláwíwo lórí olóòtú ẹyin ètò yìí gbẹ̀ngà adémọ́kùnwá fúnmi gbẹ̀rọ comrade faladé àwọn náà wà ní agbára fún tí ìrọ̀lẹ́ tòní dọ́lápọ̀ ní bẹ̀ lẹ́nu iṣẹ́ tó jẹ́ àmójú ẹ̀rọ ṣèwọ̀n bálànà àti ìsírẹ́lẹ̀ ní bẹ̀ lẹ́ka ṣoṣo òbèdì àlọ́hún lẹ́ẹ̀kan sí akéyìn káàbọ̀ sórí ètò ṣèwọ̀n àríbikọ́lá the special one lórúkọ mi èmi lò torí ìjókòó náà agbádá ńlá mìlẹ̀ǹgbẹ̀ níwájú olódùmarè ọmọ ajégbolówó agbájátátá náà ń jò ògiri ọ̀sá iná gorí ẹlẹ́fẹ̀jú tótó ètò ti gbìnàyá náà nù o torí ibi tá a dé lónìí ibi tá a sì yà yọ pọ̀ ẹ mọ̀ pá ń bá ètò kan bọ̀ láyà àjẹjọ tí àkókò sì kó wa nípa pamọ́ra nípa satguru maraji aláǹfààní àtìyànjú ẹ àti parí àwọn ìfọ̀rọ̀wérò alágbára nínú àkàálẹ̀ ebe mọbi tá a bọ́rọ̀ ọ̀hún dé ẹ sì mọ bí a ti ń bá bọ̀ torí pé ń bá ba lọ báyìí náà lọ bá kú ìgbésẹ̀ wọn ó sì lágbára ṣùgbọ́n ká tiẹ̀ tó débẹ̀ ẹ já kalẹ̀ ká sílùú ìjẹ̀bú òde wọ́n ní ṣàdédé làwọn mọ́ bẹ̀rẹ̀ sí ní dákú ní ẹ̀kọ́ ìyàn àwọn akẹ́kọ̀ọ́ ti ń bẹnu ilé ẹ̀kọ́ ṣàdédé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dákú ilé ẹ̀kọ́ ọ̀hún alákọ̀ọ́kọ́ ọ̀hún mati farabalẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní dákú kí ló táwọn ọmọ ń dákú ní ẹ̀kọ́ ń jẹ̀bú òde ilé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn agbésùmọ̀mí ń ṣe tiwọn àwa ara wa náà tún ń ṣe tiwa fúnra wa ṣé ká sọ pé mi burúkú kan ló gbé wọn wọ̀ ní àbí kí ló fà á ọmọ àpò díẹ̀ táwọn ọmọ yìí kọ́ máa gbẹ ké máa sọ ọmọ kan ńgbà bá dáàrin gbùngbùn ètò ẹ̀rí nǹkan tí mò ń ṣàlàyé lónìí o ẹgbẹ́ òṣèlú kan ṣe ètò ìdìbò lábẹ́lé ìbọn ni wọ́n yanjú ẹ̀ kàkàkàkàkàkàkà ńgbà bá débẹ̀ náà ẹ dákun àwọn ọmọ tẹ́ ẹ kóbọn fún yìí tí wọ́n yẹn kàkàkàkà ńgbà bá parí ètò ìdìbò tẹ́ ẹ fẹ́ dìhun tán ìbọn tẹ́ ẹ kó fún wọn ṣe wọ́n lọ rèé fi sọ.

0: tẹ won ma selu ba tin de e ni mo bi ti awon people yi ki n so le debo e ke ri pe won fa bon jade na lasiko eto idibo ah fi kaka ka ka ka e ba won lo selu na ni lo won ngbe baba pari eto idibo hun tan e da kun ibo ti won yun te fi lo won te n fe ge bayi pe awa la wa nbe se kankan emi ni se eni ti omo lati nda pade n pade awon te wa ko fun won e da kun se kun lo re e fi pon mi leyin ku le ni awa ni iwa odara n po si ha ti e ti lo be ilu je bode ele o njo fe to gba keji si gba keta bayi ta rin ajo lo si je bode odun to koja nigba tenikan to ji osage mo gbe la koko debe leyin igba na awon se wadi mi na ti la ponja to si lagba po awon abi amobere si ni kirora ngba ti won fi ambulance yu ko awon mo nle eko e da kun ke lo le fa ta awon mo si bere si ni daku loju ese nigba ti won wa yara kawe omo ti o le ni bi 80 oya omo ya fe ko re ja lo si lu je bode eyin te ngbo wa e ku kale
1: Ẹ̀yin àgbààgbà tí ń bẹ̀ ń lẹ̀ yí. Ìdàndán lásán lẹ gbọ́ o ẹ tí gbọ́ tí ń ṣẹlẹ̀ gangan torí pé òní yóò lágbà kọjá kàsí nǹkan kábíyèsí rèé olódùmarè ọyá ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook lágelú 96.7 FM lágelú 96.7 FM kí ló ṣẹlẹ̀ gangan táwọn abiyamọ fi bọ́ ta lọ́sàn-án gangan tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pariwo ibo káwọn ti bẹ̀rẹ̀ já láǹfààní àti lo ọ́díò rẹ o ọba lànà tí ń bẹ lẹ́ka social media abalabi náà kọ́ ni mò ń bọ sọ̀rọ̀ sábalabi náà ni àbí tí ọ́díò ń bá fẹ́ jáde síta
2: ẹ̀wọ̀n ọmọ sùkúl bọ́yẹ kọ́ ọmọ sùkúl wọlé
1: ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook
2: kíni ẹ ti ń rù ó ti fi kò sí ọkọ̀ yàrá ìní ẹrù bíi bóyá kẹ́míkà ni ó ń rù báyìí sí ọ̀rẹ́ o
1: àwọn bandit tí ṣe tiwọn
2: lọ ṣàánú
1: àwọn ara wa náà tún ṣe tiwa o
2: ọṣẹ tún kọ ọmọ ẹbí dé báyìí sí gbẹ̀dẹ̀ bá nọ mọ́ ní àdì ní ẹ̀rọ ìdẹ́lọ́sẹ́kọ̀ pọ̀ ọmọ yìí ẹ̀wọ̀n ọmọ sùkúl.
1: Àwọn ọmọ yìí wà ń yàrá àkàwé wọ́n ní ṣàdédé ni gáàsì kan bẹ̀rẹ̀ sí bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ̀n tí mo ti gáàsì ọ̀hún ti ń fẹ́ wá o ilé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ọmọ sì ń dákú ṣeré. Wọ́n yẹ ẹja ọba lànà já lọ sí skul yẹn gangan báyìí bá ń gbé fídíò ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó di pọ́n fi ọ̀kadà àwọn ọmọ láìsẹ̀ ìjà kíká láìsẹ̀ ìjà panla àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n sì lọ sílé ẹ̀kọ́
0: àwọn tí wọ́n lọ ilé ẹ̀kọ́ àwọn kan ń bẹ̀rù àwọn ajínigbé àwọn ilé tún ń bẹ̀rù àwa ara wa tá à ń ṣiṣẹ́ láàbí fúnra wa. Àbí ẹnìkan ló sá wà nídìí ibi tí gáàsì ti kìí ṣe gáàsì ìdánakọ́là ń sọ o. Àwọn ọmọ sì ń dákú débi wípé ambulance ni wọ́n fi ń kó àwọn ọmọ lọ sílé ilé ìwòsàn. Ọya já lọ sílé ẹ̀kọ́ gangan bá ń gbé fọ́nrán ilé ẹ̀kọ́ ìgbà tó ṣẹlẹ̀ gangan bá ọmọ yìí ṣe react bó ṣe di pé wọ́n ń dákú sí é ilé ẹ̀kọ́ táwọn olùkọ́ náà ń sá gìlàgìlà. Ìyún ni ọba ń gbèsè lákòókò yìí. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ wá nlé àtẹ̀yìn tẹ̀ ń wà lórí ìkànnì Facebook Lágelú 96.7 FM. Ìjọba ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abiodun. Ní pẹ́ gbìyànjú o gẹ́gẹ́ bí ipá àti agbára yín bó ṣe mọ̀. A gbọ́ pé wọ́n lẹ̀ ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ṣùgbọ́n ńgbà tí gudugudu wọn bá tì tó gudugudu tí yàyà náà ò sì tì tó yàyà. Ó yá pàápàá bí nǹkan bá ṣẹlẹ̀ communicate pẹ̀lú mi. Tẹni tí ń bẹ̀lẹ̀ ká social media bá ń gbé fọ́nrán kejì ń sí pàápàá àrọ́jọ́ musu olókùn bíi tàn lónìí pọ̀ kọjá kà sí nǹkan. Mo rò pé ń to kinní ọ̀hún lọ́wọ́ ni. Bó bá tò ó tán báyìí a balẹ̀ sílé ẹ̀kọ́ ọ̀hún gangan tọ́jọ́ wípé nígbà tí kinní ọ̀hún bẹ̀rẹ̀ sí ní tí ń jò yìí tó sì jẹ́ pé àwọn ọmọ ń fi mú kò ọ̀dà mo ti rí mẹ́sẹ́ẹ̀jì rẹ ọ̀yá ẹ máa bọ̀rí ìkànnì Facebook báyìí Lágelú 96.7 FM Nìbàdàn. Lákòókò yìí àwọn ọmọ tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ yìí lé lọ́gọ́rùn-ún o wọ́n lé ní ọgọ́rùn-ún nẹ́tíwọ́ọ̀kì òun lọ sapá kan jàmá ṣùgbọ́n ọmọ jẹ́rìí ọ̀bálànà yóò tó gbogbo ẹ̀ pàápàá lákòókò yìí nísìn. N tá wa ń béèrè ni pé lẹ́yìn ta lọ rèé ṣèwádìí ẹni tó jí òòsa agẹmọ gbé lọ́dún tó kọjá á tibẹ̀ dékè ju bí oṣù méjì oṣù mẹ́ta lọ. Nírúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí kọ́kọ́ ṣẹlẹ̀ níjẹ̀bú òde aṣọ lórí ètò yìí náà bẹ́ẹ̀ bá ń fọkàn bá wa lọ. Nígbà tó wáyé lákòókò ìgbà náà a kàn sí ìjọba ìpínlẹ̀ Ògùn pétò ó ń bọ̀ lókè ó ń bọ̀ lẹ́yìn àgbààgbà ẹni àwọn báyìí là á dẹ́ẹ̀dẹ́ àti ẹ̀ mọ̀ pé irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ ó tún padà ṣẹlẹ̀. Àwọn ọmọ tó wà lẹ́sẹ̀ ká yá àtọ̀run bẹ bá a ṣe ń sọ̀rọ̀ yìí tọ́jọ́ wípé wọ́n sì wà nílé ìwòsàn ẹ bẹ́ ẹ gbọ́ ìyàtọ̀ kọ́kọ́ sọ̀rọ̀ já tún dí òun já tún gbọ́ ẹ kú kalẹ̀ ẹ̀yìn alára wa. Ẹlẹ́ẹ̀kejì tí ó tún ṣẹlẹ̀ rèé ṣùgbọ́n ilé tún wá pọ̀ kọjá àtàkọ́kọ́ ńgbà ìjọba kọ̀ tí wọ́n ò tẹ́ nǹkan tá a lè pè ní proactive measure látúfi rí mi o àti láǹfààní ẹka social media ń gbìyànjú àti lóòdù fídíò kejì ń bẹ̀ lẹ́ẹ̀tì rí nǹkan tó ṣẹlẹ̀ gangan ìgbà wọn kó wọn dọ́ hospital rèé o lẹ̀ ń wò lórí ìkànnì facebook lágelu fm yìí ṣùgbọ́n gbà tó ṣẹlẹ̀ gangan táwọn mọ́ bẹ̀rẹ̀ sí ní dákú àwọn tí mo rò pé àwọn tí ìmú tí wọn àwọn èròjà tí ń bá nǹkan jà lágọ̀ọ́ ara tí ó le kọjá kà sí nǹkan bóyá bà ni wọ́n fáwọn jẹ́lá tilé àti pọ̀n mọ́ ìjẹ̀bú àwọn yìí ń dúró kakaraka wọ́n wá ń gbé àwọn akẹgbẹ́ wọn pọ̀ sẹ́yìn bẹ́ẹ̀ ni ètò ìdìbò abẹ́lé ò sì dáwọ́ dúró kábíyèsí olódùmarè ọba tó dálẹ̀ bí ẹni tẹ́ni ọ̀dà àrọ́jọ́ mùsùlùkùn àmọ́ ọbalànà kí ló dé kí ló ṣe fọ́nrán kejì bí nǹkan kan bá ṣe jámọ̀ lápá bí ṣe nẹ́tíwọ́ọ̀kì ni àbí kí ni ń ṣẹlẹ̀ jámọ̀ lápá bí pápápá torí bí a ń lọ lónìí ọ̀pọ̀ o ọ̀dà já ṣe báyìí ọmọ ìyá àfẹ́ ẹja ṣe ka ìpolówó ọjà bá a bá tẹ ka ìpolówó ọjà dé mo gbàgbọ́ pé yóò ti rí kinní tó yóò ti tó dáadáa ẹ kú kalẹ̀.
3: 96.7
4: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
5: S-E-L-E-R-R-I-E
4: sálárì bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric
6: T-U-R-M-E-R-I-C turmeric
4: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata

0: Pastor Shop ni bagi Pastor Shop alaso ra yi wo yi mu yi lo yi bi ayo kin Pastor Shop Abida Corporate Services Limited ba wo lo se fe si Senator Materials Cashmere German Wool Damask Materials Swiss Lace Swiss Cord Guinea Brocade Swiss Foil Transverse Materials Italian Swiss Wool Voil and Organza Material gbogbo ilu jilu kari Southwest nlo ma Pastor Shop kaluku lo loko ti e to si loko le se ti e labe ijoba alawo ma tin pe ro office re loruko Pastor Shop ni bagi tuntun ma fe ru babukun koda eyo ni bara na e bere ona de Pastor Shop ke to ra so ke si ri daju pe signboard wa wa ni be gbagbagbangba magoja nla meta ototo nlokun fofo faso takoro wo yi to ba wo o ma sora ni Pastor Shop ni number C 136 128 and 140 Green Block Pastor Shop bagi tuntun pe number bo ra so 08034756248 ati 08052023076 ni Pastor Shop ra so sanwo e pe nkan e olorun ta fi se gbekele aita ewo wo moja lo mu wa goke agba
1: Kosiayo to dabi odun ileya bi ore ojulumo se ni ibapade pelu ara won ti won tun ni ibasepo pelu awon eyan won tan ti ri ti pe bi ati njeran ileya pelu idaraya lori sirisi be ni ayo ati idunu gba okan wa kan bi ileya se wole de ka se na bonara yo no bonara yo
2: sibe baba won ta tun de
1: Ileya Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní. Ileya Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Ileya nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Ká ṣe fún olóríire kan ní àgbọ̀n ńlá pẹ̀lú 500,000 ní àkókò Ileya yìí. Bẹ́ẹ̀ni 500,000 Ileya ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ileya Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti Cashier? Mo ti Cashier.
0: Sa beyan lowo loro bi konko yokoto bala afi o basiko da abi so wa da ni airorusun ara tita sagun sagun keyan me dagba pupo ko ma rin koge koge keyan ma le gba pa tese ki won ma gbeyan sega kori o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o se si bolese yan ko ma mo ko ti bo keyan ma ru ma gbe opo lo ti lori sirisi ogun sugbon ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kunrin o ma le se Arama gbẹpẹpẹpẹ Aroma legun igbese kan man kia ni pataki ka tete gbegbese ni kia kia e da wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lode nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni toni aba etkia egbe le baba lam adesina gomina pili oyo tele ni felele nbadan e ka le ise mu joyin lola complete iworo di badan telephone 08033715988 08033715988 en ta taju are lo ma toni toni
3: I'm in love, oh.
4: Hey, what's your fellow? Sonia Tomato Sachets. Oh, Sonia. My fellow Sonia Tomato Sachets, go. Oh, red, oh, okay. Oh, don't. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. I worry out on yo. Onje mi adu si. Sonia Tomato Mix. Inje ki onje do.
5: Lagilu FM 96.7
6: Eyin agbagba tin be nle ye akiyin ka bo lati ka ipolu oja lohun ni papapa bo ti je pe fona won ti pada bo sori ikanni Facebook Lagilu 96.7 sugbon akoko anpolu oja lowo obalana oya ban tun fona ngbesi papapa fe ko labala be eyin to lojo won ojo nlo ojo nre bia na orun sin re bia ti wo Baba ko labala be nbi awon eleto aboye nbe la kori si eku kale.
7: O de ye na. Another air pollution.
6: Ile eko wure o.
7: Eri bo se nbi.
6: Omo to le ni bi 200.
7: This another air pollution in Jebode. Affecting the children now, affecting the students.
6: Mo ro ko only guess school than is school eleyi.
7: Here in Jebode.
6: E o mo yin sare.
7: Because of the air pollution, you can see.
6: Nigba to gun ba wo.
7: This another air pollution. This another air pollution. These people in Jebode. This another air pollution in Jebode.
6: Nigba ogun ba wo lo ni o.
8: You are fainting.
6: Kembo.
8: Everybody is fainting, please.
6: Àtàwọn tíṣà àtàwọn stúdẹ̀ntì ni wọ́n ń fẹ́ǹtì o. Ta ló da gáàsì ìlú kú sáàrin ìlú?
8: You don't know the gas is all over everywhere. The air pollution, please.
6: Àwọn ọmọ yìí sì ń bẹ́ nílé ìwòsàn bá a ṣe ń tọ̀rọ̀ yìí o. Wọ́n sì ń bẹ́ nílé ìwòsàn. Ṣé ẹ rí?
7: Ma, you are alive now.
6: Àwọn tíṣà gbogbo wọn ni wọ́n fara ká. Ta ló da gáàsì?
7: Air pollution.
6: Ìgbà kẹta tí ó wáyé ní Jebode rèé o.
7: This is the principal. Oh yeah, yeah, yeah, yeah. Another people should. No, this is me, Timo.
6: Iyun daku ibi ti principal ń gbìyànjú àti lọ rescue ọmọ kọmọ pé òun ti fi mọ́tò sí gíà mọ́tò tún mú fàtàmọ́ tí ń bẹ́nu ẹ̀ wà. Ẹ̀yin olùkọ́ ẹ kú iṣẹ́ o. Níbi àwọn olùkọ́ tí ń ṣiṣẹ́ ọ̀hún náà ti lọ rí tún jí wọn gbé nílùú ògbómọ̀ṣọ́.
7: Níjọba ìbílẹ̀ oríire. Ìjẹ́bọ́dé yẹ life and direct. This is a private school. Please, we need your help.
6: School kejire o. E ri pe uniform won yato school elekejire o.
7: This is another one.
6: Eleke school eleketa re o.
7: Awon moto won da moto da just.
6: Awon mo bi 300 400.
7: Air pollution, air pollution in Jebode.
6: Tẹ́ẹ̀rí àwọn sukú ẹlẹ́ẹ̀kẹta rèé o. Àwọn ọmọ yìí sì ń bẹ́ nílé ìwòsàn bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Bàbá bẹ́ran wí, ká bẹ́ran wí. Torí wípé ebẹ́ nìkan náà ló wà láabi tí sì ń jẹ́ kí gáàsì ọmọ àjò débi pé àwọn ọmọ wa ń dákú àwọn olùkọ́ ń dákú. Kìí sì ṣègbà àkọ́kọ́ o. Nígbà àkọ́kọ́ ṣẹlẹ̀ síjọba ò ṣèwádìí wọn fojú ẹ. Nígbà àkọ́kọ́ ṣẹlẹ̀ tá a pariwo ẹ̀ bóde ìjọba láwọn ó gbégbèsẹ̀ kíní kankankan jẹ́ wọn pé lẹ́yìn ìgbà náà àgbọn kankan mọ́. Ìbá jẹ́ pé wọ́n ṣèwádìí lóòótọ́ wọ́n sì fi mú ẹni tí wọ́n kẹ́ fipó wà láàbí òun fi mú ẹ̀dán rìn. Ṣẹlẹ̀ yóò tún wáyé. Ọ̀dà à ń wòye a fọwọ́ lẹ́rán báyìí a sì máa wò ṣe ẹyẹ. Látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn. Ẹnu ń kùn jọba ìpínlẹ̀ Ògùn náà lemọ́lemọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ gbàgbé àyà àjẹ ẹ̀ẹ́dógún àbí bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Níjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá nípínlẹ̀ Ògùn tó jẹ́ báńdìrì tó wà láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tá à ń sọ yún un lọ́wọ́. ẹgbẹ́ òṣèlú kan ṣètò ìdìbò lábẹ́lé ẹjẹ́ àkó láti ìlú ìbàdàn ó níbi tí mò ń lọ ńbẹ̀ o tìbọn-tìbọn ni wọ́n yanjú ẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ ondo láàrin ọ̀sẹ̀ tá a lò tán yìí náà ni ọyá ẹjẹ́ lọ síbẹ̀ ẹni pé ń dákọ ẹgbẹ́ òṣèlú kankan o ǹgbọ́n bẹ́ẹ̀ náà bá rí ìfúnra ara yín ẹ̀yin fúnra ilé sọ pé báyìí ló ṣe rí ṣé ìgbàgbé ayé ìgbà kan ǹjẹ́ ò ti máa tó bí ọgbọ̀n ọdún báyìí bẹ́ẹ̀ bá ń bọ̀ láti ìgboro tẹ́ ẹ fẹ́ gba mọ̀lété kọjá ẹ kọ́kọ́ pè náà pé bó mọ̀lété ṣe rí o ẹ má jà padà sáyé ìgbà náà mọ́ ìwúrò òdù ń kọ́ ẹ má jà padà sáyé ìgbà náà mọ́ ìpínlẹ̀ ondo àti ìpínlẹ̀ ọ̀yọ́ lètò méjèèjì tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí ń ló ti wáyé tó jẹ́ pé ìbọn náà fi padà yanjú ẹ̀ já gbọ́ ọ̀rọ̀ ọ̀hún díẹ̀ ẹ kú kalẹ̀ ẹ̀yin àgbààgbà tí ń bẹ́ ńlẹ̀ yìí ọyá ẹ máa bọ̀rí ìkànnì facebook ń tẹ̀ ń gbọ́n kìí ṣe bánga o omi nísùn ń kọ mí lórí ọ̀rọ̀ nàìjíríà pé bùgán láàbá yàrá jáná a mọ̀ pé kò síbi tí ṣe ò sí o kò síbi tí ṣe ò sí ọbálànà pakiníìdà pàápàá ẹ̀yìn pakiníìdà alákọ̀ọ́kọ́ ńlọ́kọ̀ọ́kọ́ gbé sí káwá tó débí kò síbi tí ṣe ò sí ibi gbogbo nìṣe wà ṣùgbọ́n sísítẹ́ẹ̀mù tí ó bá ń fọ́ṣàn dáadáa bí ìṣe kan bá tiẹ̀ fúra ìpèsè ń bọ̀ ẹ tẹ̀ kọ́ wo fídíò yìí dán ẹ kú kalẹ̀ tìpínlẹ̀ ondo rèé o live and direct ilẹ̀ ń wòlé kan ní facebook lágelu 96.7 fm abẹ́ẹ̀rí. Ah!

0: ẹ̀rí ìbọn ti balẹ̀ yìí tiẹ̀. Nígbà tá à ń ṣara wá báyìí. Ṣé ń gbọ́? Ọmọ ìyá sì ni gbogbo wa o. Ọmọ ìyá sì ni gbogbo wa. Nígbà tí tìpínlẹ̀ Ondo rí báyìí, ọyá ẹja padà sí ìpínlẹ̀ Ọ̀yọ́, ọyá bá ń gbé tìpínlẹ̀ Ọ̀yọ́ sí. Ìhùn náà láàrin ọ̀sẹ̀ tá a lò tán yìí náà ni. Ó níbi tá à ń mọ́rọ̀ yìí bọ̀. Tìpínlẹ̀ Ọ̀yọ́ rèé o. Tìpínlẹ̀ Ọ̀yọ́ rèé o. Tìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ̀ ń wò yìí o. Tìpínlẹ̀ nílùú Ìbàdàn, ẹ má jà fún ìlú sọ̀rọ̀. Nílùú Ìbàdàn lẹ̀ ń wò yìí. Ẹ̀yin tẹ̀mọ̀ rìkà ní Facebook tẹ̀ ń béèrè béèrè. Ẹ farabalẹ̀ máa gbọ́ mi ṣó. Torí pé aláwọn tí wọ́n kóbọn kádà fún yìí ṣẹ́, tí wọ́n sì lò wọ́n as political tug fún tọ́gìrì. Ńgbẹ́ bá parí gbogbo rògbòdìyàn, kìí ṣẹgbẹ́ òṣèlú kan lọ bá wí o. Tí wọ́n ló dé tà ń sọ ni. Ẹ dákun, àwọn òrìjà tẹ́ ẹ kó fún wọn ṣe wọ́n padà máa lọ rèé fi sọ dẹ́nu gbó ní ńgbẹ́ bá parí. Gbogbo eléyìí tẹ́ ẹ ń ṣe yìí tẹ́ ẹ bá parí ẹ̀ tán. Comrade Faladé, bá ń tún fọ́nrán gbé síbẹ̀. Ọbálànà, bá ń tún fọ́nrán gbé síbẹ̀. Jáhùn, àwọn tẹ́ ẹ̀ṣẹ̀ ń wọlé sórí ìkànnì Facebook tí wọ́n láǹfààní àti rí. Bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí máa ṣí ààrẹ. Ẹ ṣí ààrẹ kọ́kàn káàkiri àgbà ńlá ayé. Ẹ já fi fa àwọn èèyàn létí pé kò sí ìwà kan tó dáa, kò sérè kan nu jàgídíjàgan. Àwa ara wa náà la fi ń kó bara wa. Abẹ́ẹ̀ ríbi tá a bọ́rọ̀ ọ̀hún dé, Comrade Faladé.
1: Ẹ ṣe wọn atọ́kùn. Ẹ dákun ẹ gbà mí láàyè láàrin ìṣẹ́jú kan lórí ti àwọn ìtẹ̀kẹ́kọ́ gbó sórí atẹ́gùn.
0: Òkè, táwọn ọmọ ilé ẹ̀kọ́ àbí?
1: Àwọn ọmọ ilé ẹ̀kọ́. Tó lákọ̀ọ́kọ́, mo kẹ́dùn pẹ̀lú gbogbo àwọn tí wọ́n pa àwọn mọ̀lẹ́bí wọn àti àwọn tí wọ́n jí gbé.
0: Irọ́ àti ìdébẹ̀ Tògúmọ̀sọ́kọ́ nìyẹn o. Tìjẹ́ bóde tàwọn akẹ́kọ̀ọ́ o. Ẹnìkan ló fi gáàsì tí wọn ò mọ̀ dí. Àwọn ọmọ wa ń fẹ́ǹtì àti ẹ̀ẹ́dógúnmọ̀sọ̀ rárá lónìí.
1: Ẹ ṣeun. Abẹ ọmọ okú ọ̀rọ̀ ọmọ náà láàkì wọn. Abẹ ọmọ okú ọ̀rọ̀ ọmọ láàkì wọn. Ẹyin ó yà mí lẹ́nu irú àwọn tó yá jẹ́ wípé àwọn ògo orílẹ̀-èdè ni wọ́n lọ dojúkọ níbi ìṣẹ̀lẹ̀ oníkàsí yìí. Àwọn ọmọ tí a fi ilẹ̀ fún lọ́la náà mọ̀ rè. Àwọn olùkọ́ náà ti ń kọ́ wọn, àwọn náà ni wọ́n mọ̀ kọ́ ọmọ tí wọ́n mọ̀ dògo lẹ́yìn wọ́n ọ̀la. Àwọn ni wọ́n lọ fín bí ìgbà wọn fín òkété nínú ṣà.

0: pọ̀ pé ìjọba ìpínlẹ̀ Ògùn kí wọ́n tẹpá mọ́ ìwádìí láti mọ̀rú ẹni àbí àwọn èèyàn tó gbérú ẹ̀yìn afẹ́fẹ́ olóró bẹ́ẹ̀ tó gbé wá sàárín ìgboro kọ̀yẹ́ kó lè lọ lọ́fẹ̀ẹ́ nígbà tí èsogun amẹ́ríkà ni à ń jà tá a sọ pé wọ́n tú afẹ́fẹ́ aporó sínú atẹ́gùn tí wàá lọ́ máa bá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ wọn nítorí ẹ̀jẹ̀ ká túbọ̀ pé ìjọba ìpínlẹ̀ Ògùn láti ṣe ọ̀rìn kiníwìn ìwádìí irú ẹni tàbáwọn tí ajé ìwà àbàjẹ́ náà bá símọ́ lórí kò yẹ kí wọ́n lọ láì jẹ́ kí wọ́n fi ọjọ́ fin ẹ wo orú àwọn ọmọọta ẹni wà ní ilé ìwòsàn títí di wákàtí ọ̀wọ̀ yìí
1: wọ́n bẹ́ẹ̀
0: kí ìyàwó tó lóyún kó tó rú kó tó sọ ọ̀nà ní primary ó di secondary irú ìṣẹ̀lẹ̀ báyìí burúkú báyìí wá ń ṣẹlẹ̀ kò yẹ kó lọ lásán nítorí pé ó ṣeéṣe gan kí irú atẹ́gùn olóró yìí kó ti ba àkájẹ́ lára àwọn ọmọ yìí nítorí pé gbogbo inú ẹ̀dọ̀fóró wọn inú òfun wọn ní ọ̀lọ́ kọ́ mà lọ jẹ́ pé yóò ti lọ jẹ ọ̀pọ̀lọpọ̀ wọn gan yóò ti lọ jẹ wọ́n nífun nítorí náà kò yẹ kí ìjọba ìpínlẹ̀ Ògùn kò yẹ mọ́ fọwọ́ ború fẹ́ àwọn tó bá wà nídìí ìṣẹ̀lẹ̀ burúkú
1: yìí èyí bí àwọn gédéńgbé abala kejì ń kọ́ torí ìjọba àkókò
0: abala kejì náà tó kọ́lọ́run ó gbà wá ni ọkọ̀ Nàìjíríà tó ti wà lórí agbami báyìí inú wo orí agbami la tún wà ẹ sì wo bàbá ní ká tú ìdí Boko Haram náà nísìnyí kò ṣẹ̀yìn àwọn olóṣèlú wa náà àwọn náà ni wọ́n máa kó tọ́ọ̀gì kiri tí wọ́n máa kó bọ́n lé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí ńgbà tí bò bá wá lọ ìbọn tẹ́ ẹ kó lé wọn lọ́wọ́ kò ní ṣe gbà padà mọ́ wọ́n lọ́ mọ́ fi dojúkọ àwọn ará àgboro ọkàn wà ní balẹ̀ bẹ́ẹ̀mi gan ṣe ń wò ṣe ni mò ń gbọ̀n mọ́lẹ̀ pé láì jẹ́ pé èèyàn ń bẹ ní gbó ọdẹ téèyàn ti ń sọ
1: láàrin ìlú
0: láì sí lójú ogun tẹ́ wá yin adúrú bọ́n tó báyìí àti bẹ̀rẹ̀ ìdìbò ìbò abẹ́nú sì léléyìí ìbò abẹ́nú nù wo ẹ wá sọ fún mi gbọ̀n bọ́ wá yá wọ́n làwọn èèyàn ò bóde ìdìbò sígbà táwọn èèyàn bá rí ìbò abẹ́nú tó lọ báyìí bóò ni wọ́n ṣe bóde ńgbọ̀n bá di ìbò gbogbogbò.
1: ẹ já fáwọn tí ń bẹ nílò àǹfààní ẹ̀yin ará ilé 0912370 8675 tàbí 08142491006 lójú òpó méjèèjì tọ́bọ́ tí apá àbí hello emma ó kọ́yà àti ibi tẹ́ ẹ ti ń pè kí ni yóò bọ́ sí mi létí o láti abẹ́kúta apá abẹ́kúta.
2: àdìdínlá báyìí wá òkè odò.
1: ẹ̀hẹ́ ọ̀yà.
2: irú tìjẹ̀bú yẹn tó ṣẹlẹ̀ yẹn ṣé bóyá yẹ kó rí nìyẹn mo ń sọ fún yín pé àwọn tí wọ́n ń darí ìwà gbọ̀ngàn àwọn ló wà nídìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí pé kò sí àmójútó kankan rárá ẹ̀wòrú tìjẹ̀bú yẹn ẹ̀wòrú tó ṣẹlẹ̀ sí gbogbo ọmọ yẹn ẹ̀wòrú tó ṣẹlẹ̀ náà ní ìbàdàn yẹn náà ńbẹ yẹn wọn ò tí ìdìbò wọn yìnbọn káàkiri bẹẹ yẹn.
1: òǹdó náà ti ń yìnbọn wọn ti ẹ yìnbọn ti ìbàdàn.
2: ìbò gbé máa wà àwọn máa fìbọn yẹn a máa lọ fi jálẹ̀kùn a máa lọ káwa mọ́lé a máa lọ fi jáwó gbà. gbogbo ohun tí ó yẹ kó ṣe adarí wa ni wọ́n ń dà wá ọ̀nà jẹ́ adarí fún wa ọ̀nà tí wọ́n dẹ̀ tún jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn náà bákan rẹ̀ náà jẹjọ rí. ṣé mo pé nǹkan ṣẹlẹ̀ tí a ń sọ̀rọ̀ tí mo ń sọ pé ó yẹ kí wọ́n ra arokópítà abẹ́tígbàdé.
1: bẹ́ẹ̀ni.
2: nítorí kò sí program yìí tèmi ò ní í pè nínú ẹ̀ rárá ṣé mo pé ohun tí mo sọ ń jọ yẹn ẹ̀ ń di mí léèrè pé ṣé wọ́n ti rà lábẹ́kúta mo ní kì í ṣe pé wọ́n rà lábẹ́kúta. ẹ wo orí ohun tó ṣẹlẹ̀ ló gbogbo ọṣọ yẹn ṣé tírú ti ìbàdàn tó bá gbéra tí abẹ́kúta náà gbéra títí lọ nínú bágbé gbogbo tó wà lókè ṣé wọn ò ní rí ohun tó ń ṣẹlẹ̀ ṣàlẹ̀. wọ́n á rí ohun tó ń ṣẹlẹ̀. ìlú ẹ̀mí tí mo bá ń sọ̀rọ̀ mi ìrírọ̀ èmi nìkan mo dá wà nínú ilé mo ti sọ fún iná ìmọ̀lẹ́ ìgbà ọdún kejìlá tí mo ti wà lérè
1: ní ìdẹ́gbẹ́
2: ti rédíò ṣeré.
1: ọ̀dà ọlọ́run ó sì yà ń délẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń pè.
3: orúkọ mi ni abdulrahman adéagbo látàbà gbèjì ara padà.
1: ọ̀yà.
3: pẹ́ tí mo ti máa sọ fún yín pé ibi tí òṣèlú nàìjíríà bá wà dé ọlọ́run nìkan ló lè sọ pàtó bẹ̀. ẹyí ni àwọn ìtọ́kàtí lè máa sọ̀rọ̀ sẹ́tẹ̀tì fẹ́fẹ́tẹ̀tì ní nàìjíríà yìí bí wọ́n ṣe ń bó ṣe lè gbọ́ tẹ́lẹ̀ ni wọ́n bá bọ̀ yìí. sẹ́mọ̀ pọ́nrọ́jà gbóòde yẹn sẹ́mọ̀ kó tún sí kọ́ṣẹ́lẹ̀ about 2 months ago ìjẹ́ gbọ́ pé wọ́n lọ ààrẹ ṣe tó ní iléeṣẹ́ gáàsì yẹn. tẹ́bẹ́dẹ̀ wádìí ẹ̀ náà ara àwọn tí wọ́n ń kọ̀ǹtò lù ú iná lọ máa jẹ́ pò ní tó bá ṣe tán ní kàkan ní ẹgbọ̀n pé ó ti gbè. ṣe lọ́rọ̀ nàìjíríà mi lè mọ mọ̀ pé yóò ẹ́ǹdì bì kán gbọ̀ bá yá mo sì ń sọ fún yín táwọn olóṣèlú gọ́ọ̀nà pé lẹ́nu ò ní jẹ́ pòpò ni wọ́n mọ̀ sọ.
1: O kọyà alaba kọrè yẹ látò lómi.
2: Orúkọ mi ni alaba látòjú olómi akẹ́dẹ̀mí.
1: Bẹ́ẹ̀ni
2: àwọn olórí wa ó yẹ kí wọ́n dán bojú mi. Pẹ̀lú gbogbo tí ṣẹlẹ̀ ní péjì kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Bàbá wa wíṣẹ́ wí wọ́n wà ní abáwọn tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí abáwọn kẹ́dùn.
1: Irú
2: kẹ́dùn wèrè wo nu.
1: Èyí tẹ́ sọ wọn kọ̀ borí atẹ́gùn mọ́ Hello. Ẹ yà àtọpinpin ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń pè.
4: Ó kọ̀ mí ní Saheed Atankan láti Tàgbà Kanrọ̀ Yànbàdàn. Ṣé ẹ ti rí àwọn adarí wa? Mi mọ̀rú àwọn adarí tí Ọlọ́run kó wálé lọ́wọ́. Torí ó dàbí ẹni pé bóyá a lè sọ pé owó àti ipò yìí ó jẹ wọ́n lógún ju ẹ̀mí wa lọ. Torí tí ó bá kí n ṣe bẹ́ẹ̀, nǹkan mi ò mọ ṣẹlẹ̀ níbò mi. Èèyàn tó wà ní ó sì lajú ẹ lẹ tí ó sì mọ rí títí ó fi dọdọ rẹ
1: tí ó fi dákàtà tiẹ náà.
4: Ẹ wo orí tó ṣẹlẹ̀ ní jẹ́bú yẹn ń sìn. Ṣé ẹ mọ̀ wípé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn adarí wa torí mi máa ti ń ro bóyá ó ṣeé ṣe wípé torí owó òdòòlà tí wọ́n tún máa ń fún wọn gan. Ẹ wo orí tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tí bọ́ǹbù gbogbo ẹ̀ ṣé bẹ́ẹ̀ gbọ́n tá padà gbọ́ nípẹ̀. Gbogbo owó tí wọ́n fún gbogbo tó fún wọn ibo náà darí ẹ̀ sí. So gbogbo orú nǹkan yìí mi ń rí bígbà wípé bóyá àbí àwọn adarí ibi tí ń security bá ti wà nígbà ipa àwọn gangan ni wọ́n dìdí ń pè wọlé ni fún torí owó wọn kó lè rú gọ́gọ́ sí àbí torí mi kò yé mi tó torí mi rò pé ẹ̀kọ́ lajúlẹ̀ kí gbogbo ẹ̀ máa rí bó ṣe ń rí.
1: Ọ̀dà ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí. Hello.
2: Ẹ yàtọ̀ pínpín.
1: Bàbá o.
2: Àǹbálẹ̀ Aziz látòlédè Amẹ́ríkà ni.
1: Ẹ bá wa dá sí.
2: Ṣé rí àkíyèsí àwọn ìjọba wa ni ò tó. Kò síbi tírú ìjàmbá bẹ́ẹ̀ yìí ti fẹ́ wáyé wo ìgbà ni. Ṣé rí àwọn kan bẹ lamẹ́ríkà yìí tó bá ń jóyọ̀ mọ́ wọ́n mọ́tìrì nǹkan bẹ tẹ́ ẹ bá dé nǹkan sí ojú gọ́tà fún àìsàn máa fún yín. Wọ́n lè kí iléeṣẹ́ ẹ̀ pàǹtórí ẹ̀ tọ́ ẹ pé hazardous chemical ẹ gbé síbẹ̀. Fúnra iléeṣẹ́ gan ni òní gbà kẹ́ ẹ dà bẹ́ẹ̀. Torí àwọn ọmọ gbèsè táwọn ọrọ̀ lù. Ṣùgbọ́n nígbà tá a bá ti níjọ fọ́kálukú ọmọ ṣe tó bá wù ú ni. Ẹyẹ ẹwọ́n tó ṣẹlẹ̀ lórí rẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí. Ẹ wo fídíò yẹ ẹ wo bójú ọ̀nà wọn ṣe rí mbẹ̀ bílu yẹn ṣe rí ṣé ẹ lé pé bẹ̀yẹ nílùú. Àwọn tó wá bẹ̀ gan tìmọ̀ pé ti nẹ̀gẹ́tì wọn nílùú yẹ kí wọ́n tó wá. Wọ́n ti pápá eléyìí ọjà mọ̀ kankan bá kún ọ lọ́wọ́ òwúlò kò tí ẹ ṣe fún ẹnìyẹn ń bẹ̀ yẹn. Ẹ kú ètò.
1: Ẹ ṣeun tẹ́ ẹ pẹ̀tẹ́ ẹ dá sí orókè lágbàlá tó nípẹ̀dé òun. Ilẹ̀ Nàìjíríà mú kí ọ dáadáa. Èèyàn wa láti Germany lọ́hùn ti ń bẹ ní Ìtàló Abiola yàlìyàlì láti Germany lọ́hùn bá ń ṣètọ́jú bàbá Antoine Bodurin láti London Sola láti Toronto Wálé Ṣọ̀tẹ̀lẹ̀ Amẹ́ríkà mú kí gbogbo yín o. Ilẹ̀ Nàìjíríà ò ní bàjẹ́ ṣùgbọ́n àwa tá a wà ń bẹ̀ náà a gbọ́dọ̀ san ṣòkò tó wà kó le dáadáa. Comrade ọ̀nà wo la gbé gbà tó jẹ́ wípé àwọn ọmọ tá à ń bírìdì táwọn olóṣèlú ń bírìdì yìí ẹ mọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní palẹ̀ mọ́ fẹ́tò ìdìbò next year báyìí ọ̀nà wo la gbé gbà tí òfin ní fi wa lápé ńgbà tó bá tún parí ìdìbò tán láàrin ìṣẹ́jú kan.
0: Ṣẹ̀rí Ọlọ́run ni ó bá wa ṣe ni nítorí pé kọlọ̀rọ̀ sí lọ́pọ̀lọpọ̀ kọlọ̀rọ̀ sí ni àti pé àtẹnujẹ ba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ n tó ṣàjàjù ni pé kó ní kálukú kìlọ̀ fọ́mọ rẹ̀ kí kálukú ṣàgbéjẹ́ mọ́wọ́ àwọn olórí wa gẹ́gẹ́ báwọn tó ń pèsè ń sọ àwọn olórí wa ò ro rere wọn ò ro dáadáa fọ́mọ orílẹ̀-èdè nàìjíríà tí wọn nìkan ni ẹ mọ̀ wọ́n sì ń lò wọ́n gbé wọ́n jù lẹ̀ ni tí ọ̀pọ̀lọpọ̀ wọn bá ronú débẹ̀ pé àlògbéjù lẹ̀ ni ń fà wọ́n ṣe ni àwọn náà wà bíi tí wọ́n ti tẹ̀pá mọ́ṣẹ́ alogbejule lawo loselu fi mo se ko ni kaluku na tera mo ise owo re ki wo obi na ko bi o kilo fo mo re ki se ki sa mo loselu yi ni mo tele ti mo fi la eyin omo ti won be lu ebo nje agbodo nje je gbe ibon le omo ti won loko mo yinbon e le romo loselu kankan be awon ara lu tan lo na ni ko lo ran si lati ye odun yi wa awon na ni ki oni kaluku o kilo funra re ni kaluku funra kilo funra re ki won ma fi won rubo tori won fi won rubo won fi won rugbe ni
1: oda eyin te menle lori kan ni Facebook o ya mu comment die ko to de wi pe a lo si abala bi ta n ba bo laya ajejo a n jo rin sola lori kan ni Facebook mu abayi o Amos Adebare Imafoje Peter Abidemi Adisa Mansurat Omolara Fashola Adebimpe Erisogo Gideon Adeola Latifa Atilola Oluwa Tosin Taiwo Olaoye Daud Abi Daudu ni Tanimola Atibe ati bebe lo Tori akoko Amba iforo wiro kan bo laya ajejo pelu Sat Guru Maraji Se mo bi ta bade papa eja kase kini ohun le oya omo ya fe gba kini ohun se omo lu ni
5: omo delta
1: ta lo so yin ti mi leyin
5: ni maj
1: ki lu ko yin ka gaga
5: otuke orumo emi one ibi ti mo wa na ire mo ko gbo ton yin bon le meta
1: okay
5: o de mo pa won broda lo so na be semi kon ni kin ti e lo won ton sele mo ede be mo ra won bi 30 to bo awon meji mo le
1: to je eyan ti yin
5: beni
1: okay
5: o den na won ni awon to awon kan mu da awon ma da dani awon lopa to mu bo dani wa nbe awon to mu gi dani wa nbe e mu wa pa ba kilo sele boko erin to pe ajo wo green iru green to wo yi so boko erin mo ni ara won na ni le bo ibe sin gba emi na niyan won ba mu wa lato to wa nbi won mu wa lo sinu ogba ibi to fe ko church si
1: okay
5: data de ma debe oba mu camera ya ile on yawa ni o le ni wa awa se kini kan a se kini kan oba ni kan olopa to nbe kon mu wa lo si to gate
1: ke to kuro nbi eni won yibon lo yi
5: on the 20th ni igba to ma oko wa sori le ijo yen mo wa ibi ni office na mo wa o ko gbo pe won ni awon kan wa sori ile be pe won na won tira emi de mo pe guru ta le fe anybody se mi ko ti eno ke kin ti e mu camera da ni kin se lo be kin lo wo nto nsele boya mo le ra won pictures kan ya igba te ma de be mo ra won boya dss ti ma pe sa won pe on wo overall black on to wo mask so mo ri yan to mu bon dani to n ba brother kan soro lo ba yo kokoko be mi na se yo camera ni e pe kin ya ndo fe sele bo se pe mi yo camera lo mu bon jade afi gba o
1: gba o pe kini
5: oyinbon lu yin
1: oyinbon lu yin
5: ah
1: apa abon wa dara yin bayi
5: oran mi
1: ibon oran yin
5: oran mi
1: e la yota
5: emi ya yota
1: o ki be
5: to
1: today
5: ato
1: e won sapana ibon o se wa ran yin
5: agbara guru ni
1: agbara guru ni
5: ben
1: o si yin gbere
5: ko si mi gbere
1: ba lo se fun lagbara yen
5: won so le nkan pe en to ba ti gba yin mo maraji awon ti fun lagbara ni
1: ibon ni ran yin bayi
5: oye pe won so pe ibon ni ran mi mo ko wa du pe ya wa ibon ni mi o le se yen bo yin pe o kan rin lo en kan kan yobon jade pe o yin bon ah ko le ran mi
1: e sure be ko le ran yin
5: ah ti o ba da mi loju mi o le so
1: Mr. Timileyin
5: orumo ben
1: ton ba sha yin na ko ni wole
5: gba ti mi o se anybody
1: gba te se anybody
5: mi o se anybody
1: kini won fun yin je
5: ounje na tan je na ni rice eba amala fufu
1: o sati mi leyin won yi mo fun yin bo wole
5: o surprise yin
1: won sa yin ko wole e si laye ta o
5: mi laye ta igba to de ti pe awon ori maraji nbe lo wa jade ka to wa jade bo ani to n gbadura tele ti mo na yin bo lu yen bo se taji ni e o ni ah ko to taji yen o ti re nu emi pe eyan kan ti wo be bo se sare dide ni pe ko lo wo awon to wa nbe bo se silekun to ri won to ti wole o ni what are you doing here bo se be sin yin bo ni en
1: o doju bo ko
5: ah kaga to ma ka bullet ti won yin 67
1: nkan kan si wole si la
5: si wole ko wole
1: eh bawo la se ma ngbadura
5: akuma ba ma ji soro
1: yin e pray e gbadura ba
5: ta ba n pray akin pray jade mo e duro yi ma ko duro ati ju ma de ba ma ji soro nu
1: nkan ta le so nu oka e se ma soro sinu oka bi
5: be ni
1: e so ka gbe be se ma
5: se okay be yin pe yin se mo ni dowo omo wa se ani a cause of my maraji e kon bye bye mo need ko de to ti jo bye bye ni mo need e mo de fe ki maraji se fun mi o ton
1: o de ma waye be
5: o ma waye
1: tin ba so ko mo need owo nisin pe lo la o mo fe boya bi 50 billion si maraji ma se
5: maraji a se fun yin
1: o de se 50 billion
5: o se ki maraji a fun yin
1: okay
5: o maraji a mu yan kan wa
1: to ma fun mi 50 billion ni ola
5: o to ba si to ba ti maraji ba mu yan wa to fun yin o le e kon le ma sun loju orun ajo afun ni number pe egba ta ba lo play e ri pe
1: o ti ba lo play bi be tin kankan
5: be ni
1: o ye so fun maraji ko fun wa ni 50 billion ola
5: ti ma ma so fun maraji a je pe mi ni mo need e emi ni
1: maraji ma gbadura fe lo mi
5: e le ma gbadura fun ra yin maraji ti so fun yin pe te ba need yan kan e ko pe maraji te so fun maraji pa nkan bye bye ni
1: ti o ba wa se nko do you enjoy living here
5: why not I enjoy living here
1: you are fine
5: I'm okay
6: ọ̀rọ̀ ń pọ̀ náà wé kọ́bọ̀ torí ẹ̀ ọjọ́ ń lórí bí àánú òun rẹ̀ bí àti wọ̀ agé ń pé pèpè ni ibi àti ń bọ̀rọ̀ ń bọ̀ lọ̀rọ̀ tó wáyé láàrin Satguru Maharaj àti iléeṣẹ́ ìránṣẹ́ JF Adetu bẹ̀rù ṣùgbọ́n tí wọ́n ti pàkọ́dà sí JF David báyìí wọ́n láwọn ọmọ JF David lọ́ àtáàkì àwọn o bẹ́ ẹ bá ń gbọ́ ẹ̀yin tẹ́ ẹ jọmọ ilé ìjọsìn JF David afẹ́yàn láǹfààní o láti sọ páàtì tìyín náà amúlétira ní ṣe wáá di wípé à ń daṣọ bojú à ń ṣe gbá gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ní Satguru Maharaj Village abẹ́ẹ̀kọ́ ló ti rí ni bó bá jẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ kàn sẹ́ni tó jẹ́ adarí fún ẹ̀ka ti JF David náà àlàáfíà là ń fẹ́ kọ́ jọba nípínlẹ̀ ọ̀yọ́ nígbà tá a bá ń sọ pé tàwọn olóṣèlú bá kan tẹ́yìn tẹ́ ẹ tún wáá jẹ́ ẹlẹ́sìn dé ẹlẹ́sìn ìgbàgbọ́ nkankan tẹ́yìn lẹ̀ ní jẹ́ àfẹ́dọ̀ lórí òróǹro ni kò gbọ́dọ̀ jẹ́bẹ̀ o gẹ́gẹ́ bí àṣà tí àwọn èèyàn máa ń sọ wípé kò gbọ́dọ̀ jẹ́bẹ̀ o àfẹ́rú ẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ kó ń kálukú ṣe kó so ìwé àgbẹ́jọ́ kó so mọ́wọ́ yun ọkọ̀ jẹ́ bó ṣe jẹ́ àdínláǹfààní àti múpè kankan lábala yun torí ẹ bá wojú àgọ́ ọjọ́ òun ti lọ nǹkan tá a sì fẹ́ ṣe sì pọ̀ ọfẹ́ sọ̀rọ̀ kan tiẹ̀ ọyà.
7: bẹ́ẹ̀ni a fẹ́ rí ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Lukman Olaniyi tí wọ́n ń gbé ní agbègbè Alhaji Alimi Akinlabi Street Muslim Odinjo Ibadan a fẹ́ rí wọn ní ọjọ́ Saturday ní aago 9:00 ní Lage Lumbibai àti ẹni tí ó ń jẹ́ Titilayo Adepoju tí wọ́n ń gbé ní àdúgbò Palupo area Asọ́lọ̀hún Akọ̀rún.
6: Èwo ni mo lo pé?
7: Palupo area.
6: Asọ́lọ̀hún ni kì í máa ṣe Asọ́lọ̀hún.
7: Asọ́lọ̀ Akọ̀rún Ìbàdàn. A fẹ́ rí àwọn méjèèjì yìí ní ọjọ́ Saturday ní aago 9:00 ní Lage Lumbi.
6: Tó ti parí àbí ọya tún kalẹ̀ kan sí.
7: A fẹ́ rí ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Lukman Olaniyi tí wọ́n ń gbé ní agbègbè Alhaji Alimi Akinlabi Street Muslim Odinjo Ibadan àti ẹni tó ń jẹ́ Titilayo Adepoju tí wọ́n ń gbé ní Palupo area Asọ́lọ̀ off Akọ̀rún Road Ibadan ní ọjọ́ Saturday ní aago 9:00
6: láàárọ̀ àbí
7: ní àárọ̀.
6: Àti ìsọ ohun wọn ṣe o bàbá wa rí wọn lọ́jọ́ Saturday àti baálẹ̀ ọ̀dàkọ̀ baálẹ̀ ni.
7: Àti baálẹ̀ náà.
6: Baálẹ̀ bo.
7: Baálẹ̀ Ararọ̀mí. Chief Olúrántí Aremu Olúṣọlá.
6: À ń retí wọn nígbà wo.
7: Ní aago 9:00 ní ọjọ́ Saturday.
6: Ọ̀dà ìyún orókè lápá abẹ. Ètò ọ̀hún ń débi ikùn ó kàn dùn láti pè lẹ́yìn ètò yìí. Bóyá ẹni nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣàlàyé àbẹ́ fẹ́ darapọ̀ mẹ́tò yìí gan-an nísàn-án 070 nọ́mbà tó já sọ́dọ̀ mi nù o
1: 0703626 8688 0703626 8688 òun náà ni WhatsApp number bí ẹ bá pè bí nbá láǹfààní àti pé ẹ fohùn ránṣẹ́ lórí ìkànnì WhatsApp yín sì dà yín lóhùn lẹ́yìn ọ̀sọ́ka comrade ẹja relé dágbére fáwọn èèyàn pélé yá.
0: tó ẹ ṣeun ẹ kú darapọ̀ mọ́ wa ẹ kú gba gbogbo gbogbo tí ń jẹ tọlọ́run adùn pàdé níjọ́ mẹ́jọ o
1: fọmọ
0: ìdíyẹmí faladé ní kí yín o.
1: ọ̀dà nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 0703626 8688 lọ́jà sí ọ̀dọ̀ mi ní àyín a máa bí ọ̀bẹ ní bẹṣu àtẹlẹsì a sì bẹ̀nà wò a ń lọ lónìí a tún padà wá jọ mẹ́jọ ẹ má dé má dé báyìí láàánú dé bá ń lè ṣèwọ̀n àríbìkọ́lá náà ń jó ògiri ọ̀sá ìnagore lẹ́fẹ̀ẹ́jú tuntun.

0: àwọn olórí ẹ̀mí. Nígbà tí Brother Dr. P.F. Talabi, wọ́n máa ṣiṣẹ́ ṣiṣẹ́. Nínú ìjọgọ́ Fire Church International Quarter 19. Dr. Oladosun Adedapo, Afẹ́lẹ́lẹ̀, Bello Street, Ìbàdàn.
1: Jésù ìgbọ́nà, a tún ṣe wọ́n dá.
2: Bàbá wa àti Ọlọ́run wa gbé yín ga torí pa agbára yín ga. A yìn lógo ní orúkọ Jésù. Mo pa ní àṣẹ àti mọ́mì àti dádì. Ìrànlọ́wọ́ àti òkè wa máa dìde fún yín. Ọkàn yín máa balẹ̀. Ogo ni fọlọ́run lókè ọ̀run. Èmi ni wòlíì àti àlùfáà àti gbogbo yín mọ̀ sí Prophet Dr. P.F. Talabi láti iléeṣẹ́ ìránṣẹ́ God Vineyard Church International. Mo gbàdúrà fún yín ní orúkọ Jésù. Orun ayọ̀ lẹ máa sùn. Ẹ dẹ̀ lálá ìrànlọ́wọ́. Ogo ni fọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Ohun tá a fi gba wa níyànjú, òun la rí nínú ìwé Genesis 37:18-19, ìkejìdínlógún àti ìkọkàndínlógún. Nítorí wọ́n sì rí ní òkèèrè, kí ó tó tilẹ̀ sun mọ́ wọn, etí ọ̀dọ̀ wọn, wọ́n dìrì kíṣí sí i láti pa. Wọ́n sì wí fún ara wọn wípé, wò ó, alálà ni ń bọ̀. Ní tìsìyí, ẹ wá, ẹ jẹ́ kí a pa. Àwọn sì wí pé ẹranko búburú ni ó pa jẹ, àwa ó sì wá wo bí àlá rẹ̀ yóò ti ṣe. Olúwa gbé mi borí àwọn onírìkìṣí. Olúwa àwọn ọlọ́tẹ̀, àwọn ọlọ́tẹ̀. Olúwa agbára láti borí wọn. Olúwa fi fún mi. Ẹgbọ́n sà, kí ni ẹ̀ṣẹ̀ Jósẹ́fù tí àwọn bọ̀dá rẹ̀ fi ń dírìkìṣí sí? Ẹ sà, nínú ayé yìí rìkìṣí pọ̀ nínú ayé. Kò sí ohun tó ṣe tó tẹ ayé lọ́rùn. Mo túnlẹ̀ láti àárọ̀ dọ̀la, àwọn ọlọ́tẹ̀ wọ́n máa bí wọn ni. The Bible say they were strangled from their mother's womb. Àwọn wicked people. Àwọn ọlọ́tẹ̀ wọ́n pọ̀ nílé ọkọ sà. Àwọn ọlọ́tẹ̀ wọ́n pọ̀ níbi iṣẹ́. Wọ́n ní ṣe ojú ìṣe. Ìwọ́ tó wá ń ṣe, wọ́n tún lòun ṣe eye service. Àwọn ọlọ́tẹ̀ wọ́n pọ̀ níbi òṣèlú. Wọ́n a máa fi ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ba tẹni jẹ́. Ẹ sà, bàbá Jósẹ́fù wí fún pé wá lọ wo àwọn ẹ̀gbọ́n rẹ wá. Ó parí. Ó dé Dọ́tánì, ó dẹ̀ rí wọn mọ́ tiri lókèrè. Bíbélì sọ pé wọ́n sì dìrì kíṣí sí. Wọ́n ní ẹ̀jẹ̀ ká mú ká pa, ká sọ fún bàbá rẹ̀, ká pa ẹranko búburú, ká ṣe kíni, ká fi yí ẹ̀jẹ̀. Rìkíṣí àti ìwà búburú ó ti pẹ́ láyé sà. Ká sọ fún bàbá wa, ká fi aṣọ rẹ̀ yí ẹ̀jẹ̀. Wípé àwa ò rí. Gbogbo ìgbà tá a máa rí aṣọ rẹ̀ la rí ẹ̀jẹ̀. So that wọ́n lè sọ pé ẹranko búburú ló pa jẹ. Ó nítorí náà, àwa wò bí àlá rẹ̀ àṣeṣẹ. Yes, ohun tí àwọn ọlọ́tẹ̀ máa ń ṣe ni pé òdì tán fi gbógun tí ọ̀ tán fi dìtẹ̀. Number one, kí àlá rere tí Ọlọ́run fún ọ, ìran ayọ̀ tí Ọlọ́run fún ọ, kó má bàa wá sí ìmúṣẹ. Bó ṣe wà nìyẹn sà. Ẹlòmíì wọ́n dìtẹ̀ ó ní kí ló ní nítorí ọjọ́ iwájú ẹ ni. Wọ́n ti ri pé bó ṣe ń lọ ìrìn àjò ogun máa yá ẹ. Wọ́n ti ri bó ṣe ń lọ pé ó láìkìlì kó di olú ọmọ. Ohun tó máa ṣe ni pé wọ́n á fẹ́ dìrìkìsí láti fa ìrìn ẹ sẹ́yìn. Àwọn ọlọ́tẹ̀ kò dìgbà tó ṣe wọ́n, wọ́n máa dìtẹ̀ ènìyàn, wọ́n máa ba tèèyàn jẹ́ nítorí pé wọ́n fẹ́ kí ìrìn àjò ogo yá. Ẹ̀gbọ́n mọ̀mọ́, gbogbo ẹni tó bá dìtẹ̀ láti gba ògo lára rẹ̀ kan dẹ́jọ́ arílẹ̀. Ẹni tó ń dìtẹ̀ nílé ọkọ, ẹni tó lé tó ń lé ọ kó dẹ́jọ́ arílẹ̀. Ẹni tó lò ní gòkè láyé. Ẹgbọ́n ọmọ mi, mo pa á ní àṣẹ. Gbogbo àwọn ọlọ́tẹ̀ tó yí ọká níbi iṣẹ́, gbogbo àwọn ọlọ́tẹ̀ nínú àwọn tẹ́jọ́ ń ta ọjà kan náà, gbogbo àwọn ọlọ́tẹ̀ níbi tẹ́ gbé, gbogbo ẹni tó ń dìtẹ̀ lọ Jésù, ó yá kan dẹ́jọ́ arílẹ̀. Ẹgbọ́n sà, àwọn ọlọ́tẹ̀ ilẹ̀ gbígbẹ ni wọ́n máa ń gbé, wọn kì í ga. Àwọn tó ń dìtẹ̀ wọn ní ga. Àwọn tó ń dìtẹ̀ ọmọ ẹ wọn ní ga. Wọn ní jẹ́yàn láyé, wọn ní tẹ̀ láyé. Gbogbo iṣẹ́ àti ìlàkàkà wọn lórí ẹ, orúkọ Jésù kó padà sí wọn lórí. Àwọn ọlọ́tẹ̀ máa fọ̀rọ̀ ba tẹni jẹ́. Ẹ jẹ́ ká wo bí àlá rẹ̀, ẹ jẹ́ ká pa. Àwọn ọlọ́tẹ̀ á pa ènìyàn ni. Tọ́ bá rí pé ẹnìkan ṣàánú fún ọ, ẹnìkan ràn lọ́wọ́, wọn á lọ fi ọ̀rọ̀ bá tiẹ̀ jẹ́ ńbẹ̀. Wípé ẹni tó ń ràn lọ́wọ́ jẹ́ ṣọ́ra fún. Gbogbo ẹni tó ń fi ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tó fi lé olóore Samuel, ẹnìyẹn ní orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ó yá kó gba ẹ̀mí lára wọn. Mo pa ní àṣẹ mọ́mi àti dádì, ogún àwọn ọlọ́tẹ̀ kò ní borí ẹ. Ọlọ́tẹ̀ ó wà nínú ìjọ, ó wà láàárín àwọn pásítọ̀ sí pásítọ̀. Tí Ọlọ́run ò bá fún ẹ ní agbára láti máa ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, gbogbo àwọn tó bá ti ṣiṣẹ́ ìyanu, ogun ni wọ́n lò, ẹ̀kẹ́rẹ́kà ni wọ́n lò. Ọlọ́tẹ̀ ni mi mẹ́sẹ̀gì tó lè príṣì láti Genesis to Revelation, ó pọ̀ rẹpẹtẹ. eni ba ti je alufa to to soro alufa kan ni buburu lori ota o lo tene e gbo sa gbo ko si to kan olorun lo pe olorun lo ran ise fi ile fun olorun lati se idajo e awon lo te awon to ba ti ga no ma nfe mu wale awon to ba ti ga te ba ri awon awon to wa ni ori online to ma soro awon pastor ni buburu yen e ri pe won kin ta si awon pastor kekeke awon to ba ti goke bi awon lo te se ma nse ni yen awon lo de ni ga won ni ga ah ni ga awon po won ni blogger won awon mu eni to ti lokiki eni ti olorun ti gbe soke won won ma baje won won ma soro eni bi won won ma wa mistake fault finder lai se won ko lo pe won awon lo te niyan bi awon lo te se ma nsise niyan awon to ba ti logo won fe mu won wale awon to ba ti loruko won fe boruko won je awon to ba ti ntaja won fe le customer danu awon lo te mission won ni pe ki alarere ti olorun fun e ko ma ba se mission won niyan awon egbon joseph wi pe bi won ti ri lokere be ni won diri kise e je ki a pa ka fi aso re ye eje eranko ka so wi pe awon eranko buburu ti pa je a o wa wo bi ala re yo sise egbo gbogbo eni to ngbogun ti o to lohun a ri bi ala re o sise gbogbo eni to foju aye e toju to ye pe lo tun ba eje lodo lore egbo olorun ko je ko fi won se ategun gbogbo eni to tawo dina po ni gaju bi to lo awon lo te nile baba re awon to dite nile oko wa dedu arin le ni oruko jesu ile gbigbe la awon lo te ngbe mo pani ase eni ba dite omo e ko deni le nwaju e eni ba dite aya e ko deni le nwaju e eni ba dite oko e ko deni le oluwa gbe mi bori awon lo te gbo sa gbogbo ise awon lo te ni pe ki ala rere re ko ma se iro de ni won pa e gbo sa bi oluwa olorun awon omo ogun ti nbe ti emi re wa ileri ati ala rere to ni o ba se awon lo te wan pada toro je londa be ni oluwa fenu won gbole gbogbo eni to fi enu baje je olorun fenu won gbole gbogbo ona lo ja si govaya gbogbo ona to ja si salem pere di odu so pe govaya de ni mo lo ni felele be lo wa gbe ede be gbogbo ona to ja si express bole ni yana felele ni express so pe god's vineyard church felele be lo ni mo lo wa gbe ede be pe mi si ori ago yi 0803354 2436 0803354 2436 abi ko pe mi sinu number yi 0816973 7275 0816973 7275 ona re de ma dayo

0: 7. Èmi ọmọ yín náà ni o, yọ̀lí jà ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
1: SELARIE Sálárì.
0: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: jíjá akẹ́kẹ́ gẹ̀gẹ́ níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Tomato sachet. Oh, Tony, oh. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
8: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn-ún lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yingè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn. Ìlàlẹ̀ àmọ́ Inṣàlá.
9: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
10: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
11: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
12: S-E-L-A-R-R-I-E sálárì.
11: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
13: T-U-R-M-E-R-I-C turmeric.
11: Ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
14: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: Ètò agbára ọ̀rọ̀ yìí wáyé láti inú ìjọ CSC Power and Authority níbi tó lùwá tí ń lo wòlíì Olúdáde Adédèjì. Àyànfẹ́ tá a fi ṣe àkókò yìí rán láti fi agbára ọ̀rọ̀ sọ gbogbo lórí búkúdo lórí ire níbi tí àgágbé ń dọlọ́mọ tí arúgbó ọjọ́ sì ń sọ gbogbo ọ̀pọ̀ ẹni ẹ̀yìn dẹni iwájú. Àkókò òsì rèé o, Wednesday aago mẹ́sàn-án sí aago méjìlá wákàtí ọ̀nà àbáyọ Solution Hour. A lè rí wòlíì láago méje sí mẹ́sàn-án kí sì tó bẹ̀rẹ̀ tàbí aago méjìlá sí méjì lẹ́yìn ìsìn. Thursday ìsọjí ìrọ̀lẹ́ aago mẹ́fà sí mẹ́jọ. Sunday aago mẹ́wàá sí aago méjìlá àbọ̀. Àkànṣe ètò àtoríṣe ọjọ́ mẹ́ta tó parí oṣù kọ̀ọ̀kan. Òru agbára Friday tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan. Ó yá wa gbéra ńlẹ̀ kó wa gbàre lẹ́sẹ̀ Jésù pẹ̀lú agbára ọ̀rọ̀ nínú ìjọ Christ Apostolic Church Power and Authority number 2 Soyombo Street off Kola Road Àpáta Ìbàdàn. Pé wòlíì sórí aago 0059152504 àti 0032592001. Àkókò tó ó yá dìde wa gba ìṣẹ́lógo nínú agbára ọ̀rọ̀ tí gbogbo wa yóò ṣe é ṣe o.
1: Ògún ni fún Olúwa ní òkè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Olódùmarè. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù, Ọlọ́run alágbára, àwa gbé ọga lónìí. Nítorí pé ìyanu ni ọ̀rọ̀ rẹ, Olúwa lónìí bá wa pàdé. Rán ọ̀rọ̀ rẹ sí wa, wo ilẹ̀ wa sàn. Jésù Kristi, Olúwa wa. Àmì kí iná tó kú lórí pẹpẹ. Mo wà nínú ìwé Samuel ìkíní orí ìkẹta ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta. Ọmọ náà Samuel ń ṣe ìránṣẹ́ fún Olúwa níwájú Eli. Ọ̀rọ̀ Olúwa sì sọ wọ́n lọ́jọ́ wọn ni. Ìfihàn kò pọ̀. Ó sì ṣe ní àkókò náà. Eli sì dùbúlẹ̀ ní ipò tirẹ̀. Ojú rẹ̀ bẹ̀rẹ̀ sí ṣókùn tó bẹ́ẹ̀ tí kò lè ríra. Kí ìtànà Ọlọ́run tó kú nínú tẹ́ḿpìlì Olúwa. Samuel dùbúlẹ̀ níbi tí àpótí Ọlọ́run gbé wà. Mo ń sọ̀rọ̀ lónìí lórí kí iná tó kú. Kí iná tó kú. Iná ti kú lórí pẹpẹ. Iná ti kú nínú tẹ́ḿpìlì. Tẹ́ḿpìlì méjì tí mo ń sọ nípa rẹ̀. Tẹ́ḿpìlì ilé Ọlọ́run tí a ti ń gbàdúà. Tẹ́ḿpìlì inú ilé rẹ tí a ti ń gbàdúà. Tẹ́ḿpìlì inú ọkàn rẹ, inú ọkàn mi tí a ti ń sin Ọlọ́run. Kí iná tó kú nínú tẹ́ḿpìlì. Iṣẹ́ tí aran mi lónìí, iṣẹ́ tó wúwo ni. Aran mi sí àwọn ẹni gíga nínú ìjọ Ọlọ́run. Aran mi sí àwọn alákòóso ẹ̀sìn gbogbo nínú ìjọ Ọlọ́run. Àwọn adarí, àwọn wòlíì, àwọn bíṣọ́ọ̀bù, àwọn ajíhìnrere, àwọn àlùfáà, àwọn diákónì. Ẹ̀mí Olúwa bá mi sọ̀rọ̀ ní

0: As Oluwaba Samuel sọ̀rọ̀, iná ti fẹ́ kú. Kí ni ìtumọ̀ rẹ̀?
1: Eli, àlùfáà Ọlọ́run ọ̀gá ògo, ẹni tí a fi ṣe alákòóso, ẹni tí ó ń tọ́jú iná orí pẹpẹ, iná inú rẹ̀ ti ń lọ, àkókò rẹ̀ ti ń kọjá lọ. A sì gbọ́dọ̀ fi ẹlòmíràn síbẹ̀ kí iná náà tó kú tán. Ọlọ́run pe ẹlòmíràn jáde, ẹni tí yóò máa tún iná tàn lórí pẹpẹ, ẹni tí yóò máa tún iná inú tẹ́ḿpìlì tàn, tí iná orí pẹpẹ kò fi gbọ́dọ̀ kú. Àkókò tí Ọlọ́run pe Samueli, ó jẹ́ àkókò tó ṣe pàtàkì nínú ìgbé ayé ẹ̀mí àwọn ọmọ Ísíráẹlì. Àkókò tí wọ́n ti padà sí di ìbọ̀rìṣà, àkókò tí wọ́n jẹ́ ẹrú ní abẹ́ Filistini, àkókò tí ọ̀tá jẹ gàba lé wọn lórí, àkókò tí ọ̀tá ti gba ògbó lórí ayé wọn. Iná kò tí ì kú tán lórí pẹpẹ. Kìí ṣe pé gbogbo pẹpẹ ni iná rẹ ti kú tán lónìí, ṣùgbọ́n ìbànújẹ tí mo ń kíyèsí ni pé iná orí pẹpẹ púpọ̀ ti tọ́, iná inú tẹ́ḿpìlì púpọ̀ ti kú. Mélòó mélòó ni iná inú àyà ènìyàn? Ẹ jẹ́ kí a wọ inú rẹ̀ lọ díẹ̀. Kí ni à ń pè ní iná? Ìyàtọ̀ ńlá ń bẹ láàrin iná àti ìmọ́lẹ̀. Òótọ́ ni pé ohun tí ìmọ́lẹ̀ lè ṣe, iná lè ṣe. Láyé àtijọ́, nígbà tí wọn ò tí ní iná ẹlẹ́tíríkì àti àwọn iná mìíràn, ìmọ́lẹ̀, wọn a máa tan iná láti fi ṣe ìmọ́lẹ̀, láti mú ènìyàn rìn, láti fi rí ohun tí a fẹ́ rí. Iná lè ṣe ohun tí ìmọ́lẹ̀ lè ṣe, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ohun tí iná lè ṣe tí ìmọ́lẹ̀ kò lè ṣe. Bí mi léèrè, èwo ló ṣe pàtàkì jù nínú iná àti ìmọ́lẹ̀? Màá dá Ọlọ́run wípé iná bàbá ìmọ́lẹ̀, nítorí pé iná a máa fúnni ní ìmọ́lẹ̀, ohun tí ìmọ́lẹ̀ ń ṣe nùní. Ṣùgbọ́n ẹgbẹgbẹ̀rún ohun mìíràn ni iná lè ṣe. Jẹ́ kí n sọ méjì nínú rẹ̀. Sórí iná a máa fúnni ní ìmọ́lẹ̀, sórí iná a máa fún ọ̀jẹun ní oúnjẹ. Láìsí iná kò sí oúnjẹ. Iná ló kù nínú àyà ajíhìnrere tó di atọrọjẹ, iná ló kù nínú àyà wòlíì ló di atọrọjẹ, iná ló kù nínú àyà Sọ́ọ̀lù tó wá abókúlò lọ. Bí iná bá ti kú nínú pẹpẹ àyà, ènìyàn yóò di ẹrú abókú sọ̀rọ̀. Iná ló kú nínú pẹpẹ àyà ní àwọn àlùfáà, wọ́n di ẹrú aláàfáà. Iná ló kú nínú pẹpẹ àyà ní àwọn àlùfáà, ni wọ́n di ẹrú aláwo. Iná ló kú nínú àyà ní àwọn ẹni tí a pè ni wọ́n ń dọ́gbọ́n sí ọ̀rọ̀ ara wọn. Iná a máa fúnni ní ìtọ́ni, iná a ta ìmọ́lẹ̀ sí ojú ọ̀nà ẹni. Òun ni ìwé Sáàmù sọ nípa rẹ̀, 119:105. Ọ̀rọ̀ rẹ ni ìmọ́lẹ̀, lamp unto my feet. Òun náà ni ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Nítorí náà ni pé iná a máa tàn mọ́lẹ̀ sí ojú ọ̀nà ènìyàn, a mú ọ rí ohun tó yẹ kó rí, a máa tọ́ ni, a máa fòye yé ni. Nítorí ìmọ́lẹ̀ ni iná jẹ́. Iná a máa pa ni o, iná a máa jà fún ni, a máa fi iná jà Olódùmarè fúnra rẹ̀. Ṣèbí iná pẹ̀lú súlfúrù ló fi pa Sódómù àti Gòmórà rẹ̀? Iná lè pa ni, a máa fi iná jagun. Iná lè jó nǹkan kó sọ di eérú, a máa fi iná tún nǹkan ṣe. Iná a máa ṣàtúnṣe, iná a máa gbé ẹwà jáde. Ẹ kéde létí gbogbo ènìyàn, number one, ọkàn tó bá fẹ́ ṣe rere nínú Kristi kò lè ṣe láìsí iná. Nítorí iná òun ni yóò tún ìgbà rẹ yí padà, iná ni yóò pe ògo ti inú jáde, iná ni yóò rà ọ́ padà. ti aye re kuro ina ni yo gbe ogo goolu aye re jade lai si ina ko si ogo ṣugbọn ina lo nku lo lori pepe yi o ki Samuel fe lo dubule ina fe ku ko ti ku o wo Oluwa du o pe Samuel o ni Samuel o pe le kini o dubule siwaju pepe ki ina to ku ki lo ti Samuel n se ina ori pepe o gbodo ku ni omode ni Samuel ko seni to ka si ṣugbọn Olorun mo nipa re baba agba ti dagba awon omo re ko toju pepe Samuel dubule niwaju pepe ki ina to ku eyin Samuel to ku ni iran yi awon eyin to ku ni iran yi o seese ki ari eyin to n gbo mi eyin eyin to wa ni iran yi Oluwa wi pe ina ori pepe n ku lo o eyin eyin to ku ni iran yi eyin alufa eyin eyin grandfather Samuel Oluwa wi pe ina ori pepe n ku lo ṣugbọn ṣe ni laanu wi pe ọtọ ni nkan ti awọn alufa eyin n dojukọ bayi awọn alufa eyin ko kiyesi ina ori pepe mọ o bi ina ori pepe ba le ku ko ku bi ohun ti a o jẹ ba ti jade wa awọn alufa eyin ko kiyesi ina pepe wọn o kiyesi ina ori tempi inu tempili nitori pe ina inu aya ti ku ko si isopọ mọ laarin ina inu aya ina inu tempili ati ina lori pepe oh my god isopọ gbọdọ wa laarin ina ti n bẹ ninu pepe aya ina ti n bẹ ninu tempili ati ina ti n bẹ lori pepe ina inu aya gbọdọ sopọ mọ ina inu tempili ina inu pepe gbọdọ sopọ mọ ina inu tempili nigba naa ni ina yoo ran ina nigba naa ni ọwọ Oluwa yoo ma dun ẹ gbọ mi o eyin Samuel to ku ni iran yi o ṣeeṣe ki ẹ jẹ ọmọde eyin Samuel to ku ni iran yi o ṣeeṣe ki ẹnikẹni ma da ohun yi mọ eyin Samuel to ku ni iran yi o ṣeeṣe ko jẹ pe ilẹ̀ ẹlẹ̀ niwaju pẹpẹ ninu tẹ́ḿpìlì lẹ́yìn sùn sí ṣùgbọ́n kí ni àdojúkọ yìí kí ni pàtàkì yìí àdojúkọ yìí ni pé iná tó kù yìí ò gbọdọ̀ kú bí iná bá ti kú rẹ́dẹ̀rẹ́dẹ́ dé bí iná bá ti kú ẹ̀sìn ti dé bí iná bá ti kú tán a ó rí ju èyí tí à ń rí lọ́wọ́lọ́wọ́ lọ o a rán mi sí orílẹ̀-èdè ńlá yìí a rán mi sí ìjọ Ọlọ́run alààyè gbogbo a rán mi sí ẹ̀yin tí ó jẹ́ ti Ọlọ́run síbẹ̀ a rán mi sí ẹ̀yin àlùfà Eli ẹ̀yin tó ti pẹ́ nídi pẹpẹ ẹ̀yin tó ti jẹ ẹbọ Ọlọ́run sọra ẹ̀yin tí ọrùn yín ti kí níbi ẹbọ Ọlọ́run ó ṣe ni láàánú wípé Eli àlùfà Ọlọ́run ó jẹ ẹbọ títí ọrùn rẹ ti yípo Eli jẹ ẹbọ títí ó ti dàgbà sídi ẹbọ jíjẹ bíbélì mi wípé ojú rẹ ti fọ kí ló ṣẹlẹ̀ tí ojú fi fọ iná kú ni bí iná bá kú ojú wòlíì yóò fọ bí iná bá kú ojú àlùfà yóò fọ bí iná bá kú ọ̀rọ̀ yóò kúrò lẹ́nu ajínrere bí iná bá kú ìran yóò kúrò ní ojú aríran bí iná bá kú ẹgbọ́ Olúwa lẹ́nu mi kí iná tó kú lórí pẹpẹ iná a máa sọ ẹ̀dá di tuntun iná a máa fún ọ̀jẹun ní oúnjẹ iná a máa pààyàn oh god a máa fi iná jà iná lè pa iná lè sọ òkè dilẹ̀ bí iná bá tó iná iná a máa se òkúta jiná afọ́pẹ́ iná ni iná tí omi kìí pa iná tí àgbàrá ò lè rí ṣe nítorí iná inú àpáta bó bá wà nísàlẹ̀ odò fógún ọdún bó bá jáde iná ló kọ rẹ̀ ẹgbọ́n kí là ń ṣe o kí iná tó kú Olúwa pè Samuel lati da ina pada o ran si baba re Eli sugbon Eli ko riran mo ina ti ku ninu aya ina nu pepe na fe ku sugbon ko to ku tan agbe Samuel ide eyin Samuel iran yi Oluwa ran mi si yin o eyin ti ina ori pepe si je logun eyin ti ina ori pepe si je o itara fun aye re eyin ti ara ti ina gbodo ku ninu aya re mo ti wu isaju ona meta ni ina o ti gbodo ku ina inu aya re o gbodo ku ina inu temple ko gbodo ku ina ori pepe ko gbodo ku e pada sinu iwe letiku ori ikefa ese ikejila ati ese iketala kini mo le fi na we mo fi na we oro olorun oro re ni imale si oro re ni fitila fun ese mi imale si pa ona mi nibi kibi te ba ti ri oro olorun ina ni o ina a ma jo ni faifai nitori oro olorun a ma jo ni o to oro a ma ba ni wi Oluwa ni ke pada si ibi ti ina wa e tun ina ori pepe da e tun ina aya yin da e tun ina inu temple da eyi ni oro olorun otito oro re eru n ba mi nitori oro n ku ninu ijo loni a ko fi aye gba otito oro mo oto ni ohun ti a pe ni oro loni iro ni agbe soke ati te otito mole eni to ni orun kigbe pe ina ori pepe ti n ku nibo ni eyin agba alufa eyin baba mi nibo le wa eyin agbagba woli eyin alufa Eli eyin ti o je ebo olorun sara eyin Samuel kekere eyin ti a fi ko olorun lorun eyin ti a gbe fun olorun lati inu oyun wa Oluwa wipe ki ina to ku lori pepe ina ori pepe yo gbodo ku o oro olorun ni enikan bi mi lere ani oro olorun yes omo CSC to daju ni mi ani Sunday school to very to heavy ani eko bibeli bible study to lagbara eko ti a nko lowolowo lodun yi eko iyanu ni sugbon mo bere eyin alufa ti o gbe jade eyin alufa ti a gbe eko oro le lowo ije oro yi n be lenu yin bo ba wa lenu yin eyin a rin ninu re bi nibo ni ina ori pepe wa eyi ni oti olorun mi n bere ina ti n kula lori pepe o opolopo pepe ni ina re ti tan nitori awon Eli ti yo inu ile lori ibusun ola ni woli alufa Eli sun si Samuel sun niwaju apoti eri Oluwa se itan rere ni pe igba kan na wa ti awa na sun siwaju pepe ejo mo bere se itan rere le npa yi pe igba kan wa ti na njo ninu tiwa na e o pada si we leftiku ni ina ori pepe ko gbodo ku ina ori pepe lo ku lo yi ki lo sele ni igba woli Elija ina oku nigba woli Elija lawon woli ba li gba orileede kan ina lo ku mo fi oro olorun we ina ti o gbodo ku baba mi woli Jeremiah ni Jeremiah ori ogun ese ikesan oni bi mo ba wipe emi ki yo soro ni oruko re mo oni sugbon oro re nbe ni inu mi bi ina ti a se mo inu egungun mi o sun mi lati pa mora emi o le se oro n gbe inu mi woli Adedeji oro n na mi oro n ko mi oro n ba mi soro oro n so fun mi wipe ina o gbodo ku lori pepe àwọn tó wẹjú a máa ní ìbẹ̀rù àwọn tó ní etí tí ó ṣí wọn a máa gbọ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ kò gbọ́ iná ń kú lọ lórí pẹpẹ ẹ jáde kúrò ní yàrá ètò lásán ẹ jáde kúrò níbi tẹ ẹ ti ń pín oúnjẹ alẹ́ Olúwa yìí oúnjẹ alẹ́ nìkan lẹ̀ ń pín ẹ ti sọ oúnjẹ alẹ́ Olúwa yìí àmàlà àjẹyọ ẹ ti sọ wá
0: ìní rẹ̀
1: ẹ̀jẹ̀ Jésù ẹ ti sọ di ògógóró àmupara ẹ jáde àwọn apostle wípé àwa ò ní fi iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ sílẹ̀ kí a máa ṣe ìránṣẹ́ temp ìránṣẹ́ pẹpẹ ìránṣẹ́ oúnjẹ a ò ní fi ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ ká máa wá sí ìránṣẹ́ tábìlì agare ìránṣẹ́ tábìlì èé ṣe kí àwọn àlùfáà di ìránṣẹ́ tábìlì àwọn ajínrere di agbátẹrù abọ́ àti oúnjẹ oníṣọ́jú ò mọ̀ ju nǹkan kan ju ìkówójọ lásán mọ́ ìjọ bàbá mi ìjọ ọlọ́run nínú ayé kí ló ṣẹlẹ̀ sí iná inú àyà kí ló ṣẹlẹ̀ sí iná orí pẹpẹ kí ló ṣẹlẹ̀ sí iná inú tẹ́ḿpìlì samuel dùbúlẹ̀ níwájú olúwa kí iná inú tẹ́ḿpìlì tó kú iná ni ọ̀rọ̀ ọlọ́run kí ni nǹkan kejì tí mo fi ọ̀rọ̀ ọlọ́run wé ẹ̀mí mímọ́ ni iná àkọ́ọ́ nínú ìwé bẹ́rù wípé olúwa ọlọ́run wa iná ti jónirun ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ajónirun iná ni ẹ gbọ́ mi o níbo ni iná ẹ̀mí mímọ́ wà nínú ìjọ wa lónìí ok mo fi ọ̀rọ̀ ọlọ́run mo fi iná wé nǹkan méjì mo fi iná wé ọ̀rọ̀ ọlọ́run mo fi wé ẹ̀mí mímọ́ iná ni olúwa ọlọ́run àwọn ọmọ ogun iná ni ọ̀rọ̀ rẹ̀ torí òun gangan náà ni ọ̀rọ̀ náà aṣẹ́ àkọ́ wípé ní àtètè kọ́ṣe ni ọ̀rọ̀ ti wà ọ̀rọ̀ yẹn wà pẹ̀lú ọlọ́run ẹ gbọ́ mi o òun gangan ọlọ́run ni ọ̀rọ̀ náà torí náà ìbá ṣe pé iná òkú lórí pẹpẹ níbo ni àwọn àsọtẹ́lẹ̀ òtítọ́ wà lónìí níbo ni ìdarí ẹ̀mí mímọ́ tòótọ́ wà lónìí ọlọ́run ló sọ fún wòlíì mose fi aaroni ṣe olórí àlùfáà iná ń bẹ ní pẹpẹ ni nígbà àwọn baba wa tí iná ń bẹ lórí pẹpẹ ẹ̀yin náà mọ̀ bí a ti ń fi àwọn ènìyàn sí ààyè tó yẹ iná ń kọ́ lórí pẹpẹ lónìí níbo ni ìrẹ òtítọ́ wà níbo ni ìsọjí òtítọ́ wà níbo ni ọ̀rọ̀ ọlọ́run jòkó sí níbo ni iná orí pẹpẹ kú sí ẹ̀yin tó ń gbé ohun èlò olúwa ẹ padà ẹ jẹ́ ká wá iná rí màá tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí lọ́sẹ̀ tó ń bọ̀ kí iná tó kú lórí pẹpẹ ṣùgbọ́n kí n tó kúrò mẹ́ bí ẹ ò bá tètè kéde lónìí ẹ̀yin àgbà àlùfáà élì tó ti jẹ ẹbọ ọlọ́run sanra ẹ̀yin samuel kékèké tí a ṣẹ̀ṣẹ̀ ń gbé dìde ẹgbẹ́ o ìwé má ìwé sam ló kéde kan 74:9 ó ní ara kí ló dé tí ọ̀rọ̀ ọlọ́run kò jẹ wá lógún mọ́ àwa kò rí àmì wa mọ́ kí ni àmì wa nínú ìjọ yìí iná yẹn ni bí nǹkan bá bàjẹ́ níta wọn ni ẹ lọ síbẹ̀ yẹn ibẹ̀ ni iná wà bí a ti kéré tó yìí ọ̀pọ̀lọpọ̀ ìjọ tó bá yí wọn lọ́wọ́ wọn wá bá mi lábúlé ńbẹ̀ yẹn wọn ní bàbá kí ni ká ti ṣe kò sí orúkọ ìjọ tí àlùfáà rẹ̀ kò tí ì wá nítorí pé wọ́n mọ̀ pé iná ń bẹ lórí tẹ́ḿpì ọkàn mi iná ń bẹ nínú ìjọ iná ń bẹ lórí pẹpẹ ẹgbẹ́ o ẹ̀yin samuel kékèké bí iná inú pẹpẹ yìí bá kú bí iná orí pẹpẹ àyà rẹ bá kú bí iná inú tẹ́ḿpìlì rẹ bá kú bí iná orí pẹpẹ tí a fi ọṣọ bá kú ìrètí ti tán iná ni ìrètí ìjọ yìí iná ni ìrètí ìjọ yìí ẹja iná padà sínú ìjọ 74:9 a kò rí àmì wa mọ́ kò sí wòlíì kan ńgbà náà ti kú kò sí ọmọ ìjọ kan nígbà tí ò síná wọ́n ti di ìránṣẹ́ tábìlì lọ́sẹ̀ tó ń bọ̀ màá bá ọ sọ̀rọ̀ lórí kí ló paná màá bá ọ sọ̀rọ̀ bí a ṣe lè dá iná padà màá bá ọ sọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ nígbà tí iná kú lórí tẹ́ḿpìlì ẹ jẹ́ kí a gbàdúrà ǹjẹ́ olúwa ọlọ́run àwọn ọmọ ogun mo rán ọ̀rọ̀ rẹ bí o ti rán mi ni o àná ló bá mi sọ̀rọ̀ náà mo sì ti rán an jáde níbikíbi tí ọ̀rọ̀ yìí bá dé iná kó wọbẹ̀ lọ yẹra bá kàtólímọ̀ sídà mo rán iná mo ran ina jade ina mi mimo mo ran ina si ru okan mo ran ina si ara laisan mo ran ina si Nigeria mo ran ina si ajo okuku mo ran ina si ru ese mo pa ese re ejijira pa ile ke tuliawi ki ina mi mimo ko ran o lowo Jesus.

0: Gajoki, Gajoki.
1: Wagyu FM 96.7.
2: Koko jọjọ kira kita ojojumo ohun ironu igbese aye to da lojo waju ama mu kokon po ruru tabi ka ya o ma bale ta npe ni stress le de gese to le yori si airorunsun ke eyan ma gbagbe nkan to ba wa ri be royal rest herbal capsule ni ko yan layo egbogi ashwagandha to je okan lara eroja indian ayurvedic medicine ni won fi se ajo dabda ki si fon telu ma je ki aibale ayada ogunle ma je ko sakoba fulera ati agbara re royal rest herbal capsule ni ko ma lo kara o ji pepe tokunrin tobirin lo nlo ile ise vital royal integrated Services Limited. To wa ni number 7 Obafemi Awolowo Ikeja nipinle Eko lo nse o si wa lawon ile itaja ogun yibo jakejado orilede yi awon number ero ibanisoro won ni 0806 655-5103 tabi 0703-039-8601 Royal Rest Herbal Capsule egbogi tara nfe.
3: Enle nbe yen yen ara le je alafia ni mo ba yin ewo oro ilera gangan lo gbe mi wa adura mi lasiko yi ni pe ki eleduwa fi ilera to peye jinki wa ama ewa gbo o se koko ka mu awon kan ti eleduwa ti fi sisakani wa lo nitori e ni ile ise kan ti oro ilera je logun se ni ka mu eto yi wa fun yin ile ise yi la npe ni Vital Royal Services Integrated Limited ise ti won ni ka fi egbogi ti awon eyan ti nlo latodumodu pelu eri ka fi se awon ogun to n gba awon eniyan sile lowo ipenija nipa oro ilera awon egbogi ile India ti a mo si Ayurvedic herbs ni a fi se awon ogun yi lati le ran awon eyan lowo lati gbe igbe aye pelu okun agbara ati ilera ti o peye eyi ti ma koko ba yin soro nipa re ni Royal Rest Herbal Capsule. Royal Rest Herbal Capsule ashwagandha la fi se yin egbogi ashwagandha yi ni a mo fun bi o se ma ba ni kapa iporuru okan eleyi ti awon oloyinbo mo si stress ki aye eyan ma lu pipipi o ma ba ni kapa e tawon oloyinbo n pe ni heart palpitation o ma n fun ni ifokanbalẹ o si ma n je ki okunrin o le se dede ninu ile o tun ma n je ki ilera obirin se regi to fi je pe ole ayo o le ma so ninu iyawo ile o wa fun okunrin ati obirin royal rest yi a ma fun ni okun a ma fun ni ifokanbalẹ latara egbogi ki n to bo sori ikeji boya e fe bere bere ni abe fe ra awon ogun yi tabi fun ohunkohun te ba fe mo nipa awon egbogi yi e pe 0806-861-5751 tabi ki e pe 0806-655-5103 ikeji ti mo tun fe ba yin soro nipa re la pe ni royal guard egbogi neem extract la fi se egbogi yi o ma n fo eje mo o ma n wo ya aja pelu awon arun to n yo sini lara bi irore isaka ati ita o ma n mara jolo o ma n je keyan dun wo loju o si tun sise bi ajidewe amarugbo takebe ni o beyan ba n lo ki je keyan o tete gbo loju ka to bo sori eleketa eje ki n fi toyin leti pe awon ogun wa ti ni onte nafdac leyi to n fihan pe o dara fun lilo ije yin ti e n wo pe awon bo le ti le ri awon ogun yi ra e le rira ni danax pharmacy to wa ni adojuko adamasigba nilu ibadan o tun wa ni kunle ara pharmacy ni adojuko uch nibadan o wa ni westland pharmacy legbe kunle ara ni adojuko uch nibadan na bakan na o tun wa ni misga pharmacy to wa legbe sabo central mosque ni sabo mokola nibadan o wa ni merike pharmacy nibadan e tun le rira ni real crown pharmacy ni challenge nibadan o tun wa ni ayola pharmacy iwo road ogun wa eleketa ti mo fe bayin so o la pe ni royal intact eleyi ti a se pelu ashwagandha maca root ati shilajit ogun ajebi idani o ma n je ki okunrin o le se deede ninu ile o n fun okunrin ni okun ati agbara ti okunrin o fi ni idaniloju ninu ise ti eleduwa pe ni tire ki n to tesiwaju ile-ise Vital Royal Services Integrated Limited to n se awon egbogi yi wa ni number 7 Obafemi Awolowo Way Ikeja ni ipinle Eko fun alaye siwaju si tabi lati ra awon egbogi yi e le pe 0806-861-5751 tabi ki e pe 0806-655-5103 egbogi elekerin ti mo fe bayin soro nipa re ni a pe ni Royal Insucap Royal Insucap eleyi ti a se lati ara Guinness Investor eleyi ma koju arun ti a mo si atogbe egbogi yi la ma n lo lati je ki sugar inu eje ki o wa bo si ye ko wa o ma n je ki ara o sise daradara nipa jije ki ounje sokale nipa yiyo awon anfani to wa ninu ounje o si ran ni lowo lati gbe igbe aye alafia ki eyan o si gbadun igbe aye eni e ma gbagbe o nafdac ti fi ounje lu awon ogun wa yi awon egbogi Indian Ayurvedic la fi se ẹ sì lè rí àwọn oògùn yìí rà ní Danax Pharmacy, Kunlera Pharmacy, Westland Pharmacy, Misga Pharmacy, Mirike Pharmacy, Rio Grande Pharmacy, Ayola Pharmacy. Ẹ pè wá sórí 0806-861-5751. Vital Royal Services Integrated Limited ló ní ìlera wa kò ní dá wa gúnlẹ̀ o.
1: Lagilu FM 96.7.
0: Ẹkú déédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádára, tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lẹ̀ ara, bàbá ojú bá mi kalẹ̀. Mo ti wà níbi àfihàn tewétegbò àlàáfíà èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó ní ìlú Ìbàdàn. Tẹ bá ti gba gate 2 wọlé, ẹ ó ti rí mi ní stand number 5, ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún, stand number 5. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa, torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọba ara, àtẹ́lẹsẹ̀ ni ọba ọ̀nà. Ibi ta rójú dé, Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lẹ̀ ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré. Ìdí nìyí tí mo fi bá wọn kópa níbi ìpàtẹ àlàáfíà èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́, stand number 5, ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún, ibẹ̀ ni mo wà. Bákan náà ni olúléeṣẹ́ wa wà ní ìta Kinlóye lẹ́gbẹ̀ẹ́lé epo tóta ní Òjé ìlú Ìbàdàn. Bóyá fẹ́ wá sí iléeṣẹ́ wa lóde, ẹ pẹ́ rọ̀ bá ní sọ̀rọ̀ mi 0904 88 688 53. Bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Tó bá mọ̀ pé onípèníjà ojú, mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á, kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà, tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á, kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni, àbó ń hun ẹ, àbó ń sáná, àbó ń rìn wìnìwìnì, àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú, orí náà rí là tẹ́lẹ̀wọ́ rẹ, ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira. Ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ẹ̀ka mélòó ni, ẹlòmíì ò tiẹ̀ rí nẹ́ẹ̀rí, o ò rí nǹkan tó súnmọ́ ẹ, o ò dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ. Gbogbo ọ̀nẹ̀kọ̀nẹ̀ táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi níbi ìpàtẹ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní stand number 5. Oríṣiríṣi nǹkan òun ló máa ń fa àìsàn kéèyàn má rìnà déédé tá ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́, èèyàn lè ní ẹ̀rùn àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú, kójú yìí kọ́ máa gún yẹn, kọ́ máa rò yẹn, kọ́ máa hún yẹn, kọ́ máa dami, kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì, èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́, kòkòrò bẹ̀jẹ̀jẹ́, ó lè fà á kí ẹ̀jẹ̀ máa gbóná wá láti inú, ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ̀jẹ̀ lọ sí ibi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn. Tó bá ti wá ní gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀, o mọ̀ pé ti nípèníjà ojú nìyẹn. Bákan náà, kéèyàn máa ronú púpọ̀ jù, ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédé. Títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná, ó tiẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà, tí ẹkún bá pọ̀ lápọ̀ jù, àwọn náà máa ṣàkóbá fún ìrìnà. Oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún. Wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́, ayọ́kẹ́lẹ́ fọ́jú, òun ló ń dà wọ́n láàmú. Àbí kí nǹkan funfun kó tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀. Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá mọ̀ pé onípèníjà àìrìnà déédé yìí, o lè dáka Kùránì, o lè dáka Bíbélì, o ti ẹ̀rí nẹ̀rí ohun tó súnmọ́ ẹlòmíì ò rí nẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀. Tẹ́lòmíì bá ń dráìfù lálẹ́ báyìí, bí ṣe ni yóò máa já sí kòtò, yóò máa já sí gegele. O ti ní ìpèníjà àìsàn àìrìnà déédé nìyẹn. Kàn sí mi níbi ìpàtẹ àlàáfíà èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó Ìbàdàn, stand number 5 òun ni mo wà níbẹ̀. Tàbí kọ wá sí olúléeṣẹ́ wa tó wà ní ìta Kinlóye Òde lẹ́gbẹ̀ẹ́lé epo tóta ní ìlú Ìbàdàn bí náà ni. Ìwọ tó bá mọ̀ pé onípèníjà ojú, mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà, tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú, tìró àbáláyé ó ń bẹ ní iléeṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú, gbogbo oògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó. Bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀, wọ́n sì ṣe ni, àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà, o ò fi rìnà déédé, wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí, òun náà ni 0904 88 688 53 0904 88 688 53. nílé iṣẹ́ ti wa àwa kì í fara níyẹn torípa àwa náà ọ̀bẹ lọ́run kọlọ́run fara ni wa bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí iléeṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ elédùmarè yóò jẹ́ kí wọ́n ní ò lẹ́nu ọpẹ́ ó sì gbégbá ọpẹ́ fún àìsàn àìrìnà déédé òun ni kẹ máa gbébọ̀ wá bá mi níbi ìpàtẹ àlàáfíà èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà liberty stadium tó wà ní òkè àdó nílùú ìbàdàn ìsọ ẹlẹ́ẹ̀karùn-ún òun ni mo wà níbẹ̀ stand number 5 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́yìn máa pè mí sí ni 090-488-683 àlàáfíà lójú o.
1: Lajiru FM 96.7
4: Okoko da ma so mi so kun osan Eledua
5: Alaafia Olorun ko baba ogbe ti to ngbo mi lakoko yi mo ki okunrin mo ki obirin aisan ti o gbogun Olorun ni bi se nikankan yin o oruko temi ni baba egun
6: ti mo wa lati ajase ku tonu ti mo ti wa ni bi patetewetegbo Alaafia to lo lowo lowo ninu Liberty Stadium ni osan sami ibe la wa to ba ti wonu ogba so pe star number 12 lo nlo e kole star number 12 ni baba egun wa oloju olohun oba oni gba ojulo gbogbo wa o ti won ba ni oju yoyan lenu nkan kan lo nfa boya wa ti e ti ni akọ kokoro nerun ni ara tabo oni kokoro nu eje tabi ifunpa giga niru ara re o le sakoba fun irina ewa boya wa ma ri bi kurukuru abi ko ma ri bi efin bi efin abi ko ma ri bi oye o rira telewo re o da 1000 naira mo yato si 500 naira elomi o le rin lale bi na to ba ko si ni bi irina ti e bo se nja si koto ni o ma ja si gegelete elomi o le ka nkan to we elomi o le ka message mo be ni elomi o re ni to nbo lokan afigba to ba sun mo yo to ma so pe asi lagbaja ase wo ni o da osan mo yato fun ale omo lo nfa elomi ka kakiri ni se ni o ti e dabi wi pe alantakun o ta gaga si bi irina telomi telomi o ma ri bi okun ni bi irina ti e elomi ti e wa laju re kale ko fi ri nkan kan mo rara elomi o da ko aso to wo mo elomi ori neri nkan to fe je e ma ni jenje ota yin ekun aro ekun osan ekun ale ogbe ti to ngbo mi lakoko yi e ma ni rogun ekun be yen ba nsu ekun asuju a ma sakoba fun irina wa ifunpa giga keyan ma ro orusun ite atoju keyan to kale kera o pe ba ke ma to bi e mefa ibi ti kile o to mo o le sakoba fun irina wa to ti o ma hoye ti pressure ba ti poju fun oju ke je ki eyan rina dada a ti en pe kokoro kan ni ayokele foju ti ko kò rí bá ti wọnú sẹ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ò máa ní àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ pé orí ọ̀ máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bó rí bá ti ń fọ ni láfọjù ó lè ṣàkóbá fún ìrìnà wa bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ kí n ṣe ní ọjà bíi wípé kurukuru bojú ọjọ́ oòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmí ò lè lọ bì kankan mọ́ ìṣe ní ọjà bíi pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmí níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀ ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmí tiẹ̀ ṣe lásán bóyá ọfà sakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fòtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú tó ò fi rìnà mọ́ gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá egun tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa mọ́ pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ eyín bàbá mi eyín ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ lọ́run àdúrà ń gbà níléeṣẹ́ bàbá egun ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà tiwọn kalẹ̀ tí wò fi rí nǹkan kan mọ́ tọ́dé léṣẹ́ bàbá egun ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lò mi wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú okùn ayé o ìwọ́n ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ gbéralẹ̀ wáyé jùṣẹ́ mi bàbá egun tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ni mí gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ayàtọ̀ ọmọtọkọ nínú ilé yín o èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe é nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu gbéra ǹdílẹ̀ wàá yọjú sí bàbá egun olóòtú ojú àìsàn níbòmí mọ́ra kí n fa aláìsàn wí tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ àìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé báyìí o ẹ ǹdílẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá egun ọmọ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe j
5: ju ẹnìkan lọ.
6: Bàbá Egun tí mo wá láti àjàṣe ẹkú tọnu tó bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹkọ lẹ̀ star number 12 ni bàbá Egun wà olójú.
5: Ilé iṣẹ́ bàbá Egun àwọn òkín kànkan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn òkín kànkan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run àdúrà yan gbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹtún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú òkùnkùn.
1: Lagilu FM 96.7.
7: Hello Ibadan and Environs. Have you heard about a potent alternative herbal drugs from Blue Fig Healthcare Limited, such as regular headaches for irregular menstrual cycle in women? Get our Riboflax extract today to fight against every fibroid and tuber blockage in women. It also cures infertility. Beta Plus helps you to fight against every infection. It also reduces excess body fat. It eliminates any traces of toxic in body system. For a man who is not active in bed, Vidon is the best manpower that makes you a better man in bed. Get our Vidon today. And Dr. Quick, the best solution for low sperm counts. For safety, Blue Fig Health Care Limited is well registered by NAFDA. You can also get our drugs in tablets and capsules. To get our drugs, contact Ibadan office at number 10 at Bordering Street, opposite St. Leo's Primary School, adjacent Agbaje Bus Stop. Or it's a challenge, Ibadan. You can also reach us on 081-35-960473 or 091-556-34952. At Blue Fig Health Care Limited, your head is our
8: Pariti. Ode, eyan mi e kale nibi kibi ki le ba tin gbo wa, e kale e kaaro e ka san nibi kibi ti e ba tin gbo wa lale yi. Omo yin na ni ololufe yin ore yin Chikito lo nsoro. Iya wa tu wa ninu kulu wa lale yi o, iya wa tu wa ninu kulu wa lale yi. Oya, iya wa, mo mo pe e mu nkan to da wa fu wa, kini nkan te mu wa fu wa.
9: E kule ara le o. E ku amojuba wa. E ku jo meta. Atun ti de ba se mande lati le se Blue Fig Healthcare. Awon kan ti e tun ma npe wa ni Oyinlanta Omolanta. Atun ti gbe nkan
8: Oyinlanta Omolanta.
9: Oyinlanta Omolanta.
8: Iyan ni pe oyun le nta.
9: Antoyun.
8: E nta omo.
9: A wa to omo bi ti be yen ko.
8: Bawo.
9: Te ba ti ra nkan ta gbe wa sinu ke. Eyin o kan loyun tin ni.
8: Okay, Oyinlanta Omolanta. Okay, te ba ti ta oyun. Oyun yen a wa bi omo jade.
9: Be mi o mi to
8: mo. Oda, iya wa. Opolopo awon obirin ni won ma pe. Won ti lo ri oke. Won ti lo ri woli. Won ti lo ri imam. Won ti lo ri afa. Won ti lo le onisegun lati ri pe oyun wole sugbon gbogbo e na pabo lo nja si. Nje ki lo le fa ki obirin atokunrin ko jo jonra won fun odun kan odun meji ti ogun odun kikini ta nso yi eso ta nso yi ko ma so ninu omo obirin yen
9: e se olotu
8: kabo
9: lala kokon na e so pe won ti lo sori oke won ti lo si petele koda won kan pon ewure bẹẹni ọmọbìnrin kan wá bá mi lọfíìsì lọjọ kan
8: ewúrẹ kẹ
9: ó pọn ewúrẹ lọkọ òun ò gbọdọ mọ pé òun pọn ewúrẹ ó dẹ ń sọ ó dẹ ń bomi lójú
8: pọn ewúrẹ
9: bẹẹni mà
8: bóò ló ṣe olè ọmọ lásán ewúrẹ ṣe jọmọ
9: ó pọn ewúrẹ yẹn wọn gbé ìlú tẹlé ó dẹ ń jó láàrin ọjà
8: toró ń wọmọ
9: bẹẹni
8: ojú obìnrin máa rí nǹkan nǹkan kò ṣẹlẹ
9: sí nǹkan tó ṣẹlẹ so ọpọlọpọ nǹkan ni ojú obìnrin tó ń wọmọ ń rí ṣẹ̀dẹ̀rí láfíkà ta wà yìí àwọn èèyàn ò kí ń fojú rẹ wo obìnrin tí ó bá wọlé ọkọ tí ò bá tí ì bímọ àwọn ọ̀rọ̀ àlùfànṣá ẹlòmíà ló ń fẹ́ kí ẹni response tán máa fún obìnrin tí ò tí ì lọ́mọ nlé á dàbí pé kò mọ̀ ṣe ẹni tí kò kó ẹ̀ bá dẹ̀ yè òun ló mọ̀ lọ kì í ṣe pé àwọn tí wọ́n ti bímọ yẹn ló gbìyànjú tẹ́lòmíì bá sọ ìgbìyànjú ẹ̀ fún yín ẹ wò pé
8: bóun lẹ ní èèyàn kan pe ewúrẹ́
9: bẹ́ẹ̀ni so oríṣiríṣi nǹkan ló ń fa kóbìnrin máa ń rọmọ bí ṣẹ̀dẹ̀rí tí Táyé àti Kẹ́hìndé bá jọ ń wọ́mọ ìṣòro wọn lè má papọ̀ ṣùgbọ́n àìrọmọbí náà lari pé Táyé ò bímọ àri pé Kẹ́hìndé ò bímọ ṣùgbọ́n lè má jẹ́ pé nǹkan tó ń ṣe wọ́n papọ̀ ní tó ń ṣe Táyé kó lè má ṣe Kẹ́hìndé káwọn méjèèjì dẹ̀ má rọmọ bí ẹ jẹ́ kí n tara fibroid bẹ̀rẹ̀ kí ló ń fa fibroid WHO sọ pé tí ọkùnrin ọkọ àtìyàwó tí wọn bá ti jọ sùn tán ti jọ sún mọ́ra wọn fún odidi ọdún kan lójoojúmọ́ lódidi ọdún kan tí oyún ò bá dúró a lè sọ pé irú àwọn ọkọ àtìyàwó bẹ́ẹ̀ wọ́n ní ìṣòro àìrọmọbí ṣùgbọ́n obìnrin tí tó ti wà ń lé lẹ́yìn ọdún kan ọdún méjì oyún ò dúró tó bá jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ní fibroid ni tí ó sì mọ̀ àbí kò tiẹ̀ má tì ní to wa so fun re pe Sade mi ma royun ni lati bi odun kan temi atoko mi tin sun mara wa Sade ti o ti mo bi hormone tori hormone lo nsise ki obirin ro mo bi hormone to wa la obirin to orisi mefa to nsise ko obirin le bi mo alakoko an pe ni luteinizing hormone iyen lo ma ran eyin lowo lati dagba follicle stimulating hormone lo ma je keyin ko gbo ngba teyin ba gbo tan progesterone lo ma je keyin le ko le drop to ba tasiko ovulation ovulation la mo sugbon polopo mo nkan to ma je ko birin le ovulate ti anti progesterone re o ba to abi ti o da koni le ovulate so progesterone yi lo ma je ko birin le ovulate atun ni nkan ta npe ni estrogen lo nsise shock absorber ninu ile omo ti eyin ba ti drop ti ato to pe ti pade e to ti domo omo yen wa ma sare bo lati la attach are mo inu ile omo eni ti estrogen re ba to ba kere inu ile omo e ma tin omo oni le attach mo inu ile omo yen
10: o ma tinrin
9: atatinrin omo oni le attach mo inu ile omo yen
10: okay
9: so any little thing o gbo kada o okada ja si gallop abi won lo sinu yara lohun
10: ajabo
9: oyin ajabo tori pe estrogen re ko je ki ile omo yen ko tick dada tori pe estrogen yen o kere iru awon estrogen won ba kere yi ti won ba furu won ni vitamin E se mo pe estrogen ni mo pe I lo bere ton ba furu won ni vitamin estrogen vitamin E o ma je ki ile omo yen tick ton ba loyun mi lele keji aduro
10: okay
9: temi ba wa ni ti mo ni ile omo to tin tan fun mi ni estrogen vitamin E ti mo lo to sise ma wa feyin na
10: pe
9: ko ti mo lo to sise fun mi re iwo na gba ko lo eni ti mo de fun yi estrogen ti e tick ti e do to o tun po ju bo se ye lo mo tun wa fun ni estrogen pe ko ma lo lo to ba ti wa pe to tin lo estrogen se mo pe ile omo ye mama tick si to ba ti wa pe to tin tick ton tick ton tick to yin oduro nbe awa di abres ma di mass a ma di mass a ma korajo bo ba se korajo yen awon lo ndi fibroid tan ri beni iyen kan ikeji ni nkan ta npe ni hormonal imbalance hormonal imbalance yi ni pe ki obirin ma ri nkan osu e dede obirin mi ma ri nkan osu e ni every 28 days ki se calendar oloyinbo ni mo nso yi o obirin kankan lo ni calendar ago e to n ba sise e ma gbo ton ma so pe ile obirin o kin pesu calendar yi o ni ki je ki ile obirin pesu nkan kan wa ta npe ni ayaba mo fe sare yade bi kan nkan kan wa ta npe ni antimullerian hormone antimullerian hormone yi lo ma n so boya ile obirin kan ti su abi ko ti su iyen lo ma n so boya lagbaja si ni eyin ninu ovarian reserve tora ni reserve eyin ninu wa
10: iyen lobirin
9: beni
10: kabiyesi re olohun
9: ta ba ti wa se antimullerian hormone yi lo ma je ka mo boya eni yi o si ni eyin ninu reserve e abi ko leyin mo se wa ri hormonal imbalance yi o lo ma n je ka mo ti obirin o ba se nkan osu e dede lopolopo igba n lati je pe boya eyin yen o to mo abi adiku ti de ba connection tori connection wa ninu hypothalamus wa to ma send the signal sinu ile omo sheri fsh ati prolactin inu hypothalamus ni won wa
10: iya mi oyinbo po hypothalamus an gbo yin
9: sheri hypothalamus yen da bi nkan kan ni waju ori wa
10: ehe
9: inu opolo lo wa ni waju ori wa
10: okay
9: now se wa ri omu meteta yen to ba ti di asiko to ya ko birin yipo ninu calendar e won wa fi atejise ranse lati opolo lo sinu ile omo pe to o ye ko ti se nkan osu o ya ma da se wa ri ti adiku ba ti de ba communication line laarin brain ati nu ile omo brain ma send the signal ile omo o ni gba ti ile omo ba wa gba losu kini ko se menses tori ko ti ri signal to ma so fun pe o ti to asiko fun mi
10: lati
9: se menses so obirin mi ma yipo o ma yipo bell fun bi osu marun osu mefa ko ni se nkan osu se de mo pe at the beginning of the month awon opolopo obirin ti won ba ton wo mo ton ba ti ri pa won reje obirin mi ma nsunkun pe kini itun ti wa mo ma ngbi pa won ni niyanju lati so fun won pe at the every month that you see your blood is a new beginning for fertility eje te ba ti ri o tun ti je ke mo pe osu yi o osu oyun ni
10: o ma gbaradi
9: beni o je ke mo pe osu yi o oyun sese losu yi gbogbo osu te ba ti reje oyun osu ti oyun sese ni awon obirin mi o wa ni reje mo ti won ba wa reje mo yen iru won ti ni hormonal imbalance ni hormone won o balance mo owo hormone yen ko kanra mo tawo hormone o ba de kanra won ni communicate ton ba de ti communicate oyun oni wa iyen ni hormonal imbalance awon obirin ti won re je aba won ti won se nkan osu le meta lodun se mo po osu mejila lo wa ninu odun elomi ma se nkan osu le meta lodun iyen ni hormonal imbalance an pe nkan kan ni polycystic ovaries ara nkan ton fa ko obirin ma romo bi ni cherry polycystic ovaries di ta ba ti padiye ri abo adiye ibile abi broiler to je abo se mo po won ma ni eyin ninu
10: ben
9: agaga to ba nye lowo e ma wari awon eyin kekeke ti won so sinu e se ra awon eyin kekeke yen bo se wa ninu adiye yen na lo se wa ninu eyan se wa lawon ton ni polycystic ovaries e din to ye ko ro eyin meta ovary meji lobirin ni o ye ko ro boya meji nbi abi meta nbi depending bi fertility eni yen ba se se daada si iru eni to ba ye ko ko ro meta ko ro meta a wa ma ro bi mewa a ma ro bi 15 se wa ri gbogbo 15 to ro yen won ni dagba bo se ye kon dagba won ni to ye won ni the point of ovulation a wa ma po si to ba tun do su to nbo to ba tun se nkan osu a tun ro eyin yen na se de mo pe nkan ta ba pe ni poly nkan to po ni
10: ben
9: cyst eyin lo nje be so polycystic ovaries yen mi apoju eyin ti o re oni polycystic ovaries irufe awon eyan ton ni polycystic ovaries won ni ri nkan osu won dede iru won ma ni rugbon won ni rugbon won ma ni run lara to po won de ma sanra ti won ba shakiyesi nkan ton je iru won ma ntete wa prone si ito sugar awon ton ni polycystic ovaries isori awon kan tun niyan isori awon mi wa awon ton ni fallopian tube blockage ki lo fa fallopian tube blockage awon obirin e mo ko ti obirin ba ni infection a ma ntete mo ara mama yin wa
10: ben
9: tara ba ti wa yin wa akan gba flagyl ninu oja ni e fun mi flagyl dose kan be e ti daje ta ba ti wa da flagyl dose kan yen je ara oni yin wa mo nita sugbon ninu lohun nkan to nje kara ma yin wa o ti tan o si n sise lo ninu
10: o lo sodo sinu
9: be ni sugbon ko yin wa mo nita a ti ro pe ogun ti se hallelujah sugbon ninu lohun awon kokoro ifojuri to je ki ita ma yin wa yen won wa lo sinu ibi ti kokoro ifojuri de ti man dagba ni bi to ba to dudu ibi to warm ati bi to gbona ti ru won ba ti wa ni infection ti won treat e a wa lo sinu okun to n gbe eyin a wa di okun yen pa okun yen ba ti wa di pa ato ni le koja lati lo sibi teyin wa won ni fallopian tube blockage another nkan mi to tun fa ko birin ma le tete romo bi niyan
10: o da iya wa explanation yi o po gan o de dun mo mi ninu o da be ni pe eyin yan wa a ni le pari kini ile ni e pade wa lose to nbo a ma tun bere lati bi ti a pari e si leni e ti gbo be gbogbo eyin ti nkan bayi ba nse e ma fi sere iya wa ogun wo lo wa lodo yin tawon eyan le lo
9: e se alogun fibroid alogun hormonal imbalance alogun low progesterone alogun fun fallopian tube blockage gbogbo isori awon ipele infertility ti mo daruko e la le ogun kankan to nsise fun ikankan won
10: sugbon eyan ma kokon sayewo na
9: beeni
10: lati meyi to nse gangan
9: ko
10: to wa ma lo
9: beeni e je ko ba wa soro ka le so pe ayewo bayi ni ke lo se
10: iya wa e ba pe number yin tori a tun ma so oro yi a ma continue e lose to nbo
9: o da ma 081 08 1 3 5 3 5 9 6 0 9 6 0 4 7 3 4 7 3
10: e ti gbo lenu iya wa gbogbo nkan te fe gbo te ba ti fe pe won kiakia e pe won lati mo ibi to office won wa ni orita ni idojuko
9: Saint Leo
10: primary school te ba ti de agbaje bus stop e bere lowo enikan te ba nibe pe e nlo si Saint Leo primary school office won wa ni idojuko e number te de le fi pe won ni 081 35 9 6 0 4 7 3 lekan si 081 35 9 6 0 4 7 3 e se te n gbo wa lagbara olohun laipe laijina gbogbo yin le ma di ya beji
9: e le pe wa won le tun le fi atejise ranse si wa lori WhatsApp ada yin lohun te ba ti pe ti o lo e fi atejise ranse
10: oda e se
11: hello ibadan and enver
7: Enverons. Have you heard about a potent alternative herbal drugs from Blue Fig Healthcare Limited? Such as regular headaches for irregular menstrual cycle in women. Get our Riboflavin extract today to fight against every fibroid and tumor blockage in women. It also cures infertility. Beta Plus helps you to fight against every infection. It also reduces excess body fat. It eliminates any traces of toxic in body system. For a man who is not active in bed, Vidon is the best manpower that makes you a better man in bed. Get our Vidon today. And Dr. Quick, the best solution for low sperm counts. For safety, Blue Fig Healthcare Limited is well registered by NAFDA. You can also get our drugs in tablets and capsules. To get our drugs, contact Ibadan office at number 10 at Abodere Street, opposite St. Leo's Primary School, adjacent Agbaje Bus Stop. Or it's a challenge, Ibadan. You can also reach us on 081-3596-0473 or 091-5563-4952. At Blue Fig Healthcare Limited, your head is our priority.
1: Lagilu FM 96.7.
0: Eku dede asiko yi gbogbo eyin olugbo mi nile aisan ti ogbogun adani waye koni fi se enikokan wa oruko temi ni arole oloye obadara ti gbogbo aya ma pe ni baba oju ni mole ara baba oju ba mi kale mo ti wa nibi afihan tewe tegbo alaafia e tin lo lowo lowo ninu ogba Liberty Stadium Toba ni oke ado ni ilu Ibadan te ba ti gba gate 2 wole e o ti ri mi ni stand number 5 iso elekarun stand number 5 afẹ bara wa soro nipa irina ewa tori pe awon agbalagba yoba won a ma ni oju lo bara atelese ni oba one ibi ta rojude edumare je ka rese debe mo fe ki gbogbo aye olomo wi pe oju ni mole ara o e ma si je ka fi oju wa sere idini yi ti mo fi ba won kopa nibi ipate alaafia e si lo lowo lowo stand number 5 iso elekarun ibe ni mo wa bakanle ni olu ese wa wa ni itakin loye legbe le po total ni oje ilu ibadan boyo fe wa si le ise wa loje e pero ba ni soro mi 09048688 53 09048688 53 baba oju ni imole ara to ba mo po ni pe ni ja oju mo wo tun ko fi boju otun ko la ko wo epo ti ilera oju ti e ba wa tabi ko mo wo osin ko fi boju osi ko la ko wo epo ti ilera oju ti e ba wa boy oju yi ngun eni abo hun e abo sana abo rin ohun ni wini aboju ti e ti e ma nsu ori na ri la tele wo re iwo to daya to mo laarin 50 naira si 100 naira elomi to ba ni ka meji pe ka melo ni elomi o ti ri o ri nkan to sumo e o de ri nkan to jinna si e gbogbo one kone taise oju yi to le ma gba dola mu ma bo wa ba mi ni bi ipate to nlo lowo lowo ni stand number 5 ori sirisi nkan o lo ma nfa aisan keyan ma ri na dede ta npe ni aisan oju alakoko eyan le ni nerun ajaka oko elewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma da mi ko ma yopin elekeji eyan le ni kokoro ina eje ta agbalagba ti won a pe ni kokoro baraje kokoro bejeje o le fa ki eje o ma gbone wa lati nu o si le fa ki ise eyi ti n gbeje lo si bi ri na eyan ki se yo ni ayen to ba ti wa lo gbe awon apere be o mo po ti ni pe ni ja oju niyan bakan na keyan ma ronu pupoju ironu pupoju a ma sakoba fun irina keyan ma ri na dede ti ta tawon agbalagba ma pe ni igbone o ti e le sakoba fun elomi lati kekere ko ma ri na mo bakan na ti e ko ba po lapoju awon ni a ma sakoba fun irina orisirisi aise irina ohun ni won ma pe fun wo le ni ayokele ba irina je ayokele foju ohun lo nda wo laamu abi ki nkan fufun ko ti e wa lewo tonto si bi irina ti e ah eledumare koni gba irina lowo enikokan wa to ba mo po ni pe ni ja irina dede o le daka qurani o le daka bibeli o ti eri na eri un to sumo elomi ori na eri la to wa ni atelewo re telomi ba drive la le bayi bi se ni o ma jasikoto yo ma jasigegele o ti ni pe ni ja aisan airina dede niyan kan si mi ni bi ipate alaafia e tin lo lowo lowo ninu ogba Liberty Stadium to wa ni oke ado ibadan stand number 5 o ni mo wa nibe tabi ko wa si olule ise wa to wa ni itakin loye oje legbele epo total ni ilu ibadan bi na ni iwo to ba mo po ni pe ni

kò lè lè yìí. Ẹ káàlẹ́ àtúnkù òjò wẹliwẹli. Ojo ayo ojo itura lele yi o je fun wa. Eleyi ni mo fun ki yin kaabo sori eto oju taye fun tale yi. Eto oju taye eto yi lo ni se pelu karakata. Ti mo ba se mo nse eyin te ba ni ile te fe ta tabi eyin te n wa ile yi te fe ra yala ile ni tabi moto eto yi ni nbe fun yin loruko olotu eto yi ni mo n kiyin kaabo oga wa Kenneth Ugoje. Kí ló kọ ọ̀gá mi gbé ǹga ó yàtọ̀ Ọláyíwọlá. Olúmúyíwá Adéyẹyẹ lórúkọ ti tèmi tí gbogbo yín mọ̀ sí Radio Apostle. Apostle yín lórí afẹ́fẹ́ tó ti dé fún talẹ́ yìí lórí àkọ́tun ètò ojú táyé. Ẹ̀yin tẹ́ ní ohun tẹ́ fẹ́ tà. Àtẹ̀yìn tẹ̀ ń wà ní tẹ́ fẹ́ rà. Yálà ilé lẹ̀ ń wá tẹ́ fẹ́ ya gbẹni tàbẹ́yìn nílé tẹ́ fẹ́ fi rẹ́ǹtì fáwọn èèyàn. Ó yá ẹ súnmọ́ di rédíò yẹn ká tún jọ ṣètò fún talẹ́ yìí.

0: number táwọn èèyàn ó pè sí láti sọ ohun tó bá fẹ́ tà lórí ètò yìí bá wọn pè jáde.
1: Àwọn number tó fi kò wá fún tàṣálẹ̀ yìí 091-23-70-8675 lẹ́ẹ̀kan sí 091-23-70-8675.
0: Ẹ̀yin èèyàn wa ẹja ṣe báyìí ná. Alọ́jà tá a fẹ́ tà. Ká tó kán lo agbami ètò ẹja kọ́kọ́ dókè lọ́hùn náà ká lọ tajà. Ẹ̀yin tẹ́ ẹ bá lóhun tẹ́ ẹ fẹ́ tà ẹ mọ́ ọ múra sílẹ̀. Nọ́mbà tí Destiny pè yìí òun lẹ̀ ẹ́ pè sí láti sọ ohun tẹ́ ẹ bá fẹ́ tà ilẹ̀ ilé tàbí mọ́tò. Ẹ já lọ tajà náà tá a bá dé láti òkè lọ́hùn ètò mọ̀ tẹ̀síwájú. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.
2: Lagilu FM 96.7.
3: Ibadan Mega Crusade 2026.
4: Èmi àwọn olè.
3: Ẹ̀yin aráàlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta, èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn, tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni ilé ìwé ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashonu Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti gba gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti gba Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́ra, Brewery, Ìgbàrẹ́ ti dé. Wọ́n wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run dúró dé ọ́.
5: Ọdún iléyà òbí yẹ, fẹ́bí mi ni àpapọ̀.
6: Ǹjẹ́ ẹ̀yin wá ibi tẹ́ ti ra ẹran àyè fún ọdún iléyà tó ń bọ̀ lọ́nà yìí? Ẹ má làágùn jìnà mọ́, torí irúfẹ́ ẹran tẹ́ fẹ́ wà ní sọ ẹran lọ́jà ọ̀rọ̀ yàn lọ́pọ̀ yanturu. Àwọn ẹran àyè tó lálàáfíà ni wọ́n ń tà níbẹ̀ lábẹ́ alága ẹlẹ́ran Taofeek Bulyaminu tí gbogbo ènìyàn mọ̀ sí Tisha. Ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08032-66-9771. À ń retí yín ní sọ ẹran ọ̀rọ̀ yàn láti wá bá wa ra ẹran àyè. Ọ̀pọ̀lọpọ̀ ọdún là á ṣe láyé o.
5: Bí òròwò mẹ́ka, wọ́n ṣàrà láti àsọdún lé.
7: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Ìrìnsẹ̀ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

bóyá ló ń jẹ lọ́fẹ̀ẹ́. ìwọ náà máa bọ̀. àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí ọlọ́run aláyè ló máa wà ń bẹ̀. tó ẹ mọ́pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí. láti wọ ròdù ń bàdàn. ẹ wọ mọ́tò ẹjì òkú. pátá ẹjì òkú ẹ wọ mọ́tò agbátẹrẹ. lórí òkè àdúrà náà ọmọ wọ. fẹkùnrẹ́rì àlàyé. nọ́mbà sí ni kẹ́ ẹ máa pè. 0903 393 3006 tàbí 00 6

0: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتوا يا جاي بالو ريو أدو لا يعلم نبي بايو أتوا أورن يبالو ريو afa toyan toyan ju tinu e ma toya woli ibalowo eyin o eyin te laye ibalowo eyin o eyin ama keke tese leyin wa ibalowo eyin o kini nfani ani to ni owa aye o le teun tin tun janu tin tun sagbaja tin tun menu akamare jebe igba ti aye ba se eyan tan wa fi daro gbonu bi aye ba se eyan tan wa lodo re gbetile se ki ma lo ti o si nkan kan
1: ani o si nkan kan
0: mori ba dagoro egora labu ege oba di meji aba won gbegede pele pe gbogi di abinu fan bi eyan
2: mojuba fọlọrun oba ogudugba loogun akawo mojuba feya mojuba eye te laye mojuba eye te lorun o agidima laja awo won lule ife awo ni gbawo ngbun o tawo ba gbawo ngbun o awo ate awo amaya ìjẹ́ mo tún dé lónìí ẹ̀ wá bá ń ṣe òun lè dáṣe o eégún lé ẹ̀ wá bá ń ṣe òòsà ọjà ẹ̀ wá bá ń ṣe o ìlọ́kùnrin ìlóbìnrin ẹ̀ tún wá bá ń ṣe lè dáṣe àdáṣe báyìí ni wọ́n ní ọmọ ìbá kan ò gbọ́dọ̀ ọ̀hún mọ́ o mo júbà fọlọ́run ọba mo ṣe bà fẹ́yàn ajá pé ní o kọ olóòtú ètò yìí ètò yìí ètò wa ètò akọni tìgbà wáṣẹ̀ iléeṣẹ́ rédíò ẹlẹ́rọ abiyun jẹjẹ iléeṣẹ́ rédíò ti lágilú ìkànnì 84 tó ń dó tó lé méje òkè ìtọ́gajù kìtà wá kalẹ̀ sílé funfun báláwo òpópónà fẹ́lẹ̀lẹ̀ tí ń bẹ́ ń lò ìbàdàn tèmi táyọ̀ ọmọ òye ládùn àbọ̀rọ̀ lólóòtú ètò akọni ti ìgbà wáṣẹ DJ spider ayé ọlọ́run ọmọ ìyá àfẹ́ ó ti di ilé mú lálẹ́ yìí ojú òní tí ọ pẹ̀lú àṣẹ ọlọ́run aníbọ̀mí kìí bá tó lọ́kọ́ ẹ̀fọ́kọ́ lè lọ́ọ̀ wọ́n bá tó ládàá ẹ̀fàdá lè lọ́ọ̀ wọ́n lọ́ọ́ máa ṣe kinní kan wọ́n ní òtí tó bà bẹ́ẹ̀ wọ́n ní sí bàbá rẹ̀ sí báyìí ojú òní tí ọ lókun àwọn tá a jọ ń tukọ̀ ìtọ́ akọni ìgbà wáṣẹ̀ jápọ̀ ọ wà ní ìlú ọmí àdíò ismail akéré àjọ wà ní yàrá agbóhùnsáfẹ́fẹ́ ni mo kí bàbá mi alàgbà peter adìyà agboola nílùú fìdítì ojú òní tì í olúwàǹbẹ̀lẹ́lẹ́sọ bó o ní o akọni ìgbà wáṣẹ̀ wo ni ká máa retí tọ́ ògúdúgba lóògùn àkàwé oyin rèé ara yẹ méje wà náà nira ìnira ò dá gbogbo ẹ̀yin tátòjọ jẹ gbádùn ètò alẹ́ yìí ẹ̀yin náà ní bá wọn wà náà nira o ṣùgbọ́n ẹ má pààyàn lẹ́kún ẹ má fọmọlàkejì náà nira gbá àmú bomi o ní gbá àmú gbẹ̀sán o nítẹ̀ gbá tá a bá fi wín ká ẹni wọn ìsàn fún ni ayé ẹ méje wà náà nira ìnira ọ̀dà ẹ kú kalẹ̀.

0: oruwo pastor shop
1: ni gbagi
0: pastor shop alaso ra yi wo yi mu yi lo yi bi ayokin pastor shop abida corporate services limited bawo lo se fe si senator materials cashmere german wool damask material swiss lace swiss cord guinea brocade swiss foil transas materials italian swiss wool voil and organza material gbogbo ilu jilu kari southwest nlo ma pastor shop kaluku lo loko ti e to si loko le se ti e labe ijoba alawo ma tin pe ro office re loruko pastor shop ni gbagi tuntun ma fe rugbabukun koda eyun ni bara na e bere ona de pastor shop ke to raso ke si ri daju pe signboard wa wa ni be gbagbagbangba gbagan ja nla meta ototo nlokun fofo faso takoro wo yi to ba wo o ma sora ni pastor shop ni number c 136 128 and 140 green block pastor shop gbagi tuntun pe number bo raso 08034756248 ati 08052023076 ni pastor shop raso sanwo e pe nkan e olorun ta fi se gbekele aita ewo wo moja lo mu wa goke agba
2: Ìrìnàjò Umrah láti ṣàlékún Imani. Kẹ́lẹ̀ bá jẹ́ ayé jèrè àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kìí fi Umrah ṣeré láti wá bá a ṣe Umrah oṣù keje. Ta lọ ní July 21, ta padà dé ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ Umrah Maulud lẹ fẹ́ bá wa ṣe. Èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní Umrah December. Èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Eléwúrẹ́ Bus Stop Ìbàdàn. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni Aláwù ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels. Ìrọ̀rùn ni visa Umrah pẹ̀lú return ticket. Àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́. Èyíkéyìí Umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 09044444945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram @aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀ ni Umrah lílọ.
3: Ohun agbábọ́ọ̀lù ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú ayọ̀ àti fèrè. Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
4: Leandro Trossard attacked in by Bukayo Saka, history makers.
3: Ní ìhà kejì, àwọn defending champion lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or Ousmane Dembélé.
5: Dembélé!
3: Àṣekágbá UEFA Champions League ti gbogbo ayé retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹ lẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní Mouth 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. Home Mobility.

0: ògúdúgba lóògùn àkànwó wọn nira wọ ọsán ó tó ń àgbà péjọ lé lórí o ẹrù ń bà mí omi inú ń kọ mí omi inú kíní ń kọ mí omi inú lórí ètò ààbò ni o ibo là ń lọ ibo là ń rè kò rí báyìí níjọ ńlá náà o ẹ̀yin àgbàlagbà ẹ mọ́ sùn ikú ti ń pojú gbà ẹ ni òwe ńlá ní ń pa fún ni o ta ni ò lè kàn níbi ọ̀rọ̀ ètò ààbò dé lórílẹ̀‐èdè nàìjíríà báyìí ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin ni ọlọ́run ọba kó wálé lọ ọ̀dọ̀wọ́ yín o ọlọ́run ọba ti kó wálé yín lọ pé kẹ́ ẹ máa ṣèjọba lé a lórí ọ̀dọ̀wọ́ yín lójú aráàlú aráàlú ò rí wípé ètò ààbò ọjà yín lógún kí ló sì fa sábàbí wọ́n ní ntọ́jẹ wá lógún kò ju sáà kejì lọ bó o láti wọlé sáà kejì ọ̀rọ̀ ntọ́jẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀mí kò sí pàtàkì torí ibi tọ́rọ̀ ń lọ yìí ọ̀rọ̀ primary ló kù tọ́jẹ wá lógún o a ṣe primary bó o láti wọlé ẹ̀rù abàmí gbọ́n bá ní wọ́n dìbò fẹ́nìkan wọlé wọ́n bá máa congratulate ẹ̀ ẹ ló kí o kún àwọn gbà pa wọ́n ń lọ ṣiṣẹ́ sì lúrù ìlú ni ṣùgbọ́n táwa bá ti wọlé ọbẹ̀ ti sọ lọ́dọ̀ wa ẹ bá wa mójútó tó ààbò ẹ bá wa mójútó àwọn àjòjì gbòdògbò tó wọ̀ lú yìí ẹ̀yin tẹ́ ẹ pera yín lákọ ni ẹ mọ́ sún o ẹ̀yin tẹ́ ẹ sì sẹ́kù tí nǹkan àgbà ń bẹ lọ́ọ́ yín ẹ mọ́ sùn ẹ jẹ́ ṣàpérò kí làwọn bàbá wa tá à ń pè ní akọni nígbà náà tètò fi dakọ ní ìgbà wáṣẹ̀ ẹ tí wọ́n ń lò ń gbà náà so ti tán ni tí wọ́n fi borí ogun àwọn akaranjágbà yìí wọ́n dojú ìjà kọ wọ́n ń gbà náà ẹ la fi ń sọ wípé ogun kìrìjì ogun jálumi àwọn tí wọ́n ń dojú kọ ń gbà náà àwọn akaranjágbà ni elédùà yọ sànù wa ẹ jẹ́ kí n ṣe ẹnu ń dédé síbi ńlá níhà abẹ̀hùn torí ètò tá a ti polongo rẹ̀ kò gbọ́dọ̀ mọ́ wáyé mọ́ tí n bá mọ̀ wípé ọ̀rọ̀ ètò ààbò yìí wọ́n mẹ́nuba n bá tí ìpolongo ètò tá a ní ọ́ wáyé mọ́ bẹ́ẹ̀ la sì fẹ́ dá wa lágara ọmọ ìyáàfẹ́ jẹ́ kí bàbá mi kábíyèsí ọbẹ̀ ìdí òye wọlé jẹ́ kí wọ́n wọlé.
1: kábíyèsí bàbá mi o mo kí yín káàbọ̀ sí orí ètò wa ètò akọni ti gbà wá ṣẹ̀ kábíyèsí ẹ bá mi dákọ yín káwọn èèyàn mọ̀ ta ni ọ fẹ́ sọ ìtàn akọni ìgbà wá ṣẹ̀ talẹ̀ yìí.
2: èmi ni olóyè àgbà edward odoyè oyewole.
1: kábíyèsí bàbá mi káwọn èèyàn ó lè mọ̀ wípé ẹni tí ó sọ ìtàn akọni ìgbà wá ṣẹ̀ talẹ̀ yìí òun pìtàn ni òun sọtàn ni òun kọtàn ni wọ́n ní tá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe akọni ìgbà wá ṣẹ̀ tí wọ́n ń pè ní ayéjẹ̀ǹkú fọ̀kọ̀ fọ̀kọ̀ ayéjẹ̀ǹkú mo mọ̀ wípé ẹ lè sọ púpọ̀ ńbẹ̀ kí n má sọ pé díẹ̀.
2: bẹ́ẹ̀ ni ayéjẹ̀ǹkú fọ̀kọ̀ ayéjẹ̀ǹkú ọmọ onípẹ́ ni ìpẹ́ ló ti wá bánà.
1: ìpẹ́
2: ló ti wá ìbàdàn.
1: níbo ni ìpẹ́ wà.
2: ó wà ní kwara ńbẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀fà ọmọ aláàfin àjàká lòun gan fúnra rẹ ọyọ nílòtú tí gbogbo yorùbá mórí kọ wọn ibi tó ń kálukú mórí kọ tí wọn á mọ nílé wọn lónìí bí mo ṣe sọ fún ẹ pé ìpẹ ni òun mórí kọ nílu wa lọ́hùn tí a ti ṣe ti aláàfin àjàká tó ti wá nígbà tí ó tú ti gbogbo yorùbá mórìkọ bí tí ẹ mórìkọ lùkálùkù ń gbé ibi tí ń gbé lónìí bàbá wa tó kó àwọn èèyàn wá sí ọyọ ọjọ náà lọhùn òun ló fúnra ẹ pín àwọn èèyàn nílẹ yorùbá sí iṣẹ tí wọn máa ṣe tó pín kúrú mi sí jáì tí kúrú mi fi jáì ààrẹ ọ̀nà kákàǹfò jáì tó pé bàbá wa ti ru kwara ti ń jẹ nìlọrin àfọjá tó náà fi jẹ ààrẹ ọ̀nà kákàǹfò síbẹ̀ ó sì fi olúyọ̀lẹ̀ náà síbà náà bá a ṣe pé ìwọ tó olúyọ̀lẹ̀ ẹ má ṣe bàgàn ẹ má ṣe lu yorùbá o kí ogo kógún mọ̀ wọ̀bẹ́ o ìwọ ọ̀já yé o ẹ má ṣe bẹ o kógún mọ̀ bẹ́ẹ̀ a ṣe bíbukú a ṣe wà ní nìyẹn jẹ́ náà lọ mo rò yí pé bàbá wa ayé jẹun kú tá à ń sọ̀rọ̀ rẹ̀ òun gẹṣin wọ ìlú ìbàdàn yìí ni
1: láti bò
2: láti ìpẹ́
1: ṣé ọ̀jagun jagun ni wọ́n ni
2: ọ̀jagun jagun ni
1: àbọ̀dẹ
2: jagun jagun ni
1: ṣé oògùn wọn wá gbọ́ tí wọ́n fi gẹ́sìn wọ ìbàdàn
2: jagun jagun bẹ́ẹ̀ ni so àwọn fún ara ẹ̀ àti àwọn mẹ́ta ó dín lógoje 137 ni wọ́n jọ wọ ìlú ìbàdàn nígbà náà òun nìkan ló gun ẹṣin wọlé
1: àwọn yòókù wà rìn bọ̀ lẹ́yìn
2: so mọ̀ yìí pé tógun bá dé ẹ gbéra láti ibì kan ẹni tí ó máa fi ẹsẹ̀ rìn ojúgbìn tí ó fi máa lágbó ṣùgbọ́n ẹni tó jẹ́ bí ọ̀gá tí ó mọ gẹṣin bá wà níwájú bẹ́ẹ̀ bó ṣe rí gan nìyẹn jọ níjọ náà lọ bọ̀ nígbà tó ń dé ogun tó bá lògùn ọlọ́mọ fàpẹ̀rẹ̀ kú ọmọ kúrò nílùú nígbà yẹn wọ́n ṣẹ̀fẹ̀ gba ìlú ìbàdàn ni àwọn bàbá wa wọ́n máa ń wá sùn nílùú ìbàdàn lálẹ́ lálẹ́ ni tí wọ́n bá gbé súnmọ̀ mi lọ láàárọ̀ so nígbà tó wá jẹ́ pé tó bá ti ṣẹlẹ̀
1: kábíyèsí ká tó kù láàrin o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èdè kan láàmú sọ táwọn èèyàn sì ní ìmọ̀ tùmẹ̀ kí ni pé wọ́n gbé súnmọ̀ mi lọ láàárọ̀ wọ́n padà wá sùn lé lálẹ́
2: ogun ni jẹ́ bẹ́ẹ̀ ogun ni wọ́n máa gbé káàkiri
1: ogun wọn
2: tí wọ́n bá wá gbé bá ogun tí wọ́n bá kó ogun abẹ́lé báyìí gbogbo nǹkan tó ní pọn pátá gbogbo nǹkan tó jẹ́ nǹkan ní
1: ni wọ́n ó kó
2: wọ́n ó kó
1: so ogun náà wà nù
2: nígbà náà lọ tó wà nìyẹn.
1: ọ̀dà ẹ jẹ́ kí àwọn tí ń gbọ́ wa àwọn náà ti mọ̀ pé ogun náà là á pè.
2: ogun ni.
1: kí ogun kí wọ́n ká àyàn mọ́lé wọ́n kẹ́rù èèyàn lọ ni à ń pè ń súnmọ̀ mí nígbà náà.
2: ebi ń da sọ fún ẹ pé tó bá rántí ìbàdàn kínní ti lágẹ̀lú ìgbà tó ku lágẹ̀lú pẹ̀lú àwọn èèyàn mẹ́ta àbí mẹ́rin ọmọ rẹ̀ àti àwọn wọ̀nyẹn wọ́n ń gbé súnmọ̀ mí lọ láàárọ̀.
3: Wajilu FM 96.7.
4: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagbà òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
6: Kò sẹ́ni tó lù wá òní ṣeré fún ojú wa ló fẹ́ sí.
7: Ìyẹn fẹ́ni tó bá mọ ti ń sẹni o. Bí kábàlẹ̀ kọ́lé láyé, tálákà ojú sikélébé lọ tó sì nílé tẹ̀ lókè èèpẹ̀. Ẹ̀dá tó wó bá rogún sí lọ́wọ́ tó jogun fàájì àti sekárí mi. Kọ́mọ́ gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ẹ̀mọ̀ owó tí ń bá fàájì lọ òkèrè.
8: Oní tèmi, 1,000,000 naira tó promise mi lánàá kọ.
7: Bèbí mi, mo ti dì í lẹ̀ fún ẹ. Ẹrù rè é. Ah, pẹ̀lú atọ́tọ́nu mi sí ọ. 1,000,000 naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kí ni mo fẹ́ fi ṣe bàdé fóbìnrin? Àìláka sí ẹsẹ̀ ìgbésí ayé rẹ o.
9: Ìgbésí ayé arí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
7: Orí rẹ pé. O lónìí màrà gidi ni. Níbi tá ìdájúde tóní kálukú ti ra éka éka ilẹ̀ dako kọ́lé iṣẹ́ àròyé kò sóúnjẹ lílu oúnjẹ wọn ni bọ̀sún kìn tóró lébẹ̀ tí fi ń talẹ̀ léka léka fún gbogbo ẹni fẹ́ fi dako fẹ́ fi kọ́lé iṣẹ́ fẹ́ fi sódò ẹja sìn kan sìn bẹ̀rẹ̀ látòrí plot 1,000 acres, 2,000 acres, 3,000 acres, 4,000 acres, 5,000 acres, 6,000 acres, 7,000 acres, 8,000 acres, 10,000 acres àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní lu jìlú lónílẹ̀ sí káríkárí ẹ̀wẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀talẹ̀ bọ́ọ̀ralétalé kà sún wọn ní Crispo Building Mobi Bus Store odò ọ̀nà àpáta Ìbàdàn telephone 0706281 7806 tàbí 0071036974 kà sí Bọ̀sún King kò dọ̀nílẹ̀ bọ̀nílẹ̀ jaburata.

0: sele ipade adura ode beji leleyi o 72 hours with God pelu baba wa baba adura AK-47 o ma waye lojo Friday May 29 Saturday May 30 ati Sunday May 31 adun yi gori oke no mo wo ilu apatere bana on the 31 yen gege lojo tabi baba adura AK-47 eni ti olorun lo ninu aye oni pojupo kakiri agbaye o ye gbugbe yen ja pade lori oke adura no mo wo ebi to ju popolopo yen lo nja lo fe iwo na ma bo awon jante jankan se olorun alaye lo ma wa nbe to e mo popolopo awon olorin emi lati wo rodu nbana e wo mo teji oku pateji oku awon mo to apatere lori oke adura no mo wo fekunre ri alaye number si ni ke ma pe 0903 393 3006 tabi 0066481455
1: Daddy me.
2: Yes.
1: Mo fe dupe lowo yi pe se go se mu lo si Pathfinder College.
2: Ki lo ri my dear.
1: E ti do wa e ka ti na ko wa ti jade. Gbogbo se mi patade ni mo pass.
2: Wow, iru ni lo lele ike a je pe ani lati mo niyan o.
1: Yes daddy.
3: Pathfinder, please
4: go. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ ní ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yè kooro. Pathfinder College and Junior Academy ni alágbẹ̀dẹ ẹ̀kọ́ òwe tó ràn ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotics tá à ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí ẹ máa tayọ láwùjọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́. Yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹ́pẹ́. Ètò ìgbọ̀mọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
5: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
4: Ètò ìdáhùn máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé sórí 0803-324-0047 0803-324-0047 Pathfinder College and Junior Academy títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń lọ.
6: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
7: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò àpènà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
8: A kú ara ya ojàre, a kú oríire, Alhaji Adébáyò àpènà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fè ní dé ní fọ̀làdọ́là lọ́jọ́sí nígbà tálàájì dákánwálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ ń wá ń rawọ́ ẹ̀bẹ̀ pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́ ń fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ tí dímọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347
7: Alhaji Àyàfọlọ́run, ó dé.

0: gajoki. Baba pẹ̀lú àpọ̀ ni àkókò wọlé gẹ̀ olúwawo. Ọtún olúwawo olùbàdàn ọmọ ìlú àkàrà ọkùn o. Ibi ewé gbẹ́ńjẹ dégbò fìdí tì sí náà ni. Adékoróyè kìkì àdùbí ń kẹyọ̀ anuma bí ẹyẹ ọkùn o. Ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ. Ọ̀tún olúwawo olè ìbàdàn olóyè ewé ń jẹ́ adégoróyè igi àdùbí agbéfẹ́gorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ oníṣu lónìyàn kéèyàn ọmọ ṣẹ̀ṣẹ̀ ẹni kan máa jẹun bí ẹ̀yìn rí. Ọjà dẹ́gbẹ̀ rẹ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òréré ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wá máa rú orí tó gbé wáyé máa bà lọ́dọ̀ ewé ń jẹ́ àdùbí. Ọ̀tún olúwawo olè ìbàdàn ní baba àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà baba àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí àkọmọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé ń jẹ́ àdùbí ń bẹ̀ tàbí kẹ̀kẹ̀ wọ́n sórí 08033260141 olóyè ewé ń jẹ́ àdùbí. Ọ̀tún olúwawo olè ìbàdàn ló ní ìrọ̀rùn lábá nígbà tá a dáyé.
1: A toto a rere.

0: Lagelu 96.7 Oke Gajoke.
1: Opolopo awon eyan ti Olorun ba se tan ati tusile n to kokko ma nfi si won lara ni kadide kia tabi ka pe awon eyan sakiyesi n tan kofiri ninu ara wa baba ibaruba oba isan ara ko si nkan meji ti a nse ni ile ise wa o to koja ka se toju un to ba le kolu isan ara eyan ti o fi so ni ton didakuda gege bi won o ti bi lati kekere gbogbo awon eyan ti won ba ma nwa si office wa to wa ni adojuko People's Girls Grammar School leyin le baba adedibu ni molete ni badan ni oruko wa ko ni di ajoji si baba ibarubo oba isan ara ni mo nkin le kan si kin to tesi waju eje nkokko fun yin ni ero ibanisoro ina nitori eni lo re lati ba mi soro leyin eto 080 33 88 1008 tabi 070 18 21 11 11. Gbogbo ẹni tí ó bá rí wa lákòókò tá a wà báyìí àwa náà ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú Liberty Stadium tó wà nìbàdàn second gate lẹ́gbà wọlé o stand 11 ìsọ̀kọkànlá sì ni ẹ máa bọ̀ tààràtà bẹ́ẹ̀ bá tiri tí wọ́n kọ bàbá ìbàrúbọ́ ọba isan ara ní stand 11 ìsọ̀kọkànlá ọ̀dọ̀ wa nù ẹ bá wa ń bẹ̀ àti gbé ẹ̀rọ ìgbàlódé wa lọ́wọ́ tí a fi ṣàyẹ̀wò tí ó sì tọ́ wa sọ́nà sàn án ibi tí àìsàn bá lúgọ sí lára yín a ò tọ́jú nǹkan míì tójú isan ara lọ o mo wa ń bọ̀ ná ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ló já sí wípé n tó ń bá wọn jà lágọ̀ ara nìkan ni wọ́n máa ń mọ̀ wọn kì í wo nǹkan tó ń fà á nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bá ń rí àpẹẹrẹ àpẹẹrẹ kọ̀ọ̀kan yóò ṣàpèjúwe nǹkan tí ó ń ṣe ni lágọ̀ ara ojú sísú ó yàtọ̀ sí kí kùrukùru máa boni lójú o ojú wò bàìbàì ó yàtọ̀ sí kí ojú máa hún ni o àwọ̀ká ara ó yàtọ̀ sí làkúrègbè o lọ́sàn lọ́sàn ó yàtọ̀ sí fasan fasan o gbogbo nǹkan tá a sọ yìí lórí iṣan náà ló wà fún nítorí pé iṣan ara wa ń kọjá láti ibìkan sí ibìkan eléyìí tó yẹ kó dùbúlẹ̀ eléyìí tó yẹ kó nàró eléyìí tó yẹ kó gbé omi eléyìí tó yẹ kó gbé ẹ̀jẹ̀ eléyìí tó yẹ kó satọ́kùn oúnjẹ àti ìgbọ̀nsẹ̀ ṣùgbọ́n nígbà tí wàhálà kan bá ti ba nípa kòkòrò tó ti wọnú ẹ̀jẹ̀ ọmọ ẹ̀dẹ̀ ènìyàn àbáwọn nǹkan tá a jẹ àbí àwọn ìdọ̀tí tó ti gbára wa wọlé àbí àti lo ara wa sí ní òdì pé àwọn san yìí wọ́n ń kákò wọ́n ń dí àbí wọ́n ń wú àbí wọ́n ti ẹ̀já láwọn ibòmíì ewé àtegbò mà kájú rẹ̀ bàbá ìbàrúbọ́ ọba isan ara kò pa nọ́mbà rẹ̀ tì kò pa orúkọ rẹ̀ tì bẹ́ẹ̀ ni kò pa ọ́fíìsì rẹ̀ tí o ibi tá lò náà la lò orúkọ wa náà là ń jẹ́ àwọn tó sì ń wá sọ́dọ̀ wa mọ̀ pé òótọ́ ni bó bá di pé èèyàn ń tọ̀ lẹ́ẹ̀mẹrin ẹ̀ márùn ẹ̀ mẹ́fà ẹ̀ méje kí lè tó mọ́ ó ti ní nǹkan lára àfi tó bá fẹ́ mọ parọ́ lókù tó bá ti di pé èèyàn ń rìn ó ń mí gúlegúle nǹkan kan ti wà o tó bá ti di pé èèyàn ń rìn ó ń rẹ̀ láti inú wá ó nílò àmójútó ẹlòmíì ò lè rìn àfi tí wọ́n bá ń fà á lọ́wọ́ yóò máa fi sọ́tún yóò máa fi sósì gẹ́gẹ́ bí ọmọ àgùntàn òjọ́ tí wọ́n ṣẹ̀ bí tó ṣe bí ẹni fẹ́ ṣubú ni o ẹlòmíì àyà rẹ̀ a máa ga yóò sì máa dùn tó bá fọwọ́ kàn iṣan pẹ̀lú tó ṣiṣẹ́ dénú àyà wa ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò máa rìn tàbí kó mọ̀ dàbí ẹni pé ó ń ta tàbí kí ẹsẹ̀ wúlò ní kó fà lọ́la ẹsẹ̀ ẹlòmíì yóò sì máa pa àpò bí ìgbà tí ejò bá fẹ́ bọ́họ ẹlòmíì rè ẹsẹ̀ kan péré ni ó máa gbọ̀n tí ẹsẹ̀ kejì ò ní gbọ̀n tí ọwọ́ kan ó máa gbọ̀n tọwọ́ kejì máa dúró apá kan orí yóò máa fọ ẹlòmíì etí ẹlòmíì yóò máa hóye ẹlòmíì kò sì ní lè mí dáadáa mọ́ tó bá lè ṣe nǹkan kékeré gbogbo nǹkan wọ̀nyí ni àǹfààní wà fún láti tọ́jú ẹ̀yìn ríro ẹ̀yìn ọrùn èjìká ìgúnpá orúnkún itan àbí ọrùn ẹsẹ̀ ni tẹlòmíì o tí wọ́n bá ń sọ pé làkúrègbè àìsàn ni o tí wọ́n bá ní àwọ́ká àìsàn ni bí wọ́n bá ń sọ pé lọ́sàn lọ́sàn àbí fasan fasan àbí ẹ̀gbọ̀n rìrì àbí jàkùtẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àìsàn ni gbogbo ẹ̀ gbogbo eléyìí ló yẹ kó gba àmójútó bàbá ìbàrúbọ ọba isan ara mọ̀ nípa rẹ̀ dáadáa láti lẹ̀ yìí dókè òkun orúkọ wá sí pàtàkì o bí ẹlòmíì bá gbọ́ wípé wọ́n ń ṣe lọ́kọláyà látijọ́ tó ti délé ayé kì í lò kọjá ìṣẹ́jú méjì àbí ìṣẹ́jú mẹ́ta o ìrọ̀ o dandan ni kí wọn náà lè sojúṣe rẹ lọ́dọ̀ ìyàwó àti ojúṣe rẹ lọ́dọ̀ ọkọ rẹ eléyìí ni yóò sọ ẹ́ di èèyàn pàtàkì ọ̀rẹ́ mi o bàbá ìbàrúbọ́ ọba isan ara ti wà ní Liberty Stadium second gate stand 11 ìsọ̀kọkànlá 080 33 88 1008 àti 070 18 21 11 11. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ nílẹ̀ tá a fi ṣètọ́jú yín tá a fi béèrè tó dà gẹ́gẹ́ bí àmọ̀nà àbí atọ́nà àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gù bí èlùbọ́ bàbá ìbàrúbà oba isan ara isan ati n to je mo la wa n toju o a mo reti yin
0: Lajilu FM 96.7
2: to eyara le wa mo ki yin ni bi ki bi te ba wa lale ya dupe lowo eledumare oba ji pe awa la wa ati dupe pe eyin la ba ati ti bra se nde iya chikito ati iya togo ati ti de lale yi a de dupe pe awa la wa eyin la ba mo fa fo koko idupe lowo gbogbo yin te n pe te ni ah ogun ya togo o se gbidibidi lara yin o pe edupe lowo won oluwa seun iya togo to ti wa ninu kuluwa lale iya togo e je ki awon eyan mo eni to wa ninu bi le
3: mo ki bi te tin gba mi dede asiko yi pe ani fi aisan lo gba aisan ni fi ara wa se bugbe o
2: amen be ti ki won
3: e se oruko mi ni mama togo odu ni mimi ki se aimo fun oloko e ma n gboro mi dada lori oto sikito ni every wednesday ati tun de leni
2: iya togo opolopo awon okunrin lo pe lori oro toko to kere oko ti o sa wole oko ti o sise igba kan awo kan a de dupe lowo olohun pe awon to mo ko won logan oko won ti pada si won lowo o da ki le gbo wa fun wa lale
3: e se olotu leni bayi ni se akoko so nipa arun kan ti won pe ni sangun sangun tabi romanticism tabi awoka opolopo arun ta nso ma nda mu awon baba wa aba awon mama wa awon agbalagba lo ma nse lati bi 50 years lo lo ma nda mu opolopo awon eyan
2: ni arthritis
3: romanticism arthritis bawo lo se ma nse yen ni mo fe salaye fun yin fun e te ba wa le te ba ngbo mi nisin iwo to ba po ni aisan ta npe ni romanticism wa ri pe oruko ese mejeji a ma ru e wa ma complex pe oruko yen ru e o le rin lati bi kan si bi kan to ma rin lati opo na kan si kan wa ma joko tori pe egugu ese yen ru e telemi ti e ma be lati eyin bayi
2: lati telemi
3: ti ma bere elomi o le gbe ese yen mo rarara ti ki se pe last dent ti ki se pe ni aisan kan ta npe ni ro pa lo ro la pa ro lese sugbon ko le gbe ese yen mo tabi elomi wa to ni arthritis a ri pe isan ese yen ma nfa ohun a ma complete san ese yen o ma nfa ohun ni gbogbo gba eyin te ba rin pe ni awon isan yi tori pe arun so pe tumi sita kin fi esile bo mara kin pa isan so te ba pe ni awon isan yi e kan si wa ni ile ise wa mo ni ile ise office mama togo wa ni academy olomi si e ba ti de academy olomi be ba nbo lati iwo road te ba de academy olomi e bole e ma so da express o ego bridge kekere e so kale pada ni o ti e wa pe ero bani soro mama togo 080 3588 1010 30 ke mo se se alaye lo opolopo elomi tun wa ta npe aisan kan ni aisan ito atoju o laarin ale si aro elomi le to ni 7 times five times omi te mu gun ni duro sara yin iru eni be ma complain pe o nru o ngbe tiro kan bayi ba tin sele o so mo pe o to atoju to n to yi o oun lo fa bo se nru bo se ngbe ki se pe o ti lo ku aisan ko gbogbo sugbon gba to je pe omi to mu ko duro sare elomi de ni o ti ni aisan kan ta n pe ni aisan ito sugar elomi de ni o ti ni aisan kan ta n pe ni prostate enlargement elomi ni prostate cancer to je pe to ba fe to ba ito yo ni jade to ba fe to ito yo ni jade a try ito yo ni jade opolopo agba ta tin polowo yin na apo awon opolopo awon yen ti won believe won ti wa won si tin dupe won ti ditu sile eyin te ba pe ni awon aisan ye kan sile se mo togo pelu ogo olohun e de dupe fun olohun oba de ile to tutele ni eyin okunrin te le se dede se kan sun lo
2: 1 minute no do
3: ti okunrin ba kole fun obinrin ti okunrin ba ra so fun obinrin to ba ra moto fun obinrin ti o ba si eto e dede obinrin oni like
2: to ba fun nipo kipoki to se pataki
3: okunrin oni like iru eni be o nitori pe e so pe awo obinrin ma so pe ajoko teru wa pataki eru ta ajoko ti na niyan ti o ba ti si eru yen be mo ko soro
2: okay
3: to ba pe o le se dede ati dada o le se eto e fun yawo eni le kan si mama togo mo ti ni ewe ati gote ma lo te de ma dupe fun olorun oba
2: o da mama togo se ri oro pe won to atogbe yi ki le ro po nfa
3: e se olotu se ri nkan to ma nfa ito yi o po akoko na aisan kan ma npe ni atosi iyen ni o ma ni keyan to sere laarin 5 minutes atun lo to mi ti oloyibo npe ni infection o le fa imu gan iseto yi na teyan ori toto yi gan infection le fa staphylococcus le fa awon arun ta le ko latara teyan ma n ko latara ibalopo okunrin atobinrin o ma n fa keyan ma ri toto dede mo elomideya
2: syphilis
3: staphylococcus infection bẹ́ẹ̀ bacterial infection lóríṣiríṣi bẹ́ẹ̀ o le fa ki ibi títọ̀ ti ń jáde kí tọ̀ yẹn máa le ọkùnrin dẹ̀ ni prostrate enlargement yẹn máa ń ṣe
2: kì í ṣe obìnrin
3: ọkùnrin nìkan ló máa ń ṣe tó bá ti ń ṣẹlẹ̀ á rí pé kúrú ẹni bẹ́ẹ̀ má máa rí tọ̀tọ̀ déédé tàbí ọkùnrin tó tiẹ̀ wá jẹ́ pé yálà bóyá ìyàwó ẹ̀ kú ni o bẹ́ẹ̀ nǹkan ṣẹlẹ̀ ni o ò wá ní àǹfààní láàrin bí ọdún márùn-ún ọdún mẹ́fà láti mí ti obìnrin mọ̀ pé o ti ń kọ lẹ́tà sí prostrate o
2: so ó ṣe pàtàkì ọkùnrin máa dóbò so that nǹkan tó jọmọ pé prostrate dé o kìnnìkan kìnnìkan
3: kò ní lè ṣẹlẹ̀ sí ọkùnrin bẹ́ẹ̀
2: kò ní lè ṣẹlẹ̀ sí
3: so ọlọ́run ràn wá lọ́wọ́ nǹkan tó lè fà á nìyẹn olóòtú.
2: Àwọn tọ́ bá wá ní kinní ìtọ́ntọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹ̀mẹwàá ẹ̀mẹwàá yìí tọ́ bá ti kàn sí màmá togo ẹ̀ ń sọ pé ọlọ́run á gbògo
3: bẹ́ẹ̀ ni olóòtú
2: àwọn náà á lẹ́rìí
3: bẹ́ẹ̀ ni
2: o dà ẹ jẹ́ ká wá wo eléyìí tẹ kọ́kọ́ sọ nígbà tẹ wọlé nípa èyí tí tí egun máa sán wọn egun máa ro wọn tó máa wá láti ìbàdí ẹ̀yìn lọ sísàlẹ̀ ṣé kò ń ṣe ìjẹkújẹ ló ń fa kinní àbí jẹ̀dí.
3: Bẹ́ẹ̀ ni olóòtú ṣe rí ẹlòmíì láìkì kan tó dùn gidi gan tẹ́yìn bá dẹ̀ sí láìkì kan tó dùn ìwọ lórí minerals ló mú ìwọ lórí ẹ̀pà ló jẹ́ ìwọ lórí àwọn nǹkan tó dùn ẹlòmíì láìkì ẹ̀ gan tó bá dẹ̀ ti mú nǹkan tó dùn púpọ̀ jù ó di pé kíru ẹni bẹ́ẹ̀ ní àìsàn kan tá à ń pè ní jẹ́dijẹ́di ẹlòmíì dẹ̀ ní kò tiẹ̀ mú nǹkan tó dùn tó dùn ṣùgbọ́n ní kálukú ní àìsàn tí ọlọ́run kọ́ mọ́ látòdì ọ̀run tó máa bá jà ẹlòmíì ò mú tó dùn bẹ̀ tó ní àìsàn jẹ̀dijẹ́di tí ẹnu díẹ̀ gan ti yọ tó jẹ́ pé ó ti tó bá ti lọ tọ́lẹ̀tì báyìí a máa fọwọ́ tì sínú ni.
2: Irú àwọn ni ẹ̀yà togo ṣé ọ̀nà àbáyọ wà lọ́dọ̀ yìí.
3: Ọ̀nà àbáyọ wà.
2: Kọ́sí mo rántí nísì pé ó ní ẹnìkan ẹ̀yọ̀kọ́ sí méjì tó ti sọ pé káwọn bá ṣe gábà ẹ̀ gbogbo kíní tó wà ní ẹnu ibi táwọn ti ń yàgbẹ́ á kọ̀ jáde síta táwọn bá wá ṣe tán àwọn àìṣẹ̀ wà á fọwọ́ tì í wọ ìwòsàn wà fún irú àwọn ni bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀
3: yìí. Olóòtú ìwòsàn wà fún. Ṣé ẹ rí ewé àti ìgò táwọn bàbá wa ń lò yìí tí wọ́n lò láti jọ ó sì wà bákan náà olóòtú ẹ̀yin lẹ́mú mi rántí iṣẹ́ kan tí bàbá mi ti fún mi tipẹ́tipẹ́ wípé téèyàn bá ní ẹnu òdì tó yọ ṣé ẹ rí ọ̀gá o ọ̀pọ̀lọpọ̀ yẹn ti sọ ògùn nù ni ògùn wà tá a bá jó iṣẹ́ ìtàn àwọn akọ́ ni kẹ́kọ́ lọ bù sí ìga tẹ bá sun ẹ bù sí ìga ìfún ọjọ́ mẹ́ta àbí ẹlòmíì dẹ̀ lè ṣe ó lè sun ga lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ try kò bù sí inú ga fún ẹ̀mẹ́ta lẹ́yìn ẹ̀ wà bẹ̀rẹ̀ sí máa fi fọ́kọ mu kíní ìyá wọlé bẹ́ẹ̀ ni mo sọ fún yín olóòtú
2: ìyá togo
3: a wọlé
2: wọn kọ bù kíní ẹ
3: iṣẹ́ bàbá mi ni
2: wọn bá ṣe ga wọn tún ṣe ga wọn dà sí
3: wọn bù sí wọn flọ́ọ̀ṣì ẹ
2: bẹ́ẹ̀ ni wọn ṣe
3: lẹ́yìn tó bá ti pọ́jọ́ mẹ́ta
2: tó bá ti pọ́jọ́ mẹ́ta yẹn tó ń kọ́
3: wọn
2: wá máa bù kíní ẹ sínú ẹ̀kọ́
3: bẹ́ẹ̀ ni
2: wọn máa mú ẹ̀kọ́ yẹn
3: nǹkan
2: tá à ń sọ yìí tó jáde a wọlé padà ẹ rí pé a ti sọ nǹkan nù láyé yìí gbogbo àwọn nǹkan báyìí táwọn bàbá wa gbé lé ẹ̀yìn ìyá wa lọ́wọ́ kọlọ́n jẹ́ kó kan àwa náà.
3: Àmì.
2: Ó dà ìyá togo mo tiẹ̀ gbọ́ pé kíní yẹn tó máa ń yọ yẹn ó máa ń jẹ́ kí kíní ọmọkùnrin ṣáídà kó súkì àbí kó má lè gbérí dáadáa àbí kọkùnrin yẹn máa ṣe kó tó gun orí obìnrin ó máa dàtọwọ́ ẹ̀ lẹ̀.
3: Bẹ́ẹ̀ ni olóòtú.
2: Ọ̀nà wo ló lè
3: gbé. Ṣé rí àwọn àìsàn ọ̀pọ̀lọpọ̀ àìsàn míì máa ń fa ìsókè fún ọkùnrin. Gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ ta ti sọ síwájú pé àwọn àìsàn ta lè kó látara àbálòpọ̀ tó bá ti pẹ́ lára èèyàn tí ò tètè rí nǹkan tó máa fi flọ́ọ̀ṣì dànù ó máa ń fa kí kíní máa súnkì tàbí jẹ̀díjẹ̀ iná ó lè fa kó máa súnkì tó bá dẹ̀ ti ń súnkì ẹ ti mọ̀ yí pé kíní yẹn ó bá ti kéré ju obìnrin òní láìkí ẹ̀.
2: Kò lè kọ́lẹ̀ gan.
3: So a ní àwọn nǹkan tẹ́ ẹ máa lò fún yẹn náà ètò súnkì yẹn á jáde padà torí pé kò sí nǹkan tí ológun àfi tí ẹ̀dá ọba mọ ogun ẹ̀ ló kù ogun ikú nìkan ni ò sí.
2: Ogun kò sí
3: bẹ́ẹ̀ ni kò sógun ikú. Gbogbo apáta
2: àjùlọ́lọ́run ni
3: gbogbo nǹkan tí ọlọ́run dá ó dá tó jẹ́ pé ó dá kò dọ́gba ẹlòmíì àlówó ẹlòmíì àbímọ ẹlòmíì àkọlẹ ẹlòmíì òní nìkankan ṣùgbọ́n ikú yìí ó pin dọ́gba.
2: Ó pin dọ́gba
3: àtolówó
2: àti tálákà.
3: Olàfi ni ẹjẹ ká ṣe dáadáa
2: kí wọn ká bá lọ tán
3: kí wọn lè máa sọ tiwa náà ni dáadáa.
2: So apart from pé oko ń súkì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló ń pè mí àǹtí Ṣíkítò oko mi kéré oko mi kéré kí ni máa ṣe ìyàwó mi ò gbádùn ẹ girlfriend mi ń complain kíníkan kíníkan àwọn tó kó wọn bá kéré àti àwọn tó jẹ́ pé tó bá dé ọ̀dọ̀ èèyàn kan ṣoṣo ni oko wọn lè dìde tó bá dọ́dọ̀ ẹlòmíì oko a máa ṣeré kiri ni.
3: Ẹ ṣe olóòtú àwọn tí oko wọn kéré ẹlòmíì bá ṣe bí nìyẹn oko ẹ kéré látọ̀hún ṣùgbọ́n nǹkan tó mú wa tó jẹ́ pé tá a bá bí ọmọ tọ́mọ bá kéré jù a ní àwọn àgbo tá a lè máa lò fọmọ yẹn tọ́mọ yẹn fi máa sanra kò sí nǹkan tó bá rí láti lò fún kinní náà kí kinní náà fi sanra. Bẹ́ẹ̀ ni a ní àwọn àgbo tọ́mọ ni ẹ má fi kan orí o ta bá ń tọmọ tọmọ bá kéré ta bá ṣe ìbímọ ń bébì wọn á ní ẹyá ẹ máa lo àwọn àgbo ìfun tó máa tó 2 months ọmọ ìyá ti ati put on weight gan. So I ni awon kan te ma lo fun kini.
2: Se kini na le se o le je koko na put on weight.
3: Be ni o.
2: Koko na to bi.
3: Be ni.
2: That means ireti nbe. Ati pe ona nbe fun awon okunrin to ye pe oko won kere.
3: Be ni.
2: Ti won ba kan si odo mama Togo.
3: Be ni olo.
2: So ru nkan yen te ba lo fun won. Oko won a se kini
3: a to. E
2: to ku e de nsuki nkan.
3: Nkan na ni atotuki to suki to wole ko le jade. I to kere ko na le sanra si ni. To ba ti to size ti won fe won ni look ni yen mo because ba tun look ni ya tun ma to bi si to ba ti tun to bi ju problem ni fo benin
2: eh ko ti sele inu mo mo pe gbogbo awon okunrin to ko won kere lale yi o inu won adun gan won a de se kini won ma ko si mama Togo e je ka pe number yin ka to kin to tun bere awon ibere kankan si
3: e se olotu ero ba ni soro mi ni 080 35 88 1030
2: Let's call him.
3: 080 080 35 88 88 1010 1030
2: ya togo awon to wa ni ilu oyinbo nko sa anfani wa fun won lori gbogbo nkan te n se fawon to wa ni Nigeria mi
3: be ni olooto awon to ba pe wa ma ba won send ogun won en to ba fe pe mi lati ilu oyinbo
2: okay ma ba won send you
3: be ni be ni
2: to ba ti so bo se nse won e ma wa we bill ogun won fun abi e ma ship e fun won
3: no a ma we bill e
2: e ma we bill e okay to ba fe pe yin nko
3: te ba fe pe mi lati ilu oyinbo +234
2: okay
3: 80
2: +234 80 80 35 35 88 88 10 10 30 okay number ta ma fi get iya togo niye eyin yo wa ti gbogbo nkan ti iya togo so won ni ko si arun ti o ni ogun ninu aye ta wa ninu eyi afi ti eyan o ba mo to ku e ba kere oku e kere ni yoju si mama togo iwo to fe koko e to langbalangba a yoju si mama togo wa ri pe oku a se kini a to bi a de to wa de raye lati te kole fo obirin yen gbogbon iwo to ku e ba nsuki se kini yoju si mama togo iwo to ba de ni eyi ta awon ibo npe ni arthritis abi rheumatism egungun mama san e gbogbo ara mama ru e yoju si mama togo iwo to ba tu wa se kini awon to n wa omo npe mi iya togo pe se e le eto fun awon ta won woju oluwa fun mo ni
3: a ni eto fun awon to n woju oluwa a ma so pe yala awo obirin to ti mari lojo to ti pe to to n sunkun airigbejo to ba kan si awon arun kan lo le fa idaduro to olohun o ki se ka awon aisan kan do ma fa idaduro ta ba toju yin lagbara olohun e si finu so yin e fe yin gbomopon opolopo okunrin mi na do e wa to je pe agan lo fun ra e idi ni pe nigba ti nkan omo nkan to ma n do to ma n produce omo
2: lataro
3: okunrin ato si obirin eleyi o ti dabi omi tabi ki eyin yen ko ma pe ti ole ba sele iru okunrin be ko le pregnancy obirin
2: okay
3: mo te ba n pe eyin okunrin te ba n pe niru kan bayi boyo ni watery sperm low sperm count e kan si ile ise mama togo pelu ogun olohun e dupe fọlọ a de ma n tọjọ ọkọ ati iyawo ni ile ise wa to da ma bere be lọwọ ọkọ abe lọwọ iyawo ka le meni ti o ni fọta ma tọju ti everything fi ma wa okay
2: oda oda iya togo to ba wa sodo ise le sayewo fun won
3: be ni a sayewo
2: oda e tu wa pe number ile ko si ka to dide nle tori arojo musolokun 080 080 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 ati lati lo ri won fun itoju ara yin olohun oba mi a wa pelu wa alaafia ara wa ko ni gbogun danu ni ara wa alaafia to to peye la ma fi ma lu ojo e se o da
0: Lagilu FM 96.7
4: Okoko da ma so mi so kun osan Eledua
5: Alaafia Olorun ko baba ogbe ti to ngbo mi lakoko yi mo ke okunrin mo ke obirin aisan ti o gbogun Olorun ni fi se nikankan yin o oruko temi ni baba egun
6: ti mo wa lati ajase eku tonu ti mo ti wa ni bi patetewetegun Alaafia to lo lowo lowo ni inu Liberty Stadium ni osan sami ibe lawa to ba ti wonu ogba sọ pé star number 12 ló ń lọ ẹkọlẹ star number 12 ni bàbá egun wà olójú
5: ọlọ́run ọba òní gba ojúlọ́wọ́ gbogbo wa o tí wọ́n bá ní ojú ń yọ yẹn lẹ́nu nǹkan kan ló ń fà á bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò mẹ́rin ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà bóyá àwa máa rí bíi kurukuru àbí kó máa rí bíi èéfín bíi èéfín àbí kó máa rí bíi ọyẹ́ bíi ọyẹ́ o rírà tẹ́lẹ̀wọ́ rẹ o dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira ẹlòmíì ò lè rìn lálẹ́ bínú ẹ mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń já sí kòtò ni wọ́n máa já sí gegelete ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ̀ ni o dá òsánmọ́ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣẹ́ ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakù ọ́ ta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀ ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹ́rí nǹkan tó fẹ́ jẹ ẹ máa ní jẹ́ǹjẹ́ ọ̀tá yín ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ máa ní rógun ẹkún bẹ́ẹ̀ yẹn bá ń sun ẹkún àṣíjù a máa ṣàkóbá fún ìrìnà wa ìfúnpá

ojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa a ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ pé orí ọ̀ máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bórí bá ti ń fọ ní láfọjù ó lè ṣàkóbá fún ìrìnà wa bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ kí n ṣe ní ọ̀dà bíi wípé kùrukùru bojú ọjọ́ tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmíì ò lè lọ ibì kankan mọ́ ìṣe ní ọ̀dà bíi pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmíì níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmíì tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀ ẹlòmíì ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmíì tiẹ̀ ṣe lásán bóyá ọfà asakatú ló bá wọn lójú ni àbí ọfà fòtá ló bá wọn lójú àbí ọfà bàbà ló bá ẹ lójú tó ò fi rìnà mọ́ pera ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá eégún tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti

0: ẹ̀kẹ́ òkè ìtọ́lá. Ìyálóde. Olùfiná owó gbéni ní patí. Alákò ètò yìí ni. Súndé Adégbénrú àmọ́ OTP MCTP. MC àwọn Gen Z. Lúwà tó sìn Edward.
1: Oke ni pin mi ti mo yo.
0: O baba woli.
1: Wa mi gbe wa o.
0: Le o to sin Edward.
1: Ibi giga.
0: Wa tu wo na lapa bi kan ohun na tun da. Wa sa ji nda le beyen sha.
1: Mi
0: ni e ma wo pe he. Ti mo so tun de nikan lo le ye ati sike.
1: Emi me ni tun le we dada wa je bi ayo mi.
0: Ami. Ọlọ́run ni já kúlewe o a ni kúlewe a debi ayọ wa. Kọ́lá Olé Adé ní Ìkọládẹ́sì International ló kọ́ mi mò ń kí káàbọ̀ sórí ètò tá a pè ń lóyin ládùn o. Ṣáàrí ipò tí ń dùn lápá bí o kì í ṣeré kì í ṣàwàdà. Orin Láyà Dizzy lakọ́kọ́ lò wọlé lẹ́ẹ̀kan ó torin ṣé ó kàn lù kẹ́kẹ́ sí à ń bà dí. Àtúnkọrin lọ́lọ́kan ọ̀jọ̀ kan wá fún yín o ẹ jẹ́ ń fún yín lélẹ̀ yìí jẹ́ ní kẹ́ ń bá lè bá mọ̀ pé kì í ṣeré o.

0: lójú òpó Facebook. Orí olúwo Sàríyù wọ́n ní wẹ́dùn sá. Ẹ́ńjìníà tèmi tọ́pẹ́ tí ìbíwòye.
1: Oṣù ọjọ́ fún bá sọ̀rọ̀dà tó rá wà lánìlò.
0: Dr. Fiex Ayọ̀ọ́lá lójú òpó Facebook wọ́n ní good evening sir. Ṣàníyù Adéníyì wọ́n ní I've seen your message. Lójú òpó Facebook ẹ káàbọ̀ sórí ètò sá. Ìyásọ́lá Akórede wọ́n ní ẹ káàbọ̀ sórí ètò Ọlọ́run yóò máa bá wa ṣe wà mí. Ó yá kí ni nǹkan tá a fẹ́ fi gbéra débẹ̀ gangan nísàn. Ẹ̀ẹ́nẹ́ máa bọ̀ lójú òpó Facebook ẹ wá lágelú FM 96.7 lọ lójú òpó Facebook.
1: Tóde ló nígbàlò kọ́lọ̀ jẹ́ ẹ̀ka ló bá ipẹ́ òun alábẹ́.
0: Àmì Ọlọ́run ó jẹ́ àlùgbà ipẹ́. Bàbá tí a ń lò gbà owó òní wọn wá ń gbà kọ̀ọ̀kan o. Àmọ́ra jẹ́ jẹun ni owó dáa kéèyàn ló lọ bẹ́ẹ̀yìn ò bá ló lọ. Nǹkan ò ní ṣe wá o.
1: Owó
0: lèèyàn fi ń ṣe pé lágbájá yẹn. Wọ́n jẹ́ kí n ṣe báyìí fún un mo fẹ́ bun lówó mo fẹ́ ṣe gbani. Àwọn kan tún wá wà tó ẹ pé wọ́n tún máa ń fowó tẹ̀yàn lójúmọ́lẹ̀ pé lágbájá yẹn ẹ lọ́ bá ń gbé wáyé kan mọ́ bá ń fọ́ etí ẹ̀. Ó sanwó fún àwọn èèyàn kan pé ẹ lọ́ bá ń gbé mo fẹ́ jẹ́ kó mo bí mo ṣe.

0: ti ke o ti mo ro pe abi ki prediction ki bere owo lowo e ni bi gbogbo e ti e se a ri yi to tun de na mo wo pe abi ki pe omo baba oluso ki bere owo lowo e ni bo ni gbogbo nkan to ti sele si yin ri ba kan pe e lo lo be ti an ro gbogbo e te ro gbogbo e e kan wo boya bi inu apo aso yin abi inu ile ni e kan ri bi owo kan boya bi 5000 kan te ti e mo bo se je e ti e mo pe ni lowo gan bo iru awon tun de te mo de ti oju boya gba awon won mo pe awon ti ni iru owo be yen lowo te wa ri owo yen nu ile báwo ni ìdùnnú yẹn ṣe tó ní ọkàn yín láwọn àsìkò yẹn. ṣé ẹ ti rí owó erí tó yá pé bóyá ẹ̀yin ò ti ẹ̀yin owó yín ní tinúlé ń o bó sì jówó ìyàwó yín bó sì jówó ẹ̀yin gangan náà ni ọlọ́run sáà ti ẹ̀ bà sí rí àbẹ́yìn ẹ̀ ń lọ nírònà ẹ̀ rí owó he. Ṣé ẹ ti rí owó èrè ẹjá gbọ́ látọ̀dọ̀ yín. Ọlọ́run ò ní já máa sọ nǹkan nù náà ṣùgbọ́n ẹ jẹ́ bí náà ṣe ti sanwó nù náà rí bó ló ṣe rí lára yín. Sálàǹfààní àti fi gbé adébẹ̀ gangan nìyẹn pò lórí lọ́lọ́kan ọ̀jọ̀ kan tètò ó sì máa lọ fàájì lápá bí wọ́n tẹsẹ̀ bọ́ wáyà Túndé máa ń ṣọ́ọ̀kì èèyàn gidi o. 09123708675 09123708675 kí n tó ẹ̀ tó kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn èèyàn mi ẹ jẹ́ n kọ́kọ́ mú ìpè yìí. Hello.
1: Ẹ
0: ká lẹ́ o kọ́ ibi lẹ́sìn pè yìí.
1: Láti ojú orin ni ṣàkóbọ̀.
0: Ó yà ẹ já gbọ́ látọ̀dọ̀ yìí.
1: A ti rówó erí dáadáa o.
0: Ẹ ti rówó erí.
1: Mo lè ti sọ owó nù tó dùn mí.
0: Èló lẹ rí iye lọ́jọ́ tẹ rówó yìí.
1: Ọjọ́ ti pẹ́ náà gbogbo ìgbà yẹn owó dẹ̀ ní yìí. Ọjọ́ ti pẹ́ o.
0: 1000 àbí. Ẹ lọ fi jẹun ni mo mọ̀.
1: Ẹgbẹ́ ìgbà yẹn náà ọ̀dọ̀ owó ti jẹ ọlọ́bàjọ da wa owó tó pọ̀ lọ́wọ́ mi dá ìmọ̀ Ghana tó jẹ́ pé.
0: Yóò mọ̀ pọ̀ ni ọ̀dọ̀ owó ní da yín. Ṣé ó ti ṣẹlẹ̀ sẹ́yìn rí tó yẹ pé ẹ gáìdì dáadáa ẹ wá ti ń ronú bóyá ẹ kàn rówó nú ilé ni bóyá nú àpò aṣọ ni àbí.
1: Ó jẹ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gan tó jẹ́ pé kò sí nǹkan kan mo kàn wo ní àpò aṣọ mi kan pé kí n wọ ṣòṣò nǹkan kí n fọ sọ ilẹ̀ náà ṣẹ́dá.
0: Báwo ló ṣe wá rí lára yín lásìkò yẹn.
1: Inú mi dùn gan ni o. Ìgbà mo rí mílíọ̀nù.
0: Ẹ ṣeun. Bàbá Lògúdúgba sì sọ n tá à ń sọ yìí wọ́n sì sọ mbẹ̀ lálẹ́ yìí. Àwọn rí owó kan he pé àwọn òun làwọn fi ra nǹkan lọ́sàn òun làwọn tó fi ra nǹkan lálẹ́ yìí. Àbí tó sì ṣe bó wà nbẹ̀ lẹ́ẹ̀kan. Hello.
2: Hello.
0: Ẹ kalẹ́ o.
2: Ẹ wà pé òun látàárọ̀.
0: Yes ma.
2: Ìkẹ́ mi mo kí ọ o.
3: Màámi ẹ kalẹ́ mọ.
2: Ó sorí rẹ̀ àdúrà yín ọgbà.
0: Àmì.
2: Bàbá Túndé náà mo kí yín o.
0: Ẹ kalẹ́ mọ.
2: Ẹ ra àánú gbà.
0: Àmì.
2: Kọ́ládé Gbanásánà.
0: Yá wa.
2: Ẹni dààmú wọn náà ó rí báàlú
0: mi. Àmì o.
2: Ó ti ṣe mí rí o.
0: Ó ti dà.
2: Mọ̀ ń ta oúnjẹ ń gbà náà ni.
0: Irú oúnjẹ wo lẹ ta?
2: Àwẹ̀ wá tó. Mo bá mówó tí wọ́n mọ náà lé mi pamọ́. Ó rò pé lèlè wà lọ́dún náà.
0: Èló.
2: 1.5. Mo wá fi pamọ́ nu ọdún òpó aṣọ. Ọtásí kò tí ń náwó mo bá wówó ìtì.
0: Ẹni wówó
2: ìtì. Àmọ́ mi è sí ìjàlè. Ẹ̀yin ọmọ sẹ́ẹ̀ bá ń rówó wọn ní òrówó. Àwẹ̀ mọ̀ fẹ́ parí tó rówó yìí. Sórí jọ mo wá fẹ́ lo òde mo bá mú aṣọ. Lọ́ba di pọ̀. Mo ní mo rówó he o.
0: Ṣé ìṣe pé támétí aṣọ sá torí ní.
2: Ṣé támétí aṣọ mo
0: kì í sáà ní aṣọ
2: inú wardrobe. Lorogún mi bá ní bu ẹtí rí mo lówó mo ti ń wá tipẹ́. Lè pamọ́ pé wọ́n náà ń lé àwẹ̀ ni. Wọ́n ní mo lẹ ti á rí. Ẹ ti sọ pé mo wò pé nígbà tí òṣèlú inú ilé. Mo ṣe rówó ẹnu àmọ́jọ́ mo sanwó nù ọmọ mi kan lọ sọ 1000 mo fi lé lọ́kọ́ lọ bí ẹran wá. Ọwọ́ à ń jẹ kéèkì inú toilet paper ń jẹ ẹ lọ ńgbọ́ jẹ tán àti ohun àti 1000 lọ́lẹ́sàn ọgbó. Ọjọ́ mi o ọ̀rẹ́ ra 1000 gbà náà ó tó 10000 ní ìsìn kèsè tí wọ́n gé ekiri mẹ́rin lé lọ ní 4000 ní ìsìn. Ojú òní tí ìyá àdúrà yín ọgbà.
0: Ẹ ṣeun o.
2: Ẹ ṣeun o. Ẹ ṣeun o.
0: Ẹ ṣeun o. Ẹ ṣeun o. Ẹ ṣeun o. Ẹ ṣeun o. Ẹ ṣeun o. Bàbá oyin dà wọ́n ṣó. Oríṣiríṣi lẹ mọ gbọ́. Ẹjẹ́ ń lọ sọ́dọ̀ Túndé bò ní gbogbo nǹkan.
4: Adúpẹ́ o Kọ́lá Kọ̀lá.
0: Bóòlù.
4: Adúpẹ́ Fọlọ́run Akwátàárọ̀. Àsìkò òjò.
0: Lójoore o.
4: Yóò tún ra o.
0: Àmì.
4: emi na ti sowo nu re mo si ti rowo eyin
0: okay
4: so bojo ti mo ri owo e ojo na ina apo mi mo ti koko ri owo yi mo ti fo gan maso owo n ti fufu 1000 meji ni
0: two be
4: ni ojo ta si wi ile dagan ta ba ni ile dagan mo ti wo le ko si bi ta fe gbe lo mo wa fe mo ti fo so yen tan mo ti sa mo wa ka so yen mo se to bo na pe yen mo sa ri pe bi kini paper kan mo nbe bi wo mo go ya bi paper receipt mo te ti ra lojo to se pe ni ngba ti njo lo ba de 2000 naira mo se yo ba o ti wa funfun die to mo ti fo mo aso ngba mo gbo kada ti mo na si olokada gan o kokosu ye wo ba ye mo ni ekene se eso wo nigeria ni so mo mo fi lo je amala ti ba ba ogun fe lojo ta o kan mi bale ngba bi igbo je ko mo ri bi 100,000 lojo ta wi wallahi lesin inu mi ndun mo fe le mo ke olon emi lo se yi fun nigba ti e pe o wo olon to so kale lato ki bayi ke ani wo bobo e mo fe bless ye se wo olore to bi lere wo yin si fun olowo so bele duwa se ba se ni ojo ta wi ni em so gbo pe ka wa ni pe arin titi anro we mi ni luck e emi o mi saba ru yin lele sugbon pe ka so wo nu o te to gba kan mo ma so wo nu daada o to gba kan tan ni pe omo elegbe ni mi pe ki lo
0: kan le ojuru
4: egbe gbe ele ti ma so wo nu mama emi gangan fun ami mo careless se ri tin ba lo lo tara ba de mi daada ti awon to awon aburo mi to ma ba mi foso won ma nja si ni nigba ti mo fi wa lo awon parents mi because en to ba mi foso yo ri owo yi to ba sasiko ti se nwole ti mo ri owo yo ri owo lapo mi because mo ma ngbagbe owo mo le kowo sori table ni sin ki si kemi ti gbagbe erin mi ti ba de omo oro ti ba ti e lo nti e so boro temi se ri ni so mo ma n so wo nu sugbon nigba ti wa ri pe ajaja bi nigeria se wa ri ke oda ke kini yo gba ki eyan ma se careless mo o so imi na wa fo polo pipe se tin ba ti
0: fo polo pipe da o
4: ah polo pipe da o so mo ya
0: apply sense
4: we apply sense mo ya fi kon pe aga ki eku ma je sese aya mo si aya mo wa careful lati mo bi ta ba fi owo
0: se
4: ye mo so ra lati gba yen ta si sin so ra wa na ni sin awon egbe tan gbowo gan won ri nkan gba dada mo so awon na ti won ti face ozubo mi won wule bere olowo mi mo se mi na se ra mo so ra manage
0: e won fun re lopolo ni ki se gbe kan
4: ina ni mo so ina ni mo fi soro ni mo yara mi brain ni
0: o yara e lopolo ni
4: mo se je ni yan lapa todo ti a
0: so e je n lo sodo sike ja gbo la todo re lọpọlọpọ gba o ya gbẹnu si
3: awọn energy ti o ma ni nigba ti o ba
0: sọrọ oke gbe fọ ara
3: so
0: ya
3: o lo bayi
0: o ti nlo
3: so o mo ke awọn energy ti o ma ni nigba ti o lo lọwọ yi o mo yo mo gbe onu ni o le wo sokoro kan le ni ko bo o se mo ko wo ba po bi
0: aya ajaja ko je pe gbogbo aso re o to ti wa fọ
3: ah o se ni mind because imi wa to fe na bo so rojo ti o si owo lowo e to fe na yen gbo atasan to ye ko yapo e wo ti o ye ko yapo e wo gbogbo e lo yapo e wo to wa mo kowo bo n to fowo be o mo ye wo pe sowo wa mi so ti wa rawo be awon gbadun ta ba se ni ru awon ko ba
0: o mo nkan je ka sare lo taja na ta ba ti pada de to n te waju en le be ku kale
5: wi ode alhaji aya folorun ode amako amojuba o alhaji adebayo apena aya folorun wolu adupe
6: aku araya ojare aku orire alhaji adebayo apena aya folorun you are welcome alhaji gbogbo eyin te fe ni deni foladola lojo si nigba ta alhaji dakan wale won lo tan ke eyan mi o to mo pe won ti e wa nigba na lohun ba won ti wa lati bi se njamfani adura ati osan tedumare gbo wa alhaji aya folorun se la won alawo funfun pa pa njamfani won arun abaisin leyin wa nra wo ebe pe ko san lo igba aye le nfe ko tubo rorun ona to di le fe ko la ke yi to la o ma ti dimo e ma bo gbogbo eyin te wa fe dupe ojo leyin te ra alhaji lojo sitan tolorun si gbadua alhaji aya folorun ti de bayi o number won ni yi 08033277347 08033277347
5: alhaji aya folorun o de
7: ileya badiro dun de
8: Ile-ise JLK Empire n ki gbogbo musulumi ku ọdun ileya o JLK Empire ti a ti mọ bi ẹni mọ wo nipa kata ojulowo ẹrọ bara ni sọrọ bi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia ti bẹ bẹ lọ
7: bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yin gè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn, ìlàlẹ̀ àmọ́ ìṣàlá.

0: ṣe lójú iná lè wúra ohun àgbẹ̀dọ̀ ibàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú datmal ds jẹun ráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú artemether àti lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọ́dọ̀ gbénu ọkàn kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà ó ń fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bára ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o.
1: Oya o, níjọ́ lọ́rùn kankan, ìpàdé ìparí àpẹẹrẹ 19 days pẹ̀lú ìṣòro alágbára ńlá máa wáyé.
2: Ìjọba ìjọ ọlọ́run kankan káàkiri àgbáńlá ayé. Pàápàá àwọn àtàjọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aláàdọ́rùn ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rì ìta àpapọ̀ rí ẹni. Ìjókò mi, ayé mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó gbàjẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà ìbùjókò wọn ayé wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Lẹ́bàá ti dé Poplax filling station ní Wọ́rọ̀dù ládojú kọjá Jọ̀nkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹ bèrè chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé láṣàlẹ̀ ọjọ́ yẹn. Ló gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹ́gbẹ́ 0902-520-2427. Ọlọ́run kankan retí rẹ̀ jẹ́ àjọ pàdé níbẹ̀.
3: The most anticipated night in club football is here.
4: Second successive game in the Champions League.
3: Decades of waiting, of pain, of banter against all odds. Arsenal, the Gunners, have weathered every storm to be here.
4: Leandro Trossard, and tapped in by Bukayo Saka, history makers.
3: Waiting in the wings is the mesmerizing defending champions, led by the Ballon d'Or winning Ousmane Dembele.
4: Dembele!
3: The UEFA Champions League final that you hoped for is here! Live from Budapest, showing on the big screen in Ibadan. Champions League Magic Night 2026, the 16th edition. The biggest and most exciting match viewing experience you can think of. This is history in the making, and you don't want to be told. It's going to be massive.
5: Today na match day, my club will be Joe.
3: Music, banter, match analysis from the best team in the land. Giveaways, everything checked. Saturday, May 30th, 2026. Keep the date. Venue is MOV 21 Events Center, Ring Road, Ibadan. Doors open by 3 p.m. Come with your passion and let's make history together. Co-sponsor, All Mobility, supported by Plays It. Media partners, Splash 105.5 FM and Lagilu 96.7 FM. Champions League Magic Night 2026. It's a night to remember.

0: ẹ káàbọ̀ padà látojú ọjà tẹ́ ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Appointed time lẹ̀ ń gbọ́ yìí látọwọ́ ṣèyí ajó featuring Femi Sola.
1: Ní akitana wo fún aráyé òkúta tọmọlé kọ sílẹ̀ ní mísẹ́ Sola. Mo wá dòrò tó ń rọ.
0: Eléyìí tá à ń bọ̀ lẹ́ẹ̀kan ó tó di ipa lójú ọjà.
1: Lóhùn ṣe lórí lóhùn mi lóhùn ṣe bọ̀ lọ́rùn mi lọ́pẹ́ mi ṣe bọ̀ lọ́ fi
0: bọ̀. Ṣó ti ṣẹlẹ̀ sí ẹrí tó yá pé owó pọ̀ lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ ti rò pé báwo ló ṣe fẹ́ ṣe sí báyìí ìwọ lọ́n o fẹ́ ṣe gbá o fẹ́ ṣàwo o fẹ́ ṣe kòkó bábà sásun àkọ́kọ́ sí ẹ̀kọ́kọ́ ná kó o ti ẹ̀kọ́kọ́ rówó fi gáìdì ná kó o tó lè ronú jinlẹ̀ dáadáa ọ̀wá ń gbálé ọgbàta ọkàn ṣàdédé kan owó bóyá ní ṣòkòtò rẹ kan ni ọkàn ṣàdédé kan owó àwọn obìnrin nísìmọ̀ jèrè kíní ìjòtúndé ní wọ́n bá ń bọ́ kọ wọ́n fọṣọ. Àbó kan rówó nú olélè olè má rí lápò tọ́lọ́nkàn ṣáà kọ́fà ẹyin tó fẹ́ ṣẹlẹ̀ yẹn tọ́lọ́nkàn ṣáà fà bàbà à ọlọ́run bá àṣírí yẹn gidigidi gan ṣó ti ṣẹlẹ̀ sí ẹ rí ṣó dẹ̀ tó ti wá ṣẹlẹ̀ sí ẹ rí gagagagagagagá kí wọ́n tún gan náà tún wá ju owó nù ọlọ́run ò ní já sọ owó nù o nílùú àṣìkò.

0: ǹjẹ́ òkè tọ́láyá mò ń gbọ́ ẹ lọ mò ń gbọ́ ẹ.
1: ẹ ibi tí mo bá parí ẹ sílẹ kan náà ló ti sọ yẹn pé àwọn obìnrin àwa ni ọlọrun máa ń jẹ ká jèrè ẹ púpọ lọpọ gbà
2: bóyá
1: èrè owó ọbẹ tí dádì ní àwọn ojú ẹlẹdà ètò kò sí owó kankan wọn wá ká sọ lẹ wọn wá ní wo owó tó kù yìí bá ń fi ránṣẹ kó fi fọṣọ ní o
2: òun
1: bá ní dítàjẹǹtì àti kí ìsòpò nulé mọ ìyá náà ó fi tayọ tayọ
0: gbọ́ mọ̀ pé síkẹ́
1: bí ó ṣe mọ ọfọ sọnù nínú jean yóò ọkọ rí bíi 500 ibi méjì kan tójú ti pa.
0: ká ní pé orírú ẹ ò ní kó lẹ.
1: ẹyìn tí a wá kó lẹ.
0: ó mọ̀ káwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n máa ń tọ́jú owó pamọ́ síbí àpò wọn.
1: ó pẹ̀lẹ́ o.
0: tí wọ́n sì mọ purọ́nu lé pé àwọn ò lú lọ. tó bá rírú ẹ tó kàn ra bóyá kàn ra
1: wò ó
0: orí bíi 30,000 kan.
1: kódà bójú bẹ́ẹ̀ lọ àjọ rí ni. bẹ́ẹ̀ ni.
0: obìnrin burú o. obìnrin le gan-an. bọ́lá tó sin edward jàre yé ń gbọ́ látọ̀dọ̀ rẹ̀ bó ni gbogbo nǹkan.
3: adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìpele mẹ́ta tèmi bọ́ sí. ó dáa kí ọmọ máa gbọ́ràn sóbì lẹ́nu. so ní ọjọ́ kan dádì ní kí n bá wọn faṣọ so mo ṣe wọn faṣọ lọ́wọ́ inú ṣòkòtò bíi short báyìí owó yẹn bíi ọmọ bíi 5,000 plus. láàkọ́ náà mi ò kàn dákú yẹn mo fi tó mọ́mìnà létí.
0: ok
3: mo ba owó lápò dádì o àmọ́ tó bá ti ń wà a máa kó fún wọn o ṣòkòtò yẹn gbàtí màá ṣàkówó yẹn èmi àti mọ́mí sí aṣàkówó yẹn pamọ́.
0: ní àárọ̀ ọ̀la ló padà san bó bá délé mọ̀ sọ ẹ́ lọ.
3: aṣàkówó yẹn pamọ́ like n ò béèrè ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì bá ṣe kún kónkó nìyẹn o bá ṣe náwó yẹn
0: nìyẹn.
3: ìgbà tó máa di ẹlẹ́ẹ̀kejì àsìkò sign out ni owó pọ̀ lápò mi dáadáa mo kó owó sápò wọ́n á rí pé mo yá nǹkan anáwó but ó wá tó bí 2 weeks after bàtà ṣe sign out tán kò wá sówó kankan rárá nígbà tí màá dé inú àpò mo ń faṣọ lọ́wọ́ mo kàn bá bí 3,000 plus inú àpò mi.
0: inú àpò rẹ
3: inú àpò.
0: wow
3: kò dẹ̀ sí nǹkan kan ebi náà ń pààyàn láàárọ̀ bá ṣe gbọ̀dọ̀ yàdá sọ́la nìyẹn yàdá sọ́la lẹ́wà gan-an bí yẹn ṣe lọ nìyẹn. ẹlẹ́ẹ̀kẹta mo kúrò ní ilé kan mo bọ́ sí ilé
0: mìíràn
3: nígbà tí màá wọnú wardrobe àwọn aṣọ tẹ́kùn mo ti páìlì jọ màá kàn ṣe abẹ́ báyìí mo kàn tún bátìrì tán. ọjọ́ yẹn kò dẹ̀ sí yẹn kan náà bọ́ mi ò kí n sábà san owó nù.
0: ó túmọ̀ sí pé owó tó máa ń rí iye náà owó rẹ ni àbí nílòna o ti rówó yẹrí.
3: lọ́nà mo ti rí owó kan yẹrí but àyà mi já ẹsẹ̀ òsì mo kọ́ fi tẹ̀nà kí n má lọ díṣu.
0: ó ti da báwo ni yóò di ṣu. ẹ bá gbàgbé àti lọ́ba rẹ káàṣì ẹ̀ sí ẹ̀yìn bí mi léèrè pé kóòdù wo lẹ́ fi tápẹ́ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ ní kóòdù náà yípadà *347*1004*2# *347*1004*2# *347*1004*2# ni ẹ fi lọ ta ẹnìkan dondo tún fi 20,000 ṣe fàjẹ́ wọ́n wàá mi kàn tíkẹ́ẹ̀tì rẹ ò tí ì bàjẹ́ o. wọ́n lè pè ọ́ láàárọ̀ lápọ̀ ọ̀jẹ́ wọ́n lè pè ọ́ lọ́sàn-án lápọ̀ ọ̀jẹ́ wọ́n lè pè ọ́ láàárọ̀ ọ̀tún lápọ̀ ọ̀jẹ́ mọ́ mi kàn rárá lọ máa rẹ̀ sí 500 náírà péré ń lọ́ fi ta *347*1004*2# tàbí kó o ta lórí wẹ́bsáìtì www.cashier.ng www.cashier.ng ẹ bẹ̀rẹ̀ sí lọ́mọ rẹ́ káàṣì ẹ̀ sí i.

0: ojú òpó tí a pè sí rèé.
1: 0912370-8675 0912370-8675 láti ilẹ̀ òkèèrè +234-8142-49106 +234-8142-49106
0: Hello.
2: I love you too much.
0: I love you too, sir.
2: Ah, Samuel, ibi tó yẹ ọmọ ìyá wòlíì tó ń kìlọ̀ ìwà
0: lórúkọ tó ní. Ẹ káàbọ̀ sá.
2: Kò kàn ní kíkín ni.
0: Ẹ ṣeun o.
2: Bí ẹ lẹ́nu ẹ máa pè tó yà jagun fún alálẹ̀ àbí.
0: Bẹ́ẹ̀ni.
2: Àti ìrètí.
0: Ọ̀dà ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun.
2: Inú mi kan dùn sí ẹṣẹ́ alátàárọ̀ mi, ẹnu ẹ dùn gan o.
0: Ẹ ṣeun ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni.
2: Ẹnu ẹ dùn.
0: Ẹnu ti inú ọdún.
2: Ọlọ́run bá ẹ
0: ẹ ṣeun ẹ ṣeun
2: ìjọrọ ẹlòm ẹni bẹ ẹ bá yẹ kí n sọ ọdọ àbáhùn God bless you.
0: Ẹ ṣeun gọ́sà ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ọ. Ẹ jẹ́ mú ìpè bíi mélòó kan kó tó di ipá lọ sí abala.

0: Hello.
1: Hello.
0: Hey, Kale.
1: Ẹ kú ètò.
0: Yẹ sọ kọ́ ẹ bẹ̀rẹ̀ sí ń pè yí.
1: Orúkọ mi ni Adéníyí ọmọ ọ̀pẹ láti Àtipẹ́.
0: Ẹ káàbọ̀ sórí ètò sà.
1: Ojàre ẹ kú ètò.
0: Yes sir.
1: Ó inú mi dùn gan pẹ̀lú fúgàmù tẹ mú ara lẹ́yìn.
0: Ẹ ṣeun.
1: Owó èmi ti lọ lójú ọ̀nà fẹ́ pé mo wulẹ̀ ti rí owó erí. Ó jẹ́ pé ngbà mo rí owó yẹn aya tèmi gan já.
0: Èló lẹ rí iye tó já yín láyà tó bẹ̀.
1: Àṣé ngbà tí mo rí.
0: Ayo.
1: Mo ko ₦5,000 pèlè ni kì í ṣe owó tó pọ̀ lọ
0: rẹpẹtẹ. Kí wá ní bàyẹn
1: rẹ. Ṣùgbọ́n ìlú ọ̀bẹ wọn fi dẹ̀yàn rẹ̀ pé wọ́n fi jẹ́ pé ẹni yẹn fi bẹ̀ torí ọ̀fun lọ síwájú.
0: Àbẹ́yìn náà bẹ̀rù
1: bíi
0: tó ṣe ẹ̀dùn ọ̀dẹ̀ yìí náà wò pé kẹ mọ́ di tó lòun fẹ́ dilẹ̀
1: kan. Kọ́ lọ lọ bẹ̀rẹ̀ kọ́ mọ́ lọ mú kọ́ má di nǹkan kan mi. Kó là gangan mo tún wọ́n mówó nǹkan gan àyà mi tó ń já wípé sẹ́wọ̀n ó sì di ọ̀la báyìí. Ó yẹ pé nígbà mo ti mówó yìí.
0: Ṣé ẹ sá padà mú.
1: Mo mú o.
0: Ẹ wá náà kí lẹ fìrà.
1: Mo wá ń gbà àjọ àbí kọ́ lọ́wọ́ sàánú mi. Àjọ àmọ́ sá fi ń gbà.
0: Kí lẹ fìrà.
1: Ṣé tí mo fìrà. Ṣé rí mo ṣe kọ́kọ́ gún owó náà. Nígbà mo lọ ẹni tó ń tọrọ kíní mo fún ní 1,000 bẹ́ẹ̀. So 400 yòókù lèmi dé mọ́ àpò. Bó ṣe di pé ó di ọwọ́.
0: 4,000 yòókù lè dé mọ́ àpò.
1: Mo 400,000 mo fi sápò.
0: Bó
1: ṣe di ọwọ́ ọ̀sán báyìí mo ná 1,500 fún bẹ́ẹ̀.
0: Kí lẹ fi
1: 1,500 ṣe rí 1,500 yẹn mo fi gbádùn ẹ̀mí mi ni o. Mo ra búrẹ́dì ẹ̀ wà mo tún ra ní láti kan mo fi tì í so mo fi náwó eléyìí.
0: Ẹ fi kọ́kọ́ gùn lápá abẹ́ o.
1: Nígbà mo jẹ mo ní bẹ́ẹ̀ bàbá tiẹ̀ kú àjẹjẹ àjẹran ká tó máa lọ.
0: Tí ẹ tí ì lè kú báyìí.
1: Ọkàn balẹ̀ so ìyókù mo kọ sápò. Nígbà tí ó di bí ọwọ́ alẹ́ mo ṣáàtì ń ṣe gbogbo ẹ̀ bábàbà mo ti bá tún gbogbo ẹ̀ so mo ṣe jẹ́nu ẹ̀sùn kan kàyà mi jágbà mọ́ kọ́gbé o mo nígbà tí ìdọ̀wọ́ alẹ́ ọkàn mi ti ń balẹ̀ jẹ́jẹ́ díẹ̀ pé a kò sì kú lójú mi mọ́ ẹ kú ètò.
0: Ó dà
1: ẹ ṣeun. Ìtọ́jú sùn mi ṣe yìí.
0: Ẹ káàbọ̀ sórí ètò ìtẹ́ yìí bá ṣe ń darapọ̀ mọ́ wa.
2: Àìtètè ló ṣáná nínú sọmí
0: tó. Ẹ jẹ́ lọ sọ́rọ̀ oṣù kẹ́ òkè Tọ́lá.
2: Ṣé ìyájọ́ tí ń bá ní sọ́tẹ̀ ni mo mọ̀ omi lè bọ́ lójú mi.
0: Ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan ó jẹ́ ìkan nínú sórí mo ṣe wà mo mọ̀ pé gùn lé ọlọ́run ni mi ọlọ́run máa mínísítà sí mi. Ó kàn mọ̀ pé mo kàn dìídì sọ fún ọ pé má bàa fò sọmọ pé kí n máa pè aṣọ mi fún dry cleaner.
3: Jim náà wàá bọ̀ fà á ni.
0: Torí mo lè máa mọ̀ mo lè ti gbàgbé owó sápò rí. Èmi sì yé ti kéèyàn máa yàn mí jẹ́ àbí kọ́ máa fara ta mí. Ní tó bá ti dọ́mọ́ ní tí n bá ti fún ọ nìkan ni kí ó wá lọ mówó lẹ́yìn yẹn ó máa rí bákan lára mi.
4: Ọ bá wa dá sí ìta gbé kalẹ̀ sọ́wọ́ nù rí aburú.
0: Mo sọ́wọ́ nù rí o jẹ́ kí sì kí ó dé ń farabalẹ̀ yànnàná ni.
3: Ṣé ẹ alẹ́ ìmòfin kì í kààbọ̀ sabalata pé ní ṣọ́kọ́ yọkọ̀tọ̀ ọlọ́bẹ̀ ńlọ lọkọ bá a bá ti dábàlà bí ṣìkẹ́ ń ló ní kọ́lá ọlọ́run ṣeun wọ́n fowó ọbẹ̀ lẹ̀ lónìí ṣùgbọ́n àti fira sọ wọ́n á wò pé ọgbọ́n òun la lè gbé e dá ọlọ́run tí wàá ṣeun òjò wàá rọ̀ ṣe ẹ̀sìn ọ̀kẹ́ tójò bá ti rọ̀ báyìí ó yẹ ká fún àwọn ọmọ wa àti àwọn ọkọ wa nínú ilé ní nǹkan tó gbọ́ọ̀mù tó gbóná tí ò ní jẹ́ kí wọ́n wá lọ sùn kán wá mọ̀ gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ lórí ibùsùn wọn. Fún ìdí èyí mọ́mì kan láti UK ni wọ́n reach out sí mi pé kí n bá wọn mú tapioca wa. Tapioca yìí mo ti fẹ́ mu wá ti pẹ́ ṣùgbọ́n mo ń dúró di àsìkò tí yóò bá gbà mú ọlọ́run ti wá ní kójú òró ọ̀rọ̀ ni mo wá wò pé ọba gbà mú mo dẹ̀ reach out sí wọn pé màá mú ìbéèrè wọn wá lẹ́ni. Mo mọ̀ pé àwọn náà ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ àbí kí wọ́n máa wò wá. Èyí yòówù ń bẹ́ mọ́mì mo ti mú tapioca wa ní alẹ́ yìí o. Ọ̀pọ̀lọpọ̀ wa ni a mọ nǹkan tó ń jẹ́ tapioca ṣùgbọ́n fún àǹfààní àwọn tí ò mọ̀ wọ́n máa ń extract tapioca láti ara ẹ̀gẹ́ tán bá extract ẹ̀ yóò ní bọ́n ṣe ti máa ń preserve ẹ̀ láti ibi tán ti ṣètò ẹ̀ wá ó máa ti wà ní gbígbẹ so kò síbi tẹ́ ẹ dé nínú ọjà kò bá jẹ́ ọjà ńlá àbọ́jà kékeré tẹ́ ẹ bá sọ fún ọpẹ́ fẹ́ tapioca wọ́n máa fún yín wọ́n á tà fún yín ní wọ́n tà lágolo wọ́n tà lábọ́ wọ́n tà ní dẹ̀ríkà gbogbo báyìí yòówù tẹ́ bá fẹ́ lọ́ ṣe máa tà fún yín tẹ́ bá ti wá rà lọ́jà tẹ́ ti gbé délé ẹ bá mi rẹ́ sómi te se reso mi yi eni lokan pe ko ni ju 30 minutes lo ninu mi ye maximum of 40 minutes awon mi ma nre bi awon fe se to e laaro won are lale sugbon lopo gba awon tapioca yi ki se gbon lo ma nle gan debi pe ara won ma le gba omi o ma kan je ko wu ni iresi yi wu ko dun irori kini kan ni e ma ja so lori ategun tori olona ni ran gbo wa lowo so fun die yi e ma duro si apa odo awon to ba so ke akole wu daada e fe je nkan to ma sara yin lori e fe je nkan teyin na ma je te ma enjoy fun die yi 30 to 40 minutes ohun ni ke fi re te ba ti re e se fifo e yo kuro ninu omi boya bi orisi omi meta te ba ti san tori opolopo gba yepe ma npo ni sale opolopo won fun die yi te ba ti yo kuro ninu omi at least eleketa o ye ki yepe yen ti se kuro lare dada ko ti mo ṣugbọn teyin ba ti wa ri pe eleketa yin o mo ejo e tun tun fo lekan si o e ke ma so pe tori pe mo ti ni e meta ni ke fo te ba ti yo kuro ninu omi ele to last te ti ri pe ti mo dada ko si yepe nbe e gbe omi le na ni won oba e ti foju wo measurement nkan te fe seto o ma dabi pe fe pogi na ni so omi yen ni je ko po rara rara e ti ba ti wo osuwon nkan te fe seto ati osuwon omi yen e make sure po bara won mu e ma wa da tapoka yin e ma da sori na e ma ma ro e ni je ko gan o ehe ma ma ro so da gbogbo a le ro lori na yen se ri to ba ti nro yi na a ma parapo ati ma tick a ma le a ma sarajo ehe leyin igba yen te ba ti ko ni gbedeke pe igba kan ni tori a le so pe 30 minutes a le so pe 10 minutes ki telomi ma ti se be ti o ba wa fun ni result to fe ni a eyin na le de so pe gbe wakati bayi ni ka fi gbe le na food e mo ti ni mi ni ma fun yin ni time mo sugbon teyin na ba ti ri e ma ti ri pe oju e ma ti yato o ma ti jo pe o ti jina e ma wa so kuro ni ori na ona meji ni te ba seto e beyen to ba je pe eyin fe fi agbon sinu e tori opolopo yo ma fi agbon fi mu tapioca won lati le gbadun e dada e ma ti re agbon yin sile ko to di pe o de last stage to ti fe jina tan yen e ma wa da sinu e ma ro papo dada e ma je ka agbon yen sa wonu e e ba wa ti wa ri pe agbon yen ti sa wonu e ohun na de ti tick to be se fe o de ti jina e ma wa da sinu cup te fe fi mu to ba de jabo na ni e da sinu e se wa ri stage 2 le fe de leyin te ti da sinu abo yen awon nkan te ni lo fun stage 2 yen milk sugar iru milk yo wu te ba fe boya evaporated milk ni tabi powdered milk anyone lo le se sugbon my advice yin ke lo evaporated milk because powdered milk e se ma ro ko le parapo evaporated milk o ni se yin ni wahala to beyin e ma nilo awon mi ma fi si o de wa optional kini nkan ti mo fe soro nipa eni epa epa yi opolopo yohun ki fe je sugbon awon to ba nife si e le fi sinu e ma wa da milk yin e ma da lori tapioca yin te ti bu sabo abi si cup yin e ma da si e ma fi sugar si e ma fi epa yi si te to ba pe yin nife lati fi je eyin wa bi mi pe kini awon nkan mi te tu fi le fi je te ba se fi mu tapioca yin e ku le fakara je e le gbogbo nkan te ba le fi mu ogi patapata ohun na le fi mu tapioca yin na koda emi si nife si ju keyan mu ogi lo because ogi awon eyan ni gbagbo pe ogi o kin duro pe ninu sugbon tapioca o dabi ounje o de tun dabi nkan gbigbona ti eyan le mu ni aro biya bi ojo saturday ko yin na le try keyan ati daddy kejo yewo te ba de gbadun o ti di asiri ounje kan te ma tun fi kun timetable yin ni a ni ri ju bayi lo fun tale oni to ba pe ina ma gbiyanju emi na ti mu todo mi lale kola na mu gbogbo ile wa lo mu patapata e to ba pe ina o wa dan wo ninu ile ti yin na e je ka mo loju opo facebook wa abi ni bi gbogbo wu teyin ba tin wo wa teyin na ba de ni ounje kan lokan to ye pe o ti ma wun yin je tipe tipe mo ti lawon 9 ups ounje sile to je pe a si ma mu wa sori abala yi ni kopẹ mo n yo leyo kankan ni fun die iye ina le fi ti yin kun ta ba ri pe igba e bayi a to ri aye lati mu wa abaye na abaye mu wa sori eto yi e ku kale ko ti gbo wa oko mi o pada se kemi oke tola le mi je abala yi n lo pari eto loyin ladun o n te waju e ma ba wa bo

gbàgbé àti lọ máa rẹ káàṣẹ ẹsẹ lọ bẹrẹ sí ní lọ máa ta báyìí torí mi ò ní pẹ lọ yí koto fún káàṣẹ *347*1004*2#*347*1004*2#. Ẹ sì tún lè tà lórí wẹ́bsáìtì náà www.kaase.ng.

0: ora titi la bala gbe won de be ba won atiti
1: beyan ba lo mo lori
0: agbon toro moran na la wa yi
1: laiso ye ninu aluwa
0: o rin bi o le re pe kilode to nberu ti iberu kun okan re wọ́n sì lélẹ̀ lo ní àwọn ọgbọ́n àtinúdá ṣùgbọ́n ó lé jẹ́ èèyàn kan tó bẹ̀rù
1: ìyá
0: ló mọ̀ wípé ẹrù kì í gbé èèyàn débì kan fani sẹ́yìn ni ẹrù jẹ́ kó o bá ronú nǹkan kankan pó yẹ kó o ṣe ṣùgbọ́n tó bá ti jẹ́ èèyàn kan tí mò ń bẹ̀rù ọlọ́run ò ní jẹ́ èèyàn wà lójú kan o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ẹ̀rù láyà láti ìgbà tán ti wà ń kékeré ó ya ibi tí wọ́n gbé ni bí wọ́n ṣe tọ́ wọn ni ẹlòmíì ilé ẹ̀kọ́ tó lo àwọn olùkọ́ mi máa ń gbin ẹ̀rù sára ọmọ
1: ọlọ́run
0: pé kò ní gbé ọmọ kékeré tí ò tí ì dàgbà púpọ̀ jù á kàn gbọ́ pé abọ́sún gẹrẹrẹrẹrẹrẹ àyà ẹ̀yà ti jákì ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀dẹ́ èèyàn kan wà tó yẹ pé wọ́n ní ẹ̀bùn wọ́n ní ọgbọ́n àtinúdá eléyìí tó yẹ kó jọ jáde ṣùgbọ́n ẹ̀rù ti paná ẹ̀ mọ́ wọn lára àwọn ẹ̀dẹ́ èèyàn kan wà tó jẹ́ pé àwọn ò fọ́ fún nǹkan kan àwọn ò bẹ̀rù nǹkan kan a wá máa jọ wọ́n lójú lọ́kàn ara tí wọ́n lélẹ̀ wọ́n á máa wò ó pé àwọn dẹ̀ lè ṣe ju lágbájá ẹ̀ tó ṣe ń ṣe lọ ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́gbọ́n àtinúdá ti ẹ̀ jáde ń kọ́ ta ló mọ̀ bóyá o lè ṣe jù lọ nítòótọ́ ìgbà tó bá tiẹ̀ wá ronúpìwàdà pé kóun náà wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe ọjọ́ á ti lọ àwọn tán bẹ̀rẹ̀ ńgbà yẹn wọ́n á ti lọ jìnnà jìnnà jìnnà kí lóde tí wọn náà ò tètè bẹ̀rẹ̀ lásìkò ọ̀pọ̀lọpọ̀ a máa wò ó pé lémi màá wá máa ṣe báyìí màá máa sọ̀rọ̀ màá máa ṣe bí ẹlòmíì ti jú bí ẹlòmíì ẹ̀rú ti sún ó ti fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan sẹ́yìn fún wọn ní bí ó lè rè pé kí lóde tí òun bẹ̀rù àwọn ibi tó yẹ kó o ti sọ̀rọ̀ kó o ti jára rẹ gbà
1: ìwọ
0: náà mọ àwọn ibi tó yẹ kó o wà níbi tó dán bá ti gbé wá sórí tábìlì rẹ báyìí kàkà kó o sọ̀rọ̀ pé mr lágbájá èmi ò fẹ́ ń tẹ́ fi lọ míì o gbogbo ẹ̀ báyìí ọgbà náà ni gbogbo ẹ̀ lọ́bọ̀ lára mu torí ẹ̀rù tó ní ẹlòmíì ò ní lè sọ̀rọ̀ láwùjọ torí ń pé kí ni ẹ̀rù ti wà lókàn àyà rẹ̀ torí ẹ̀sì lélẹ́yìí kò ní òjò kúrò lójú kan ọ̀pọ̀lọpọ̀ wà lójú kan bí omi adágún àbà tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní bí ó lè rè pé kí ló dé tó ń bẹ̀rù ìnú dixon wọ́n ní bí ó lè rè pé eléyìí ò tiẹ̀ lè bẹ̀rù ń tiẹ̀ ẹrù gangan ní ń ba ìtùnú dixon
1: nígbà tẹ́sù gbogbo dídé
0: èṣù ò ní lágbára lórí ayé mi àti ẹ o
1: ọba wa ó lóore a ṣe pa kábíyèsí kábíyèsí ẹ àfọ̀pẹ́.
0: ká ní pé jésù kristi olúwa wa ká ní kò kún fún agbára ẹ̀mí mímọ́ agbára ọlọ́run ni ìgbé ìsúlọ́dàn wò gbogbo ẹ̀ yóò kàn rí bákan náà ni tó bá ti lọ fọ́ fèsì jù tó ti lọ bẹ̀rù jù yóò kàn rí bákan náà ni mo bá gbá wọn mọ gbòòrò agbẹ́ mọ pé mi ò fọ́ fún ẹ o mi ò fọ́ fún ẹ o bá ti ń gbá wọn mọ tí wọn láwọn ò fọ́ fún wọn ò bẹ̀rù.

0: ìjẹ́lẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tó yẹ pé wọ́n sì ti ẹ̀rù ó ti tètè pa wọ́n láìpẹ́ ọjọ́ torí pé wọn ò lè sọ̀rọ̀ bọ́ta ó mẹ́lòmíì débi pé ọ̀rọ̀ inú ọkàn ẹ̀ yóò mọ̀ wípé ṣé ń sọ fún lágbájá ni àbí mọ́ sọ ṣé ń sọ fún lágbájá ni àbí mọ́ sọ ó sì para rẹ̀ sára díẹ̀díẹ̀díẹ̀ títí tó fi kú tí ò sì yẹ kó tí ì kú torí pé ó ń bẹ̀rù ni ní ń ta ló ń bẹ̀rù gangan lálẹ́ yìí sọ̀rọ̀ jáde jáwọn èèyàn mọ nǹkan tó ń là kọjá o bíọ́lẹ̀ rè pé kí ló tó ń bẹ̀rù lórí tí ò yẹ kó o bẹ̀rù lé lórí lórí àbò ń bẹ̀rù ni ò ń bẹ̀rù
1: èmi ẹ máa bẹ̀rù ọmọ adé mà ni mí àìbẹ̀rù
0: bí olúwa tó sin edward ń bẹ̀rù ni
1: ẹrù bíi ti bò láìláì
0: fọ́ fún yàn àlẹ́ lómi báyìí bó ṣe rẹwà tó lọ́mọkùnrin torí ikú ń bẹ̀rù
1: kò lè dẹnu kò
0: lè dẹnu kò bẹ̀rù àwọn kan wà títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọmọ ọdún mélòó ló wà tó ti dẹnu kò bẹ̀rù
1: ìrántí o ṣùgbọ́n mo ti sin díẹ̀
0: irú ìtùnú di sin ọdún ẹ ló ti ṣáìtì ìtọ́ni wí fún ọ̀nù kí ló dé tó ń bẹ̀rù mọ́ fọ́ o oníjùbá ẹ lọ lábala yìí ẹ já lọ sí abala kẹta lórí ètò ìṣẹ̀gbọ́ yorùbá ṣẹ̀gbọ́ yorùbá láyà àjẹjọ bàbá wa kan pè wọlé sórí ètò ìtàn sì pé ẹni jẹ ọmọ tó pè wọlé níjẹ ẹdógún tó jẹ ẹkùn pé àwọn fún 5,000 ìyá tán pè wọlé náà àwọn fún 5,000 ó jẹ 10,000 wọn sì ní a send account number wọn ò send owó ọhún a dẹ sọ torí nǹkan méjì ká lè sọ ìclear àwọn tán jẹbùn yẹn pé wọn ò send bẹbùn bá ti adábala ẹ mọ jẹ dáadáa a sì bá bọ àwọn náà pé tán láwọn ò send àbọ àwọn náà àwọn nǹkan tó
1: padà ṣẹlẹ̀
0: ọlọ́run ní jẹ́ làlúrú bí ó ti ṣẹlẹ̀ sí wa ẹ ṣeun ẹ kú tẹ́tí sí wa
1: ẹ ṣeun ẹ káàlẹ́ ọ̀ ẹ̀yẹ tí a ẹ káàbọ̀ sí abala tá a pè ní iṣẹ́ gbòwe iṣẹ́ gbọ́ yorùbá orúkọ mi ni túnde ọmọ adégbènrò àmọ́ ó ti pè yín náà ni ẹ ti mọ bá a ṣe máa ń ṣe lábala yìí a máa jù béèrè wa síta ẹyin èèyàn tẹrù òbá bá ní o gẹ́gẹ́ bí kọ́lá ṣe sọ lẹ́ẹ̀kan ẹ máa pè wọlé ẹ gbá o so kí wá ni mo mú wá ní àṣálẹ̀ yìí ìbéèrè mi àkọ́kọ́ òun náà ló lọ báyìí wọ́n ní pé dada ò lè jà ṣùgbọ́n ó ní àbúrò tó gbójú ẹjọ́ ta la àbúrò dada gangan ẹ ti mọ bá a ṣe mọ́ sí mo ti fi ìbéèrè náà ta ẹ tó bá ti mọ̀ yóò pè wọ́n lé orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè sí òun náà lélẹ́yìí 09123708675 láti ilẹ̀ òkèrè
2: +234814249106 +234814249106
1: ẹnìkan ti wà ń bẹ̀. Hello
3: sir, ẹkálẹ̀ wòlíì tó ń kìlọ̀ ìwà ni samuel dike ọmọ ìyá dáadáa ò lè jà ó láàbúrò tó gbójú ọ̀rọ̀ ni ṣé ẹ mọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó dálérí pé nítorí ọlọ́gbọ́n la ṣe máa ránṣọ anyway káyà ní aṣọ aṣèrè òpòrùn ló jẹ́ bẹ́ẹ̀ o torí àwọn ọlọ́gbọ́n tó máa rí ló jẹ́ kán máa ràn dáadáa
0: ẹ gbà sá tẹ bá gbà á jẹ kẹfà
1: ẹ lọ sọnà ọbẹ dada ò lè jà ṣùgbọ́n ní àbúrò tó gbójú ìbéèrè wa ni wípé ta ní àbúrò dada ní ṣókí ẹyàn dada ò lè jà ṣùgbọ́n ó láàbúrò tó gbójú ẹ pè wọlé ẹ bá wa dá ṣètò ẹnìkan ti wà ń bẹ. hello
4: ẹ káàlẹ́ o
1: ìyá wa
4: ẹ mọ̀ pé òun làtàárọ̀
1: ẹ wo òun ni o
4: òun yóò ní dohun ẹ̀ fún
1: àmì o
4: baba ti won pe ti won la wo bu wa ni nkan
1: eyo
4: o se se ki won me raye se ndi e
0: nbe ni
1: be ni
4: awon ni ku ku pe wole
1: be ni
4: ti won ku wa ni nkan
0: sugbon agbodo je yin tejo lo lo se wa
4: be se so nda ori awon ma seyin
0: be ni
4: nbe ti so pe won efun yin ah ah wa fun yin ke ma dori eto wi bi
1: abi
4: awa na wa gba ka ma dupe bi
1: abi o
4: oju eni ti
1: ami o ya
4: wa danu eleja
1: eh yo
4: ola buro to goju sango la buro dada
1: sango sango
0: ben
4: adu ayan gba
1: e se o ya wa
4: so mi wa ju je ngba
1: ko si o ya je to so yin wa ju ti yoruba ba fi oya paruku ranse ki lo tumo si
4: o tutu ti denu ko so re laarin won mo nu e ba fo ya turun nu
1: ati pe gari nu
4: o abon ti to begi
1: eleko ti kele o ti keko eda ni
4: ejo ba ka je ti omo wa ka
1: eyo ko si wa la e se ngan ni ya wa o
0: eje mu pe lata pa bi hello hello hello oja tin ti oja tin

Ukulele uweje osa. Toba jo wo be mama jo unbe o.

Aí, Lampo!

ṣe ń gbọ́ wa kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ máa bọ̀ lójú òpó Facebook ẹ máa fìrùngbà yín ṣọwọ́ sí wa ń bẹ̀ ẹ mo rí bàbá tèmi dúdú yẹmi wọ́n pé give me àlùkò dirí ara if you have it wọ́n ní abáwọn wà á wà jáde. Abala ilé ètò gbàyìn lórí ètò abala orin ìjẹmùkẹ́ àgbà lórí ètò yín ètò wa lóyìn ládùn òun náà lè ń gbọ́ iye ota àti ńlá àǹfààní àti máa gbádùn orin ònkò tó yẹ àjàgùn eléyìí tó jẹ́ àgbà ọ̀jẹ̀un kọrin jùjú tẹ́sí láǹfààní àti máa gbádùn àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí.

kò tó yà jagun. Ìyẹn ni wọ́n ń wò lára. Ṣé Big Man ṣe béèrè fórin ni? Ìjà mọ̀ wá wà jáde.

0: Fọ́ndéṣọ̀n ń gbọ́ bíjì táyà ẹ ṣe ń dún tí tẹ́lẹ̀ rẹ ṣe ń kí lókè tí
1: gbogbo ẹ̀rọ. Ó wọ̀ mí lára kà.
0: Bẹ́ẹ̀mi nìkan mò ń dá gbọ́ ni. Sí ò gbọ́ nǹkan kan
1: tí. Wọ́n mú Akínyẹmí ara
0: rẹ̀.
1: Akínyẹmí ló gbà wọlé.
0: Owó wò mí náà o, owó kílúkúlúkúlú kìí cash. Owó ògúngúlú sọ ní sọ̀bù òjì. Wá filé mi ṣe bùgbé o. Ajẹ̀wọ́ owó tí ń gbà kọ̀ọ̀kan.

0: ọ̀nkù tóyè àjàgùn tẹ́yìn bá ń fẹ́.
1: Ọmọ ṣọ́mọ rẹ̀.
0: Ẹjẹ́ àmọ̀ ká tẹ̀sí yín ní etí o. Hello. Hello.
2: Hello.
0: Yes, sir.
2: Ọkù tó yà bọ̀ ọdún tó kọ tí ó kọ wípé má gbé ìyá iléwé tí ó bá la oko ní ìjọba kúkú máa lọ.
0: Ẹjẹ́ bá sọ̀rọ̀ sókè o.
2: Ọkù tó yà bọ̀ tó sọ wípé ìyá iléwé tí ó bá la oko ní ìjọba kúkú máa lọ.
0: Ok.
2: Ìyàlára rẹ̀ ìyá iléwé. Afọwẹ́rẹ́wé tó ní kó orúkọ̀ọ́bẹ̀. Ọmọ ìlú wa náṣà olókọ́ tọ̀ọ̀kú tó yà àjàgùn ní iṣẹ́ ẹ bá wa gbé wájọ́ kan bí wàá kẹ́ẹ̀kẹ́ àwọn ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀
0: ó dà
2: bó wọ́n sì ní àwọn tọ́díjọ kọlíìsì tọ́díjọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ìlú wa náṣà tó jẹ́ gbé orin wọn kọ. Èmi tí ó dọ̀nà bí tí ọkù tó yà àjàgùn àmì tí ìlú náṣà ń gbé ìbẹ̀ lèmi wà ìbọn tó ti tálé rẹ̀ tó wà lónà
0: pàtó
2: ń lo fóònù àwọn títù sì wà lọ́dọ̀ ìgbà yẹn tó ń lo mọ́tò fáàkà àti mọ́tò yẹn láńgẹ̀ẹ́ nígbà yẹn
0: ibi
2: ìwà ń gbà yẹn I'm now 60 something now.
0: Ẹ̀dà kò sí wàhálà ẹ̀pẹ̀ fún wa
2: sí. Ẹ̀ṣọ́ kan máa kàn mo fẹ́ kẹ́ ìmáìtì mi wá síbẹ̀ yẹn.
0: Ok.
2: Ẹ̀fọ̀gbọ́n ìkì nọ́mbà mi bẹ́ẹ̀ yẹn.
0: Ó dà.

lọ́jọ́ òpó facebook mo rí Fọlákẹ́ Fúnmiláyọ̀ ọ̀kẹ́ ààrẹ o wọ́n ní ẹkú ṣe ẹkú ètò ẹ̀rẹ́ ẹ̀ máa bọ̀ lójú òpó facebook ẹ̀ wà lágẹ̀lú fm 96.7 lọ ẹ̀ fèròǹgbà yín ṣọwọ́ sí wa ń bẹ̀ ẹ̀ kí wa ẹ̀ jájọ kíra wa. Orí ìjẹ́mùkẹ́ àgbàlá ń gbọ́ yìí pẹ̀lú orin ọ̀nkù tó yẹ àjàgùn. Bẹ́ẹ̀ tí ń gbọ́ orin yìí lásìkò ìbò ló ti ṣe rí lára yín. Orin a máa tú. Lẹ́yìn omi ìbá wà nù gbẹ̀kùn kan tí ń ronú nǹkan kankan lásìkò kan orin máa jèrè ọkẹ́ orin máa wọnú ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ lómi ṣe mú orin bẹ́ẹ̀ lómi ìbá ń ṣàìsàn ẹ̀ ṣáà mú orin ẹ̀ lò ó fún un lo oògùn tó ń mọ̀.

0: olóhun ti ẹ̀ tó bá ti fi lè gbọ́ orin ẹ̀ tó nífẹ̀ẹ́ sí báyìí ara rẹ̀ ó sì túká.
1: ọlọ́pẹ́ bájí
0: lásìkò tí àwọn orin wọ̀nyí ń jáde lẹ́wà láwọn àsìkò wọ̀nyẹn
1: jíjí tí mo
0: àwọn jówulẹ̀ ẹjọ́ sí
1: òkè polódù mọ̀rin ọba tó dá
0: 09123708675 09123708675 lásìlẹ̀ òkèrè +23481424290106 +23481424290106 ojú òpó tẹ́ fi pèdà sí kóòtù ẹ ṣùgbọ́n gbàgbé pé lójú òpó Facebook náà ẹ lè wò wá ketekete ẹ wá lágelo FM 96.7 lójú òpó Facebook fi èròǹgbà yín ṣọwọ́ sí wa ń bẹ̀. Hello.
2: Hello.
0: Hello.
2: Hello sir.
0: Yes sir, ẹ kú àjò.
2: Ẹ kú àjò.
0: Yes sir.
2: Ẹni ò dàgbà o.
0: Àmì o.
2: Mo ti mọ ọ̀rá tó yà jago. Ó pẹ́ díẹ̀. Ó tó kẹrẹ 1972-73. Láti mọ́ra. Láyé wà lọ Àpẹ́là King ní Kọ́lẹ́ Kìsẹ̀d, Jòwá ní Màṣà. Èmi sẹ́lẹ̀dọ̀ ọ̀gá wọn gbà yẹn. Fẹ́rí wọn bú a man. Ṣé ẹjẹ́ ni? And it's a good talent. Àwọn yẹn ò lè kò lè ṣá láéláé bí àwọn bàbá Àpẹ́là King náà ní Jòwá ní Màṣà o. Mo tó yẹ evangelist ló ọmọ ọ̀la gan ló mú ìtẹ̀síwájú bọ̀
0: àmì
2: iṣẹ́ ọwọ́ tí náà ní bàjẹ́ o
0: àmì o
2: ẹni ẹ ti ń kọ̀tàn báyìí
0: ẹṣẹ
2: ẹ lábàá sọ ń pa yín o
0: ẹṣẹ wọn
2: alàgbàdé àgbo ló sọ̀rọ̀ láti ṣàlẹ́yìn
0: ẹṣẹ ń gan ẹṣẹ wọn ní ìṣúra wa o.